Bẹ́ẹ̀ ni, ojúmọ́ ò ní mọ́ kọ́rọ́gùn ó má roka. Mo ní bójúmọ́ bá ti mọ́ a máa gbọ́ poroporo dó. Bẹ́ẹ̀ látàlẹsẹ̀ ò lè ṣe kó má yẹ̀na o. Ó yá gbogbo ẹ̀yin àlàyé tẹ́ ń gbọ́ mi, ẹ̀ bá máa gbọ́pẹ́. Ẹgbẹ́ òṣùbà, ẹ wo gbogbo ẹgbẹ́ ijó, ẹgbẹ́ ìyìn, ẹgbẹ́ ìkúnlẹ̀, ẹgbẹ́ ìdọ̀bálẹ̀ bá mi ṣùúrà bàǹdọ̀ báyìí kẹ bá mi gbé fún ọba Ògo. Ṣẹ́yìn ò mọ̀ wípé a ti lo oṣù mẹ́fà gbá kọjá nínú ọdún 2026. Àkàìmọye ọ̀pọ̀ ìjì afẹ́fẹ́ ti fẹ́ lóríṣiríṣi lóníranran. Àkàìmọye oríṣiríṣi ìṣẹ̀lẹ̀, ṣùgbọ́n èmi rèé, ẹ̀yìn rèé. Ẹ wá ní orí ọ̀fẹ́ láti ibikíbi tẹ́ ẹ wà nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé tẹ́ wá ń gbọ́ mi. Ẹ wò ó, bẹ́ẹ̀ bá lè sọ wípé alihamdulilayi níbi tẹ́ ẹ wà yẹn. Ẹ wò ó, ẹ̀yà láìmoore o. Tẹ́ ẹ bá lè sọ pé Jésù ó máa ṣe o, ẹ̀yà láìmoore o. Tẹ́ ẹ bá lè ṣe tàwọn ẹlẹ́sìn àbáláyé kẹta náà, àwọn oníṣẹ̀ṣe tẹ́ ẹ bá lè sọ pé tò àwọn gbọ́lọ̀ àwọn yin Ọlọ́run ọba. Ẹ wò ó, a jẹ́ pé gbogbo ẹ̀sìn yòówù tẹ́yìn bá ti ń sìn tẹ́ ẹ bá fi lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run náà ni o, lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run tún ni. Ọlọ́run ọba mo kí ọ, mo kì ọ́ o. Nínú títóbi, nínú ọlá ńlá, nínú ohun rere gbogbo eléyìí tí o ti ṣe, èmi sọ wípé mo kan sáárá sí ọ. Torí bí ò bá jẹ́ t'Ọlọ́run ni nínú ayé gbogbo wa ni, ẹ gbọ́ níbo lèmi àti yín ìbá wà. Ṣẹ́yìn ò mọ̀ wípé ohun gbogbo tí Ọlọ́run ṣe fún àwa tá a jẹ́ ọmọ rẹ̀, ìrọ̀rùn ló bá dé. Bẹ́yìn bá yẹ pé ìlú Ìbàdàn lẹ̀yìn bá wà nípínlẹ̀ Ọ̀yọ́ ni, látàná ní gbogbo àná yẹn òjò yẹn bẹ̀rẹ̀ wẹli wẹli wẹli wẹli wẹli, ó sì ṣe bẹ́ẹ̀ títí lẹ̀ fi ṣú. Tẹ bá tún wá lọ wo adúrú ọṣẹ tí àgbàrá òjò tó ṣe nípínlẹ̀ ní Èkó, ẹ rí i pé ó tún ní agbára. Bẹ́ẹ̀ lọ. Ọlọ́run a dúpẹ́ àlóṣe o. Àwọn èèyàn wa ti bí náà tó ń bẹ ní ìgbèkùn àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ àtọ̀gá iléèwé. Èmi ń gbà á ládùúà bí a ti dásẹ̀ wọnú oṣù keje pẹ̀lú agbára Ọlọ́run, ó yá láàyè gbogbo wọn kan jáde wá o. Níbi yòówù kan wà lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run ọba yóò mú wọn já sí gbangba. Láàyè ni o, wọn ò ní farapa. Iye tí wọ́n lọ yẹn náà, iye náà ni wọn ó bọ̀ lágbára Ọlọ́run. Kò júnú oṣù yìí lọ o. A ní bá wọn ka 50 days ńbẹ̀ yẹn, bẹ́ẹ̀ la ò ní bá wọn ka oṣù méjì lágbára ọba mi òkè. Ìyẹn náà ti tò, èyí tójú wọn ti rí ti tò, tọ̀sán tòru kéèyàn wà lójú kan náà. Ẹ wò ó, Ọlọ́run ọba yóò ṣe kíni o, yóò mú wọn jáde. Ọwọ́ agbára rẹ̀ ilé tó tún fún mi kárí ọjọ́ kìíní nínú oṣù keje yóò bá wa fà wọ́n jáde. Ẹ wò ó, igbe ayọ̀ yóò sọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́, a ó hó ìhó ayọ̀, a ó pariwo pé tó Ọlọ́run ọba ó mà ṣe o. Ẹ wò ó, mo kí ìlọ́kùnrin, mo kí ìlóbìnrin, mo kí ọmọdé, mo kí àgbà. Ẹ wò ó, ń ṣe mí bí àdúà bí àdúà. Ó dá gbogbo yín, ṣe ti lajú, ẹ ti jí. Ẹ̀jẹ̀ àgbà àwọn àdúrà, ẹ̀jẹ̀ bá ti ń ṣàwọn àdúrà ẹ̀yẹn ṣáà máa ṣàmí. Ṣé ẹ rí gbogbo ẹ̀yìn tẹ́ ti fi oṣù mẹ́fà àkọ́kọ́ yẹn tẹ́ ti waste ẹ̀ dànù? Oṣù mẹ́fà tó kù yìí yóò wá pé yín o. Gbogbo àwa tá a ti làágùn, tá a ti làkàkà, àti iṣẹ́ ọ̀sán, àti iṣẹ́ òru, ta ṣáà ń kó gbogbo ẹ̀ mọ́ra wọn kó ba lè jọra wọn, Ọlọ́run yóò wá dé ìgbìyànjú wa ládé nínú oṣù mẹ́fà tó kù yìí. Gbogbo àwọn tó jẹ́ pé iṣẹ́ wọn kì í ṣe pó tó jẹ náà, ṣùgbọ́n wọ́n ṣáà ń gbìyànjú, wọ́n ṣáà wọ́n rún mọ́ra wọn pé wọ́n nà ń tọ́rọ́, ó sàn ju wọ́n nà ń gbélé lọ, káwọn wulẹ̀ wá máa jókòó lé yẹn ohun táwọn rọra fi ń pawọ́dà. Ẹ wò ó, iṣẹ́ yẹn Ọlọ́run yóò bá wa sọ di nílamọ̀ yín lọ́wọ́, yóò wá tó yín náà, yóò tó yín lò. Bẹ́ẹ̀ ni ẹ wà titi inú iṣẹ́ yẹn, bówó rẹ̀ ṣe kéré tó yẹn, ẹ ṣe nǹkan re. Aláàánú olóore yóò wá wa kàn nínú oṣù yìí o. Ojú ò ní tì wá, àsì wá ní ṣìrìn lágbára ọba mi òkè. Agun ọkọ̀ òfurufú ni, agun ọkọ̀ ọlẹ̀ ni, agun tójú omi ni. Ẹ wò ó, oríṣiríṣi yóò wù, ìlànà yóò wù tá a bá ti rìn nínú oṣù yìí, ibi ò ní bá wa lágbára ọba mi òkè. Ẹ gbogbo ẹ̀yin èèyàn, ẹ gbójú wò mí lójú ìtàkùn àgbáyé. Bẹ́ẹ̀ ni Splash náà ń pe bí alábọ́run lórúkọ ètò Princess Adenike lórúkọ mi. Ẹ ti bá ń parí ìyókù, ẹ ṣe jàre á, ojú ò ní tiwa lágbára ọba mi òkè. Ṣé ẹ rí lórí ètò tá a pè ní alábọ́run? A gbádùn ara wa dáadáa lóru yìí. Ẹ ti mọ̀ wípé ó ti di aago kan àbọ̀ sí aago mẹ́ta báyìí, wákàtí kan àbọ̀ là ń ní àlò bí a ti ń lò tó pọ̀
dada tele a wa se gbogbo e ni pepepe kini on ti an pe ni alaborun feyin to je igba koko alaborun je on to bere ni kerekere o le je la aye je ka fi omode se apejuwe ko le yi awon to tun gbo wa fun igba koko boya omo kan wa o nlo sile eko nigba to nlo bairo eyo kan lera fun lo ba nbo lo di meji lowo re nibo lo ti ri bairo ore mi lo so pe ki ba mu lowo ore mi ko fun lola to ba ti de school mo ti gbo ngba to mo tun pada bo lojo keji bairo di meta o di merin nibo lo ti ri nkan to se pa la yin so fun yin se bi mo so fun yin lana pe ore mi ni kini lo so pe ki ba mu dani gba te wa so pe ki fun o wa tun so pe ki tun ba mu dani ni ore mi kan na o tun wa so pe omo to joko legbe mi nu class yen o tun wa so pe ki ba mu bairo ndani iwe se yo pasan ko rora ko fi se kini o ko fi na omo yi ko ni o tewo re ko fun legba pe latoni lo tin ba tun ri o amo ode amo sanu o koko be koko ya tete ko ba ri won fun won lola o iya ni soro ba yan bi baba o koko kini won fun won o se wa wa je bi eyin o je bi goli ni to wa ba won mu bairo lowo kini kan omo yin mu n to si je pe bairo to mo mu ti gbogbo awon ara kini o awon tin awon mo class re oni re nkan kan lawon yen o wa ma pariwo won ti ji bairo mi won ti ji bairo sugbon to ba je bi ijoko igba akoko igba keji ni mama re ti ba wi ton ti na bi ton ti tele dele eko pe ninu eyin omo yi ta le nko bairo fo mo mi e ma ko kini fun mo o ko kin se eleyi o kin se gba e ma se mo wi pe iru ya stop sugbon obi to je pe kokan fun won ni o ngba tomo ba ti ri pe o nri lowo omo na o ti lo mo bi kan yo ti fi pamo kere ebi bairo lo nji to bi ori nkan kan se si adi eni to se kini o eni to tun ji adi eni to bere si ni mu owo awon mo school e to ba ya ma mu iwe won a ma ja gbogbo bi ton ti lo kuro a ma lo kere iru omo be hey kabiyesi olohun oba ohun to bere to je pe a tete dekun e to wa bere si ni gogo agaga nti o da o la n pe ni alaborun se eri to ba ti wa wun eni yen sitan ko wa ni se kini o ko wa ni se ko ni se gba mo be ni nitori idi eyi ipele meta la pe eto ta pe ni alaborun si ipele akoko a pe ni ipele amoran ma mu wa fun wa o la bi akoso bo ti wu kori tori o se koko se pataki lowo lowo lori nti mo fe soro le lori e ma sun o ipele keji a pe ni ko to da laborun se ri ko to da laborun ti ma mu wa fun yin leni ewo eyin iya oko e tun sumo bi e sumo bi o oro tun ma kan yin leni ngba to ba di ni ipele ipele keta be ni o baba kan na ni won ni ka ba won ba iyawo awon soro iyin o na o wa nbe gbogbo e patapata ohun la musa ti a se kini o ta de ta fun gbogbo eyin to je pe e fe kan si wa lori itakun agbaye e kan se bi eleyi be ni o splash fm 105.5 ibadan splash fm 105.5 ibadan te ba ti te soju e beyin e fi ibadan gba be ni o e je ka se kini o e je ka rira wa mo mo pe orun to ojo to ro la ro sule lana yen o kun awon eyan lorun bi nkan mi awon eyan sun gidi gan ni se de mo pe yoruba lo won bo won ni bi ojo ba ro ara tugbo iran ogede o sunkun ati de ara oni ni wa lagbara oba mi oke mo kiyin eku atataro eku afomo ni yan se kokuku ni baje se ri ojo ta de nso yi lataro to ti bere lana yen ori awon kan lo ti bere ori won lo da si ton ba de se be ona ati je nko sugbon e je ka ma se kini o eyi lo mu ki awon odo langba meji ton ba n bere aniyan bo ti kan ba tin se akiyesi pe nje ta ba fe ra wa ton se kini yi ti mo n fi pamo yi se kini ti mo n gba mora yi se ko ni tu igbeyawo yi se o le je ki igbeyawo yi last be ni irufe awon eniyan be ohun ni kini o ni pele akoko wa ni pele keji wa fun ipele keta o wa fun awon married woman ati married man awon to ti niyawo lokunrin ati lobirin e woju oni ti wa nitori pe asiko yen ko ba wa dore rara July 1 lo ni o kelebo la se man kira wana happy new month to us all oju oni ti wa mo ki gbogbo wa je n da shoto mi na ki sare mu amoran wa fun wa

bẹ́ẹ̀ ni o, iṣu atẹnumọ́ràn ò gbọdọ̀ jóná. Torí pé a gbọ́dọ̀ máa bára wa sọ ni, pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. A ti mọ̀ wípé onírúurú ohun gbogbo ni àsìkò wà fún o, ìgbà àti àkókò ń bẹ̀ fún ohun gbogbo. A ti wá wà ní ìgbà òjò lọ́wọ́lọ́wọ́ bí a ti ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ dákun gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi jákèjádò Igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé, àbí ká sọ pé lórílẹ̀-èdè Nàìjíríà, àbí ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ó dá gbogbo ibi tẹ bá ti ń gbọ́ mi. A ti wà nígbà òjò. Bàbá àti màmá, ìdọ̀tí tẹ jẹjọ sínú ilé yín, ẹ wá dì sínú ọ̀rá, ẹ wá ṣe bẹ́ẹ̀ ńkọ́. Tẹ bá ẹ ti mọ̀ wípé a ti wà nígbà òjò, bóyá òjò ṣe bọ̀kẹ́ pátápátápátápá, ó sáré bẹ̀rẹ̀ ńsìn, ẹ̀yìn tí ń ru gbogbo ẹ̀ dá bẹ̀. Ẹ̀yin ò mọ̀ wípé bí òjò bá ti ẹ̀dẹ̀ wárọ̀ tó pọ̀ díẹ̀ tó wá ń gbé lọ, ibì kan ló máa fi àdàgbà rẹ̀ rọ̀ sí. Ọlọ́run tún ní jẹ́ ká rí ìjà tí omi ó fi ya ilé wa, tágbàrá ó fi ya ṣọ́ọ̀bù. Ẹ lọ bi àwọn tó ṣẹlẹ̀ sí ní gbogbo ibi tó ti ṣẹlẹ̀ sí wọn. Ṣé bẹ́yìn náà wo social media? Ẹ má kàn máa wo àwọn tẹ bá ti ń wò yẹn, àwọn tẹ bá ti ń rí. Ẹ má kàn máa wò wọ́n bẹ́yìn, ẹ má kàn wò lásán kẹgbójú àbí kẹ ṣe gbèsè yéè. Ẹ wo adúrú tó gbé, ó ń gbé mọ́tò, ó ń gbé gbá, ó ń gbá wo. Ẹ̀yin ẹ kọ́gbọ́n kí ni tó fà á? Ṣé ẹ rí kò sí bí ẹ ṣe lè dènà mọ́ àgbàrá? Ibi tó bá yẹ kó ṣàngbà, tẹ bá dí tẹ jẹ kó kọjá, a fúnrara ẹ a ṣe kí ni o, a gba bòmíì. Ibi tí ó wàá gbà yẹn wàá jẹ ibi tí ò ní tẹyín lọ́rùn. Bẹ́ẹ̀ ni, ibi tó máa gbà yẹn á jẹ́ ibi tí ò ní tẹyín lọ́rùn. Ẹ dákun à ń bẹ̀ wá, wà ń rọ̀ wá. Ẹ má di ojú àgbàrá pa o. Ẹ̀yin tó dẹ̀ jẹ́ pé bóyá ìyẹ̀pẹ́ ti kó sójú àgbàrá tó yẹ kómi ó máa rọra gbà, tí ó máa fi ṣàn, tí ò fi ní payín lára, tí ò fi ní tómi ò fi ní yalé wá kí yín. Ẹ wò ó, ẹ ṣe kí ni o, ẹ tètè mú ṣéjọ ṣọ́vẹ̀ náà ń pè ni, ẹ mú tó bá ti di ní àárọ̀ ọ̀la. Bí jígà náà ni, àwọn gọ́tà tó ti dí tó jẹ́ pé ó yẹ kómi máa gbabẹ̀ kómi yẹn kágbàrá sì lè pọ̀ díẹ̀, ṣùgbọ́n kò wá ní orí ọ̀fẹ́ láti gbabẹ̀. Ẹ dákun ojú òní tìyín lábẹ́ ọba láṣẹ ọba mi òkè. Ẹ tètè ẹ lànà fún omi, ẹ jẹ́ kó kágbàrá ó ṣàn lọ. Ẹ lànà fún omi, ẹ má jà fọwọ́ ara wa fàfàkùfà. Gbogbo ẹ̀yin tẹ ti jẹ jẹgàn, tẹ ti jẹ wọ́n jọ, tó wá jẹ́ pé tẹ bá ti gbúrò òjò báyìí, níṣe lẹ máa dá sí. Ẹ dákun, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mọ́ o, ẹ má jẹ́ ṣe bẹ́ẹ̀, ó burú o. Ṣé ẹ rí, omi ò lọ́wọ́, kò lẹ́sẹ̀, kò sí tí ò lè gbé. Bó ṣe ń gbéyàn ló ń gbé mọ́tò, bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ojú ò ní tì wá o. Ṣé ẹ tiẹ̀ wá rí, bómi ò bá tiẹ̀ gbélé bó gbé mọ́tò bó fi rọ̀ síbì kan, ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti máa bàjẹ́ ńbẹ̀ ni? Kìí ṣe gbogbo inú mọ́tò lomi máa ń wọ̀, ebi bọ́ọ̀dì rẹ̀ lè bo ní àfọ̀ àwọn tán ṣe. Nígbà tó jẹ́ pé télè bá wa tún wá, tómi àgbàrá bá wá rọ́ sínú ẹ̀ tó kún bá mú, ẹ mọye tí ò ná lówó rẹ̀ ni. Àbí àwọn tí àgbàrá òjò tó yáwọ gbogbo ilé wọn, tó jẹ́ pé ó mu ilé dodo páànù ilé nìkan lẹ̀ ń rí, ẹ dákun kí lẹ̀yìn rò pé wọ́n máa rí kó jáde nínú ilé yẹn? Ọ̀pọ̀ tí wọ́n bá kó jáde ńbẹ̀ ló máa bàjẹ́, àwọn ìwọ̀nba náà máa rí lò. Ẹ dákun à ń rọ̀ wá, gbogbo ẹ̀yin tẹ máa ń gbélé ẹ̀ṣẹ́ yà kiri. Ẹ má jà dí ojúṣùn àgbàrá tó yẹ kó fi lọ, ẹ má jà dí pa o. Bákan náà, jẹ́ kí n tún sáré mẹ́nu ba nípa pé ká tọ́jú ara wa nínú òjò. Gbogbo ẹ̀yin tẹ ní arúgbó nílé pátápátá, à ń rọ̀ yín, à ń bẹ̀ yín, ẹ ṣètọ́jú wọn dáadáa o. Ẹ fún wọn ní aṣọ tó nípọn dáadáa, ẹ fún wọn lóúnjẹ tó wọ̀m jẹ, ẹ bá wọn ra tí wọ́n lè fi ra ìrawọ́ ìrasẹ̀ tó ta. Ẹ dákun, ẹ sì wá máa mójútó wọn o. Bí wọ́n bá sùn, ẹ fi aṣọ gidi tó nípọn, ẹ fi bò wọ́n. Ṣé rí ìṣetẹ́ṣe àwọn arúgbó? Díẹ̀ náà ló fi yàtọ̀ sí táwọn ọmọ kéékèèké, ó tiẹ̀ fẹ́ jọra. Táwọn ọmọ kéékèèké tán bá ti ń lọ ilé ẹ̀kọ́, ẹ mọ tẹ́ṣe ni. Ẹ wò ó, òjò wá rọ̀ o, òjò wá rọ̀ o, ẹ bá wọn mú kádígàn wọn, àwọn kan tún máa pè ní suẹ́tà, ẹ fi sínú ẹrù wọn. Tán bá sì ń lọ yẹn lẹ́yìn àwọ̀tẹ́lẹ̀, ẹ tún wá wọ̀ kan àwọn ọlọ́run tìrín àwọn ọlọ́run round yẹn, ẹ wọ̀ sísàlẹ̀kẹ́ tó gbé yúnífọ́ọ̀mù lé fún wọn. Tẹ bá dẹ̀ wá, táwọn ọmọ yín bá ń lọ skul tó bá máa ń jẹun lọ, ẹ jẹ́ kó jẹ oúnjẹ tó wọ̀m. Eléyìí tẹ máa gbé fún ká jẹ́ kó gbóná dáadáa, ìgbà tí ò bá fi tógbà tán bá máa jáde break tán bá máa jẹun, á lè ti wọ̀m, kò tún ní jẹ́ pé bóyá ohun tó jẹ́ pó máa ti tutù rìngìndì ni. Ẹ dẹ̀ sọ fún wọn tán, àwọn tí ò tí ì gbọ́n dáadáa, àwọn àǹtí wọn ni kánjọ kan máa bá wa fún wọn lómi tán bá fẹ́ mumi. Èmi ò gbé wọta bọ́tù báyìí, ó lè jẹ́ ṣù ara rẹ̀ ni ó dà sí. Ẹ ní kí ni mò ń wí? Ṣe mọ̀ pára ìlaṣọ yẹn náà títí máa gbẹ.
e de je ki won ma sakiyesi awon to de je pe won je baby gidi gan ton si wa ninu class won yen ti won ba fe sun e da kun e je ke eyin abiyamo e so fa won oluko won kon ba yin fasobo won dada e wo bose to nipon fun won to ba se se gan ki bata ma ja lese won eyin na te wa ntoju arugbo te ntoju omo e toju ara yin e toju ara yin o gbogbo eyin olokada bojo yen ba ti poju e park o e to tun da bi e se wa ri omi o se foju di o gbogbo eyin olokada eyin oni maruwa eyin oni micra eyin oni moto adani looto ati lododo ju ona teyin ti ma ngba ni jojumo ohun ni bi te ohun ni be o sugbon agbara ti wa ro di ona iyen o wa je ke le iyen o le sugbon e kan foju wo ni pe mo le lo mo le lo e mo sere pa ki lo de e mo sere pa edakun e ma lo tojo ba ro to ba da tan e si fun ni time e mo pe gbogbo awon agbara ma poju po soju kan na a ma ya yu fun di eyi nko e ma foju di o pe ojo mo mo be ibe yen oni koto se ari bi o se ni koto yen tese yin ba fi tase lomi o mo irin ko mo rinrin ninu agbara be yen abi ninu omi to ba se die ti o po pupo ju won mo pe yen ma nya tan ni

0: Bẹ́ẹ̀ni, a ní láti mú gbogbo ojúto wa láti pọ̀ bí ara sí i.
1: Ẹ ti ẹ̀gbọ́ná aṣọ owó gan ni ò ní gbò, bẹ́ẹ̀ ni ẹ̀wúwo ni ò ní ya, ilé wo ni ò ní padà wò, àbí mọ́tò wo ni ò ní padà di pangolo. Ẹgbọ́, ẹ wò ó, ẹ jẹ́ ká ṣe bí eléyìí. Mo kí yín lẹ́ẹ̀kan sí. Bó o ni, gbogbo ẹ̀yin olólùgbọ́ olólùfẹ́ ètò yìí pátápátá ẹ ṣe gan ni o. Splash FM náà ń pe bí alábọ́run gangan lórúkọ ètò. Princess Adenike, bẹ́ẹ̀ ni o, Peace Mama Presenter yín náà rèé, òun ló ń tukọ̀ ètò lọ́wọ́lọ́wọ́, olóòtú ètò mi. Bẹ́ẹ̀ ni, ọ̀gá mi Olúwa ṣeun, ọmọ Akinola, mo kì yín o. Bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bọ́tùn mi ni Bọ̀sán Ọmọláyànde, bákan náà mo tún kí olórí oko bámbam. Bẹ́ẹ̀ ni bàbá mi Túnde Ọláwúwo, ẹ̀kú fàájì, ojú òní tì wà lágbára ọba mi òkè. Àǹtí Ṣaléwá látorílẹ̀-èdè Amẹ́ríkà, màmá mo kì yín o. Màámi Ayòyàwó látọ̀yọ́ ẹ̀ ní báwọn dààmú tí dààmú ó fi tán nílẹ̀. Bàmí Sáìdé Atakọ́kọ́ ẹ̀wò òkè lẹ́yẹ ń fọhùn ẹ̀ ní wálẹ̀ láéláé. Bàbá mi Aláàjì Bélò láti Yànà Ọ̀fà, bàbá ẹ̀pẹ́ bí mọ́pẹ́ ṣe ń pẹ̀wọ̀ ẹ̀ ní pẹ̀pẹ́ ẹ̀yà, ẹ tí ń jẹ oúnjẹ ọmọ kò ní koro lẹ́nu yín. Ọ̀jẹ́ ọmọ West, Ọ̀jẹ́ Oníjọ̀gbọ̀n, yóò ní ní United States of Ṣé Academy Àbíbo onímọ̀ tiẹ̀ pé ẹnu rẹ̀ náà ló ti dùn. Bẹ́ẹ̀ ni ohun tí ò sínú máàpù Nàìjíríà. Ìyẹn gangan United States ti ọ̀jí wọn ẹ wọ kinní lọ́bẹ̀. Mo tún kí èèyàn mi gbúrò Mr. Ṣẹ̀yẹ láti Soka, bàbá láti UI, Mr. Fẹ́mi láti UI. Bẹ́ẹ̀ ni o, màá mi láti grandma láti ṣe jẹ̀bù ni, bóyá jẹ̀bù gbó ni. Bẹ́ẹ̀ ni mi ìwòwe o, mo kàn mú lórí ni o. Aunty Kẹ́hìndé àtọkọ wọn láti gbọ́ ọ̀rà, ẹ ṣe gan ni. Mike Power, bẹ́ẹ̀ ni Mike Power, ẹ ò níbikíbi tẹ bá mo tún kì yín mo kì yín. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn yìí pọ̀, àwọn èèyàn yìí pọ̀, àwọn èèyàn yìí pọ̀. Ẹ wò mo ṣáà mo ti kí mọ́mì mi kan náà tún máa falligation kàn mí tọ́lọ́ba jẹ́ kán rí pè wọlé ní alẹ́. Wọ́n tún ní mi ìdá ló líyìn àjì yìí, wọ́n ní mi ìdárúkọ àwọn wọ́n wá láti bọ̀ ajẹ́ máa sọ lọ́nà. Bàmí ti Fragi láti Apòmù, ẹ ṣe gan ni. Mo ti kí grandma láti Jẹ̀bugbó. Ọmọọba Musa láti Ọjọ́, ẹ ṣeun ṣeun. Mo dúpẹ́. Màá mi Fúnmilọ́lá láti Omíyalé, ẹ ṣe púpọ̀ Mr. Ṣèyí, ẹ ṣe o. Bẹ́ẹ̀ ni màmá mi Ayọ̀ọ́lá láti Fẹ́lẹ́lẹ̀ Yánọ̀s, mo kí ẹ̀yin náà. Bàbá Adépìtàn láti Olódó, mo ti kí Mr. Ṣẹ̀yẹ, mo ti kí bẹ́ẹ̀ni, mo ti kí Aunty Kẹ́hìndé, mo ti kí èmi náà gbìyànjú náà. Mr. Adébáyọ̀ láti Mọ́níyà, mo kí yín náà. Ìyá Èjì láti Bódìjà, màmá mo ìbí ẹ̀ṣẹ́ ìyá Èjì ni láti Bódìjà, mo kí yín. Mr. Jamiu àpáta láti Amúlòkó, ẹ ṣe gan ni. Ààrẹ from Makala, ẹ ṣe gan. Mr. Ṣẹ́gun, ẹ wo àwọn èèyàn pọ̀ o, wọ́n ti pọ̀ o. Kódà ẹyin tẹ wà lójú òpó Facebook tẹ bá ń wò mí lọ́wọ́lọ́wọ́, ẹ tẹ láìkì ò kẹ̀dẹ̀ ṣẹ̀ program kẹ comment. Ojú òkùnkùn ní tiwa mọ̀ pé òjò tó rọ̀ yìí ẹ wò ó, bẹ́mi gan bá wà lé ń bo mọ́lẹ̀ bàbá ni. Gbogbo ẹyin tẹ sì wà lọ́dọ̀ ọkọ yín ẹ pẹ̀lẹ́, ẹyin tẹ̀yìn àti dáde yín jọ sùn ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́. Báwa wá bí iṣẹ́ ẹ wò ó. Ẹni tó ń dùn mí ni àbò ń dùn mọ́ mí tí ẹ mọ tó ṣẹ́nu méjèèjì. Ẹwẹ̀ ẹni àti mọ́ ọdún yan o. Ẹ jẹ́ ká lọ sí bẹ́ẹ̀ ni, mo fẹ́ kí aago méjì yẹn kó orúkọ gòní, èso tuntun kọjá ìṣẹ́jú kan. Gbogbo ẹyin tí mi bá dárúkọ, ẹ mọ tó ṣẹlẹ̀, mo ti gbé ìwé kalẹ̀. Ẹ kàn ṣáà sọ fún mi pé mi dárúkọ yín lẹ́ẹ̀kan o, tẹ bá ti pè wọlé, ìwé rè máa kọ́lẹ̀. Tí bá ti korúkọ yín lẹ̀, máa join ẹ̀ mọ́ tilẹ̀, so mi nílé gbàgbé, màá fi ṣe kinní lójoojúmọ́. Kò ti yẹyin orin màá ṣáà máa fi ṣe orin orílẹ̀-èdè wa, máa fi ṣe kejì. Ó ti yẹyin bẹ́yẹn, so mi fi ní gbàgbé bá a kì í ṣe gbàgbé orin ó ti yẹyin national anthem wa. Ẹ wo ìpele kejì rèé, a pè ní kó tó dàlàbọ̀rùn. Fún àǹfààní ẹ̀yìn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rèé, ìpele yìí wà fún mò ń bọ̀. Ẹ jẹ́ kí n ṣe báyìí náà, mò ń bọ̀ náà.

Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo ẹni tó fi àlàáfíà wọnú oṣù keje ẹbá mi ké hallelujah. Gbogbo ẹni tí yóò parí oṣù keje pẹ̀lú àlàáfíà ẹbá mi ké hallelujah. Gbogbo ẹni tí ò ní sọ ọmọ nù, tí ò ní sọ ilé nù, tí ò ní sọ àlàáfíà nù, tí yóò fi ayé rẹ̀ sin Ọlọ́run, tí yóò rí ẹ̀tọ́ rẹ̀ gbà nínú oṣù keje yìí, ẹ bá mi ké hallelujah. Ẹ sọ pé Olúwa ẹ ṣe o, Ọlọ́run ẹ ṣe o, o jẹ́ January ó gbé mi lọ. Ẹ sọ pé Olúwa ẹ ṣe o, o jẹ́ February ó gbé mi lọ. Ẹ sọ pé Olúwa ẹ ṣe o, o jẹ́ kí March ó gbé mi lọ. O jẹ́ kí April ó bù mí wọ́lẹ̀, o jẹ́ kí May kó gbé mi mì, o jẹ́ kí June ó jù mí nù. Ẹ sọ pé Olúwa ẹ ṣe o, oṣù keje ni mo wọ̀ yìí, mo máa ráánú níbẹ̀, oṣù keje ni mo wọ̀ yìí, mo máa ríràn lọ́wọ́ níbẹ̀, oṣù keje ni mo wọ̀ yìí, mo máa rójú rere Ọlọ́run. Ẹ sọ pé Olúwa ẹ ṣe o, ẹ sọ pé Olúwa ẹ ṣe o, gbogbo ẹni tó ń ṣàmì bẹ́ẹ̀ ṣe wọnú oṣù keje yìí, ẹ rí àánú gbà níbẹ̀. Arán mi sí yín lóṣù keje yìí o, ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ àṣẹ tá a fi rán mi sí yín lóṣù keje yìí. Nínú Genesis chapter 2 ní verse 3, ó ní Ọlọ́run sì bùkún ọjọ́ keje, Ọlọ́run bù sí ọjọ́ keje. Ọlọ́run dé ọjọ́ kìíní, ó dé ọjọ́ keje, ó dé ọjọ́ kẹta. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ keje, ìbùkún rẹ̀ jẹ́ dọ́bù. Ẹ̀gbọ́n ọ̀rọ̀ Olúwa ní oṣù keje yìí, ire dọ́bù, ó yẹ kó wá sí ọ̀dọ̀ yín. Àánú dọ́bù, ó yẹ kí ó wá sí ọ̀dọ̀ yín. Ètò ẹ̀bù tẹ́ ẹ̀ lè jẹ́ tán lóṣù yìí, ẹ̀mí mímọ́ kò bù fún yín. Oṣù keje, oṣù mọ́ni gbàgbé, oṣù ìsinmi. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń dààmú láti January, ẹ̀gbọ́n ọ̀rọ̀ Olúwa, ẹ̀mí mímọ́ yóò fọkàn yín balẹ̀. Mọ́mì tó ń ṣàmìyàn, ẹ̀mí mímọ́ yóò fi ọkàn yín balẹ̀. Ẹ máa gbọ́ sà, ìwé Act of Apostles chapter 6 ní verse 3, ó ní ẹ̀yin ọkùnrin méje, ọlọ́gbọ́n àtolóye, tẹ́mi mímọ́ wà nínú wọn, ká lè bá wọn ṣiṣẹ́ yìí. Ẹ̀gbọ́n ọ̀rọ̀ Olúwa, àwọn èèyàn méje tí ó fọwọ́sowọ́pọ̀ láti ran ìpín àti ìṣẹ̀dá yín lọ́wọ́. Lóṣù keje yìí náà, mo bá a dẹ́dá sọ̀rọ̀, ó yá kẹ́ ẹ pàdé wọn báyìí. Ẹ̀yin wo lẹ̀ ń sàmí? Àmì àdúrà yín nìkan ni mo fẹ́ láàárọ̀ yìí. Ẹ̀yin kan sá máa sàmí? Èmi wà nínú àdúrà, mò ń gbà á fún yín o. Lórúkọ Jésù olùrànlọ́wọ́ àyànmọ́ fún oṣù keje yìí, ó yá kó dìde fún ayé yín. Bíbélì sọ nínú ìwé Act of Apostles chapter 19 ní verse 14 to verse 16, ó ní àwọn méje kan wà, ọmọkùnrin kan àlùfáà ni, wọ́n ń pè ní Kéfà. Ó ní àwọn méjèèje pawọ́pọ̀, wọ́n lọ bá ẹlẹ́mìí òkùnkùn jà, wọ́n fẹ́ ṣiṣẹ́ ìtúsílẹ̀ láì ní Jésù. Ẹ̀mí òkùnkùn fa ayé wọn ya, ó fa aṣọ wọn ya, ó já wọn sí òòrùn. Tá a bá rí gbogbo ìpawọ́pọ̀ tó fẹ́ dí ọ lọ́wọ́ lóṣù keje yìí, ẹni tó dá ayé àti ọ̀run, ó yá kó fà wọ́n ya láàárọ̀. Mọ́mí ẹ máa sàmí, oṣù keje rèé dádì. Ẹ̀yin la rán mi sí ìwé òwe chapter 6 ìgbà tó dé verse 16, ó sọ wípé ó mẹ́fà lọ́lọ́run kórira, méje ní ọkàn rẹ̀ kò fẹ́ rárá. Ó wá bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé rẹ̀, àti kíní, àti kejì, àti ìkẹta. Mo gbàdúrà gbogbo ẹni tó fẹ́ mú ọkọ lu Ọlọ́run ní oṣù yìí, ohunkóhun tó fẹ́ mú ọkọ lu Ọlọ́run lóṣù yìí, ayérayé fagilé báyìí. Mami, ẹ̀yin la rán mi sí ìwé Exodus chapter 2 ní verse 16 to 22. Ó ní Jethro, ó bí àwọn ọmọbìnrin méje. Inú àwọn ọmọbìnrin méje yẹn, ọ̀kan pàdé àánú, ó pàdé Mose. Mose sí ọkọ rẹ̀ láti pàṣẹ rẹ̀. Òkìkí orúkọ bàbá wọn jáde, kò sẹ́ni tó mọ Jethro tẹ́lẹ̀ tí ò bá sí Mose tó fẹ́ ọ̀kan nínú méje inú ọmọ tí bàbá yẹn fẹ́. Mo sọ tẹ́lẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ bímọ, ẹ̀gbọ́n ẹni tó mọ yín ó pàdé tókìkí ògo yín ó fi jáde lóṣù keje yìí lórúkọ Jésù. Ó yá ọmọ yín ó pàdé wọn. Ẹ sọ pé ọmọ mi máa pàdé àánú, ẹ sọ pé ọmọ mi máa pàdé ìyanu, ẹ sọ pé ọmọ mi máa pàdé ìrànlọ́wọ́. Mọ́mí ẹ máa gbọ́ ọ̀rọ̀ àṣẹlẹ́nu mi, ìwé 1 Kings chapter 18 ní verse 43. Bíbélì wípé wò ó ní Elija kúnlẹ̀ sórí àpáta. Ó mọ̀ ń gbàdúrà ni, ó bẹ̀rẹ̀ àdúrà. Àdúrà àkọ́kọ́, ó gbà àdúrà èkejì, ó gbà ń gbọ́ pé méje. Bíbélì wípé ìṣẹ̀lẹ̀ àbàmí ṣẹlẹ̀, àdúrà tó ń gbàgbà àṣẹ gorí ẹ̀, bẹ́ẹ̀ lòdó bẹ̀rẹ̀ sí rọ̀. Mo bá Olúwa sọ̀rọ̀ ní oṣù tẹ́ wà yìí, ojo ìbùkún, ojo àánú, ojo ìrànlọ́wọ́, ó yá kó rọ̀ fún yín lọ́sù yìí báyìí. Bí Elija bá gba tiẹ̀ nígbà méje, tí ojo ti ọ̀run sọ kalẹ̀, tí ayé dẹ̀ tutù, tí ìpọ́njú dẹ̀ tán, tí ìnira tán, ojo tí ó rọ̀ fún ọdún mẹ́ta àbọ̀, ó rọ̀ ní àkókò tí Elija. Ní oṣù keje yìí, mo bẹ ẹni tó láyé àti ọ̀run sọ̀rọ̀ lórúkọ Jésù, ojo àánú kó rọ̀ sórí yín. Mo wí lónìí o, mi ò dálábàá, ojo àánú kó rọ̀ sórí yín.
gbogbo eyin omo Olorun pata ni aaro yi mo fi Olorun pe yin egbe igororo kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agogo meta abo loru e gbo dada o ni ogajo oru agogo meta abo lori No More War Prayer Mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain e jo sa adura yen. Egbe mi ororo yen ni ko fi ana itare re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin. Iwe Matthew chapter 7 verse 7 so wi pe e beere a o fun yin e kan ko a o si e wa kiri e o si ri ni osu keji yi gbogbo ire te ba beere o ya ko won release e fun yin mommy e ma sami ni osu keje yi e ni somo nu. Iwe Matthew chapter 22 ni verse 25 o ni awa ni okunrin meje kan awon mejeje de je omogo awon mejeje fe iyawo eyo kan won si ku sobiri obirin eyo kan o ni eyi akoko nigba to fe iyawo o ku ko leru omo be ni ekeje iketa ikeri ikaru ikefa to fi dori ekeje ni osu keje yi mo gbadua gbogbo en to n gbo mi e ni siku omo gbogbo isele to le pa na ogo yin ko ni isele agbara ti ma parawo eyan ko ni parawo yin egbon eleyi o mo ba eleda yin soro be se wonu osu keje yi mama e te owo adua e ma so bayi tele mi e so pe osu ti mo wo yi anu olorun tele mi nibe e pariwo pe osu ti mo wo yi iwo okunkun mi di imale e so pe osu ti mo wo yi iwo ekun mi di erin mami e pa pe osu ti mo wo yi eyin alaanu edide si mi osu keje ti mo wo yi osu anu lo ma je fun mi e pariwo pe osu keje ti mo wo yi mo ma ri temi se nibe e pariwo pe ni osu ti mo wo yi iranlowo yo dide fun mi anu ti mi o le getan yo ya si odo mi iranlowo ti mi o le getan yo ya si odo mi e pariwo pe awon alaanu agbaye awon oluranlowo agbaye won ma wa mi ri e so bayi pe eni to ba le ba mi yo fi emi ara re di eni to ba le ba omo mi yo fi emi ara re di e pariwo pe ni ose yi ni osu ti mo wa yi e ku ki se temi ibanuje ki se temi iku omo ki se temi ni osu keje yi e so pe mi ma rowo mu e so pe ma nisimi e pariwo pe olorun yo ran mi lowo e so nigba keje pe olorun yo ran mi lowo mami lati ojo ti mo tin sin olorun o nlo sogoji odun die die bayi emi o ti re nikan to gbere fun iran lowo olorun tolorun jakule e pariwo pe olorun wa ran mi lowo ni osu ti mo wa yi olorun abraham olorun isaki wa ran mi lowo be ni yo si Jesu oluwa wa gbogbo e tun sami iranlowo olorun dide fun yin anu olorun dide fun yin ojurere olorun dide fun yin e de ni de ni lele e wo mi osu keje lawo yi ojo kini osu keje e ma gbo ma o je ojo mo ni gbagbe gbogbo eyan loru oni e gbe omi sinu iri ni ale yi to ba di aro la e gbe pade woli laaro la ni challenge ni badan oh my god e gite wa ni jebu ode e gbe ti yin pade woli ni ijebu ode ni cpitec ni jari ni cpitec ni jebu ode awon woli olorun bembe ta ojo sure lola mo gbadua anu olorun oni kapu lori yin ijebu ode jo friday ni ojo thursday laaro la oni titi ilu ibadan ni challenge te ba ti de challenge e wo moto to lo si malete e so kale ni no mo wo lodo baba AK 47 baba to sami yi osu yi ma mure wa fun yin iri osu yi o ma seri ajo sinu odo re be lo ma ri o ti se be
e ma gbo nkan kan to so sa ni osu keje ojo kini mo wa ninu we numbers chapter 29 osu keje yi e ri pe mi ki saba bere ore lowo yin sugbon gbogbo okan pata oni ko fi okan kan se irugbo fun olorun toni o bo ba gbagbo ninu ipe yi bo ori ofe yen ba wa fun o ko di adua re lowo sugbon ton ti bibeli wi ni ojo kini osu keje

0: Gbogbo tó o bá yà sí láti òní lọ kí ìrànlọ́wọ́ kó dìde bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣẹbẹ́ mọ́mí ẹ̀ ní rí ikú ọmọ ojú òní tì yí ó ti ṣẹbẹ́ lórúkọ bàbá ọmọ àtẹ̀mímọ́ lágbára ọlọ́run mò ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá ti ìdé tọ̀run rí yá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ní dálé lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ní dálé lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rí ọ lọ wo ẹnìkan tó o mọ̀ pásítọ̀ kan tó o mọ̀ tó o fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ lóríri kó ràn lọ sí Jerusalemu oore rẹ̀ wà ńbẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kán mú òróró méjì lọ́wọ́ yóò dára fún ọ fóònù nọ́mbà yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ Jerusalemu wọ́n jọ ẹ̀mí mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ó ríran lọ́wọ́ oore rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa fóònù nọ́mbà ẹ lo fóònù nọ́mbà 08 60 48 14 55 08 60 48 14 55
1: bíbélì ní kìkì àwọn tó gba wòlíì gbọ́ aná ni wọn ó jèrè wòlíì ẹ jèrè lọ́dún yìí ẹ ó dẹ̀ retí yín ṣe ó ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa àmì no more war jesus is coming soon olúwa ẹ ṣeun.

0: Flash FM 105.5.
1: Guess what? We are still the most listened to radio station.
2: Yes!
1: That's right. We are still the best. We are Splash 105.5.
3: You already know.
4: Ìrọ̀rùn máa fẹ́, ìrìàánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sán bí, àkókò ìrì òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sù Dr. SMO Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run, Seed of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Lufuwapẹ́ Ìpínlẹ̀ Apọ́sù Oya.
5: Ní òní ọjọ́ kẹ́ni oṣù keje, mo fi ahọ́n mi kan yín. Mo fi sọ àsọtẹ́lẹ̀ gbogbo ẹni tá a bá bí nínú obìnrin tó bá gba ọ̀rọ̀ yìí gbọ́ láti on the 1st of July títí oṣù máa parí, gbogbo bí tó bá lọ láyé ó mọ̀ kan àdùn ni. Tó bá pàdé obìnrin ó máa sàánú ẹ̀. Tó bá pàdé ọkùnrin ó máa sàánú ẹ̀. Tó bá pàdé ọmọdé ó máa sàánú ẹ̀. Tó bá pàdé àgbà ó máa sàánú
6: ẹ̀.
5: Gbogbo ibi tó bá lọ lórúkọ Jésù Adùn ló mọ̀ bá pa. Mo lọ síbi tí orísun Adùn wà. Mo ti bẹ̀ pàṣẹ pé àti wá àtàwọn ọmọ rẹ̀ lórúkọ Jésù Adùn wọnú ayé yìí. Gbogbo ibi tó ti experience ìkorò ǹjẹ́ apá ìkorò yẹn rẹ̀ apàṣẹ Adùn in the name of Jesus. Gbogbo ẹni tó bá rí programu yìí wò tó o bá sí ẹ ní ìgbà méje mo sọ fún ọ lórúkọ Jésù ọ̀rọ̀ bí Adùn bí ìdùnnú lórúkọ Jésù yóò máa ṣẹlẹ̀ sí. Oṣù keje máa pín ọ. Oṣù keje wà bá àánú pàdé. Wà pàdé ìrànlọ́wọ́. Wà pàdé ògbó. Wà pàdé ìgbéga. O ní dá ayé ṣe mọ́. O ní dágbé mọ́. O ní dẹ́rùgbé mọ́. Olùrànlọ́wọ́ àyànmọ́ rẹ̀ wà pàdé ẹ̀. O dẹ̀ máa ṣe bí ọba. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Lórúkọ Jésù ti Nasareti ó bá àánú pàdé. Ẹ já kira wa pé happy new month.
7: Happy new month.
5: Ẹ mọ́ gbàgbé pé a ti la ọdún sí méjì o. Bẹ́ẹ̀ ni ọdún ti la sí méjì mọ̀kọ́ náà níjẹta pé ìlàjì àkọ́kọ́ ọdún yìí ò mo là á já nínú ewu ẹ̀rọ ikú pẹ̀lú ìdàgìrì.

0: nínú ewu ẹ̀rù ikú pẹ̀lú ìdàgìrì. Àánú mo rí gbà oògùn ti gbá wọn kan mi. Ẹnìkan gbọ́ mi, ogun ò ní gbé omi. Ogun ò ní gbé omi. Ó máa mí ní oṣù keje gan. Mo kéde àwọ̀ ọjọ́ méje, èmi mo fẹ́nu kan oyin. Mo mọ̀ pé oyin tiẹ̀ ti máa wà lọ́wọ́ ẹ. Àti kásáàmù sí lánàá. Àti gbàdúrà sí ní lórí Facebook. Àátò gbàdúrà sí lónìí. Ọjọ́ méje gbáko ní mo fi gbàdúrà fún oyin. Tó bá ti fẹ́ break, oyin yẹn ló là. Dájú ẹ̀yìn ti láwọn bẹ́ẹ̀ ni ìwọ mo ní kó gbà wẹ̀. Mo ti gbà wẹ̀ ní sẹ́yìn. Gbọ́ mi sà, mo sọ tẹ́lẹ̀ sí ẹ̀. Bí wọ́n bá gbàgbọ́ sẹ́ lórúkọ Jésù, àdùnkùnú ayé. Ìkorò kó parẹ́. Ìkorò kó parẹ́. Ìkorò kó parẹ́. Ìkorò kó parẹ́. Ìkorò kó parẹ́. Ìkorò kó parẹ́. Ẹ̀dà ni mọ̀ jí rẹ̀. Bí bẹ́ẹ̀ ni pé gan. Sórí tó ń pè ní ìmọ̀ràn. Ìmọ̀ràn. Àwọn ìmọ̀ràn kan bẹ tí èèyàn gbọ́dọ̀ mú kúrò. Àwọn ìmọ̀ràn kan bẹ tí èèyàn gbọ́dọ̀ kọ́ sí ikú. Àdúrà ń gbà o. Bí bẹ́ẹ̀ ni sọ wípé ó ní ẹ̀yin ó máa lọ láti pàdé ipá orílẹ̀-èdè dé orílẹ̀-èdè. Ó ní òun máa bá àwọn ọba wí nítorí ti yín. Orílẹ̀-èdè dé orílẹ̀-èdè asẹ́kànnì. Àwọn nǹkan wọ̀nyí kì í déédéé ṣẹlẹ̀ tí ò bá jẹ́ wípé ènìyàn bá bá ọlọ́run sọ. Mo gbàdúrà àṣẹ ìrìnàjò sí gbogbo àgbáyé ó yá gbà. Àwọn tí ń bá sọ lé ni ẹ máa sàmì ẹ̀ dáadáa o. Àṣẹ ìrìnàjò sí gbogbo àgbáyé ó yá gbà. In the name of Jesus. Ibẹ̀ ni pé o. Ó ní Olúwa ràn mí lọ́wọ́. Olúwa yára láti ràn mí lọ́wọ́. Mo gbàdúrà olùrànlọ́wọ́ àyànmọ́ rẹ. Lórúkọ Jésù ó yá lọ bá pàdé. O ti pẹ́ tó o ti ń dá sí. O pẹ́ tó o ti ń dá gbé. O ti gbé tí wọn nìkan ti ń dá gbé ẹrù yìí. O ò lè dá nìkan gbé. Ẹrù ayé lè pààyàn o. Ẹrù ìdílé tí wọn nìkan bá rù. O le gan. Kì í jẹ́ kí èèyàn tètè dìde. Mo gbàdúrà àní olùrànlọ́wọ́ tó máa jẹ́ kí ìrìnàjò rẹ kó yá. Olùrànlọ́wọ́ rẹ máa dìde fún ọ. Lórúkọ Jésù wàá pàdé olùrànlọ́wọ́. Aláàánú àdìdè. Ìrànlọ́wọ́ àdìdè. Aláàánú àdìdè. Oṣù kẹjẹ gbọ́ra ló wá. Rabbi Garasaya. Oṣù yìí máa pè ọ́. Ẹ̀dà ni mọ̀ Jísù. Tó bá ti di ọjọ́ keje àwọn wòlíì tán bílíọ̀nù dì sẹ́fù mẹ́ta ni máa pè ohun ẹ̀. Bẹ́ẹ̀ ni ọjọ́ yìí lápáyàwó tó máa pé méje. Káì rálí kàbọ́nìyà. Gbogbo èyí tẹ máa ní agbára láti ṣèdìdí ẹ pẹ̀lú ọrẹ májẹ̀mú yí. Mo fi dá olójú. Ayé rẹ dìde. Ayé rẹ dìde. Ayé rẹ dìde. Irú àyájọ́ òní bí ẹ̀rí ni. Olúbádé bí ẹ̀rí ni. Àwọn kan bẹ tán gbọ́rọ̀ olúwa tán gbọ́rọ̀ wòlíì wọ́n dẹ̀ gbàgbọ́. Ọgbà pásítọ̀tù kínní ó wéṣì. Ó gba passport kejì àtọmọ ó waste. Ó gba passport kẹta ó waste. Oníkílódé bẹ́ẹ̀ lèmi náà ṣe sọ. Ó gba passport kẹrin ó waste. Ó gba passport karùn ó waste. Ó wá ní ó wá tẹ́wọ̀ àjí. Ó wá gbà kẹfà. Ó wá gbóhùn wòlíì pé wọ́n yàn fẹ́ travel ni tẹ̀lé mi lọ Jerusalem. Tó o bá ń tẹ̀lé mi wọ́n yàn lè dènà ẹ̀ ní fisa. Wọ́n fọ visa tó o bá ti gba visa tó bá ti tẹ̀lé mi Jerusalem wàá wá lọ sí country tó wù ẹ́. Ó dẹ̀ ti apply ẹgbẹ́ ìgbà tó ti apply ẹ̀ ti passport márùn tó ti waste lọ́wọ́ ẹ̀. Sọ fún mi ọdún mélòó lọ́rùn kó ti waste. Visa mélòó ni ó ti fi dùn tí wọ́n fún. Nígbà lọ Jerusalem tá a dé ọ̀nà sí o.
1: Praise the Lord, hallelujah. Mi mọ̀ bóyá dáàbò lè tàbí ìtì mi. Because ó yẹ kí n ti jẹ́rìí nígbà tí mo wà ní Nàìjíríà. But fún mo pé bóyá it's not a big deal or something like that. But nínú mo ń tí mi náà ní o gbọ́dọ̀ lọ sọ́dọ̀ bàbá ṣe bí ọba lẹ́yìn. Báwo ni o gbọ́dọ̀ lọ. ani ki se se ese gbogbo iba wa ti ba ani ki sha lo bi se lo ani ki sha lo ati ti sa mo so wa bi pe o ja ti lo ti ko si la pa lo ye ni o ri li wa happy mi sha o ni gbe mi so ko to mi sha wa le mi that testimony go like this mo mo pe bi ada dile ti gbo si testimony ye ni Nigeria bayi passport testa ni mo mo to ri testa
2: passport ni lo
1: to lo 5 years lo
2: ikeji lo
1: iketa lo
2: ikeri lo
1: ikeri lo ikeri lo ai testa to ba si ko ni bayi o wa ni pe even I emi no ti tori ni mo se program ni o ti wa ni pe e mo pe ni ko wa nbi ba ti ti mo o pe te ti e se ra ra ra ra ti ti ti wo to ba wa ni ri situation yen te lo ni lo Jerusalem Jerusalem e yin ba ti ti so ti ni ta se ma no ka gba wo ta mo pe a wa ni situation yen ipe follow me to Jerusalem mo ba so wo igba yen ni ka so wo fun jide
2: ibe alala
1: be ni mo ba so wo actually problem ni mo ba so wo yes and I feel it ti ti wo pe problem ni ti because a lot of things dey here let me come up with the spirit things is spiritual battle. The last one, see my shade, which was our years. We have to money, you know what? She said, apply, she said, you have to money. I was wondering, you don't have no things, are you? Every community, I'm not even going to talk. Every one of them, I'm not going to talk. The next thing, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I'm not talking to you, I

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Mo ti gbowó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira. Kò ká nǹkan kan láti rà mọ́.
2: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yípadà?
1: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
2: Àfi bí ẹni wí bí àná ni.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes o. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more chicken taste, more enjoyment and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Kini gan ni won se timotimo fun? Se fun awon ipe jiroro lori phone laarin oru tabi ka sun lalaafia? Se fun pipa adehun owo pataki de tabi fun pipa oju de ko run gbe e lo ye? Se fun iwo jamora pelu irori? Iwo na lo se dajo oro ni Royal Phone. Ati se timotimo to le se ohun gbogbo nitori pe a wa lati je ki igbe aye rorun fun o. Royal Phone. Imolara ojulowo igbadun lati odun 1980.
4: Lóòótọ́, owó orí ọjà ti gbéra sókè káàkiri. Àmọ́ ṣá o, nílé ìtajà Foodco, ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀. Jumbo promo látọjọ́ Jimọ̀, ọjọ́ 24 oṣù kẹfà sí Sunday ọjọ́ 5 oṣù keje. Búrẹ́dì Sunfresh pẹ̀lú Milo 20 grams, ẹ̀yọ 5 ní báyìí, ó ti di 1,069 naira. Ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀. Golden Penny Spaghetti 500 grams pẹ̀lú ẹ̀yìn páàkì mẹ́fà ní báyìí, ó ti di 2,379 naira. Ẹ̀dínwó ìdámẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator, washing machine, 20 gas cooker, gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn, chicken at rice 2,500 naira, double sausage shawarma pẹ̀lú Pepsi 3,600 naira, àbí chicken and chips pẹ̀lú Pepsi 5,000 naira péré, àjẹmánu naira 61 naira ló wà lórí Lipton Ice Tea 40 cl, pack of 12 pẹ̀lú 4,199 naira péré, Pepsi, Mirinda àti 7-Up 60 cl, pack of 12 pẹ̀lú 4,079 naira, yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀. Ẹ̀kan sí ẹ̀ka ilé ìtajà Foodco látàsìkò ìlọ títí ọjọ́ 5 oṣù keje. Ilé ìtajà Foodco, ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
5: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọ́ni kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: On your table.
2: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
1: Something big, just like that.
2: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
1: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
3: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myindomiemoments.
4: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: Flash FM 105.5.

0: ẹni pé yóò gbọ́nra nísìnyí báwo.
1: Ibi ọ̀nà ọ̀sìn ibi ọ̀nà ọ̀sìn mi ò sí nbẹ̀ wọn.
0: Ẹ máa jẹ́ ju ọ̀pọ̀ ọ̀pọ̀ àti ọ̀rẹ́.
1: Èyí kì í yọ̀ kì í yé mi o.
0: Ó dá yín lójú.
2: Tí agbára olúwa ṣeun Akíọlá ọ̀ka.
1: Mo sún mo sì ṣàìsí.
2: Ó fò tẹ̀lú
1: èmi lọ́nu.
2: Ó fò tẹ̀lú
1: èmi lọ́nu gẹ́gẹ́ o. Mo sún mo ṣàìsí. Ṣé gẹ̀rẹ́gẹ̀rẹ́ sọ̀rọ̀ ẹ̀mí àwọn tọ́wọ́ yẹ̀ sọ́wọ́ tó wà.

0: Tẹ́bá ti ń gbọ́ wípé kéré jìjìjì kéré jìjì. Ẹ ti mọ̀ wípé tìfútẹ̀ dọ̀rọ̀ yìí ti gbòde kan nìyẹn.
1: Oh yes, kẹ́.
0: Olóògbòjò bá bẹ́gùrẹ́ léyìí torí wípé ẹyẹ tí ò bá wọn dorí kodò bí àdán ò sí. Àfẹ́tẹ́jẹ́ ó bá tẹnu ẹ̀ jáde ẹni ẹ bá rí ẹ bí o. Ìkànnì ọmọlúàbí Elédùmarè ló dirí ẹwà fákùkọ wa. Àwọn eégún kéékèèké ti jó ṣáájú. Olóògbòjò bá bẹ́gùn leléyìí.
1: Eégún lá ní kẹ́ ìgbàlẹ̀.
0: Mọ́sí jiyàn láfáwo dáago mẹ́sàn án wẹ̀ẹ́dù.
1: Bẹ́ẹ̀ni.
0: Béèbó rù ọ̀rùn ọ̀wọ̀
1: o.
0: Ìkànnì ọmọlúàbí ọba ló dirí ẹwà fákùkọ wa. A ti gbé tìfún tẹ dọ̀rọ̀ òyìndé gẹ́gẹ́ bí ìṣe wa àsúṣùà. Àwọn ògèrè orí ìròyìn tó bí àkòrí gangan láfiṣíde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ ní kété tẹ́ ẹ bá jẹ àwọn ògèrè orí ìròyìn tọ́ á wà wọnú ẹ̀ pẹ̀lú àwọn assorted léyìí tá a máa fún yín ní ṣàkè ẹ̀dọ̀ tẹ́ ẹ máwọn abọ́dí kèrékèré àtàwọn gbogbo ohun tí múnú tinú ẹran dùn.
1: Oh my God.
0: Ẹ máa wá fi ṣe ara ni dín látàkàtà tẹ̀yìn. Kúnlé ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsèǹtà yín náà ni àánú ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ Elédùmarè tí ò lẹ́gbẹ́ tó fi máa bú ẹ̀ tó nípọn jẹ̀wúrẹ́lọ ìṣẹ̀dá tó láyé tó lọ́run yóò máa fi bò wá lẹ́ni àti lọ́jọ́ gbogbo.
1: Oh yes, kẹ́.
0: Àǹfààní ń bẹ ọ̀fẹ́ la fi fún yín. Ẹ máa lọ sójú òpó ìbánidọ́rẹ̀ wa Facebook lágbọ́n ti Splash FM 105.5 Ìbàdàn. Splash FM 105.5 Ìbàdàn náà lẹ ti lè mọ darapọ̀ pẹ̀lú wa lójú òpó ìbánidọ́rẹ̀ Facebook. Ẹ comment, ẹ like, ẹ share ẹ lápàbẹ̀. Ẹ wọlé kọlẹ̀. Ọ̀fẹ́ la fi fún wa, ọ̀fẹ́ làwa náà ó kà á
1: sí tìyín o. Odi lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa.
0: Ọlọ́run
1: lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa.
0: Bó ti rí gẹ́lẹ́ nìyẹn.
1: Ẹ̀wẹ̀ jẹ́ máa kíra pé a kú ojúmọ́ sùn kú ojúmọ́ wọn ní gbogbo ibi tí ẹ̀ ti láǹfààní láti máa gbọ́ wa. Ìkànnì ọmọlúàbí làwa ń pè bí láti 19 tó ti pẹ́. Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú ti Ìbàdàn. Ìròyìn ti fún tẹ̀lọ́ lágbédé. Ẹ̀ ń gbà léyìí tó jẹ pé ó ń lọ lọ́wọ́ iwájú àwọn eléyìí tó kù ń kọ́ wọn kàn ń fàjọ bí ọbẹ̀ látẹ̀lé lẹ́yìn ni. Àwọn àkòrí tó ti jáde nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa fún tàárọ̀ tòní ó làwọn mọ tú sí etí gbọ̀nyìn kẹ́ ẹ lè mọ ibi tí nǹkan dé dúró lẹ́ka àṣejọba kẹ́ ẹ mọ ibi tí nǹkan dé dúró lẹ́ka ètò ọrọ̀ ajé kẹ́ ẹ mọ ibi tí nǹkan dé dúró lẹ́ka ètò ìlera kẹ́ ẹ mọ ibi tí nǹkan dé dúró lẹ́ka ètò ọ̀gbìn àti gbogbo ẹ̀ka lẹ́ka eléyìí tó gbé ìjọba ró ẹ fẹ́ mọ ibi tí nǹkan dé dúró lẹ́ka ọmọnìyàn nílẹ̀ yìí ẹ fẹ́ mọ ibi tí nǹkan dé dúró láwùjọ àgbáńlá ayé àwọ̀ tú sétí gbọ̀nyìn o lórí ìròyìn ti fún tẹ̀dọ̀ ròyìn ọlọ́run gbọ́ yóò bá yín láàmú kò sì ní gbòdì lára yín
0: ọlọ́run ni
1: ẹ lọ tààràtà sẹ́kọ̀ọ́ yé járe léyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí ìbánidọ́rẹ̀ẹ́ ni o Splash FM 105.5 Ìbàdàn ẹ láìka ẹ̀kọ́ pọ̀ rẹpẹtẹ ẹ lọ́ọ̀fẹ́ ẹ̀kọ́ pọ̀ jaburata ẹ bẹ̀rẹ̀ sí ní fi àwọn àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí wa kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtọ̀ ọ̀dọ̀ ti yín bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ àkàdò mà yín mú yín lọ́wọ́ o.
0: Àmì o.
1: Ìyá àdínì yín náà ni o Aminat Adetun Badmus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́ o ṣe dáadáa.
0: Ká fi àwọn ògèrè orí ìròyìn ká fi bẹ̀rẹ̀ látapá bí torí wípé má jiyàn báyìí náà láfáwọ́ ẹ̀ dá. Ìròyìn eléyìí tó jẹ́ ta kọ́kọ́ tí mo láǹfààní láti rí láti iwájú ìwé ìròyìn ti Daily Post tó jáde fótò ní gangan. Ọ̀rọ̀ jáde ń bẹ o pàápàá jùlọ Habeebu sọ̀rọ̀ Zuwoge sọ̀rọ̀ lórí kíni wípé ṣe rí Tinubu tẹ̀ ń wò yẹn àti ẹgbẹ́ òṣèlú ti APC àníyàn tí ń bẹ lọ́kàn wọn ni láti rún àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ní àrùn kì ṣáájú ọdún 2027 eléyìí tí ètò ìdìbò gbogbogbò yóò máa wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ sì ni gómìnà ìpínlẹ̀ ti Kaduna Sani náà sọ̀rọ̀ wípé ṣe fẹ́ mọ̀ dí gan ní pàtó ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ ńlẹ̀gbà ẹlẹ́gbà tí àwọn èèyàn lápá òkè ọya orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi da ìbò bo ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027 èyí tí Sani rí tó fi ní àwọn tí wọ́n ń bẹ ní apá òkè ọya orílẹ̀-èdè yìí wọ́n da ìbò bo ààrẹ Bọ́lá Tinubu tí fún tẹ̀dọ̀ ròyìn tó jẹ́ assorted ni ẹ ṣáà máa tẹ̀lé wa lójú òpó tẹ wà gangan níbi tẹ ti ń jẹ̀gbáládùn ẹ̀.
1: Ó dá ẹjẹ́ lọ tààràtàrá sínú ìwé ìròyìn Daily Post eléyìí tó jáde fún tààrọ̀ tòní ìròyìn kan mọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o níbi tí ẹni tí ṣàìlólédé wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ti ń sọ̀rọ̀ ẹ pé kí ni bàbá wí ni wọ́n ní bàbá ṣe lálàyé o wípé àkọ́sọ ìwé àdéhùn ìpìlẹ̀ àjọ ìṣọ̀kan àgbáyé eléyìí ti gbé kalẹ̀ níjó ní ìyín àná kí wọ́n padà lọ rèé ṣe àfikún rẹ nínú ìwé òfin wọn kó lè jẹ́ kí àlàáfíà èyí tí ó tawé tagbò káàkiri àgbáńlá ayé kó lè túbọ̀ tẹ̀síwájú ìṣèdájọ́ òdodo kó lè tẹ̀síwájú ọ̀rọ̀ ọmọnìyàn kó lè nítumọ̀ àti ìbáṣepọ̀ aláìlẹ́gbẹ́ kó lè máa jẹyọ láàrin àwọn orílẹ̀-èdè eléyìí ti ń bẹ nínú àjọ náà níbo gan ni ẹni tí ṣe orílẹ̀-èdè wa nàìjíríà ti bu gbólóhùn jáde kí wá ni tó fa sábàbí ẹ̀yin ọmọ gbọ́n láàárọ̀ tòní bákòókò rẹ̀ bá ti tó ni àmọ́ ṣá tá a bá lọ tààràtàrà sójú ewé kínní ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún tààrọ̀ tòní o wọn ní akpabio ni barau ni abdulrazak ni hope uzodinma ni yero ni wọn ní gbogbo àwọn eléyìí òun lorúkọ wọn mọ̀ ti jẹyọ o hìn lórí ìwé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti apc eléyìí tí ó díje du ipò kan tàbí omi-ín nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn gómìnà ńkọ́ níbo ni ọ̀rọ̀ ọ̀hún dé dúró ti fún tẹdọmọ́nì ẹ gbọ̀hún láàárọ̀ tòní.
0: Ẹ jẹ́ báwọn dé orílẹ̀-èdè South Africa látàrí ẹ máa rè lu yín ẹ máa rè léyìn tí àwọn ọmọ orílẹ̀-èdè South Africa ń kọ sí tí àwọn àrè ti ń bẹ ní orílẹ̀-èdè náà tí ó sì yọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Lọ́wọ́ yìí wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti yabo olú iléeṣẹ́ aṣojú orílẹ̀-èdè yìí ti ń bẹ ní orílẹ̀-èdè South Africa tí wọ́n kúnbẹ̀ bákan pẹ̀lú ìbẹ̀rùbojo ìkọlù látọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn láti tako àwọn àrè tí ń bẹ ní orílẹ̀-èdè ọ̀hún kódà àwọn tó tó ọ̀tàlérúgbọ àti mẹ́sàn-án òun náà ni wọ́n ti balẹ̀ báyìí sí orílẹ̀-èdè Nàìjíríà ní kété tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí gbégbèsẹ̀ láti gbé àwọn kúrò ní apá abẹ́ wọn. Olúbùkọ́lá yéé jẹ̀bú tẹ́tí oko gbọ́ o ṣé bó ni so rè kó àbó rè kó are you Lagos here or you no go Lagos? Ẹ̀rù omi ń bọ̀ o kí ló dé má bẹ̀rù omi fọ́kàn balẹ̀ kéno ti wà nílẹ̀ tààrà fọ́ wọ́n ní omi sọṣẹ́ o lẹ́yìn tí òjò alágbára bọ́ látojú sánmà ó mu àwọn ilé dódódó kódà àwọn ọkọ̀ gbígbé nira ẹ̀ lọ́wọ́ yìí tó sì bí òkùnkùn bírímù bó ti bẹ̀rẹ̀ sí lálẹ́hù ní àwọn àyíká àti agbègbè kan ní ìpínlẹ̀ ti Èkó látàrí omi alágbára tó bọ́ látojú ọ̀run ó sì mu àwọn agbègbè omi ti ń bọ́ lójú ọ̀run ń sánmà lẹ́kọ̀ọ́
1: eléyìí
0: tún yàtọ̀ ó yàtọ̀ pọ̀ yàtọ̀ sí gbẹ̀ngàn ó yàtọ̀ gan-an.
1: Ó dáa tó bá rí bí ẹja lọ tààràtàrà sínú ìwé ìròyìn punch eléyìí tó jáde fún tòní àbọ̀ kan òun náà ni àmọ̀ gbé kalẹ̀ o nínú àbọ̀ ọ̀hún òun náà ni àmọ̀ tí ń ṣe lálàyé pé ó kéré tán àwọn èèyàn eléyìí tó lé ní 189,000 ìyẹn 79,000 òun náà ni ikú ó pojú wọn dé ní yàjóyàjó bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan eléyìí tó jẹ́ wípé 184,000 ó lé òun náà ni wọ́n jí gbé láàrin ọdún mẹ́fà yìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn wo gan ni ẹ tari àbọ̀ yìí bóde níbo wá lọ̀rọ̀ dé dúró ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní bákòókò rẹ bá ti tó ni o àmọ́ ṣá tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ìgbẹ́jọ́ eléyìí tó bóde nílé ẹjọ́ àti bí àwọn ẹjọ́ ọ̀hún bó ṣe rìn wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé àwọn ìjìyà kan eléyìí tí kì í ṣe ti lílọ sí ibùdó ìtọ́nisọ́nà òun náà ló mọ̀ wáyé o lórí àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà kan eléyìí tó lé ní 1,000 níye iléeṣẹ́ eléyìí tó rí sọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ibùdó ìtọ́nisọ́nà lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o àwọn wo gan náà wá ní ìjà ọ̀hún ló tọ́ sí ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní ó ti fún o ó sì tẹ̀dọ̀ ròyìn bẹ́ẹ̀.
0: Pẹ̀lú ìròyìn tí mo tún fojú gan ní báyìí níwájú mi tó ń wò mí tèmi náà sì ń wò ó bíi kúlíkúlí aláta àkàrà elépo àgbàdo tí a yan tó lè tọ́kí lọ́wọ́lọ́wọ́ yìí ẹgbẹ́ òṣèlú ti apc kúlí aláta ẹgbẹ́ òṣèlú ti adc àgbàdo yíyan ẹgbẹ́ òṣèlú labour party tẹ́ máa kàrà elépo àti àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ míì lájọ inec ti ní wọ́n ti gba access code báyìí o lórí ọ̀nà láti fa àwọn ọmọ oyè wọn sórí àti àjọ inec bí ìpalẹ̀mọ́ ètò ìdìbò ti ọdún 2027 bí ó ti ń kalẹ̀kùn dẹ̀dẹ̀ Saraki to je gomina ipinle Kwara tele koda to tuju are legbe ma sofin ni igba kan ri ni orilede Nigeria ti so ntoju ari o oni iya je ohun oju ohun ri atalata baba laruba ni igbiyanju idojuko nte ba npe ni egbe na woju sakoso lori eyawo owo eleyi to gagara labe sakoso are ananile yi ologbe Muhammadu Buhari Saraki soro ilekun gege bi akori ti alanfani ati ri o amegbe asu na tin du koko bayi wipe afaima ki yen solodi ko ma bere ni awon ipinle kan bi ipinle Oyo ipinle Kwara ipinle Enugu latari owo eleyi ti won ni adeun le lori sugbon ti ilana pipe adeun ti o ti waye lori won be
1: o da to ba ri be wa je lo taratara sakata ijoba apapo ile ede wa Nigeria dibi ti o ti soro o iyen ninu iwe iroyin punch eleyi ti abu si buru aye loni won ni ijoba apapo ile ede wa Nigeria lo ti n gbe igbese bayi o lati wogile ilana eto eko kan leyi ti won se lalaye pe ilana eto eko ohun nje je mo pe bi awon akeko e ti wa nipele akoko iyen nile eko girama bi won ba ibo si ipele keji eleyi ta mo si GSS to SS won ni o kere tan awon akeko eleyi to to million lona ogun niye o na ni won ki lanfa ni ati pada senu eko ohun mo ki wa ni to fa sababi ti fi fe wo gile o ona wo gan ni a fe gba bayi ti fu te doroyin ni yo tu laaro toni e be yin ti gomina tele ri ni ipile Kaduna Malam Nasiru El Rufai leyi to je pe o nkoju ejo kan tabi omi won ni ile ejo giga kan eleyi ti nbe ni ipile Kaduna o na lo mo ti taku won le o lori gbigba oniduro Malam Nasiru El Rufai ki wa ni to fa sababi awon esun mesan kan eleyi ti aka le re re re bo loro esun un se lo ti fun te do mo ni laaro toni e gbo o ba koko re ba ti toni
0: a je ka gbera bayi olu bimbola arike ko omo olokun esin omo badi e ba ku eyan ma lo ta si ni eyan ma fi si awon asotedi yo da fun o omo binu eyan ba du eyan ma nawo ya fun ya fun ni kamuwa fokan bale ma fo ini Wednesday ojo anu ni owo wa eja lo polowo oja leyin ti a ba dari pada de latodo Bimbola Sadiq omo sansan bi owo nu a wonu ti fun te do royin lekun keke gege bi a ti se agbejade e fun laaro toni amante yin kan nilo lati ma se fun wa ni ke ma lo si ojo opo banidore wa Facebook lagban ti Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan comment yin e dabule lapa be e share dada ke si ma feran re lojo opo lapa be e wa ma ri ori Olorun bi o si ma wole nketi keti sapa todo yin na eyin ta tin sere be anu Olorun yo mo be yin na lapa be yen o
2: Flash FM 105.5.
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers High School, Kilometer 2, off Arulogun Road, Ojo, Ibadan, Oyo State, by 9 a.m. For further inquiries, call 0813-459-1733. 0803-220-0325. Achievers University. Knowledge, integrity, and leadership.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitre Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹrọ́gbàgbé ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Na more chicken taste, more enjoyment and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, We go continue this talk later.
4: Oh boy, you don't talk. How bad? You know the tire.
3: Na the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
4: Brotherly, involve me now. Make myself dey follow ya like you.
5: Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk dey go.
6: Flash FM 105.5.
7: Bẹ́ ẹ bá ti ń gbọ́ pé kéré jìjì. Ọlọ́run kò sí ibi méjì tẹ yà sí, ẹ ti mọ ilé tẹ dé. Splash FM lẹwà.
8: Oh yes, girl.
7: Ibi tá a ti ń dábẹ́ ẹnu tá a sì ń rọ̀ bí òwe. Ọlọ́run ló dirí ẹwà fákùkọ wa.
8: Yes, girl.
7: Torọ́dún mọ́kàndínlógún kì í ṣe kéré mi. Kì í sì ṣe wàsá. Ọmọ tí wọ́n bí ní ọdún mọ́kàndínlógún jò ní ó ti dọmọge ń sẹ́yìn.
8: Bẹ́ẹ̀ ni.
7: Kọ́dà, téèyàn ọba dé ṣe mistake wọn ó ti mọ sọ̀kò sórí orí òrùlé bàbá rẹ̀.
8: Tọ́.
7: Òkú ó ti mọ dún bẹ̀. Kó, who is that? Sorry, sir. We are playing that side. Ẹ jẹ́ lọ sínú ìròyìn tó jáde látàpá bí. Kọ́dà, ìròyìn tí aláǹfààní àti rí ni láti inú ìwé ìròyìn ti Daily Post gẹ́gẹ́ bí wọ́n ti wòye wípé ìdájọ́ ilé ẹjọ́ gíga tí ó ń wọ́gi lé fífojú àwọn ẹgbẹ́ òṣèlú ti NDC Nigerian Democratic Congress NDC láti mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ojúlówó ó ti padà bẹ̀rẹ̀ sí ní bí awuyewuye eléyìí tí ó bẹ̀rẹ̀ sí ní bí àwọn èrò ọkàn lọ́tún àti èrò ọkàn lọ́sì lágbà àwọn tí wọ́n ń bẹ lóṣèlú àti àwọn tí ọ̀rọ̀ yìí gbẹ́rù gbàngbàngbà. Gẹ́gẹ́ bí a ti wòye wípé àwọn ikọ̀ tá a mọ̀ sí Kwankwazia Movement nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ìgbẹ́jọ́ ìgbìyànjú ni láti pasẹ̀ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinúbú àti ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC láti mú ìyí apá àwọn ẹgbẹ́ òṣèlú alátakò láti gíhan lápá láti kó ọ ń papá mọ́ra kí wọ́n sì kún ọ bọnú ayanran débi tí wọn ò ní lè mímọ́ pínpín ní ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò ọdún 2027. Ṣùgbọ́n nígbà tí ó mọ sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé ní ìpínlẹ̀ ti Kano ẹni tí í ṣe agbẹnusọ fún Kwankwazia Movement Habibu Sale Mailema ó ṣàlàyé wípé ṣe rí ìdájọ́ òun kò yà wọ́n lẹ́nu wípé irú ẹ̀ wáyé o torí àwọn náà ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ́ rí wípé gbogbo gbìyànjú tí ìṣàkóso yìí ti ń sàti ẹgbẹ́ òṣèlú wọn ẹni láti rún àwọn ẹgbẹ́ òṣèlú alátakò láti rún wọn ní àrùn kìbúkúbúkú kódà kí wọ́n mọ́ lè mímọ́. Mailema ó wá ń fi ìdánilójú sóde wípé ẹ wo
8: Igboya n be fun awon o ile ejo ko temi lorun awon ni igbagbo wi pe won dajo sibi to ye si won si tele ilana ofin labe bo ti to ati bo ti se ye o wa fi asuko ro awon eyan won wi pe to e ma se faji yin lo e ma tesi waju nti yin ko si meme ko ni mi agbe awon debi wi pe idunkoko yo ma waye si akata ti tawon bo ti wo ko mo bi iyin o ti se wa nfule bayi ninu iwe iroyin daily post bakana eni gomina ipinle ti kaduna ubasan ni ohun na tin salaye wi pe ni apa ariwa orilede ti nigeria elo fokan bale oyo excellency are bola tinubu ni eto dibo gbogbogbo ti nbo lona ibo ta riru eri ti o gaga araga koja koko house ini won pada ma ri ni odun 2027 koda yato si eyi ti ti riru eri ni odun 2023 gege bi oro yi bo ti se njade wi pe awon agbagba awon aworo sesa ni apa ariwa orilede nigeria ba ti gbaradi bayi wi pe intin jade latakata re bola tinubu si akata ariwa orilede yi olori kankan ni ile yi o ti iseru e fun won ni apa ariwa orilede nigeria ri inu atejade ti sunny fiode gege bi o ti salaye oro ninu iforowero kan to so oni wi pe ni apa ariwa orilede nigeria awon seto o lati fi ibo soro fun are orilede nigeria lai wo tesin eya abibi ti oni kaluku ti wa o se apejuwe ilana kan eleyi ti won bi soro yi pe lazy argument yo bo ti rire o oni e lo fo kan bale sari egbe oselu tin tu ko sakoso lowo nila yi All Progressives Congress APC tensa wi pe egbe oselu APC versus awon omo orilede nigeria ni oni se won o ti ri nta re bola tinubu nse ni ibasan ni salaye ta ba nsoro nipa idagbasoke tinubu se bebe ta ba nsoro nipa igbaye gbadun omo niyan tinubu se bebe oni awon agbagba lapa ariwa orilede nigeria akola nbe won si ri daju tada won ni nitori die yi lodun 2027 awon ti won be lapa ariwa orilede nigeria won o fibo soro fun are bola tinubu ju bi won ti se tele ri lo lodun 2023 loro ba fule lapa be yen
9: o da to ba ni be se bi won ni bi ta ba pe lori enikan ki fi be tele ni eja lo tarata sakate eni ti sa e lo lede wa nigeria asiwaju bola ahmed tinubu nibi ti baba ti bu gbolohun oro kan jade o ki wa ni gbolohun na nibo ni gbolohun lo won ni gbolohun ta so nipa re yi lo lo re duro lori tabili ajo isokan agbaye eleyi ta mo si United Nations nigbati are o mo soro are se lalaye o bi akoso iwe adehun ipile ajo isokan agbaye eleyi to je pe nigbati won o fi lele nigba na o awon ohun gbogbo to wa ninu e ki ajo isokan agbaye o ri daju pe won di mo eru bayi o ki won le lanfani ati pe ya mo alaafia kaakiri gbogbo agbaye ki eka eto idajo won ko le mu yanyan oro to ni se pelu omo niyan ko le duro re ati ibasepo eleyi ti o mo jeyo laarin awon orilede eleyi ti nbe ninu ajo na eni ti se asoju orilede wa nigeria yen fun ajo osokan agbaye dokita jimo ibrahim lo mo yojo ran sita lojo aje monday lasiko ti ipade kan eto nlo yen ni olu ile ajo osokan agbaye eleyi ti nbe ni new york won ni oro na lo si gbe kale o saaju ki eni ti sai lo le de wa nigeria siwaju bola ahmed tinubu to lo re kopa ninu apero to nti ipade alagbara kan eleyi ti o mo waye losu kesan odun yi gege bi asoju orilede wa nigeria ninu ajo osokan agbaye iyen jimo ibrahim bo se wi o oni se ri oro gbogbo to ni se pelu akoso iwe adehun ipile ajo osokan agbaye eyi to je pe nigba ti won o fi lele nigba na oni awon eto kan e ti pe yamo re oni awon oro kan e ti won so sinu e oni awon adehun kan e ti pe yamo sinu re oni mi ba le mu gbogbo eleyi ti won se akojopo re sinu ofin tutun eleyi ti won fe se akojopo re yo je afani lanla eni fun ajo isokan agbaye asoju wa yen fun ajo isokan agbaye to jo mo lede wa nigeria jimo ibrahim eni ti tun se alaga eni fun igbimo ti ekoto eleyi tori se eto suna to nti eto gbogbo fún ti àjọ ṣọ̀kan àgbáyé ẹlẹ́ẹ̀kanurú ẹ̀ ó ṣe lálàyé o pé bí wọ́n bá lè gba gbogbo eléyìí mọ́ àwọn ètò kan eléyìí ti ń bẹ́lẹ̀ oníṣẹ́ rí yóò mú kí ọ̀rọ̀ ọmọnìyàn kó tún gbèrú sí i yóò mú kí àlàáfíà kó tún jọba sí i yóò mú kí ìtẹ̀síwájú kó tún dé bá àjọ ọ̀hún nínú gbogbo eléyìí tí wọ́n bá ń dáwọ́lé nínú àtẹ̀jáde kan eléyìí tí ẹni tí ṣàmúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn tó wá buwọ́lù ìyẹn nílùú New York níbẹ̀ ló ti ṣe lálàyé o pé ẹni tí ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló ní ìgbàgbọ́ kíkún nínú àkọsọ ìwé àdéhùn tá à ń sọ nípa rẹ̀ yìí o léyìí tó ń ṣe lálàyé pé ẹ wò ó ìwé tá à ń sọ nípa rẹ̀ yìí ìrántí láíláí ló jẹ́ bẹ́ẹ̀ náà ló sì tún pe àkíyèsí àjọ ọ̀ṣọ̀kan àgbáyé sí ojúṣe àjùmọ̀ṣe eléyìí tí ó mú kíkó owó àwọn ó tẹ̀síwájú nígbà tí ó mọ tẹnu ọ̀rọ̀ ń bodò ó ṣe lálàyé pé ẹ wò ó ìpìlẹ̀ ni o béèyàn bá ń pè fún àlàáfíà láti gbàdégbà téèyàn sì ń fẹ́ kí ìdájọ́ òdodo kó mọ fojú bàdé kí ọ̀rọ̀ ọmọnìyàn kó mọ nítumọ̀ kí ìbáṣepọ̀ tó dán mọ́rán kó mọ wáyé láàrin àwọn orílẹ̀-èdè àgbáńlá ayé pàápàá jùlọ èyí tí ń bẹ fún àjọ ọ̀ṣọ̀kan àgbáyé oníṣẹ́ rí bí eléyìí bá ti lè ṣẹlẹ̀ ìtẹ̀síwájú aláìlẹ́gbẹ́ ni ó sì máa dépò epo àwọn ìwé ìròyìn Daily Post ló gbé jáde láàárọ̀ tòní ẹ lè gbà á kẹsẹ̀ rí ẹ̀ ń bẹ̀.
6: Flash FM 105.5.
10: Inú ọmọ mi, this medicine is smelling and the taste is yucky.
11: Come on, take. It will help you get better.
12: Eya, mommy and daughter still struggling over this medicine palava.
11: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
12: Awful taste? Have you tried Moxie?
11: Moxie? What's that?
12: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
10: This tastes great. I love it. More, please.
11: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amount. And don't go sneaking back for more, okay?
12: My sister, she can't because every Moxie medicine bottle has a child-resistant cap which prevents children from opening it.
13: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofeniramine syrups, available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
14: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
14: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
14: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
15: Offer valid while stocks last.
16: Me and Maggi, so good together.

0: àgbà àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yee, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: gel at Odogwu. Only the best.
1: Akin kabo pada si tesiwaju ti fotedoro yin kan yoma lua bita wa splash 105.5. Ewa juja wodu weru yin ponchi kawo iru yin toja di lakpa bi. Latari awon morile de Nigeria tin ben South Africa. Abu woni mbe funwa igbinya ju woni jobansa. Lori ona lati jeki abu wa lori e mea tiduki awon. Lọwọ yi won ni joba apapo orilede Nigeria ni ti fin da won orilede Nigeria tin be ni South Africa ni fin da won loju eto abo to gbopon koda pelu bi ikaya soke ti se nwa lori bi awon omo orilede ti South Africa bi won tin fan sode lati fi idunu han papa ipolongo e ma re lu yin e ma re lu yin anti immigration protest tin be to si n pepe lori igbiyanju si akata joba wi pe to Eda bobo wa o, abi e wa gbe wa rele baba wa. Won ni eyi waye o leyin ti ijoba apapo orilede Nigeria tan gbegbese. Koda, won ni awon omo orilede yi ti eru n ba gidigidi gan pupo pupo. Lori iberu ikolu to sese ko waye latakata awon omo orilede South Africa. Won ni ayabo olu ile ise ajo to je ti asoju orilede Nigeria ti n be South Africa ni Pretoria. Won yabo be kan ti lekun be si legdan yin. Lori e pelu bi igbiyanju ti joba gan to satan to ko awon omo orilede yi bi ota lerugba ati mesan awon omo orilede Nigeria lati South Africa tan si bale bage si papako ofurufu ti Murtala Muhammad International Airport Leko lana ode yi lati akata balu airpiece eleyi ti o gbe won lati Johannesburg iyan ni ago mewa mokanla ku iseju mejila 10:48 a.m. Eyi je isikeji igbiyanju ti ijoba apapo orilede Nigeria sa laarin bi ose die ti isele e ma lo le yin e ma ri lu yin ton waye latodo awon omo orilede South Africa won ni oloko owo kan to je omo bibi orilede Nigeria tan pe ni Big Joe sadede o ini babosi ni akinyemi ara ti lati pase awon agbebon kan ti anikeni o mo lojo simi Sunday ni waju so re gangan ni Witbank ni Mpumalanga province ni bi ti won ti ni koda awon osise leto abo nbe gan o ti kede iru isele igan ati bi o ti se waye gan ni pato ogun logo awon omo orilede South Africa ni afon si arin ilu ti si nkorin e ma re lu yin e ma re lu yin si awon ari ti won ni won o niwe igbelu lowo nibe won ni pelu eyi Eyi bi bi awon osise eletu abo aladani ati awon osise olopa nbe ti won bere sini ma le awon oluwode ko ni akata ibi ti o ti sese ko ma bi wahala latari e ma re lu yin orin ti won ko si awon omo ile yi ati awon ari mi ti won be ni South Africa Olorun yo kuku la wa anu Olorun yo si daju lori wa tabo re to gbeyan to lagbara pupo pupo
2: yo
1: ma daju lori wa o
2: ami ati ami o de ja lo taratara si ojo ewe kini iwe iroyin the nation eleyi to jade fun taro toni o won eni ti share legbi ma sofin agba lo le de wa Nigeria gospel apabi o igba keji re senator Jibril Barau ati eni ti se olori omo leto pojulo ni legbi ma sofin agba yen senator Opeyemi Bamidele to fi dori akojanu le yen Muhammad Munguno ati senator Adams Osei Omole won ni gbogbo awon ta ti peke lo ko won yi o na ni e mo ti gba form o le to si je pe oruko won baye o na lo ti wa ni takwa yo jara ti ajo INEC gege bi oludije e ti o dije ni labe egbe oselu ti APC bakana o na ni awon gomina America e to je pe won be nipo lowo lowo baye Abdulrahman Abdulrazak ti ipile Kwara Hope Uzodinma ti ipile Imo Amadu Umar Fintiri ti ipinle Adamawa ati inu ayaya ti ipinle Gombe awon mererin tan so nipa won yi o na ni ati pa bi ya bidun oro won o le to si je pe oruko won o ti wa lara awon ti o dije lo si ilegbin ma sofin agba labe egbe oselu ti APC koda awon oruko tan so nipa re yi o na lo ti wa ni itakun ti ajo INEC le ti won ti ko oruko won sibe o bakana na lati ri en to ti gba kan ri je gomina ni ipinle Kaduna iyen Mukhtar Rahman Yero àti Senator Shehu Sani tó fi dórí Senator Sunday Marshall Kantung wọn ní ṣe rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a pẹ̀ kẹ́ ló kọ wọn yìí. Òun náà ni wọ́n mọ díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC ìní fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà láti ìpínlẹ̀ Kaduna. Bàbá wa lọ sí ìpínlẹ̀ Kogi wọn náà ti ṣe gómìnà tẹ́lẹ̀ rí níbẹ̀ ìyẹn Yaya Bello. Òun náà lọ́mọ̀ ti láǹfààní àti gba tíkẹ́ẹ̀tì o léyìí tí ó sì díje lọ sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà láti ẹkùn ìdìbò àárín gbùngbùn ti ìpínlẹ̀ Kogi. Orúkọ tiẹ̀ náà ń kọ ó ti hàn ketepe ìní ní àkàtà àjọ INEC ńbẹ̀. Wọ́n ní ṣe ìwárí o ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé wọ́n fẹ́ díje lọ sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà léyìí tó jẹ́ pé ó dí díẹ̀ ní 150 òun náà ni iye wọn. Wọ́n ní ṣe rí gbogbo àwọn tá à ń sọ nípa wọn yìí òun náà ní àwà o ní abẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà títari àwọn orúkọ olùdíje yìí òun náà ni ẹ ní ó wáyé o lẹ́yìn tí ẹ ti ṣe ètò ìdìbò abẹ́nú wọn léyìí tí kó wá ẹgbẹ́ òṣèlú gbogbo tí ẹ ti rí pé àwọn eléyìí ni ó díje àwọn eléyìí ni ó dúró àwọn eléyìí ni ó lọ àwọn eléyìí ni ó sùn. Wọ́n níṣẹ́ rí gbogbo rẹ̀ pátápátá ti ẹgbẹ́ òṣèlú ti APC òun náà ló ti láǹfààní àti tari àwọn orúkọ ọ̀hún ní ìbámu pẹ̀lú àwọn ìlànà èyí tí àjọ INEC tó là kalẹ̀ o. Bàbá wa sún síwájú tá lọ sí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà wọn ẹni tí í ṣe abẹnugan lé ìyẹn Abbas Tajudeen igbákejì rẹ̀ Benjamin Kalu James Abiodun Faleke àti Mudashiru Obasa gbogbo àwọn tá a pẹ̀ kẹ́lù yìí òun náà ni ẹni wọ́n díje o lọ sí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin kejì èyí tá ní orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC ni. Ẹ wá já lọ o bó o gan ni ìlànà eléyìí tí àjọ INEC tó fi lélẹ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú láti máa taari orúkọ àwọn olùdíje wọn ẹni sí ìtàkùn àgbáyé eléyìí tó jẹ́ ti àjọ ti INEC. Wọ́n ní àjọ INEC náà ló ti fi ìlànà kan lélẹ̀ o pé fítaari orúkọ ọ̀hún sí ìtàkùn ayélujára àwọn òun náà ni ó bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn òwúrọ̀ yẹn lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 27 oṣù kẹfà ọdún tí a wà ní ẹ̀yí léyìí tó sì jẹ́ pé nígbà tí ó bá di ọjọ́ 10 oṣù keje ọdún tá a wà ní ẹ̀yí òun náà ni pinpin pé yóò mọ̀ débà ọjọ́ Ẹtì Friday nù. Wọ́n nírúfẹ́ ẹni tí wọ́n taari orúkọ rẹ̀ síìtàkùn ayélujára òun náà ló gbọ́dọ̀ ti ní àwọn fọ́ọ̀mù kan èyí tí wọ́n ó ti kọ gbogbo ohun tó ní ṣe pẹ̀lú olùdíje ọ̀hún sí orí rẹ̀ tí wọ́n ó sì taari rẹ̀ sí ìtàkùn ti àgbáyé. Wọ́n ní rọ̀ fọ́ọ̀mù tá à ń sọ nípa rẹ̀ yìí léyìí tí a ti rí fọ́ọ̀mù EC9 EC9A EC9B EC9C EC9D tó fi dórí EC9E. Wọ́n ní gbogbo àwọn fọ́ọ̀mù yìí òun náà ni àjọ INEC ló ti dá gbogbo ẹgbẹ́ òṣèlú tọ̀rọ̀ kan ó ti dá wọn lẹ́kọ̀ọ́ o pé fọ́ọ̀mù eléyìí bẹ́ẹ̀ ṣe kọ́ rèé fọ́ọ̀mù eléyìí bẹ́ẹ̀ ṣe kọ́ rèé orúkọ olùdíje yín tó ń ti àwọn gbogbo tó yẹ kí àjọ INEC ó mọ̀ nípa rẹ̀ òun náà ni wọ́n ti ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú fọ́ọ̀mù ọ̀hún. Wọ́n níṣẹ́ wá rí o ìlànà ìdánilẹ́kọ̀ọ́ lórí fọ́ọ̀mù tá à ń sọ nípa rẹ̀ yìí ọjọ́ 2 gbáko òun náà ni àjọ INEC ló fi ṣe ètò rẹ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo léyìí tó ní ṣe pẹ̀lú ọjọ́bọ̀ Thursday àti ọjọ́ Ẹtì Friday. Ìròyìn tó ní ṣe pẹ̀lú orúkọ àwọn olùdíje fún ẹgbẹ́ òṣèlú ti APC ó bẹ̀rẹ̀ láti ojú ewé kínní ó lọ rèé sàn jánà lójú ewé kejì ìwé ìròyìn The Nation ẹ lè gbà á kẹsẹ̀ rí ẹ̀ ń bẹ̀.
1: Ìwé ìròyìn Punch gbé ìròyìn kan lápá bí tó sì dá kalẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú nínú èyí tí a ti rí ẹgbẹ́ òṣèlú APC ADC Labour Party àti àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ míì tí wọ́n ti ní access code báyìí léyìí tí wọ́n fi máa fa àwọn ọmọ oyè wọn sórí àti àjọ INEC fún ìpalẹ̀mọ́ ọdún 2027. Gẹ́gẹ́ bí àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà INEC bí wọ́n ti sọ yanyanyanya wípé àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́sàn ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti fi orúkọ lẹ̀ pẹ̀lú ìbámu àti lè kópa nínú ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́dún 2027 ni a ti gba ojú òpó pàápàá jùlọ kọ́kọ́rọ́ tí wọ́n lè fi fi orúkọ àwọn ọmọ oyè wọn sórí ìtàkùn ti àjọ INEC yálà fún ipò ààrẹ ni ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ni tó fi mọ́ àwọn ìlànà ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà fún ọdún 2027 nígbà tí ẹni tí ṣe alámójútó ti ń bẹ fún ìdánilẹ́kọ̀ọ́ àti ìbáraàlú sọ̀rọ̀ lágbọ́n ti àjọ INEC Muhammad Haruna tí ó mọ̀ ṣípayé ọ̀rọ̀ yìí fun ajo akoro injo lewa Nigeria ayen news agency of Nigeria nan eleyi to waye lojo Tuesday ti iwe iroyin punch si ri gba mo sekun nilu Abuja won ni Haruna kede oko awon egbe oselu yi ti won ti ri access code gba ninu eyi ti ati ri egbe oselu ti Accord A Action Alliance AA African Democratic Congress ADC egbe oselu All Progressives Congress APC Labour Party LP National Democratic Congress NDC ati National Democratic Party NDP ninu e na lati ri egbe oselu ti Redemption People's Redemption Party NRP ati Social Democratic Party SDP o si paye oro si waju si wi pe pelu igbese ti o waye yi yo le fun awon egbe oselu yi ni anfani lati le lo si akata olu ile ise ti ajo INEC ki won si gba kokoro yi pele ti o fun won ni ase lati wo ori itakan ti ajo INEC lati fi oko awon omoye won le ngba won ma salaye won ni egbe oselu ini o wa ba ajo INEC o ajo INEC ko ni o ma mu access code yi ma lo si olu ile egbe oselu kokan won ni ki se be o lodi won agba ti won ba ti wa dadan ni ki awon fun won ko da ben ran yan wa ki won kan fi iwe sowo wi pe eni bayi kasa bayi ina ni eni ti a fi ise ran o lati le gba access code kuro lakata ajo INEC ti o si ma je nkan ilu fun awon na lori ilana ti foko awon moye le ama lolo yi awon egbe oselu mesan ototo nana ti ri access code gba gege bi ajo INEC bo ti se wi eja lo sodo abi Mbola Sadiq ka tun polowo oja ambo aiti de
3: Flash FM 105.5
4: Sade, kí ló dé sílá náà ní domi ṣe wákùnrin tábìlì rẹ báyìí?
5: Mo ń kọ́ àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
4: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
5: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
4: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
6: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomi moment yìí kọjá rẹ lọ. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyá fún yíyá fún. Lọ sí www.indomi.ng/myindomimoment.
7: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù tóní kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ọ̀fẹ́ ìwọlé. Wọ́n ṣe fẹ́ bí ọdún mọ́kàndínlógún

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LEND, NCE, HND, A level, tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Accra Avenue, Ikeja, Nìbàdàn, àwa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.
4: Ẹ̀ka àbọ̀ padà, ìròyìn ti fún tẹ̀dọ̀ náà ló ń tẹ̀ sọ́wọ́ iwájú ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé fún Báláwọ̀ Fẹ́lẹ́lẹ̀ nílùú Tìbàdàn. Ẹ wá já lọ tààràtàrà sórí ìròyìn kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó tẹ̀ wá lọ́wọ́. Wọ́n ní ẹni tí í ṣe olùdíje yẹn lọ sílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àgbà lórílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti People's Democratic Party PDP láti ẹkùn ìdìbò ti àríwá ti ìlú Ìbàdàn, Ìbàdàn North Federal Constituency, ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́, ta wá lẹni tá à ń pè rí o, Ọ̀nàrẹ́bù Olúṣọ́jí Olúṣẹ́gun Aládébẹ̀, bàbá abẹ̀ ní gbẹ̀gbẹ̀gbẹ̀ o. Òun náà ló mọ̀ tí wọ́n ránṣẹ́ ẹkú ewu oṣù tuntun, ìyẹn oṣù keje, eléyìí tá a wọnú ẹ̀ lónìí, sí gbogbo àwọn ènìyàn rere, eléyìí ti ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́, àwọn èèyàn eléyìí tó ń bẹ ní ẹkùn ìdìbò ti àríwá ti ìlú Ìbàdàn àti gbogbo ẹmẹ ẹgbẹ́ òṣèlú ti PDP jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí ó mọ tẹ̀síwájú nínú àwọn gbólóhùn eléyìí tó gbé kalẹ̀ o, oníṣẹ́ rí ọwọ́ ìkíní ewu oṣù tuntun eléyìí tá a wọnú ẹ̀ yìí, òun náà ló tún lọ o. Sẹ́kẹ̀tà àwọn àgbà àgbà ẹgbẹ́ ti ẹgbẹ́ òṣèlú ti PDP, àwọn ọmọ ẹgbẹ́ ti ẹgbẹ́ òṣèlú ti PDP àti àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé onínú dídùn Ọláyọ̀ òun náà ni wọ́n jẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí ó mọ tẹnubọ àdúrà o, oníṣẹ́ rí inú oṣù tuntun eléyìí tá a wọnú ẹ̀ yìí, yóò sàn wá sówó, yóò sàn wá sọmọ, yóò sàn wá sẹ́kú tí í ṣe báálẹ̀ ọ̀rọ̀. Oníṣẹ́ rí inú oṣù tuntun tá a wà nú ẹ̀ yìí, Ọlọ́run ọba ọlọ́lá jùlọ o, òun náà ni yóò mọ ṣamọ̀nà kó wà wà nínú àwọn ọ̀rọ̀ kan eléyìí tí ẹ gbé kalẹ̀. Níbẹ̀ ni Ọ̀nàrẹ́bù Olúṣọ́jí Olúṣẹ́gun Àlàdé ló ti rọ gbogbo àwọn èèyàn jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà o, àti pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́, pé bàbá rẹ ẹnikẹ́ni nínú yín eléyìí tí ò ti gba káàdì alálòpẹ́, èyí tí í ṣe káàdì ìdìbò Permanent Voters Card, ò ní kírúfẹ́ onítọ̀hún kọ́ kó tètè tọ̀ wọ́n lọ ní àjọ INEC o láti lọ rèé gba káàdì ìdìbò rẹ̀. Torí pé eléyìí gan, òun náà ni agbára tó ní láti fi dìbò fún ẹnikẹ́ni tó bá wù ú, yẹnú ètò ìdìbò eléyìí tí ó wáyé lọ́dún 2027. Kò ṣàìrán àwọn èèyàn létí pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ o, pé ẹran tí o a ṣe àtúnṣe káàdì wa bó bá ti ní kùdìẹ̀kudiẹ, àbí a fẹ́ gba káàdì tó jẹ́ káàdì ìdìbò fún olùdìbò, àti a tún lọ rèé gbà á bàbá ti fowó kọ́lẹ̀ tán. Ó ní gbogbo pinpin rẹ̀ ní ọ̀wáyé bó bá di ọjọ́ kẹwàá oṣù keje ọdún tí a wà nú ẹ̀ yìí, lè tá a ní tá a bá ní ká mọ̀ ká gan, ó ti kú ọjọ́ mẹ́sàn-án lónìí o. Kò ṣàìrọ gbogbo àwọn èèyàn pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ pé kí kálukú wa ká jòyè ojúlá lákàn fi sọ́rí, ká sì mọ bá ti mọ́ rin pàápàá jùlọ lọ́sàn-án àti lóru. Ó ní kò sí méjì tóun fi ń gba àwọn ìlámọ̀ràn bẹ́ẹ̀ o, bí kò ṣe bí nǹkan ṣe rí báyìí tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò ní lórílẹ̀-èdè wa Nàìjíríà. Kò ṣàìtú gbàdúrà pé kí ọba tó ni wá kó dáhùn kó jọ o, kó máa ṣamọ̀nà wa, kó máa dáàbò ẹ̀bò wa kúò láwọ̀ àwọn kàràǹbà ní ẹ̀dá kan èyí tá a mọ̀ léyìí tó jẹ́ pé ojoojúmọ́ òun náà ni wọ́n hùwà ọ̀daràn nílẹ̀ yìí. Ó wá ṣe lálàyé o, ti awon ijoba te wo hun awon na sun wo wo gbogbo ipa awon na ni won sa lati daju pe awon eyan ke eti ti hapara seketa awon iko ajinigbe jake jado lede wa Nigeria ni won ja won gba o ki won gba idade won ki won si da won pada sakata awon ebi won honorable olusoji olusegun alade en to je pe oludije lo je labe egbe oselu ti PDP oludije lo si ipo legbimo asoju sofin agba lolede wa Nigeria lati ekun dibo ti Ibadan North Federal Constituency lo wa se lalaye pe ewo eto dibo gbogbogbo ti nbo lodun 2027 yi oni gbogbo oludibo la fe ro o e mo tori akara opa meji iresi agolo meta ke wa ta ogun bi yin fun awon eyan kan le to je wi pe won o ni gbe igbese to to ati eyi to ye nigba ti an ba depo tan o wa se lalaye o pe e ja ro daada ka ro le meji o ka wo awon eyan le to je pe ati ma se bo won o da lawujo eni re ni won ka si daju pe adi ibo wa lekun rere rufe awon eni be ninu eto dibo gbogbogbo to nbo lodun 2027 honorable olusoji olusegun alade o na lo mo ti ki gbogbo eyan nipile oyo to fi dori gbogbo omo egbe selu ti PDP pe aku ewu osun odun tutun osu tutun ti osu keje eleyi ta wonu eyi pelu adura pe oba to ni wa yo shamona wanu e
5: ami ase idumare ko to di wi pe a ma lo egba yi egbe yewo won ni agbarijopo egbe awon ose agba nile awon eko giga fasiti ti nbe nile yi ta mo si asu ni a tin dun koko bayi wi pe afaimo ka won ma gun le iyan se lodi ni awon ipinle bi ipinle oyo ipinle kwara ipinle ti enugun latari ikuna fun ijoba lati se amulo awon adehun lori owo eleyi ti won lanfani ati se lodun 2025 iyan 2025 asu federal government agreement eleyi ti ani pelu awon oluko papa julo lori awon nkan ajemanu ni abi awon alawansi lori sirisi egbe yi nigba ti won ma salaye wi pe itele adehun yi o ti je ikuna fun awon igbiyanju ati ijagere ilana fun awon ile eko kan gege bi ati salaye e wi pe o ti ye ko waye lati ibere pepe odun osu kini odun 2026 ti won si ti se amulo re titi da koko yi awon egbe yi asu eka ti ilu Ibadan Ibadan zone ninu eyi ti ati ri awon adari won lati fasiti ile Ibadan University of Ibadan University of Ilorin Ladoke Akintola University of Technology Osun State University Kwara State University Emmanuel Alayede University of Education won ni gbogbo won ni wa ke o si akata gomina Seyi Makinde ti ipinle Oyo Abdulrahman Abdulrazak lati ipinle Kwara lati tete gbegbese ki won si se amulo ilana adehun eleyi ti won jo ni o ti o ba di o bere lati osu keje odun 2026 ta wa yi egbe nigba ti won ma salaye leyin ipade alagbara ti won se ni Emmanuel Alayede University of Education ti nbe nilu Oyo lana ojo Tuesday ti se nba awon oniroyin soro lati pase ni ti se alamojuto won leka Ibadan Ibadan zonal coordinator ojogbon biodun Olaniran o salaye wi pe ni Emmanuel Alayede University of Education Koda Ladoke Akintola University of Technology Kwara State University won ni ti en dojuko lowo lowo yi won ni o kasiara o si kon ti enu le so tan yanyan oni sugba tori wi pe ijoba o ti igbegbese to to ati eyi to tona lati samulu ati leyin owo lori adehun ti won ni o ko to di wi pe awon oluko won yi won ko ninu joko pade ti won se saju igba yi won ni won kan n jara burabu lasan ni ko si nkankan to pada teyin re wa o ama lowo yi won tin du koko wi pe bi won o ba se n to to ati eyi to ya faima ki won mo bere sini gun le yan se lodi lowo yi ti ijoba o ba dahun si adehun ti awon jo ni o madam an ga ipe npeju na ni alafila nibi na si ni ati ma se enu ni dede sibi lori ti fun tedo royin loro yi lase lowo olohun ago meji gbankogbi iroyin na ni o tun ma de si etigbo yin olori Aderonke Adesola olori sport o ti wa ninu ile agbara eh awon ile won sana lori TikTok
4: o
5: e ba lori Instagram e ba di gbangbe o duro o ga o ko gbogbo e sori bayi tan yanyan ni lago makala e lanfani lati pade temi lade aloko lori eto ilu birin titi ago meji ti gba nko gberoyin yo tun ma de o si eti

0: ayélujára ni jinoniger.ng ọ̀fẹ́ ni àwọn èèyàn dẹ̀ máa gba ẹ̀bùn lọ tó pọ̀ dáadáa ní jabrẹtẹ gan ó máa pọ̀ dáadáa tó bá dẹ̀ ń bọ̀ káwọn èèyàn wọ aṣọ tó ní aró aró pupa
1: bẹ́ẹ̀ni
0: yẹn red àti green aláwọ̀ ewé
1: bẹ́ẹ̀ni
0: àti mustard tó fẹ́ jọ bí
1: ó dàpá àwọn kọ́lọ̀ jino náà
0: nù
1: kọ́lọ̀
0: lọ
1: kí gbogbo ọ̀wá
0: kọ̀ lọ fún sódà wọ́n á lè wọ́n tún ó máa tún jẹ́ kí wọ́n ráyè àti jẹ ẹ̀bùn lọ́lọ́kọ̀
1: ìjọkọ̀ bẹ́ẹ̀ni kọ́lọ̀ red kọ́lọ̀ green àti mustard kọ́lọ̀ kọ́lọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwọ̀ pupa àwọ̀ ewé àti mustard tán ni
0: wọ́n dẹ̀ máa jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn
1: lóríṣiríṣi jinoniger.ng lọ ti forúkọ lẹ
0: ọfẹ sí ni
1: ẹjọ oúnjẹ àdídùn fashion show ni kódà tíkẹ́ẹ̀tì ọfẹ tún wà fún yín láti wo sinimá kan
0: ní ọjọ náà
1: jino òun náà ni wọn pèsè ẹ fẹyìn ara ìlú ìbàdàn ó yẹ sáré rẹ lọdọ wọn dọkùnà ẹ jẹ ká mọ pé àdìṣe bí ọyọ láàrin ọyẹ ìṣẹgbẹ bàbá ẹnìkan ìbàdàn kí lẹ jẹ lánàá ìran síkìyìn kí lẹ ṣe síkìyìn mo mọ pé jino ni ẹ ṣeun gan ni.
2: Flash FM 105.5.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

bi olorun ati eyin eyan ara ore malebi ati ojulumo tin be pelu wa splash fm pe odun mo kan dilogun to tin gbohun safefe ni ipile oyo o tun wa se regi pelu ayeye ojo bi odun meta diladorun 87th birthday ti ekeni olubadan ti lebadan oba murtala adebayo akadi emefa ewa gbo ayeye ojo bi oni beji yo ma waye lojo segun tuesday ojo kokolelogun osu keje odun 2026 pelu idanileko olododun ta ma nse little chadol to n be ninu ogba fasiti ile ibadan akori idanileko ni ipenije eto abo to n gbenu soke ati ona abayo lati akata awon ti oro beru gbagbagba olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè amẹ́ríkà ẹgbẹ́ ọjọ́ tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìwọlé splash fm bí ọdún mọ́kàndínlógún ẹ

0: òkè tí ń tẹnu wà láwùjọ ìròyìn eré ìdárayá ńlẹ̀ yìí adéròkè adéṣọlá olórí sport máa ń gbé wá débẹ̀ anytime anyday jáwọ́sí on Splash FM 105.5 Ìbàdàn àwòdì tó rè bára lọ́ọ̀rì yẹn ni lékèlèké tó rè kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o olórí sport tún ti padà ní lápọ̀ tó ẹ ò ní ìwò tán.
1: Ó dá ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sport Ìbàdàn ká máa vinga mú tutude láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìbẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kan kú jẹ ẹ̀ ní gògì àárẹ̀ ẹ̀ ní máa yan fónà ẹ̀ wọ ẹ̀ ní ṣàwúre igi ẹ̀ wà ní bọ́ sí òkùnkùn ààyè. Ókè ẹ̀sìn galu ẹ̀ má fọ̀ ẹ̀ jẹ́ amúra wa.
0: Dédédé mo tún gbé dé o. Ìbàdàn Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kan òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀ lọ́ ní jáwọ́ sí.

kiki o. Ọlọ́run gbọ́, five star general tó ta lẹ́nu, dictator tó ń tọtọrí anybody, dictator favorite dictator wa nìyẹn. Ọlọ́run ló lẹ̀mí èrò mú lọ lè fowó pamọ́. Wàhálà tẹ bá ń gbọ́, ọba àlùkò ògo France, ọba awọ́kọ̀ ó tún dábí ẹdun rọ̀bí òwe o. Kylian Mbappe ó jẹ sweet Sweden o, ó fi wọ́n pa mìídì. General Mbappe ó tún kó France sòdì kọjá sí ìpele tó kàn nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé tí gbogbo àgbáyé kan ṣe sáàkì o. Mbappe ó gbé pè fúnlẹ̀ blue gidi gan lọ́wọ́ yìí ẹ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì rè.

0: Ọlọ́run dẹ̀ wá sí líìgì àgbọ̀jọ́
1: yìí. Torí àwọn kan lè mi sẹ́wọ̀n kọ́ ròbòyàn màtà slot ṣùgbọ́n.
0: Tó ti tó bí abi 20 years àbí 50 years tó ti wá sí líìgì orílẹ̀-èdè Nàìjíríà kẹ́yìn. So wá tún wá jàjà po ó wá tún wá jàjà pò kí ìrajà wá wá sí líìgì àgbà ọ̀jẹ̀ kó tún wá tà. So eléyìí tó jẹ́ pé gbogbo kíta ìjọ ò lẹ gbọ́ nílẹ̀ Gẹ̀ẹ́sì ni pé ikọ̀ Stoke City ó wá sí lí àbí ikọ̀ Nottingham Forest wá sí líìgì àgbà ọ̀jẹ̀ ó ta slot fún ipe. So gbogbo eléyìí náà kò yẹ kó tiẹ̀ ká tiẹ̀ mọ láǹfà láti mọ gbọ́ ìdùnnú rẹ kó jẹ́ fún ọ pé à ń promote wa sínú oko àgbà ọ̀jẹ̀.
1: Ọmọ kò tí ò bá sówó tí wọ́n fi rọ́ọ̀nù ẹ̀ náà ni ó mọ.
0: Tí ò bá sí owó tẹ̀ fi rọ́ọ̀nù ẹ̀ mọ́ kán kulẹ̀ pa tíìmù rẹ̀.
1: Ṣé mọ̀ pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ sí ikọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ bíi Crown FC Kọ́mọ́níà kò sí owó tíjọba fẹ́ fi gbọ́ bùkátà ikọ̀ méjì nínú líìgì àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ ọ̀rọ̀ bá àwọn àmọ́ gbọ́.
0: Tí ò bá sí owó tíjọba ò fi ṣe Crown FC àti Shooting Star mọ̀ kán fi kan lẹ̀ fún kan. Dandan kọ́ ni pé ká jẹ́ tíìmù méjì ẹ kán fi kan lẹ̀ fún kan bóyá jẹ́ kan lẹ́ẹ̀mójútó kán mójútó. So pé bóyá a wà máa mójútó kan èyí ó mọ̀ jẹ kan ìkó ò ní rówó ìkó mọ̀ rówó. Kò yẹ kó lọ bẹ́ẹ̀ tágbára àyàn ò bá gbé méjì èyàn á sì lọ fún kan tágbára àyàn bá gbé méjèèjì èyàn á lọ fún méjèèjì ni. So lápọ̀dọ̀ tèmi gbogbo pé owó kíní yẹn kò yẹ kó ìwúwo yẹn ìwọ tó bá wá sí lìgì àgbà ọjọ́ kó mọ̀ kó wá náwó ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó wá náwó ni. At least kò tí ì sì sponsor àfún ọ náà wà á kọ́ ná owó yẹn ná.
1: Bẹ́ẹ̀ni.
0: So wà náwó ní lìgì àgbà ọjọ́ wà á ṣe everything tó wá fẹ́ ṣe tó bá mọ̀ pàápàá kí ẹ fi lẹ̀ ẹ tàfẹ́ lómi kẹ́lómi ora. So gbogbo kan báyìí náà lẹ́ẹ̀mí tiẹ̀ kí àjọ tó sàmójútó league of legends Nàìjíríà fún ọ̀rọ̀ eléyìí tó tiẹ̀ jáde pé kò sí pàtà slot mọ́.
1: Àtìgbà tó tiẹ̀ jẹ́ pé ₦1 billion pé àwọn eléyìí ni
0: wọ́n. Kò sí mọ́.
1: Ó dàbí èmi ó dàbí pé àbóyá àwọn eléyìí ni wọ́n ta slot àmọ́ tí ò ṣẹlẹ̀ sáà ti bọ̀.
0: Mọ̀ pé ìgbà tó ti wá sọ ní ìsìn pé kò gbọdọ̀ ta mọ́ kọ́. Ìgbà tó àjọ ti sọ ní ìsìn pé kò gbọdọ̀ ta mọ́ kọ́ àwọn tí wọ́n fi tí ò bá lówó lọ yá owó ni tó fi gbà dandan ta idan ó ṣe ni. So gbélé náà kò yẹ ká máa gbé lígò níwọ̀n ẹ̀jẹ̀ ó yẹ ká ti gòkè àgbà ju báyìí lọ. Kódà àwa ló yẹ ká máa rank as first league ní ilẹ̀ ní Africa ní ilẹ̀ Adúláwọ̀.
1: Ìyẹn ti lọ fà o.
0: A lè ṣe ìtàbátètè àtòkè lẹ́lẹ́kún jíjì ti mẹ́kún ẹ̀sùn a lè ṣe kẹ́kẹ́ kẹ́kẹ́ta lè ṣe.

bíbí tágbò méjì bá ti ń fìwọ́ olùwò gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rán tó láyà ń pè sí ọdẹ gbé ná wojú ẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronkè.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Bíralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000.
3: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Slash 105.5 FM.
1: I won't love it. That's to defend the mission next year. If you're yet to a long time, I'm an African champion. Like Okoji, Makoko, Ekejiwani, Wipe, I won't read that Jew, I won't jati keti, ati lo kopa. You know, DJ Feyagba, you won't be. Lord of 2027, to my wife, Dole de Brazil, Kulofa, Ben, I don't know what I love, I'm a little Adula, I'm a joker. I want to know the reason I'm going to be a little bit of a car.
0: Kò ṣe àgbọn Europe tí wà àgbọn South America ni látàgbọn Europe Kylian Mbappé lẹ́ntí ọjọ́ orí rẹ̀ ni ẹntí yóò mi àwọn tó pọ̀ jùlọ nínú ìdíje ìfẹ̀yà àgbọn ẹbẹ́ sì ni pé olùkọ́ ni rẹ̀ gan Didier Deschamps ó bá ọ̀dà fún báyìí lánàá ni pé ìwọ ọmọ ìyá ló dá ó mọ bọ́ọ̀lù ó mọ̀ ọ́n gbá kí ni yìí ṣe iṣẹ́ eléyìí tí wọ́n fi ràn ní bẹ́ẹ̀ tó bá dẹ̀ wo àwọn tí combination wọn tó ta lẹ́nu jùlọ tí ó ti mú gò mẹ́fà wá nínú ìdíje ìfẹ̀yà àgbáyé láàrin Kylian Mbappé àti Ousmane Dembélé àwọn méjèèjì ló jẹ́ pé combination wọn ti mú gò mẹ́fà wá nínú ìdíje ìfẹ̀yà àgbáyé léyìí tó ti fẹ́ pọ̀ jùlọ àkọ́kọ́ nu ẹ̀kejì Shechmark àti Lato ìyẹn àwọn náà ti ṣe ni Close àti Balak wọn ti ṣe ìyẹn fún orílẹ̀-èdè Germany wọn ti ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí olùkọ́ ni Didier Deschamps òun náà ni olùkọ́ ni tí ó ní tí ó jáwé olúborí nínú ìfigagbága tó pọ̀ jùlọ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé nínú ìtàn rẹ̀ kí ẹ àbíkọ́dé adẹ́rọ́gbà orílẹ̀-èdè France Kylian Mbappé Michael Olise Atolu olùkọ́ni ọgbọ́n lọ dìmọ́ lánàá ṣe mọ̀ pé ìyá rẹ̀ ó pàdánù ìyá rẹ̀ lọ́sẹ̀ tó kọjá wọn ni lásìkò táwọn onírè wọn bá Kylian Mbappé sọ̀rọ̀ láwọn fi ń ṣe ìbọ̀wọ̀ fúnra ẹni fún olùkọ́ni ọ̀hún ni torí pé kíni kó lè mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ rẹ̀ pé àkókò tó wáyé àkókò tó lè fún ni kò sí bí èèyàn ṣe fẹ́ dàgbà tó tí èèyàn àbí báàbí èèyàn bá kú inú èèyàn ò dùn ìyẹn èèyàn ò ní dùn òje inú èèyàn ò bàjẹ́ àwọn fẹ́ mọ ọmú dùnú fún pé a wà pẹ̀lú rẹ̀ olùkọ́ni wa lákòókò Mbappé orílẹ̀-èdè France òde mísìn àkọ́kọ́ lọ́jọ́ orí rẹ̀ kéde pẹ̀lú captain bantan fún ṣùgbọ́n ọmọ yìí ó ń prove wípé Real Madrid ẹ̀yìn ilẹ̀ tí ìmọ̀ mi lò mo sì ń bọ̀ láti wá ṣe dáadáa fún yín ju báyìí lọ.
2: Tábà wo Kylian Mbappé tábà wo dáadáa náà àkọ́kọ́ náà tẹ́bà wò láti bí ọdún 2018 tó ti ń wọ ní ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè France yìí ìṣe dáadáa rẹ̀ ó improve ni káàkọ́ lọ sọ́dún 2018 tí orílẹ̀-èdè France gba ìdíje yìí ẹja wo impact ẹ̀ nígbà yẹn ó tún pò fòrò ọdún mẹ́rin tó gùn ó dọ́dún 2022 Mbappé yìí ni again ó tún ní another impact tó tún ṣe fún orílẹ̀-èdè France pàápàá jùlọ ní àṣekágbá final ìyẹn tó wáyé láàrin òun àti orílẹ̀-èdè Argentina ẹja wo ihun tí ọmọkùnrin ṣe ó tún wá dọ́dún 2026 náà tún lè lé another 4 years ẹ tún wá nǹkan tí arákùnrin ṣe eléyìí tó túmọ̀ sí wípé arakunrin yin fin so wa pe o wa nle o ke je pe boya ko si nle o o wa nle o ke je pe boya ko si nle o
1: e ma ro pe nu film ni
2: ke ma nu film la send o fin ran wa ba kan na ke se pe boya arakunrin go perform nu ko Real Madrid sugbon se ri criteria olukọ ni o ma determine bi agba bo lo se si dada si bi olukọ ni bo na ba se capable si ta ba so ni pe olukọ ni dada Deschamps olukọ to ti ma be lati bi abi 12 years ago last 2018 te o ti wa be to ti gba dj fun won o na lo olukọ to ti ma be olukọ ni dada Deschamps sire a le ba fi owo ro seyin lara awon olukọ ni to se kan rin ju kaakiri agba laye tori ko olukọ ni to na ti gba dj fi agba gege bi agba bo luri o se tun ti gba gege bi olukọ ni so olukọ ni to mo tinu tedo ti fun tedo iko egbe agbabolu ati agbabolu ni Kylian Mbappe ise to se lana ko ise pe boyo special tori o tin se ball ateyin wa e to ba ese wo DJ Feye agbaye ni o so pe boya Kylian Mbappe e pe tori ise yen ti o tin se ball o tin ku pe
1: o ti e tin se ball lati ko PSG
2: o tin dana ball ti pe ke se ni
1: e wa we pe Kylian Mbappe o ko gba Champions League abi kan Kylian Mbappe se gbe awon ti won ti jo wa tan jo wa ni category o ju won lo by far
2: e ta ba te ibi to se wa dede bayi ibi to wa bayi inu ko Real Madrid le to je ti wa lanfa lati wa
1: o su ope yo gba
2: pe to ba lo bi abi odun marun pe ko se se ki o tun lanfa lati gba idije yoba champions ele to mo si pe orokunrin na o na prove bi pe o wa le o ko ti tan o emi le pe to ba continue pelu present form e ele to wa o se se ko je pe arakunrin na ni pada mu fun ameye Ballon d'Or tori e mo pe ni World Cup time bayi ta ba fe mu agbo to daju
1: mi fa best ni kan kan
2: idije fi eye agbaye na wo won kan wo awon idije league pepepe sugbon ike mo categorize le lori gangan o na ni World Cup
1: boya fun FIFA best FIFA best ni idije fi eye
2: so ele to tun si pe ko ma ti ro pe boya won ti arrive tan ko te pa mo dada lati je pe ko le de France kan tu se dara papa jo to le de France tan ba tu wa je pa won tu wa lo gba to ba se ko fe pa won tu wa lo gba ni so pa won na gba o be no le mo pe boya o le de France to ba se ko le de France lo pada gba o se se kokmo ti kini ba
1: ko so awon orilede to gba lejo idije awon no na gere la nule o won wararo to orilede Mexico won Ecuador ame meji to do la fe moju oni be orilede orilede Norway won ja ikalara le adulawo eyin orilede Ivory Coast adeti soro nipa yen tele sugbon ko to di pa si so ifigabaga ti o ti e kokko wa loni iyen Belgium ato le de Senegal e je nkan kokko aro mi to ni se pelu ere idaraya mi ere idaraya idije Wimbledon ele to no lowo All England club 25k ni ke je ase laaro to ni lori ka se ka pe yen to ba je 25k yen ni aro to ni Serena Williams ifigabaga re akoko ele ti o gba o fi dire mi o iyen sowo omo eleeti okoju iyen maya joint ami mefa si meta ohun na ni omo ohun lo fi na Serena Williams iyen ni fi ka gba gari apoko ni dije Wimbledon so si ti ja ni singles amo doubles Serena Williams yo mo te iyen si owo waju lapa be pelu egbon re Venus Williams be ele Lakers na ti keje pe LeBron James o ti fi ko ohun o ti fi ile iyen lakoko isugbon yo mo te si waju o iyen ninu idije NBA o kan le ma je inu ko ele Lakers ni sugbo e ma wa pe won atomo re fitan bale ti won jo gba bola foju sajo pelu iko ele Lakers lodun 2024 sugbo omo re Bronny James o si wa inu ko sugbo LeBron James o ti fi adagba ele da bola foju sajo o ti fi ro iyen fun iko LA Lakers eleyi ti o dara pomo fun bi odun mejo ele to lo iyen pelu won ameja lo sinu figabaga ti o waye la ale oni ni dije fe ya gba iro le oni Belgium ati orilede Senegal ile Gẹ̀ẹ́sì àti DR Congo so fi mo orilede America àti Bosnia Herzegovina en to je 25 kilo ri cash la pe amoja mu lati England àti DR Congo
2: lapodo temi ta ba wo ile Gẹ̀ẹ́sì àti orilede DR Congo ta ba wo ile Gẹ̀ẹ́sì won ti pade ile to wa lati orilede lati ile adulawo ta mo si orilede orilede Ghana to je pe won rowo mu iye to tun si pe o dabi pe ile Gẹ̀ẹ́sì tama ti pade ile adulawo bayi won yi saba tabi ile bigbaga ba si mo won so dia kongo ta so
1: eni yo gbe ja tun won pele person ba si gbe amelu
2: dia kongo ti pade orilede Portugal to ye pe won ba Portugal fa gan ni so ti orilede ile Gẹ̀ẹ́sì o ba mura daada leni o si ko je pe orilede dia kongo won ja won e si mo pe eleyi ko si extra time penalty straight ni ninu dije fe ya gbaye so ele to tun si pe orilede England won gbodo lati san sokoto won ko le daada tan ba san ko le ti won lokun si dia kongo gba idi won o
1: hello e ka ro
0: a ti fe pelu mi e lo e karo
3: se
0: ta ka se laaro yi
3: be ni sa
0: oruko yin ati bi ti mo tin pe yin
3: oruko sekna sa bi temi
0: lati bu
3: ayegun
0: o da e ti je 25,000 lodo ka se laaro yi awon customer care wo pe yin e ti ka se eniye o ya se kina awon customer care wo pe yin lati bere account details yin e seun gan ni Oda, country Belgium ati Senegal.
2: Lapodo
0: ti ta. Oda Senegal bere DJ daada, mo pele won knock stage gan
2: Oda won ori ofe na ri to fi wo ibi tan wo yan.
0: A le prove ara won.
2: So, ti won o ba ti improve game won, tan ba fi form tan fi play group stage, tan ba fi gba pelu ori de Belgium. Atakoro ni ori de Belgium o. Won fi nkan se ori de Senegal. Sugbon ta won na ba se daada ti won ri pe ipele ta won wa yi ko mesi oyo ni o sise ko je pe awon obo lede beju mu fa
0: oda agbabolu omo ecuador yen pierre encampi na lo ti agbabolu lekeji ti o gba card pupa fun pe o dowo bo enu o fowo be enu so nu ije fe agbaye miguel amiron agbabolu paraguay ohun na ni agbabolu ile ti won kokko fun to gba lose to koja awon yen bere si soro lori jude bellingham to fowo be enu gba to n ba jordan ayu to n ba soro ti won fun card pupa sugbon agbabolu mejeji an ti gba card pupa sugbon ri pe friendly conversation ni won jo ni ise pe ejoda ayu ati jubeli amojo bara won jaye mo kon ni ti jaba ti sele ba tin dowo benu to tin dowo benu gbe yan se pe card pupa nu dije fe ya agbaye oluko ni Netherlands Bart Koma lo ti kowe lo ti ko fi sele eyin gba ton jada nu dije fe ya agbaye ti boro koko boko to koko boko bori won o wo ni ka jan pele nu fona fun yan so bo kon ni jaba lori to ja won si laaro toni titi ola ele eh ko si lola abi o dojo e ti friday mo tin ba dide fuya iya lode oke ibadan ti wa n kale photo ilu binu yen temilade aloko e gbadun bi bo se gbadun tin na baba wa n gbadun e ko gbona ati agbaye mo tun ga lo tori mi o fo e ma kana mi ni gbo kuyin ire o

0: bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ti mọ̀ pé tẹ bá ti ń gbọ́ orin eléyìí tó ní í ṣe pẹ̀lú àwa obìnrin ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ obìnrin òun náà la fẹ́ gbé yẹ̀wò gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé obìnrin náà la múlùúdùn àwa náà ni iyọ̀ ayé mo kí káàbọ̀ sí àkọ́tun ètò ìlúbìnrin ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ṣàlàáfíà ni mo bá yín ẹ jẹ́ kí n kọ́kọ́ máa kí gbogbo wa náà wípé a kú oṣù tuntun yóò tù wá lára láṣẹ ìlédùmarè ẹ tẹ̀sí rí wípé bí òjò bí ọ̀gìnì tí nkankan òun náà la bá jí lóòrọ̀ yé látànà eléyìí náà ló sì ń sọ fún wa wípé ìtura òun náà ni oṣù eléyìí ni ó mú dé bá gbogbo wa láṣẹ ìlédùmarè tèmiládé àlòkò òun náà lorúkọ tèmi o mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin obìnrin eléyìí tẹ̀ ń ṣiṣẹ́ takuntakun gbogbo ẹ̀yin ìyálọ́mọ gbogbo ẹ̀yin ìyàwó lọ́ọ̀dẹ ọkọ tẹ ń fọn rere àbùdá obìnrin tẹ ẹ já wa kulẹ̀ ní ipòkípò eléyìí tí ẹ bá yàn láàyò àtẹlẹyìí tẹ ẹ bára yín mo ní ẹ ṣeun gidi gan ni ò ẹ kú ìfọmọnìyàn ṣe gbogbo ẹyin obìnrin tẹ ẹ jẹ olórí ní onírúurú ẹka àti ní ilé iṣẹ gbogbo tó sì jẹ wípé gbogbo àwọn tó wà ní abẹ àkóso yín òun náà ni wọn ń so èso rere irú yín bẹ́ẹ̀ náà ni àwòkọ́ṣe láwùjọ àwa obìnrin gbogbo yín náà la sì fọn rere yín olórí ètò ìlúbìnrin ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí lónìí lórí ètò ìlúbìnrin ohun tí a fẹ́ gbé yẹ̀wò ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì sí gbogbo wa eléyìí tí kò sì ní í ṣe pẹ̀lú àwa obìnrin nìkan ṣùgbọ́n tá a bá ní ka wò lọ síwájú ka wò lọ sẹ́yìn a rí wípé dà yín pàwa obìnrin gangan òun náà ni ó gbèrú tá a bá sì ń sọ̀rọ̀ nípa òṣèlú ní orílẹ̀-èdè nàìjíríà lónìí a lè sọ wípé báwo ni tobìnrin ṣe jẹ́ táwọn kò bá wíwá ní ṣe báwọn obìnrin náà ló ń tẹ̀lé wọn lẹ́yìn ṣe báwọn obìnrin náà ló ń kó bẹ́rẹ̀ lé wọn lẹ́yìn àti báńbáń lọ oríṣiríṣi òun náà la máa ń gbọ́ ǹjẹ́ a tẹ̀ tí wá jókòó lọ́jọ́ kan ká wò wípé kí ló dé tó jẹ́ wípé àwa obìnrin náà ni a máa ń pọ̀ jùlọ lẹ́yìn olóṣèlú kí ló dé tó fi jẹ́ wípé tó lóṣèlú ò bá rí àwa obìnrin ńṣe ló máa ń dàbí ẹni wípé ètò òṣèlú wọn kò tí ì dúró déédéé gbogbo ẹ̀ pátá òun náà la gbìyànjú láti bójú wò lónìí lórí ètò ìlúbìnrin bákan náà tá a bá wá ń sọ̀rọ̀ nípa ètò ìrónilágbára nípa ti ìṣèjọba nípa ti òṣèlú nípa ti àwùjọ ìṣèjọba àwa ara wa àti gbogbo ẹ̀ a rí wípé a lè sọ pé báwo ni tobìnrin ṣe jẹ́ irú ètò ìrónilágbára wo òun ló tọ́ sí àwa obìnrin irú ètò ìrónilágbára wo òun gangan ló yẹ kí a máa béèrè fún tàbí tí àǹfààní rẹ̀ bá yọ ǹjọ́ léèyàn kan tá a lè sọ wípé rárá o ìwọ mọ̀ tẹ́rí sí o ìwọ mọ̀ já àǹfààní rẹ o ìwọ mọ̀ gbá o bákan náà ní ẹnu lọ́lọ́ yìí bí ọjọ́ mélòó kan sẹ́yìn òun náà ni ọ̀rọ̀ kan jẹyọ tó sì jẹ́ wípé ó gba gbogbo orí ẹ̀rọ ayélujára ó gbalé ó gba oko ó gbanú ọjà àti ọ́fíìsì àti gbogbo ẹ̀ kódà ọmọ mi wálé gan ó sọ nǹkan kan pé màmí ẹ gbọ́ wọ́n ní nǹkan báyìí mo ní ìwọ sáà mọ wòran títí ẹ̀ òun náà ló sì ní í ṣe pẹ̀lú ètò ìrónilágbára ọ̀rọ̀ yìí náà ló jẹyọ látọ̀dọ̀ ẹni tí ṣe aya ààrẹ orílẹ̀-èdè yìí sẹ́nítọ̀ olúrẹ̀mí tinubu nípa ètò ìrónilágbára eléyìí tó wà lábẹ́ ètò tá a mọ̀ sí renew hope initiative níbi tí wọ́n ti ń rọ àwọn obìnrin láti rí wípé wọ́n jẹ́ akíkanjú wọ́n fi ààyè gba iṣẹ́ kàkà kóbìnrin ó jí lóòrọ̀ kó ló ṣọmọ́yà kó mọ dúró tọkọ rẹ̀ ó fi dé lálẹ́ kó tó wá fún lówó orú kó tó wá fún lówó atagígún eléyìí tó fi po gbogbo ẹ̀ papọ̀ táwọn ọmọ rẹ̀ ó fi jẹun wọ́n ní wípé kàkà bẹ́ẹ̀ ẹ jáde síta ẹ jẹ àǹfààní owó yìí ẹ lè bẹ̀rẹ̀ pẹ̀lú kẹmọ díákàrà ẹ lè bẹ̀rẹ̀ pẹ̀lú kẹmọ ìyìn àgbàdo ẹ lè bẹ̀rẹ̀ nípa ṣíṣe kúlíkúlí àti oríṣiríṣi nǹkan bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé kì í ṣe eléyìí nìkan ni aya rẹ̀ mẹ́nuba nínú àwọn ètò eléyìí tí wọ́n gùn lé wọ́n sọ̀rọ̀ nípa owó bíi bílíọ̀nù méjì náírà eléyìí tí wọ́n ti yà sọ́tọ̀ sí ètò ìlera ti tuberculosis eyín ni ikọ́ gbọ̀fungbọ̀fun wọ́n sọ̀rọ̀ nípa bílíọ̀nù kan náírà eléyìí tí wọ́n yà sọ́tọ̀ sí fún àwọn tí wọ́n ní àìsàn jẹjẹrẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ó wá dàbí ẹni wípé eléyìí tó ní í ṣe pẹ̀lú àkàrà àgbàdo kúlíkúlí ohun gangan ló múmú láyà àwọn èèyàn jù bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé wọ́n tún sọ wípé kì í ṣe owó ìyá o àfi fún yín ni kì í ṣe wípé tẹ́ẹ̀tún máa yọ kúrò nínú oko òwò eleyi te ba fi bere ni kete te aya re soro yi ohun na si ni abere si ni gbo onirunru oro lati odo awon araalu bo te ti le je pe gugu wa pata la leto si erongba wa lati so papa julo gege ba se nsamulo isejoba wa ara wa ni orilede yi opolopo awon eyan ni won gboriyin fun aya re opolopo awon eyan na ni won si benu ate lu oro ti won so yi opolopo ni rara ki se nipa ka ma din kulikuli tabi nkankan sugbon ohun ti yo soro nipa ohun to wa nle nipa eto oro aje wa ati be lo titi di oni yi ta soro yi oro yi o ti tan le o o si n jaran kaakiri tori wipe aya re nko awon na si tun face ni ana abi ijeta gbogbo ipata ohun na la menuba loni lori eto ilubirin inu mi si dun wipe eni ti won je olori awon obirin ninu egbe oselu All Progressive Congress ni ipinle Oyo eyun ni APC won ti darapo mo wa loni lori eto lati ba wa soro nipa oro eleyi ti aya re so yi nje asigbo lo je fun awon araalu ni nje aya re o so bo se ye ki won o so ni gbogbo ipata ohun na ni won si ba wa salaye loni lori eto mo ki yin kabo sori eto omowe adekemi adekemi opatunde e kabo sori eto ilubirin e ba mi ka won ara le
1: Ashewo,
0: ahon diwura. Mo ti mo na pe mo poruko.
1: Mo gbe yin ara ile. Mo ki gbogbo wa ni ki alaafia. Ati ife Olorun si gbogbo eniyan.
0: Ashewo
1: ko. Ki alaafia ko ma ba Nigeria.
0: Amen.
1: Ko ma ba gbogbo awa olugbe ipinle Oyo.
0: Amen.
1: Ko ma tesiwaju ninu gbogbo eyin te nsise iroyin.
0: Amen.
1: Papa ileise Splash Radio ta wa lakoko yi.
0: Eseun ko. Ah bo se ti le je wipe ko nse awon nikan ni won wa sori eto loni. E mo eni ta ba si pe ni olori na ni. Won gbodo ni awon ti won jo nsise papo. Bako na ni Honorable Felicia Osunbomi, awon ni Apex Leader Akinyele Local Government, Mrs. Omolabake Oyewole, APC Women Leader Akinyele Local Government, Alhaja Sofiat Adetunji Coordinator Tinubu Touch Biara Oyo State, Comrade Aishat Ibrahim Mata Arewa. Awon iyawo Arewa bi eseun gan gbogbo won na ni won wa ninu ile igbohun safefe loni yi eje ki abere tori won ni tise o ba pe ni enikan ipese latara oro eleyi ti aya re so nipa pe ki awon obirin gbiyanju lati bere ise owo eleyi ti won si lo didin akara tita kulikuli gege bi apejuwe mi pe o da o eyan le bere awon ise pepepe bayi ju ko mo ji laaro ko mo ro aso moya ninu ile lo se a fe so wipe awon eyan si oro yi gbo ni tabi o ni nkan mi ti awon mo orile de Nigeria fe gbo lasiko yi
1: ose pupo pupo mo ti gbianju lati tun oro ti aya re wa so yen mo gbianju fun rara mi lati gbo lati bere di opin emi gogo ti mo de wa bile ni iwo na o de ti e so fun mi pe oro yi ni o tori e pe mi
0: e mo binu o mumu laya wa
1: ni ni pe wi pe ka soro nipa idagbasoke awa obirin
0: gbogbo na ni o wonu ara won
1: to je adari ni awujo sugbon nitori pe emi na ti tun gbo nitori awuyewuye ati pe gbogbo eyan lo sa nso emi funrara mi mo finu fido mo wa lo gbo oro ma lagbara oro la fi da aye awa ta wa nbi oro ni wa sugbon won ni asoro so bi oro iyawo ta ba si ti fe omo e ki wu ni ohun ti emi kan ri lorilede wa Nigeria ni wipe seri akoko o ma ni se pelu oro awon oro kan wa te pe teyan ba so iru oro ti iyawo are so yi o ye kan ma patewo fun won ni sugbon teyan ba so lakoko mi ti o wo to ba bo mi lara elomi won mo gba bi en gbagba oti ni bi oro awon oyin oko mi nbadun eje a ma je atanra wa je ni ile ti ka ro ojire ta wa wa yi ngba te ma daruko mi nisin e so pe omowe PhD
0: PhD
1: gbogbo nkan ti mo da leni PhD mi o mu mi ko fi onja sori table o awon oja temi ta entrepreneurial skill ti mo ni ka ye ele mo ka te wedu ka te fo
0: ka te wedu ri ni
1: oja killer awon mo mi nbe omi adi o mo ta ka ro si ni ke se PhD ni mo fe je tin ba ni PhD ta awon mo mi run pa killer anfani PhD mi ma ja tan ra wa asiko ta wa yi apa lara
0: igupaniye
1: kan owo la ma fi sise atelewo eni sire ki ton ni je a de nso nipa akara onje ko se orilede kokan ni gbogbo agbaye to nje ba ti kuro ninu ise
0: ise buse
1: se ti e wa ri nile yoruba ni gbogbo nigeria awon awusa won jakara ko se ni ilo oyinbo won din kara won se mai mo ni eyan ninu family mi gbogbo n te ba de gbo lenu mi 100% truth ni mi fikun iyokuro to ti ko le si eko mai lo nta o mo mu awon kan ni adugbo mi to je pe tin ba tin jade lara aro mama ro pe nje mi ni pa awon agbofinro ki won wa ba mi so fa awon people ikan kuro nbe kini di te ba ri bi awon iyawo le o se gbe kula laro ti ka wa ma to repete won fe ra kara especially ni weekend to fe ra kara won fe se ogi foko won de ready lati di akara awon omo ti mo de nso yi graduate ni won o ma ya yin lenu nisin gba to baya akara yato sakara telomi ba di akara fun ye ni mo pa kara lodi telomi ba se kunikuli temi ba nlo si loyinbo ti fe lo wa awon omo mi mo mo ye ti mo fin ra plantain chips ta npe ni pekere mo mo ye ti mo fin ra kulinkuli tori 98% atoyinbo atalawo dudu ta won ba jeun ton won ma npanu awon shop nla nla mi fe ma daruko awon shops yen ni London o America o ni Canada o le ma ri awon ipekere ati kulinkuli Nigeria nbe to ti ni on ten afdak lara koda awon yin bo gan won ti mo nkan to nje kulinkuli won mo plantain chips wa tori gbogbo nkan wa e kuku mo pa wa Naija ta ba ma se nkan ara oto ni a ki nsole iyen ni mama nroyi pe eyinu edewo population wa pa se nbisi la nre si pa ti baba ngida so fun wa njo ni wi pe omo merin merin ti to baba temi na to bi awa merin la mo mo ko mo ma wo pe o na don kan wo o toro ni so awa na ta wa je omo awa na wo pe o dabi pe ka patan mo ki se pe ki orilede kopo nikan te ro ba ti po omo bere o si bere ki le fe ki iyawo are atoko ati joba e ki na fe fi kun ba se nbi si ta nre si ta po yan population na ni se nipa aini ati ponju atoshi ṣugbọn te o ba ntaja won ko gboro yen sodi ni won gba sodi ni
0: ṣugbọn kilo de te fi ro wi pe awon eyan gba oro yi sodi tori gba temi na ti mo emi na lo tun gbo dada mo ka orisirisi nkan eleyi ti awon akoroyin ko nipa ohun ti won so mo ka nkan ti awon eyan fi da won lohun orisirisi fọran la ri kakiri tawon mi ṣe atilẹyin fun won tawon mi so wipe won se dada ṣugbọn se nkan kan wa eleyi to n se idiwo fun wa abi a le so wipe ko n se nkan ti awon omo orilede nigeria fe gbo lasiko
1: ohun temi kan le so si yen o le ma je oto o da le je oto ṣugbọn ni ero okan temi ko si n tawon ti opolopo mo fe ma mu oro mi ki ma yan mi ni so pe gbogbo ko se ohun ti ọpọlọpọ awọn ọmọ orilẹede wa ma n ṣe ti wọn ki fi oṣelu si tọrọ ba de ti le ni oṣelu ninu bara ile ẹni ba ti ẹ pa odu ọya wọn ni o rara ile rẹ ori n to pa tori lukulu bi pepo si eliri wọn fẹnu tẹni wọn o si fẹ n lu o tun wa lo n darin ta ni o bọ wọn o dorin ẹru mu ọlọni ti wọn náà pe ha àbọrọ yìí àbí mi ọlọrun máa jẹ aṣẹ ayé
0: àmì àṣẹ
1: ayé má sì ṣọrọ wa gbọ mo eléyìí náà ariwo òṣèlú nígbò báyá yóò lọlẹ ọlọrun tó dẹ rí ọkàn obìnrin yẹn wípé ó ń wá ire àwọn èèyàn ni a jẹ kí gbogbo àwọn tó gbà sódì á fi òye yé wọn wípé wọn ò gbà sódì.
0: Ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ìrónilágbára yìí gangan. Ṣé àwọn obìnrin nìkan ló wà fún ni? Àbí torí àbádórí ẹ̀rọ ayélujára ọ̀pọ̀lọpọ̀ àárọ̀ graduate yóò ti lọ ṣe kínní AI yóò sì ní wọ́n ní àkàrà ní ká mọ dínì sí. Ṣé ó ní àwọn èèyàn kan tí ìyàwó ààrẹ ń bá sọ̀rọ̀ tó jẹ́ wípé ó dáa o? Torí nínú mi ìfẹ́ sọ àwọn nǹkan tí mo kà nínú ọ̀rọ̀ wọn. Ǹjẹ́ a lè sọ wípé ó ní àwọn kan tí ìyàwó ààrẹ tí wọ́n ń darí ọ̀rọ̀ yìí sí gangan?
1: Ẹ ò rí wípé níbi tí ìyàwó ààrẹ ti sọ̀rọ̀ wọ́n ń gbé oríyìn fún ẹnìkan tó jẹ́ ó dàbí tálẹ́ǹtì tí wọ́n tọ́pẹ́ ọlọ́run bá ṣe wà yìí náà gbogbo wa la ní tálẹ́ǹtì. Àwọn di wúrà ẹnu tálẹ́ǹtì tiẹ̀ tó dẹ̀ ti fún ẹnìkan. Ìyàwó ààrẹ ti fáwọn kan ní márùn-ún, ó ti fáwọn kan ní mẹ́rin, mẹ́ta, méjì. Ó wá sọ pé ẹnìkan tó jẹ́ pé ẹyọkan lòun fún. Ẹ wo bó ṣe sọ ẹyọkan tóun fún tó fi dín ńlá. Òun ni ìyàwó ààrẹ ṣe wá fà wá sí i wípé kò tiẹ̀ wá sí ohun téèyàn lè ṣe kódà bàbá fún èèyàn ní owó kékeré láti fi rọ àwọn èèyàn lágbára tó débi wípé bó tiẹ̀ jákàrà àbí kúlíkúni ní ká máa ṣe wọ́n lè sọ dín ńlá. Ohun kan tó fa ọ̀rọ̀ yẹn nìyẹn. Olùkọ́lé mi PhD mi tíṣà ni mí, mo dẹ̀ ṣiṣẹ́ tíṣà, mo ní grade 2. Mo ní NC, mo ní BA Ed, mo ní Masters, mo ní PhD, gbogbo ẹ̀ education ni, teacher ni mi. Ìyẹn ni wípé mo mọ̀rọ̀ gbọ́, mo mọ̀rọ̀ gbé kalẹ̀, mo dẹ̀ lè yírí ọ̀rọ̀ wò pé ibo ló wà, ibo ló kù sí. Wọ́n gbé ọ̀rọ̀ yẹn láti gbogbo nǹkan ńlá ńlá ńlá táwọn ti ṣe fáwọn èèyàn. Títí kan program tó ń ṣe lọ́wọ́ ẹni tí wọ́n ń gbóríyìn fún pé tiẹ̀ yìí ó máa tún lè ó kékeré ta fún ẹ ló dẹ̀ sọ́dí ńlá yìí. Ìyẹn ni wípé ta bá ràn àwọn èèyàn lọ́wọ́, ta bá ní kán lọ ra popcorn machine. Ní popcorn machine tó dúró sẹ́nu ọ̀nà school tó tóbi tó ná 10,000 láti ra àgbàdo àti gbogbo nǹkan tó wá di ọ̀sẹ̀ méjì tí 10,000 yẹn di 15,000 tó jọ oṣù méjì tó ti di 35. Ṣé wá rí ìsun omi kékèké ló ń di ńlá ní gbogbo ẹ lọ ka ìwé mímọ́. Èmi ò rí ibi tọ́lọ́run ti múyàn látòkè tó fi dókè. Ibi pẹlẹbẹ ni lèèyàn ti mọ̀lẹ̀jẹ̀ láti kékeré lèèyàn ti mú nǹkan tá bá fẹ́ empower yàn èèyàn tí ó jẹ́ wípé ó ń struggle. Ṣé 1 billion náà lágbélẹ̀? Ó dáa, mo fẹ́ ròyìn lágbára. Ẹ lọ bẹ̀rẹ̀ sí ní máa ṣe nǹkan báyìí, ẹ lọ dá factory lẹ̀, ẹ dá iléeṣẹ́ báyìí lẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan tó súnmọ́ wa lágbègbè wa, mo mọ tọkọtaya tó ń ṣe bọ̀ọ̀lì nìbàdàn yìí tó dẹ̀ ń ta. Nǹkan téèyàn bá ti ń ṣe tó bá ti, èmi ò sọ wípé dandan káwọn, torí ẹlòmíì náà wọ́n tún lè gba ọ̀rọ̀ tèmi náà sódì pé sí àwọn ọmọ rẹ̀ tí wọ́n jáde ní yunifásitì sáka àti bọ̀ọ̀lì ló ní kí wọ́n máa yan. Àwọn ọmọ tèmi kán tiẹ̀ tó ṣe tán, mo rí ìtó jẹ́ pé catering school ni mo ní kó lọ tó ń ṣe small chops kó tó ṣe tán yunifásitì. Mo dẹ̀ rí ìtó jẹ́ pé iṣẹ́ bó ṣe ń ránṣọ mo rara machine fún ní yunifásitì. Ọmọ mi ọkùnrin ó níṣẹ́ tó kọ́ kó tó ṣe tán, torí wípé èmi ti mọ̀ tipẹ́tipẹ́. Ètò ẹ̀kọ́ tá a dẹ̀ bẹ̀rẹ̀ nígbà tí a bẹ̀rẹ̀ orílẹ̀-èdè yìí, ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ technical education ó pẹ̀lú artisan iṣẹ́ ọwọ́ ló dájú. A ń lọ sílé ìwé wípé tí n bá ń dín kàrà nísìn ó máa yàtọ̀. Mo sọ pé mo ti tewé dúrí lẹ́ẹ̀kan nígbà yẹn tí n bá dé ọmí àdì o tán bá máa nájà ńjọ tí ìzè má ti sun ibẹ̀ níjọ Monday òru báyìí ewédú tó green jù mo ti kó, tomatoes tó le dáadáa mo ti kó, ó tiẹ̀ wá tún wá yà mí lẹ́nu máa ṣọ́kì fẹ́lẹ̀ lẹ̀ yìí. Mo ń sọ nípa 2003-4-5. Mo ń sọ nípa 1995-1997 àwọn ìpele ayé mi tó le bíi kókó irin. Mo ń ṣiṣẹ́ ní bank, mo ń ta màálùú bẹ́ẹ̀ ni nílẹ̀ Haúsá ní Kaduna.
0: Ẹran tán ti pa àbí?
1: Kí ni, mo ní ọ̀rá ó tó ọ́fíìsì yìí tó bí ọ̀nà mẹ́rin. Tí wọ́n bá ti dàbúlẹ̀ báyìí wọ́n ti bá mi pa màálùú. Gba tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ màá pín màálùú kan fún bí èèyàn 20, mo dẹ̀ ń ṣiṣẹ́ ní bank. Ngbò ya ló di kéèyàn mẹ́wàá máa ra màálùú kan, ngbò ya ló di èèyàn kan. Lẹ́yìn ibi tí mo ti ń ṣiṣẹ́ àwọn tó pa màálùú yẹn pápápápápá wọ́n ti ṣe, wọ́n ti bá mi kó sínú láìlọ́n. torí irú ìwé tó wù mí kí ọmọ ọmọ mi kà owó oṣù mi ò ka ní ayé ìsìn tẹ bá lọ sọ fẹyàn ní sí tó lọ lọ ó jẹ lọ máa tẹran wá níṣẹ tún rí ẹran lónìí
0: ẹran lónìí kan máa ta
1: problem tẹmí ní jù ni láti sọ fún àwọn èèyàn ohun tẹmí ti là kọjá ní sí ṣùgbọ́n tó bá ń wò mí lénìí tí bá wá ń sọ irin ajo wọn máa wò pé ààyè rẹ ńlẹ pọtẹ tó bá mọ pé mi kì í pura máa wò pé ẹ mo ti ta máa lù ṣùgbọ́n gbà yẹn báyìí gàrí ti máa rà tó máa ta fíkọ́fíkọ́ gàrí ẹ̀ gbà táwọn alákọ̀wé yẹn bá rí báyìí má tún ní ẹjọ́ ò lẹ́tún máa ní mi má tuntun mo máa ní ní next week máa.
0: Ẹ ṣeun gan ẹ̀yin ara ilé ẹ jẹ́ ká sáré de ojúde ọjà náà nígbà tá a bá padà dé ètò ìlúbìnrin ohun tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
2: Flash FM 105.5.
3: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí màá ti tọ̀.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù Live it 100 MTN.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù tóní kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitral Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹgbẹ́ ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Last bus o, last bus, enter with your change o.
2: Driver, wait o! Tunde, do fast now.
3: Boss, no fit leave us, Joe.
2: Eh. Make we bet.
4: Time no dey wait for person, oh. Now, why for Betano, everything are sharp, sharp. Play, cash out, and win big. Download the Betano app on Google Play or Apple Store, or visit betano.ng to start playing. Only for persons above 18. Bet responsibly. Terms and conditions apply. Betano.
5: Olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀ganú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ, wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ.

0: ẹ káàbọ̀ padà sórí ètò ìlúbìnrin nìkan ni ọmọlúàbí splash 105.5 FM. ohun tí à ń gbéyẹ̀wò lónìí òun náà ni nípa ètò ìrónilágbára àwọn obìnrin. Àlejò wa àwọn náà sì ni ẹni tí ṣe olórí fún àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú APC, ọ̀mọ̀wé Adékẹ́mi Ọ̀pátúndé. Inú mi sì dùn torí wípé Yorùbá máa ń sọ kinní kan wá ní ṣó ṣe ọ rí. Ẹ rí wípé gbogbo àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n ń bá wa sọ, tí wọ́n ń tàn mọ́lẹ̀ sí, àwọn náà ń sọ àwọn nǹkan tí àwọn ti là kọjá. Ohun kan tí mo sì fẹ́ ká mọ̀ lórí ètò yìí òun náà ni wípé ẹ jẹ́ ká yọ ti òṣèlú sẹ́yìn, ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́. Ohun tí ó lè ṣe àǹfààní fún àwa obìnrin òun ni ohun tí à ń jíròrò lé lórí lórí ètò lónìí yìí. Lára ìrírí wọn, lára ohun tí wọ́n ti là kọjá, òun náà ni wọ́n sì tún sọ fún wa láti lè fi ṣe kíni káwa náà lè máa mú lò gẹ́gẹ́ bí ohun tí ó jẹ́ àtọ́nà fún wa nípa ìgbé ayé wa. Obìnrin mi lè wà nú ilé lónìí báyìí, tọkọ ẹ lè fún ní, ọkọ ẹ lè fún ní 1,000,000 gan. Tí wọ́n bá pé kí ni mo fẹ́ fi ṣe, mo ti rẹ́ni tọkọ ẹ fún ní 300,000 tó dẹ̀ jẹ́ wípé títí dòní yìí ó sì ń jókòó sílé ni. Irú eléyìí a sì rẹ́ lómìí, mo sì rí èèyàn tó sọ fún mi wípé wọ́n dìdí kówó fún mi lórí ètò yìí wípé Tèmílàdé mi ò lówó púpọ̀, 20,000 bá mi fún àwọn èèyàn fún ètò ìrónilágbára, torí wípé mo ti fún èèyàn kan ní 20,000 rí, tí mo dẹ̀ rí wípé gbogbo ìgbà tí mo bá ń gbabẹ̀ kọjá obìnrin yìí ọjà tó máa ń ta àwọn ọjà tó ní sáà ni, ọjọ́ tí tó bá yẹ pọ́sàn ló wà ń ta, tó bá yẹ pàgbàdo ló wà ń ta, wọ́n ní inú àwọn wa máa ń dùn wípé ṣé 20,000 tí mo fún arábìnrin yìí náà ni ó ń yí padà títí di àsìkò yìí wípé ó yá bó ṣe èèyàn mẹ́ta bá mi fún wọn, bó ṣe èèyàn eléyìí tá a sì ṣe lórí ètò yìí náà. Gbogbo nǹkan báyìí làwa máa ń gbé yẹ̀wò lórí ètò. Kàkà kóbìnrin ó fi di bùkátà sọkùnrin lọ́rùn, tàbí tí wọ́n gáàdì bùkátà síra ẹ lọ́rùn, ẹ jẹ́ ká pera wa ká bára wa sọ̀rọ̀. Ẹ ṣeun gan, ẹ wá jẹ́ ká lọ sí nípa ètò ìrónilágbára àwọn obìnrin. Gẹ́gẹ́ bí olórí àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú APC, ǹjẹ́ àwọn àǹfààní kankan ti ẹ̀ wà bóyá táwọn obìnrin ò kọbi ara sí?
1: Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó wà tó lè ṣe ẹ rí ta bá ń sọ nípa àìní tàbí òṣì, kì í ṣe àìlówó lọ́wọ́ nìkan. Àìní ìmọ̀ ó lè jẹ́ kéèyàn jà olùṣì. When you lack knowledge. Ṣùgbọ́n téèyàn bá ní ìmọ̀, tá bá dẹ̀ ń sọ nípa ìmọ̀, kì í ṣe wípé ka ní PhD náà dandan. Ẹ rí i pé màmá tó bí èmi lọmọ standard 4 ni wọ́n kà.
0: Àwọn ti ẹ̀ gbìyànjú.
1: Ṣùgbọ́n standard 4 wọn ó fẹ́ ní ìmí ìkìlẹ̀ ju graduate mi lọ́jọ́ ìní lọ. Ohun tí ẹ̀kọ́ ìwé máa ń fún wa ni wípé tí mo bá lọ kọ́ṣẹ́ aṣọ ríran, ẹni tó jẹ́ primary 6 ló kà. Èmi lè tètè ní òye kémi tún ní ọgbọ́n àtinúdá tá à ń pè ní native intelligence. Tí wọ́n pẹ́ ọ̀nà tí máa fi gbé fún àpẹẹrẹ, nígbà tí èmi ní mò ń tẹ ewédú, tí mò ń tẹ ẹ̀fọ́, tí mò ń ta gàárì, bí mo ṣe máa ń package ẹ̀, ó máa ń tẹ àwọn customers mi lọ́rùn. Bí mo ṣe, wọ́n dẹ̀ rí pé mo gbé káà mi, mò ń lo 1.8 Bluebird nígbà yẹn. Wọ́n dẹ̀ rí pé nínú káà mi ṣọ́ọ̀bù ma ti sáré gbé jáde, bí mo ṣe wọṣọ, bí ṣe ń wọṣọ tí bá ń lọ sọ́fíìsì ni mo ṣe máa múra, tí bá dẹ̀ gbé fún wọn, màá tún ra tẹ̀.
0: Ẹ ṣe o.
1: So àǹfààní ni wípé ìrónilágbára kì í ṣe wípé ká máa tẹ̀lé àwọn èèyàn tó máa fún wa lówó. Ní year 2013 mo ṣe ìrónilágbára kan ní Oyo State. Gbogbo aráàlú a máa gbọ́ nísìn, mo ṣe ìrónilágbára bí a ṣe máa ń ṣe iṣẹ́ ọjà àrọ̀. Mo dẹ̀ bẹ̀rẹ̀ látorí bí a ṣe lè fi ẹyin kó di ẹja from hatchery títí di bá a ṣe lè yan ẹja. Mo mú obìnrin mẹ́ta mẹ́ta ní local government kọ̀ọ̀kan ní gbogbo Oyo State yìí. Kì í ṣe pé mo kọ́ wọn bó ṣe ń ṣe hatchery nìkan àbí bó ṣe ń yan ẹja, mo kọ́ wọn bó ṣe ń yan ẹja in a special way ní ọ̀nà táwọn ojú fi máa ń jẹun. Torí àwọn ojú wọn dàbí àwọn náà máa ń sábà ń ṣe iṣẹ́ ọ̀sìn ẹran. Tó yẹ pé gbogbo ẹ̀jẹ̀ máa tán kúrò níbẹ̀, iṣẹ́ mi mọ̀ bóyá tiẹ̀ mọ̀. Ẹja lèmi ìyẹlẹ́ja, àwọn kan ìyẹlẹ́ja náà ń pè mí o. Àgbẹ̀ ẹlẹ́ja ni mí. Mo wá ṣe mọ̀ pé mẹ́ta lọ́nà 3399. Mo wá mú youth corpus táwọn Oyo State ní ọdún yẹn. Mo ní kọ́ fún mi ní 20. mo wa tun wa mo awon akande eniyan ogun 20 of them eye ka gbogbo epo a de se program yen fun ose kan mo fi won si ile igbe ni o won pe be ni ni consenta ni yagoku ni hotel yen wa a wa fun won ni mo wa fun eyan meta ni clean kan yen ni agbayan to fi yan eja ki se pe won kan gbogbo won na gbe agbayan lo gbogbo won na gba 20,000 naira each nigbati mo wa nko won mo wa pin eja 55,000 fun olukuluku won tori pe ni ojo ta se program yen tan ase kagba a wa wa ni hall kan ni samonda Ministry of Women Affairs lo ni hall yen ibe ni gbogbo araalu ti wa mo ni e wa ta eja yin oni 55,000 yen owo te ba ri nbe a tele 20,000 ayo mi leni ni wipe mo mo nkan lara awon youth corps yen to je pe ko se I beg to apply titi de ni o ha cheja omo yibo de ni o de nseja to je pe ti mo ba fe ra eyin eja emi ti mo ko ma ro mo yen oni aspect oni kaluku mo ibi te mi foju si ninu eja oni eja yiyan omo yen se lo foju si bo se hatch iyen duro be se wa ra awon akanda eyan te pe won se sign language ni Jericho won ni oven lodo won de ni yi program mi lo fi ofun yen sibe ni school won ni onireke te ba lo si seyin gbogbo awon youth corps ton ba serve lawyers ta ba won ministry se joba won ma testify sin ti mo so yi e ba oven ni national youth service ni seyin ti gbogbo awon youth corps lo o wa ti di asa lati 2013 wi pe won ma n kora won ni eja yiyan tori oven yen wa be minimum fun won ni oven yen lati ma yan eja tori pe tin ba fun won ni 1 million ni 2013 won ti notan ṣugbọn ko se gbogbo won na ni won sise tori pe mo ko phone number ni to ba wa se oven yen sara oven awon mi ka to kuro ni bi ta ti se program yen lawon elomi tin pe ni pe ejo sero oven elo leta lawon yan fun mi ni feedback pa awon kan ma so yen mo se so pe se ri poverty iponju aini ngba mi mindset awon eyan wa ko sin tele fellow mi ko sa ma gbowo ko ma na ni iyawo le mi dere bi oko ba fun ni eni ton fun ni 300,000 ba temi nsise ijoba ati temi ati toko tin ba ti papo bayi o na ni mo fi nra malu ti mo fi ni mo ta malu o te stage kan lojo ndundu kerosene ni mo nta kini a n pọkunrin kan ni sao baba to nile epo rẹ oun lo ran mi lọwọ ni 1995 to 1997 ti mo lọ ba won lẹnu npc ti mo ni baba o dabi pe oko wa sunmọra wa yọkọ mi lo mu mi lọ mo fẹ kẹ gbori mi soke won wo mi latokedele pe kí làwọn le ṣe fun mi mo ni lóòótọ lọkọ mi dé láti lóyìnbó ẹkọ rí mi tèmi náà dúró báyìí ni a ní bọ́dì kò sí ẹ́ńjìnì kí wá ló lè ṣe mo ni mo fẹ́ máa ta kẹrọsì nǹkan kékeré ni mo fẹ́ kí bàbá sáwọ́ ṣe fún mi ni wọ́n bá ní kí tírélà ọmọ ja kẹrọsì fún yín bí mo ṣe dára ọjà onídùndùn nìyẹn o màá wá gbé kẹrọsì màá ro àwọn kan sínú onígò màá ro àwọn kan ní 4 liters màá ṣe àwọn kan 25 kilo màá ṣe oní 50 báàfù drum ńláńláńlá adẹ ń lo pijongba yẹn ẹ máa rò pé onífàyọ ọwọ ni mí máa wá kó kerosene sí búùtù síbi tá a jókòó sí ibi tẹ́mi náà tún máa wà níwájú ọkọ mi àwa gbogbo ibi tí iná òde ní gbogbo àbá ńlọmọta kerosene bẹ ńlọmọta kerosene tó bá sì ti di ìrọ̀lẹ́ tí mo bá ti dé àtẹ̀mí àtọkọ wọn mọ̀ pé kọ́mi lẹ́ńjìníà wọn mọ̀ pé mi náà lálákọ̀ àti wẹ̀ àti ṣojú fúru atẹlẹwọ ẹni ni ohun tọni jẹ ìgbà kan tí kinní yẹn tiẹ wá lé láàárọ ọjọ kan mo bá sọ fọkọ mi ní ẹgbẹ mi débì kan torí pé ìgbà yẹn iṣẹ báǹkì ti wá bọ ọkọ mi àti sáré wá láti ilẹ haúsá ààbò ètò ààbò kò sáàbò ètò kò sáàbò ló lé àwa kúrò nílé haúsá ní 1995 tí èmi àtọkọ mi fi padà lé o sango kataf ngbà tá a wá dé tí ó jẹ́ pé mo gbé ọkọ̀wà ọkọ̀ náà gbọ́kọ̀wà mo ní àìgbẹ̀mí débì kan láàárọ̀ ọ̀la abádé ṣàlẹ́ǹjì mo ní ẹjọ́ ẹ slow down mo fẹ́ kò ń wò pé ta ni mo mọ̀ tí mo fẹ́ rí láàárọ̀ kùtùkùtù ní tó 6 bi mo se bole ba mo ni okola mokola mokola meri leyin eyo kan waju meri leyin le ro ba kun ba se wole ka to de yanu anfani mo ni owo leyin owo waju sere oko mi o fe le ma to so o fe le daku asi de mokola ti gbogbo ero bole challenge challenge se ni pata wa lo si second round la won ni moto yen ba ni o ba fa mi laso leyin o ba
0: bo ti wa
1: leyin ti e ti wa te loku lorun te de bi te bere si ni kero mo ni ejo ba ba oko mi oju oni tiyin ibadan loko mi ise bo lowo wa ni ebi oni pa yin a fe ni ka se le wa nse le ti e wa woju le e ti e ja nkan le mo ni bo ba se bi eleyin oni a mo ja
0: nkan le
1: la ba a ma sise en bi osuko kini ti mo fe fayo tori pe omo mi to lo si osin to ba lo si school mo ri pe onje to n gbe lo school ki je mo tori ma kan ra ta epo sori rice omo to pe mo ma nfi eyin segbe rice ma fi dodo segbe ewa agbara o ka mo nkan ti le femi atoko mi nigba yen lo wa di pe ko ma gbo nje wa le mo ni ita nseku ki la nfani pe mo nlo 1.8 okan lo pijo ki lo ni ki ma se kabu kabu awon to wa nlo yinbo to nfowo ranse si wa sa mo n telo mi nse e olokan mi ijabu fowo gbe emrun gbe
0: ah e se ngo o lagbara se ri wi pe idanileko lagba ohun na ni awa gba loni lori eto ah sugbon e je ka wo eto oro aje wa lori lede nigeria loni tori ko si ba se soro nipa awon oko wa labode bayi ta ni somo eto oro aje wa lori lede nigeria sa le so wi pe eto oko okowo abi okowo na ni alabode so le je ona abayo si ohun to wa nle loni nipa eto oro aje wa lorilede nigeria abi ki ijoba tu gbajumo awon ironi lagbara mi boya eleyi ta le pe ni large scale businesses abi kini erongba teyin
1: seri ni gbogbo agbaye nkan tin ba nso ile lo ma google e seri eto owo alabode ibe ni o ma mu owo ju fun gbogbo ijoba idi ni wipe awon nkan ti o mu owo ojumo fun apere ko ti bi ise ati ya se le po to ni oride ede kankan ni gbogbo agbaye awon eyan ajeun awon to nta onje to ntewa to ntaresi to ntelubo amo yi pe teyin o ba jeun bo nje ba ti ku onu ise
0: ise
1: ti buse owo ma nwole ise owo ka ba yan tun oko se ka ba yan rele gbogbo awon nkan to ye pe awon eyan nilo ni kia kia kia kia ohun lo ma mowo wole ju iyen o wa da ijoba lowo ko pe ki won ma se ironi lagbara won le ma se fegbe kegbe eyin na e wo ijoba to wa nta pepa lo wo mo se ope ti ma ka news yen koja lanu ateni wi pe are wa o ti tu bu owo lu 3.9 trillion lati se ona meedogun eyin na e je ka gba wo la gba independence gba wo la bere ijoba te ma je ka se ijoba ologun ijoba ti wa nti wa e lo wo awon ona ta se ni nigeria e fa pere eko sibadan so ye ko to yen pa se gbajumo to ni southwest ta lo sona eko ati badan fun wa ijoba wo lo fun wa ni training program ti mo wa la roi oju mi ri owo ri omo ona block lati ogere dibi mo se so mo shop e lo google
0: e so be
1: inu igbo la gba jade ta gba one way ope lo pe wi pe ona ton se nisin ton ise se yen o fe dada mi ba ma le make program yi gbogbo nkan ta nwo yen na ironi lagbara ni long term short term medium term ati awon nkan owo kekeke lo daju lo mowo wa ka ma tefo ka ma ta gari ka ma tewedu ka ma din ka ma se kulikuli ka ma se maimai
0: asugbon ni erongba ti tabi iwoye yin ki le ro wipe o je nkan na ti o nkoju awon obirin lorilede nigeria julo to je bi ipenija se anfani lati ri owo ni se owon gogo nkan ni airise ni abi nkan mi
1: emi royi pe asa pelu ohun to n da wa lamu
0: asa
1: eji esin pelu ohun to n da wa lamu asa ni wipe elomi a ma wo pe ah bawo ni mo se le fe jade e woro gbogbo awon ipenija temi so yen se mo wipe ngba ti ijo ti mo se ta se kabukabu yen ba se wa de challenge mo reyin mo ra sardine mo ra bread bogini mo gbedele fun mommy mi won je mi bayan kokoro jo pe bi tatirowo re lati lo jale se ri pe idamu yen o kuro ki se gbogbo obirin lo le se pe kini ka ti gbo ki ma se kabu kabu gbogbo model awon egbon ton le help me njo ti mo so story ti mo so yi njo te gbo mi gbo ko mo boya ko hun la ri mo mi laya ni pe ki lo je to wa fi aimi e pa mo bayi o ti mo try lati so ni pe elomi ma nti jo elomi de re esin pe ko le jade gbogbo yen na ibi taye de wa nsin eni ko le ma dagbe eru ataya ta atoko lo ye ko jo ma se elomi de re esin tabi asa wi pe awon ko bayi obin o le se elomi de re I ni mo to ni my people perish for lack of knowledge bi pe ko di gba ti nkan ba tobi e je fun la pere mo so fun yin pe lati grade 2 ni mo ti ni phd sugbon mo ni grade 2 mi ni 1983 mo ni nc mi ni 1987 mo wa joko ti ri o de ma nwu mi kin kawe si tori omo ti o kawe nle baba mi oni masters afi ti o ba ni kawe rara mo wa nwo pe emi ti mo a jobirin bo ni temi se yato o wa dijo ti omo mi first child mi to graduate ni ile ife ti professor mole wa gbe omo yen dide laarin gbogbo awon obi the best graduating student in class mo wa wo pe bi wo lo lomo yi ijo lo mo ba lo ui mo ba ni mo fe se degree number ni madam grade 2 1983 NC 1983 e lo se GC ni o mo ba de sare papapa ere la pe o kuku lo se GC pa mo mu GC mi bi mo se pada si university ni lati 2013 di 2023 November mo wan class o titi mo fi ni PhD but elomi oju le ma ti ibo ni ka ti bere but I prefer to tell the story of how I rose from failure to success down ki nkan sha ma so tan o ki ba de wu mi o mo subu o igba bayi mo subu mo ti subu niyan mo fe so itan wi pe lakoko bayi mo subu sugbon ibi ti mo wa bayi mo ti gbera mi dide o se nti o fa yan koko dide fa re lo ma fa e dide
0: ese nko ese sugbon ni kokan eleyi ti awon araalu ti won ma nfi esun kan opolopo awon oloselu papa julo awa obirin na ni wi pe opolopo anfani eleyi to ma nje wa latodo ijoba lai fi te egbe oselu kokan se npe boya egbe oselu yi lo wa nbe ni tabi yi lo wa nbe ni wi pe awon ti won je oloselu egbe won nikan lo ma nje anfani na ki dodo awon araalu se lo to ni papa julo awa obirin
1: ko ye ko ri be olohun de se ori radio ni mo wa yi emi ti ba ijoba
0: abi abawo ki n gbo ni aba miss nkankan ni
1: emi a so fun yin nisin ori radio ni mo wa yi ngba temi se senior special assistant to governor Ajimobi on community relations araalu la ba sise oro to menu leyi ni ana emi ati ambassador Florence Ajimobi a so nipa Senator Oluremi Tinubu won ma nfi owo ranse si gbogbo 36 states fun awon obirin fun ro ni lagbara won nigbati ambassador Ajimobi wa gbo won wa pe Senator Oluremi Tinubu ko apa o lo se je awa ta je omo egbe APC a kon fe ti gbo ni pe enro Oyo se lagbara ejo e mo esi ton fun mi pe first lady fun pe iro ni lagbara ti mo nse afi oselu se o egbe to ba wa ni joba ni ko ma toju gbogbo obirin iyen ni wi pe dibi mo se nso yi commissioner awon obirin na ma gbo ijoba to wa loyo se nisin na ma gbo awon to de wa nbe na ma gbo to ba pa ase iya yi to te npere ni ya gbagba se ma npuro mi o paro so un ti a gbodo ma se gege oto ni oselu oto ni joba se te won ba ti wole gege bi ijoba gbogbo araalu la gbodo ma toju tori pe eto yen ko nse fun egbe eto wa fun ara ilu ni senator Oluremi Tinubu won de ti a mark won ti ya awon nkan kan soto ti won fun gbogbo ta eyin na e ma wo gbogbo gomina lo ti fe di APC kele ro po de ton fi nse be tori pe governor kan dide nile Hausa o lo awon lati gba tan tin sose e mo pa awon Hausa de ma n sose lugan won la awon o ti ri ijoba to release owo to ijoba Tinubu bo bawo la won yan se lowo yan ni ka wa lo ma bi lowo awon adari wa
0: o da e seun go mama wa omowe adekemi opatunde ti won ti fi gba kan ri je oluran lowo agba fun gomina ologbe ajimobi lori oro to ni se pelu awon araalu lowo lowo bayi awon na si ni olori awon obirin ninu egbe oselu All Progressive Congress ni ipinle oyo e seun go wi pe e fi asiko yin sile lati darapo mo wa lori eto ilu birin gege bi mo se so inu mi si dun wi pe e ba wa yunonu e ki awon araale ki won fi ri e koko ki se wi pe boya wa polongo oselu tabi nkokon sugbon ohun to se pataki si awa obirin ta lati le fi ri e koko lati le fi tesiwaju nipa igbe aye wa e seun gan le kan se bako na ni ma tun dupe lowo awon ti won ko worin pelu won honorable Felicia Osunbunmi Apex leader Akinyele local government Mrs. Omolabake Oyewole APC women leader Akinyele local government Alhaja Sofiat Adetunji coordinator Tinubu Touch Biara Oyo State Comrade Aishat Ibrahim Mata Arewa e seun gidigidi gan wi pe e je wa lori eto ilubirin asiko kokin gba wa pupo lati soro wa paju lo to ba ti joro awa obirin bi pe ka ma so lo ni sugbon mo wi pe eleyi te ti ba wa tan mo le si ina yo tun je eko ati ilo siwaju fun opolopo awa obirin eyin ara ile ma binu pe mi o lanfani lati se oju opo sile se mo poro ta wa so loni o se pataki gidi gan ni opo pataki lo wa moju ero mi bi nbo sadik ati olooto eto yi oluwa seun omo akinola temilade aloko ohun loruko ti temi o tun dijo mejo lagbara lowo eledimare odabo
2: we've got the city on lockdown
3: my own city that I hold down
2: we are all splash 105.5
4: Ke kule gba o ko so fun toko
5: ae
4: FM 105.5
5: ae
4: so fun ko ye ko sama

0: All right. Je ka ma kira wa gudede wo gbogbo bi te tin lanfani lati ma gba ikani. Ikani Splash 105 Prova FM. Ele to wa nile mala felele nile Ibadan. Oh ya ta lo ta o tan je pe ni o gbadọ voice out. A tu ti de lo sante ni pelu awon royin lolokan ojo kan to je tere idaraya. Ni bigi bi ka kiri agba nla aye lo lede wa Nigeria. Ni pinle Oyo ati ni ese kuku ni. O ma du gbagba ma kan sori pa ti gbogbo re papa to ga sale o join together. Ba n so ni pa royin lolokan ojo kan to je tere idaraya. A tu lanfani lati ma tusu re de sale koko. Iyen la won royin eleyi to takoko takoko. Àtàwọn àròyìn yàjò yàjò eléyìí tó lóyìnbó tí wọ́n ń pè ní breaking news bí bá ṣe ń balẹ̀ báyìí náà la mọ̀ fọ́n síra wà láà ìyẹn lọ́sàn-án tèmi ni o èmi ní kọ́kọ́ mo wà nílé agbára o. Bí ń bọ́ Sadiq bọ́bá jẹ́ pé Latifah àtìlẹ́yìn mọ̀ sí ẹni a omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni ìmọ̀ sọ fún yín pé ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti tẹ́ mọ̀ tẹ́lẹ̀ ti yàtọ̀ sí ti sìn yín o bí ń bọ́ ẹ the same bí ń bọ́ ẹ náà ni ó náà ni Latifah ti tẹ́ mọ̀ tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ báyìí ó ti yàtọ̀ gan mo lè fọwọ́ ẹ̀ sọyà àjọ wọn kí jù máa tì ní ẹni pé. Ẹni pé ṣé Jùmọ̀tì nìkan ó ti ń kí àwọn ìrùn wákàtí máa mo mò ń rí méjì mò ń rí wákàtí méjì mò ń rí 2-4 rìn mọ́ ń pa yòókù. Ẹ àgbẹ̀ tí èèyàn bá mọ̀ ní kéèyàn sọ ẹ̀ẹ́kan ọ̀dì pé ṣebí ìwà náà lọ sọ fún wa pé kinní kan ṣebí tó polówó fún wa náà lára. A di pé wọ́n ní kéèyàn wá gbé ẹnu kọ́mọ wá ṣàlàyé pé tọ̀ nítò polówó fún a ọ̀sọ fún a yí pé ò rí tán o ní tilẹ̀ ń tọ́lọ́ níbi téèyàn ò sí ọlọ́run wà ń bẹ̀ níbi téèyàn ò sí ọlọ́run wà ń bẹ̀ mo máa ń rí 2-4 tó bá dẹ̀ jẹ́ Friday mo ń rí Jumat-4 morning evening mi máa ń parẹ́ wàhálà. Bó ṣe jẹ́ ni èmi èmi èmi máa fa ọ̀ràn mọ́ra mi lọ́rùn bó ṣe jẹ́ nìyẹn o. Ó ní mí fi dára lọ́sàn tẹ̀lé tí ó jẹ́ kí lọ́fọ́ tí máa gba dáadáa níbi ibi káàkiri àgbà ńlá yé tún dí ọmọ ọlọ́wọ́ olóòtú ètò alẹ́ sọ́kọ́sì nìyẹn ọlọ́ọ̀lẹ́ amzat orúkọ tèmi di top striker eléyìí tó gallant gan a tún láǹfààní àti gbádùn ara wa dáadáa lọ́sàn yìí. Ẹ wo àwọn ìfigagbága tó wáyé lánàá àti yànnàná yẹn lára àwọn ẹni tí ó wáyé lénìí àtàn ìmọ́lẹ̀ sí lọ́pọ̀lọpọ̀ ẹsẹ̀ yẹn léní àwọn ìròyìn kọ̀ọ̀kan tó tún farasin àtún láǹfààní láti gbéra wa débẹ̀ lọ́sàn yìí náà ni o ìyẹn ọ̀tọ̀ now káṣẹ́ we go again àtún láǹfààní àti gbàsíra wa láà bàbá sọ nípa ti káṣẹ́ bàrìbà àwọn èèyàn ò tún gbẹnu sí lọ́sàn ẹgúkú ti mọ̀ every day by day náà ni ẹ wá mọ̀ gbọ́ o oṣù tuntun tá a bó sílẹ̀ ní oṣù dùnú oṣù ayọ̀ ní àná jẹ́ fún wa o ní táwọ́ náà. Àdẹ̀ní ṣàtẹ́tì lágbára lọ́wọ́ ọlọ́run oṣù yìí oṣù ìdùnnú ló máa jẹ́ fún gbogbo wa lágbára lọ́wọ́ ọlọ́run láwọláwọ la kọ́tà ilẹ̀ abirilazim. Bákan náà káṣẹ́ ẹ̀ tún gbẹnu ṣiṣẹ́ wá rínú oṣù tá a wà yí gẹ́gẹ́ ni káṣẹ́ ẹ̀ pé ọdún méjì oṣù tá a wà yí ló pé ọdún méjì celebration yẹn pẹ̀lú owó tó gara ni o torí káṣẹ́ ẹ̀ ti ya àwọn bìkan sọ́tọ̀ tá a láǹfààní àti rèé ṣe live outside broadcast àwọn bìkan ti ń bẹ báyìí tá a lọ bí ọ̀nà bíi mẹ́rin nínú oṣù tá a wà ìyẹn ọ̀tọ̀ owó ńlá ńlá tó ti wá wà ńlẹ̀ pẹ̀lú àwọn bonuses kọ̀ọ̀kan àti àwọn nǹkan kọ̀ọ̀kan tó ní ṣe nípa àwọ rivara ọkọ̀ tó pé wọ́n ló ń rivara èèyàn yìí pé ọ́yá ẹ̀yìn bó ṣe tárè wọ́n ti fàyè rivara alẹ̀ ńbẹ̀ ẹ̀ pé wọ́n bá rivara èèyàn kan tẹ́niyẹ́ fọ́kọ ẹ̀ sí ìwọ náà tún ti ní promo bẹyẹn o ti ni bonus bẹyẹn a salaye gbogbo e fun awa dada eyin King of Kuwait se nti mo nbere nje dako e mu ni eyan mi kan be ni Kuwait mi ri bi ojo me lo kan eyan mi kan be ni Kuwait ko le mo join live program mi ataro atosan mo ti wa ri tojo meta to ma monitor awon to je diado awon diad to je pe mi le ma ri won online ti n ba kevin enika bi bi meji nu won mo ma tete mo lati Kuwait mo ti to bi ojo bi melo kan ti mo ti ri oruko re zapambo mo mo pe Kuwait ni ajo ma nsoro dada mi mo fe mo how far pe kini to nsele o ko dm mi o kini to sele o ka ma bere alaafia ara wa ni o mo so fun yin na wi pe mo so fun yin nipa Edinburgh na o to jo meji jo meta mo so na pa Edinburgh ke le mo pe monitor o bo se je niyan lagba be yen o bariba jabere ti kase code e ti bi by *347*1004*1#. *347*1004*1#. *347*1004*1# ni o. *347*1004*1# lo ma gbe yin debe ni ti apa be yen e ma go o mo relent mo wara ro osan ina ni testimony o tele losan yi o re wo go testify bo ba gora re ni o ma dagun la ma dagun la so pe asa wa le je mi bayi sa ma so wa le je mi bayi sa iwo gangan ni losan yi bo se je niyan o ya gbagba pa ajo NFF won ti jodi mo pe ifigagbaga to ma waye lopin ose yi laarin ko ti flamingos iko flamingos to lede wa Nigeria ati iko jewe lobinrin tojo ori won be labi odun 17 under 17 lati olede Benin yen Benin Republic pe won o ni fowo ere ehn mu o tori pe last round lele eni oba jambi o soju ile adulawo manu o ninu idije feye agbaye o lede Morocco ni o gba lejo FIFA Female World Cup under 17 on lobinrin ni o Morocco ni o gba lejo e wa mo gbo o pẹ̀lú àlàyé eléyìí tí a ṣe kalẹ̀ wọ́n ti jẹ́ ó di mímọ̀ wípé àjọ NFF gbogbo ntọ́tọ́ àti ntọ́yẹ ni a ti pèsè o fún ìfigagbága lọ́jọ́ sátidé pápá ṣeré ti Red Monsters tó wà nílùú kẹnẹ ibẹ̀ ni ìfigagbága yẹn ti máa wáyé ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn sá ṣùgbọ́n ìgbésẹ̀ kejì yọ wáyé lólédè Benin Republic yẹn lọ́sẹ̀ tó bá tẹ̀lé yẹn bó ṣe lóun jẹ olùkọ́ ní ikọ̀ ti Flamingos o ti wa n jẹ ko di mimọ yi pe awọn o ni wo ti awọn ifigagbaga ọlọrẹsọrẹ tawọn n gba awọn o si ni wo awọn ifigagbaga tan ti gba bọ sẹyin eleeto ti lọ ohun atijọ ti ba ohun ati o ti ba atijọ lọ o eleeto awọn sẹsẹ fẹ gba igangan o ni dimendimen awọn o si ni fọwọ rẹ mo lede ti bẹnẹ o ya lati bẹ paapaa Niger Sportainment Football Academy. Magbo weyin koto o ti ye won Niger Sportainment Football Academy training tun ko si wo tun te si waju losan ilago meta losan papa sere ti Marvelous to wa ninu Liberty Stadium ba ti de be to ni Marvelous pitch lo nlo abi Arisikola pitch pe meji nbe won na ka be si o bo so gbe odo Niger Sportainment Football Academy be lo nlo won na ka be si o mọmọ rẹ wá ọmọ rẹ tó lẹ́bùn yẹn má dé mọ́nú ilé má jẹ́ kí ẹ̀bùn rẹ̀ kó wèsì lágbolé ń gbé ìgbésẹ̀ kan tó bá gbé lẹ́ni ó lè jẹ́ oní ó jẹ́ olùlànà láyé àti láyélá ìgbésẹ̀ kan tó kàn ọ́ra gbé lẹ́ni pé jẹ́ ń pa kítí mọ́lẹ̀ wọ́n jẹ́ ń wo ọmọ yìí ràn ẹ̀bùn ọmọ yìí jẹ́ kémi náà ó sọpọ́ọ̀tì ẹ̀ jẹ́ ń káràmásìkí ẹ̀ ó lè jẹ́ ń tí ó jẹ́ bíi pension ti e gangan lo fe mojuto to mo tori pe lati ni omo to lebun ko lohun a je kebun re o tun pada wulo e bariba eyan gan ra feyin tan ba ni ofeyin ti n jeun omo baba awon agbabolu ni n je be o abomo to ba je gbo lebun sport gan awọn ni baba re o fe yin ti njeun omo an baba won ni won ma fe yin ti jeun omo ni o ori pe aje tun je ni bo se je ni yen la ko fe yen mo ma ti e na wa ah bi gagbaga je wa ye loni da ko lati wa nbi awon fese won se wo lo ma waye le ni ati akoko ti o waye
1: agudede wo ya tokun ninu nipele round of 32 ti fi eya agbaye le to nlo lowo to ba tin didede ago marun ni role ni ti lions to ilede england wo ati di leopard ti ilede di akongo ni to ba ti wa didede ago mesan belgium ati ilede senegal ni ago kan mojumo la us ati ilede bosnia and herzegovina bi nkan se lafani ati je ni
0: all right bo se je ni e Latifat jaroju oja jalo jalo jalo jalo papapa jaroju oja ka lo pa akade baba de ka tu wonu royin ni sansan e ko kale
2: Flash FM 105.5 bi se ojo se ntesiwaju ohun mimu ti sagbara adotun to gbagboro kan free data energy e de beta naira pere ni rati e loni Predator Energy, Dari Shakosu Re.
3: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
4: Baba, you have to save me. Somebody they do me. They do me with
3: you. You say waiting?
4: All my goats and chickens don't finish. Guy, he do me.
3: Ah.
4: Then my business don't bafuka. Chai, he do me.
3: I see.
4: My pikin wey dey do well before don't start to dey fail for school. The wind do me
3: oh. Ah.
4: And I even sick self. I think say him give me HIV.
3: Eh? No.
4: Well, what do you mean, Baba?
3: No way anybody fit use witch give you HIV. They did not they fly for air. If anybody tell you that one, na lie them talk. Because witch no fit give person HIV.
5: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
6: Lóòótọ́, owó orí ọjà ti gbéra sókè káàkiri, àmọ́ ṣá o, nílé ìtajà Foodco, ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀. Jumbo promo látọjọ́ Jimọ̀, ọjọ́ 24 oṣù kẹfà, sí Sunday ọjọ́ 5 oṣù keje. Búrẹ́dì Sunfresh pẹ̀lú mílò 20 grams, ẹ̀yọ 5 ní báyìí, ó ti di 1,069 naira, ó ti kúrò ní 2,150 naira, tí wọ́n ń tà tẹ́lẹ̀. Golden penny spaghetti 500 grams pẹ̀lú ẹyin páàkì mẹ́fà ní báyìí, ó ti di 2,379 naira. Ẹ̀dínwó ìdámẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator. Washing machine, 20 gas cooker, gbogbo eyan to fe onje aladun, chicken at resi, 2,500 naira, double sausage shawarma, pelu Pepsi, 3,600 naira, abi chicken and chips, pelu Pepsi, 5,000 naira, pere, ajemanu naira, 61 naira, lowa, lori Lipton iced tea, 40 cl, pack of 12, pelu 4,199 naira, pere, Pepsi, Mirinda, ati 7 up, 60 cl, pack of 12, pelu 4,079 naira, yato si 4,548 naira, to wa, tele, kan se ka ile itaja Foodco latasiko ilo titi ojo 5 osu keje ile itaja Foodco edinwo julo lori gbogbo oja lo wa nbe.
7: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
8: Olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ì ṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. ese giri ojile ife ile owuro de pile osun fun ayeye odun ayogalu ti o waye ninu osu agemo ojo 23 ati ojo 24 osu keje odun 2026 ninu

0: ránṣẹ́ kan bá fẹ́ máa díránṣẹ́ mi lọ́wọ́.
1: Bí sísè ìrìnàjò bá ṣí ọ̀nà n kò sí bí mo ṣe fẹ́ wọlé.
0: Àbí bò wá ni. Àgò lọ́nà sí lóun arìnkù.
1: Bẹ́ẹ̀ni, lẹ́yìn àgbà ṣe wínú.
0: Ẹ kálẹ̀ lóun afọná, ṣùgbọ́n ẹ ká àsán làá wà báyìí.
1: Ẹyin àgbà náà lẹ sọ bẹ́ẹ̀.
0: Àwọn àgbà wí ẹ̀yin arúgbó ọjọ́ wa ń gbọ́.
1: Wọ́n bá pa náà nù bí ìdẹ kalẹ̀.
0: Àbí bò wá ni ẹ kálẹ̀ ni o. Ẹ kálẹ̀ ni o. Ibi ìmọ́lẹ̀ bá wà tó bá ti di bí òkùnkùn, ẹ kálẹ̀ ni. Ibi òkùnkùn bá wà tó bá ti jẹ́ bí ìmọ́lẹ̀, ẹ káàárọ̀ náà ni. Ìgbà tá a bá jí làárọ̀ ẹ ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbáǹkọ̀ gbìròyìn látún gbédé lọ́sàn-án tòní ẹ kú ilé o. Ẹ kú dédé àsìkò yìí, bó ṣàárọ̀ ni lọ́dọ̀ ti yẹn iná ẹ káàárọ̀. Bó ṣalẹ́ ni ẹ kálẹ̀, bó ṣe ìrọ̀lẹ́ kú ìrọ̀lẹ́, bó ṣàbùdájí lọ bọ́ sí. Lápá bí ẹ̀yin bá ti ń gbọ́ wa tẹ́ ń wò wá. Tó ẹ kú ìdájí náà lápá ọ̀dọ̀ tiyín. Ìkíni kan tó kó wa papọ̀ náà láfi máa wípé a kú dédé àsìkò yìí. Dédé àkókò tó bá bá yín náà la fi ń kí pé ẹ káàbọ̀ sí ìkànnì ọmọlúàbí ìkànnì Splash 105.5 FM, The Integrity Station Promoting Right Values. Agbétàná dànù agbétuntun dé gbáǹkọ̀ gbìròyìn rèé. Ẹ ti mọ̀ wípé àwọn ìròyìn lóríṣiríṣi tó jẹ́ àwọn ìròyìn tí ó jẹ́ pé kì í ṣe láti fi mú yín díjì ńlá ṣe ń kà wọ́n. Bí kò ṣe pé láti fi jẹ́ kẹ́ mọ̀ pé ayé tẹ rí yẹn ó pé igba. Bẹ́ẹ̀ ni ayé ju méjì lọ nítorí ayé tẹ rí yẹn náà wọ́n tún ń pè ní ìlú gangan bí ti ń kojú sẹ́nìkan ẹ̀yìn báyìí ní kọ sẹ́lòmíì. Kódà ẹ̀gbẹ́ ní kan sí ẹlòmíì náà tí ò fi mọ̀ wípé tojú tẹ̀yìn ń bẹ tá a fi pè lójú gangan tí ó kàn mọ̀ rò pé kíní kí wọ́n ti máa pè ná ká san isan àbí ọsán lásán ní ń bẹ lára kíní yìí. Ọsán ní ń bẹ lára ẹni tí bá sì ń bẹ nínú ọsán gan tó jẹ́ pé igi lòún dìrọ̀ mọ́ yóò pé kìkì dá ọmọ lásán ní ìlò kò ní ojú níwájú bẹ́ẹ̀ ni ò ní lẹ́yìn kódà kò ní ọsán pẹ̀lú ìhà tó bá kọ sí kálukú wa náà ni. Ẹ kúnlé ọlárẹwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì lorúkọ tí mò ń jẹ́ ẹlífáńsolo yínrẹ́ ọ̀kan ṣoṣo àjànàkú tí àgbà àgbòjì ẹfun ìpapọ̀jọ g square arco sky gíran global radio king of scorer continental and intercontinental ẹ lẹ́m̀bẹ̀ wọn o. Ẹ kú kalẹ̀.
1: Tọ́ èmi náà kí wàá mú ni ẹ káàsán àti ìtúnkù tí oṣù tuntun yóò sàn wá sówó sí àlàáfíà àti ṣe baálé ọ̀rọ̀ àti fún ọmọ pàápàá jùlọ fún àwọn tó bá ń wojú Elédùmarè fún ọmọ ilé ìtawà náà sì ti bí Elédùmarè yóò bá wa wò wọ́n. Oṣù Ayọ̀ ni ó jẹ́ fún kó wa wà ó láṣẹ Elédùmarè. Temiladé Àlòkò lorúkọ tèmi, ẹ káàbọ̀ sí àkọ́tun ìròyìn gbàǹkangbé ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ẹ mọ̀ bá wa kalọ̀.
0: Ẹ ti mọ̀ pé àkọ́kọ́ ọjọ́ lòní jẹ́ nínú oṣù kejì oṣù Agẹmọ awọnú rẹ̀ náà rèé lóní bàbí. Ẹ káàbọ̀ sínú oṣù tuntun. Àkọlé ìròyìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ la máa ń kọ́kọ́ ṣàbí iṣẹ́ abọ́jọ lórí gbàǹkangbé ìròyìn ìwé ìròyìn Daily Post ń bẹ́ ń bí The Punch. Abala ti wọn tó jẹ́ gbàǹkangbé ìròyìn wọn náà ni wọ́n ń pè ní Punch Metro. Mẹ́la láwọn ìwé ìròyìn lóríṣiríṣi The Nation náà ní tiẹ̀ City and Crime ni wọ́n pa abala ti hàn. Daily Post ti ń wò mí tèmi náà ń wòye ti ń gbé jáde rèé o. Ní ìpínlẹ̀ Benue, àwọn agbébọn kọlọ̀ràn sí kan wọ́n mọ̀ tún ti jí òjíṣẹ́ Ọlọ́run kan gbé àti àwọn ọmọ ìjọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀. Ní ìpínlẹ̀ Benue lèyí ti ṣẹlẹ̀ Daily Post ló gbé gbàǹkangbé ìròyìn.
1: Tọ́ ìròyìn eléyìí gbàǹkangbé ńlá ni o, ìwé ìròyìn New Telegraph òun náà ló sì gbé o. Wọ́n ní ìjì alágbára kan náà ló mà wáyé ní ìpínlẹ̀ Bauchi o. Wọ́n ní wíwáyé rẹ̀ yìí kò sì wáyé láì mú ẹ̀mí lọ. Wọ́n ní ṣe ló ṣekú pa àwọn ọmọdé méjì kan tó jẹ́ pé wọ́n sá pamọ́ sí abẹ́ igi kan ní ìpínlẹ̀ Bauchi. Òun náà ní ìṣẹ̀lẹ̀ òun ti wá. Wọ́n ní ìjì alágbára ni ó dàbí ẹni pé òjò tóun ti jì òun náà ló wáyé ńbẹ̀ tó sì mú ẹ̀mí àwọn ọmọ kéékèèké ọ̀hún méjì ó mú ẹ̀mí wọn lọ. Gbàǹkangbé ńlá ni ó àní sunkún àwọn ọmọ wa
0: lọ́sùn. Kan náà ni mo tún wò ń bí o ní ìpínlẹ̀ Adamawa níbi tí wọ́n ti wí pé ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá náà ló ti tẹ àwọn ọ̀daràn 23 níye kan 23 ó dín dí géńdé ọlọ́run 23 tí wọ́n wò sùnsùnsùn tí wọn ò wáṣẹ́ gidi ṣe wọn ò níṣẹ́ wọn ò lábọ̀ ju pé kí wọ́n sọra wọn di ojúlówó ọ̀daràn láàrin ìlú lọ. Àwọn apamọ́lẹ́kúnjayé ọ̀pátilẹ̀ patinú ọ̀bà yìí jẹ́ ẹ̀ka àjẹ́ olójú ẹyìn tí pọ́n ròbẹ̀ròbẹ̀. Daily Post ló gbé láti ìpínlẹ̀ Adamawa la ti ń kàn sí yín nínú ìròyìn yẹn gbàǹkangbé ni o.
1: tó ìròyìn eléyìí ìpínlẹ̀ sokoto òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o. Wọ́n ní àwọn arìnrìn àjò tí wọ́n tó 18 níye náà ni wọ́n mọ̀ pàdánù ẹ̀mí wọn sínú ìjàm̀bá kan eléyìí tó wáyé ní òpópónà sokoto sí yàwúrì. Wọ́n ní wọ́n ń bọ̀ láti ìpínlẹ̀ èkó ni o. Wọ́n ní ìgbà tí wọ́n sì dé òpópónà márosẹ̀ sokoto sí yàwúrì òun náà ni wọ́n dágbére fáyé látara ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá tó wáyé lójú pópó ọ̀hún. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀.
0: Lẹ́yìn odindi oṣù mẹ́ta tí wọ́n ti wà nígbèkùn àwọn kọlọ̀rọ̀ sí ajínigbé gbowó olè ajínigbé gbowó. Ẹ jẹ́ ká máa kí iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà o tí wọ́n tún ṣe dẹ́ndẹ́ iṣẹ́ o. Wọ́n ní àwọn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ òun náà ni wọ́n mọ̀ gba ìdáǹde wọn o. Bẹ́ẹ̀ ni wọ́n dòòlà wọn kúrò lọ́wọ́ àwọn kọlọ̀rọ̀ sí olè ajínigbé gbowó ní ìpínlẹ̀ Katsina lèyí ti ṣẹlẹ̀ oṣù mẹ́ta ẹ̀ lẹ́yìn tí wọ́n ti wà ní àkàtà àwọn ajínigbé gbowó ọ̀hún. Donation ló gbé gbàǹkangbì ni o.
1: Ìròyìn eléyìí náà fẹ́ dàbí eléyìí tọpẹ́lẹ́ kàtàún. Wọ́n ní wípé ìkọlù láti ojú òfúrufú wọ́n ló ti ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùnmọ̀mí o. Wọ́n ní kódà ó tún ṣe ìdíwọ́ fún ìgbòkègbodò àwọn agbébọn ní ìpínlẹ̀ Niger àti ìpínlẹ̀ Kaduna. Eléyìí náà ló sì ń sọ fún wa wípé àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti tojú òfúrufú náà ni wọn ò sùn tí wọn ò wò tí wọ́n sì ń ṣiṣẹ́ kàràkàrà ẹjẹ́ kàkàn sára sí wọn. Ìpínlẹ̀ Niger ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ìgbòkègbodò àwọn agbésùnmọ̀mí ń bẹ̀ òun náà ló lágbára. Ìwé ìròyìn New Telegraph ló gbé ìròyìn ọ̀hún.
0: New Telegraph náà ló gbé ròyìn tí èmi náà ń wò tó ń wò mí níwájú mi yìí ló yànsán tòní o. Láti ìpínlẹ̀ Bauchi ló ti ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá náà ni ọwọ́ wọn ti tẹ àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan lórí ẹ̀sùn ìfipá bá àwọn ọmọ kéékèèké ní àjọṣepọ̀. ọwọ́ tẹ àwọn èèyàn mẹ́rin wọ̀nyí ní ìjọba ìbílẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Bauchi. New Telegraph ojú rẹ̀ rèé ó tó jọ mẹ́ta òun náà ló gbé gbàǹkangbì ròyìn ẹ̀ o.
1: Ṣé ẹ rántí àwọn ọlọ́pàá tí wọ́n kó ní ìpínlẹ̀ Delta eléyìí tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ṣekú pa ọ̀dọ́mọkùnrin kan? Wọ́n ní báyìí wọ́n ti mójú wọn balẹ̀-ẹjọ́ o. Nuhu àti àwọn ọlọ́pàá mẹ́rin míì wọ́n sì ti sọ wípé àwọn ò jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n nínú ìgbẹ́jọ́ ìṣekúpani eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Delta eléyìí tí wọ́n ti ṣekú pa ọ̀dọ́mọkùnrin kan Ọgẹ́nẹ́mìnẹ́ Ògidì eléyìí tí wọ́n rán lọ sí ọ̀run àrèmábọ̀. Wọ́n ní àwọn ò jẹ̀bi o. Bó ní gbogbo ẹ̀ ṣe wáyé ìwé ìròyìn The Nation òun náà ló gbé.
0: Order the Nation náà ló gbé eléyìí jáde níbi tí wọ́n ti wí pé àwọn agbébọn kọlọ̀rọ̀ sí òbílẹ̀ jẹ́ ẹ̀dá àwọn ọ̀bàyéjẹ́ o. Wọ́n ní ọlọ́pàá 2 ni wọ́n rán lọ sí ọ̀run Àsantè nígbà tí a sì tún rí àwọn míì náà tí wọ́n fara pa o látara ìtàkà ọta àbọn síra ẹni tó wáyé ní ìpínlẹ̀ Rivers ní èyí ti ṣẹlẹ̀. Èyí kọjá bẹ́ẹ̀ kábíyèsí Olódùmarè. Àmọ́ ká sọ láyọ̀ ìròyìn lápò ọ̀dọ̀ tèmi tó jẹ́ gbàǹkangbì ìròyìn ni wípé àwọn Bainama ń kà síwá tí wọ́n jẹ́ alápatà pẹranpẹran nù. Wọ́n ní wọ́n gbé òṣùbà kárí láì fún àtúnṣe ìgbà ọ̀tun àti abágbàmu ìgbàlódé eléyìí tí wọ́n ṣe sí ìsọ àwọn alápatà tá a mọ̀ sí abattoir eléyìí tí gómìnà ti ìjọba ìpínlẹ̀ Kaduna ti ó tún ṣe o. Bákan náà ẹ̀wẹ̀ wọ́n ní iṣẹ́ tó wá rí àwọn kó rúùmù tó jẹ́ àwọn kulu tí máa ń mú oúnjẹ tutù dáadáa pàápàá ẹran. Wọ́n ní eléyìí tí wọ́n tún wá kó bẹ́ẹ̀ bàbí tó sì ń ṣiṣẹ́ dáadáa. Wọ́n yìí ti fi òpin sí fífẹ́ràn ṣòfò nítorí bẹ́ẹ̀ràn ò bá ríbi tó tutù tí ó máa gan sí lóòrèkóòrè ẹran irú ẹran bẹ́ẹ̀ yóò ṣèdin yóò sì bàjẹ́ ni. Kásọ̀ láyọ̀ ìròyìn tó wá láti ìpínlẹ̀ Kaduna bó ni tàwọn tiwa náà ńlẹ̀ Yorùbá ṣe ń ṣe bẹ́ẹ̀.
1: Tọ́ ọlọ́run Elédìmọ̀rè kò ṣàánú wa ni o. Kí n tó lọ mú ìròyìn Kásọ̀ láyọ̀ wọ́n ní ìpínlẹ̀ Èkó arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ. Wọ́n ní omi mọ̀ ṣe nǹkan ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé bí wọn ṣe ń wo àwọn dúkìá wọn tí sì ń lọ tí ń bomi lọ olúkálùkù wá bẹ̀rẹ̀ sí ní mọ kàwọn dúkìá eléyìí tó ti pàdánù gẹ́gẹ́ bí omi bí ó ṣe gba gbogbo ìpínlẹ̀ Èkó kan kì í ṣe gbogbo àwọn Yorùbá náà ń lò bẹ́ẹ̀ ni ìwé ìròyìn The Nation ló gbé o. Bákan náà wọ́n ní ìjàm̀bá ojú pópó tó wáyé lọ́nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Kẹ́bí wọ́n ní àwọn ẹ̀mí 23 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígun ti Kásọ̀láyọ̀ irú àwọn Kásọ̀láyọ̀ eléyìí tá a máa ń fẹ́ leléyìí o. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mba náà ló ti buwọ́ lu ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n tó 760 ọgọ́ta ó lé ní 500 àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ nìyíká pnd ní tòótọ́ ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: Ìgbà tó mú ìròyìn láti ìpínlẹ̀ Èkó ó wá mú mi rántí oríkì Èkó tó sọ pé Èkó arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ ò bomi òṣùrù wẹ́dà. Ẹ jẹ́ ká lọ sí ojú ọjà sọ́rí ẹ mọ̀ bínú àwọn ajá yìí ni wọ́n ń kí bẹ́ẹ̀ ò bomi òṣùrù wẹ́ ìdà fi omi òṣùrù wẹ́ ìdà. Where either you wash the sword, you know, you wash
1: the sword. Bring, it's soft or effing?
0: Omi Oshuru now.
1: What's Oshuru?
0: The gushing stream.
1: Oh, yeah, I be real. Where you, Baba?
0: Meanwhile, gushing, ele iki you are shitty, lego gong. Omi agboni. Agbara nla bu.
1: Sele ru agbo.
0: Agbara agbo.
1: Lo sun fi un we mo re kidoki. Eh ani so mu da wa latorun ni. A mo so leyin kini o ya bi nbo ja.
0: O sha luda.
2: Banko bi. Banko bi iroyin. Iroyin agbo so gbanin.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.
5: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026, pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitre Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jí Jimmy Thoma nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹgbẹ́ ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trent Chadwell nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Babe. Why are you frowning for me now?
2: Woman, make noodles for me.
1: This woman. Okay, how do you want it?
2: I want it as it is hot. Let it burst my brain.
1: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
3: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
4: Good internet changes everything. The way you work. The way you relax. Even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
5: Airtel.
6: Lóòótọ́, owó orí ọjà ti gbéra sókè káàkiri, àmọ́ ṣá o, nílé ìtajà Foodco, ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀. Jumbo promo látọjọ́ Jimọ̀, ọjọ́ 24 oṣù kẹfà, sí Sunday ọjọ́ 5 oṣù keje. Búrẹ́dì Sunfresh pẹ̀lú mílò 20 grams, ẹ̀yọ 5 ní báyìí, ó ti di 1,069 naira, ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀. Golden Penny Spaghetti 500 grams pẹ̀lú ẹyin páàkì mẹ́fà ní báyìí, ó ti di 2,379 naira. Ẹ̀dínwó ìdámẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator, washing machine, tó ti gas cooker, gbogbo èèyàn tó fẹ́ oúnjẹ aládùn, chicken àti rẹ́sì 2,500 naira, double sausage shawarma pẹ̀lú pepsi 3,600 naira, àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré, àjẹmọ́nù naira 61 naira ló wà lórí Lipton Ice Tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré, pepsi, mirinda àti 7-Up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀. Kàn sí ẹ̀ka ilé ìtajà Foodco látàsìkò ìlọ títí ọjọ́ 5 oṣù keje. Ilé ìtajà Foodco, ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
7: Ẹ kú ilé o, ibi ń pa kà á sí nǹkan sí mi la.
8: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o.
7: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yẹruku lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀, kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá, ṣé ẹ lè ṣe é sà?
8: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe é.
9: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
7: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
8: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
9: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
10: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé girama tàbí o lẹ́ndì NCE. HND, A level, to sifẹ wọle pẹlu direct entry. O rọrun pẹlu WMOU. Kan si wa nilu Eko ni number 1A, Oba Accra Avenue, Ikeja. Nibadan, awa ni White House, Adewumi Street, Felele, Labiokuta, .ICT Institute of Technology, 52 Ijema Agbadu Road. O tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167. Tẹle wa lori ikan ibanidore at WMOU Nigeria. West Midlands Open University. So afojusun nipa eto ẹkọ rẹ di mímúṣẹ.
5: Gbàǹkọ̀gbì. Gbàǹkọ̀gbì ìròyìn. Ìròyìn àgbọ̀sọ̀gbà ni.

0: ani e ma sorry tinu e ma so ire tinu
1: e ma sorry tinu
0: bi e shin ba da yan te se eyan ba ti da eyan o tun ogun ni
1: be ni o
0: tori ba oku ise o tan
1: be ni o
0: e ka bo pada lati oju oja agba nko gbe royin na re so ko promise wa igba lo bere pada
1: gogo wa la ni tan
0: Ben yo, Ben yo. I temi a di temi la di lasan.
1: Ah, akowe.
0: Agbodo ko iwe.
1: Ben yo, akowe iwe.
0: Alonse. To Daily Post leleyi gbanko gburoyin na to si wa nwaju mi gege ba ti mo akole re lekan ti won ni awon agbebon kan tenikan ti mo bi an ti wa uruko won abeye to su won. Won ti gbe ojise olorun eni owo kan o reverend father omowe samuel gbinde ti ijo ti nkst atun ati omo ijo meji ototo mi ni won ji won gbe o ni ipinle benue oni awon ti won fara kasha ijini gbe yi ona ni won ji won gbe ni kutu hai ojo segun tuside leyin ti won ni awon adi hamora jini gbe na ti won yawo ilegbe ojise olorun yi ti nbe ninu ogba ile ijosin ti NKST andr ile ti nbe ni agbegbe ishan classes ni ipinle ohun to nigba ton fi di isele imule eni ti se iko adari ti ijo NKST ohun lo sapejuwe isele jini gbegbowo ohun gege bi eti o buru to si bani lokan je awon rawo ebe si gbogbo omo leyin kristi ati gbogbo ara lo lapapo pe ejo asiko yi anilo adura to po fun idari wale awon eyan wa ti won jigbe laya ti alaafia lai ni konu nko ho oni ninu atejade oro ile to bode ni ogbon ojo osu kefa odun ta wa yi ti soro ana to si di bibu olu latodo akowe agba eyin o fun ti ijo hun eni owo omowe ti e targba oni na lo soro wipe omowe eni owo omowe gbedre tan soro yi ati awon omo ijo meje ohun o na ni won ma ju won gbe o lati nu ogba ile ijosin won lori laya won si wonu ile ijosin inu ogba ile ijosin won si re je eyan gbe nbe oni ile ijosin ohun na ni awon kerun kuko bayi papa pelu awon molebi awon eyan gbogbo ti won jigbe lo ati omo ijo to je ti eka ti andr le ti won si n se ladura pe ki olorun olodumare ko tubo mu won ro daada ni asiko ti won foju wina isele ele ti o n poruru okan eni yi be ni ajo ijo ohun bakan na ni won ake si awon eso eleto aabo gbogbo ati ijoba ipinle benue to ti ijoba apapo wipe asiko to ki won dakun dabo ki won tubo jawe sobi lojupona ati gba idandi abi ominira ki awon eni won yi ki won le gba ominira pada ki won si ri daju pe won sise won bi ise nipa gbigbe ati gbigbe lo si ile ejo awon koloran si ti won huwa alai bofin mo na
1: to aje ka lo si ipinle Bauchi o won ni ile ise olopa ati ipinle Bauchi na lo ti se ikilo fun awon olugbe ni ipinle ohun ati gbogbo awon ara ilu papa julo awon obi ati alagbato wipe kon ye mo sapamo sabegi papa julo lasiko ti ojo alagbara to ba nro won nitori pe ojo alagbara kan to ro to hun ti je alagbara na ni o ti se kupa awon omode meji kan o ti awon meji mi ti won se farapa ni abule kan ti won pe ni baase eleyi to wa ni ese kuko bura ni ijoba ibile ningi ni ipinle Bauchi gege bi agbenuso fun le ise olopa ipinle ohun nafil habib bo se je ko di mimo ninu atejade to fi lede o je ko di mimo wipe ile ise olopa ti olule ise re wa ti ekun bura ohun na ni o gba esun ohun abi ipe na eleyi ti olopa to wa lenu ise lasiko ohun ni ile ise tolopa ti base yi na ni won si ti ri gbo wipe isele kan mo ti waye ni abule base o lasiko ti ojo alagbara to nro na ni o si ti mu emi awon omo meji kan lo ni abule ohun oni wipe isele yi na ni o wu igi na ti gbongbo ti gbongbo to si je wipe ori awon omo ohun oni igi subule o ó ní ní kété tí wọ́n rí ìròyìn ìṣẹ̀lẹ̀ yìí gbà ó náà sì ni àwọn ọlọ́pàá ni wọ́n tara ṣàṣà ni wọ́n lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé wọ́n ni wọ́n gbìyànjú wọ́n gbé àwọn ọmọ yìí lọ sí ilé ìwòsàn alábọ́dé tó wà ní Bàṣẹ láti tọ́jú wọn wọ́n ní ṣùgbọ́n o ẹlẹ́mìí ńkọ́ ó ti gba nǹkan rẹ̀ ó ní ṣùgbọ́n o gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe ní àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá òun náà ni wọ́n ti ṣe o tí wọ́n sì gbé ara àwọn ọmọ náà fún àwọn mọ̀lẹ́bí wọn láti gbé wọn wọ káàlẹ̀ lọ ní ìlànà ti ẹ̀sìn Islam gẹ́gẹ́ bó ṣe wí ó ní ìwádìí ó sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ẹni tí ṣe alákòóso fúnléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi Sani Omolori Aliyu bó ṣe bá àwọn mọ̀lẹ́bí náà kẹ́dùn tó sì ṣe ládùúrà wípé àwọn ọmọ yòókù tí wọ́n farapa kí Olódùmarè kó jẹ́ kí ìwòsàn wọn kó yá ní kankan ìwé ìròyìn New Telegraph òun náà ló gbé.
0: ọ̀dà tó kàn tẹ̀síwájú ní ìwé ìròyìn Daily Post lọ́dọ̀ tèmi ń bí gẹ́gẹ́ bí gbàǹkangbì ìròyìn ṣe ń lọ wọn ni iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Adamawa ní ọwọ́ wọn ti tẹ àwọn kọlọ̀ràn sí 23 kan tí wọ́n jẹ́ ojúlówó ọ̀daràn léyìí tó yẹ pé onírúurú àwọn ìwà ọ̀daràn lóríṣiríṣi bíi ìdígunjalè ọ̀ràn dídá bíi ká gbé oògùn olóró egbòogi olóró àti àwọn onírúurú àwọn ọ̀daràn míì náà tí wọ́n jẹ́ bíi ọmọkẹ́hìndé ìdòwú àlàbá ìdògbé ìdòha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn. wọn ní iléeṣẹ́ ọlọ́pàá wọn sọ̀rọ̀ pé àwọn ẹni tí ọwọ́ tẹ ọ̀hún náà ni ọwọ́ tẹ wọn lásìkò tí àwọn ṣèwọ́de o tí ó sì jẹ́ pé ní àwọn agbègbè gbogbo tí ó jẹ́ agbègbè ibi tí ọmọ rẹ kì í dúró sí kọjá àwọn ọmọ bí ìbọn pa o tí ó jẹ́ pé ibẹ̀ náà ni wọ́n fi ṣàwàá jòkó sí ibùba wọn o wọn ni níbẹ̀ náà ni wọ́n ti mú wọn pàápàá ààyè kan ti ń bẹ tí wọ́n ní àwọn ikọ̀ ọ̀daràn kan tí wọ́n ń pè ní Sheila Boys wọn ni ààyè yẹn ni wọ́n máa ń wà. agbẹnusọ iléeṣẹ ọlọpàá ní ìpínlẹ Adamawa sp Suleiman Ngurojẹ ló sọrọ wípé ikọ alájọṣiṣẹpọ ti àwọn ọlọpàá wọn ni òun náà ni wọn gbé ìgbésẹ yàjóyàjó ọhún lọjọ àbámẹta sátidé ọjọ 17 oṣù kẹfà tá a lò lọdún tá a wà yìí o wọn ni òun náà ni wọn ṣiṣẹ náà ní kíákíá wọn ní àwọn agbègbè kan bíi bamgal mafias quarters yode pate junction new road ilé tí ń bẹ lẹ́yìn LCCN Church Sagari phase 2 Sabonfegi Ngowan Burauba Mbamoy Ayingada Ngowan Samiya Ngowan Fulani àdúgbò Sekoto Sekoto Street àti ọjà Yola Yola Market tí ń bẹ ní gúúsù Yola àti ìjọba ìbílẹ̀ ti Gireyi ìjọba ìbílẹ̀ gúúsù Yola àti ìjọba ìbílẹ̀ Gireyi ní ìpínlẹ̀ Adamawa wọ́n sọ̀rọ̀ wọn ni ìgbìyànjú àti iṣẹ́ ìríjú àwọn ọlọ́pàá ọ̀hún náà ni ó fi jẹ́ kó di ìrọ̀rùn kí ọwọ́ àwọn fi tẹ àwọn géńdé ọlọ́hún 23 ọ̀hún o tó jẹ́ pé onírúurú ìwà ọ̀daràn ni wọ́n hù kiri. ó wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn rí àwọn nǹkan àrígbámọ́ àrídìmú kan tó jẹ́ ẹ̀rí tí máa takoni tí wọ́n rí látọ̀dọ̀ wọn wọ́n rí àdá bẹ́ẹ̀ wọ́n rí ọ̀bẹ kódà pàápàá pẹ̀lú wọ́n máa tún rí abẹ́ o tó tó mẹ́wàá níye àti àwọn nǹkan kan bí oògùn eléyìí tí wọ́n rí i pé àwọn oògùn bí ewé gbígbẹ àwọn oògùn bí àtíkè funfun àwọn àtíkè tó jẹ́ ti alòfin àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bí igbó kùkúyè òun náà ni wọ́n ka mọ́ àwọn kọlọ̀ràn sí yìí lọ́wọ́ o ara àwọn nǹkan tí wọ́n máa ń lò tí orí wọn fi máa tààsì gbogbo ni ẹ̀rí tí yóò máa jẹ́ tako wọ́n. Daily Post ló gbé kí láàfo lè ṣe ẹgbẹ́ burúkú ó máa ń ba ìwà rere jẹ́. Daily Post ló gbéròyìn náà.
1: tó a jẹ́ kí a tún tẹ̀síwájú o wọ́n ní kò dín ní àwọn èèyàn 18 tí wọ́n ń rìnrìn àjò bọ̀ láti ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n tí wọ́n jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Sokoto wọ́n ni wọ́n máa pàdánù ẹ̀mí wọn sínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ní òpópónà márosẹ̀ Sokoto Yawuri ní ìpínlẹ̀ Kebbi lásìkò tí wọ́n rìnrìn àjò padà sí ìlú wọn láti ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti lọ rèé wá iṣẹ́. wọ́n ní àwọn olóògbé ọ̀hún náà sì ni wọ́n wà lára àwọn èrò tó tó 20 eléyìí tí wọ́n wà nínú ọkọ̀ elérò 18 eléyìí tó ń rìnrìn àjò bọ̀ láti ìpínlẹ̀ Èkó ọ̀hún o wọ́n ní ọkọ̀ akérò ọ̀hún òun náà ló lọ rèé forí gbárí pẹ̀lú ọkọ̀ ńlá àjàgbé tá a mọ̀ sí tirẹ́là ní nǹkan bíi 11:00 alẹ́ ní ọjọ́ ajé o tó sì jẹ́ wípé àwọn èèyàn 18 nínú àwọn 20 náà ni wọ́n pàdánù ẹ̀mí wọn wọ́n ní àwọn méjì tó rí kó yọ àwọn náà kọ̀ ni wọ́n sì farapa ìròyìn wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn èrò inú ọkọ̀ ọ̀hún náà ni wọ́n ń padà sí ìpínlẹ̀ sokoto lẹ́yìn tí wọ́n ti lo àsìkò díẹ̀ ní ìpínlẹ̀ èkó níbi tí wọ́n ti ń wá iṣẹ́ tí wọ́n ti ń wá ibi tí ìgbé ayé wọn yóò ti nítumọ̀ wọ́n ní ẹnìkan tó jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn awakọ̀ National Union of Road Transport ìyún ni NURTW Bello Mohammed náà ni ó wá ṣàlàyé wípé níṣe ni òun darapọ̀ mọ́ àwọn èèyàn yòókù láti máa fa ara àwọn èèyàn náà jáde kúrò nínú ìjàmbá ọ̀hún ó ní wípé wọ́n kó ara wọn lọ sí ilé ìwòsàn ti ìjọba àpapọ̀ tá a mọ̀ sí General Hospital eléyìí tó wà ní Yàwúrì ó ní ibẹ̀ gangan ni àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn wọ́n ti wá ṣe ìdámọ̀ èèyàn wọn tí wọ́n sì jọ̀wọ́ wọn fún wọn láti lọ rèé sin wọn ó ní òun fúnra rẹ̀ òun báyìí níṣe ni òun fi ọkọ̀ òun fi kó àwọn èèyàn àwọn òkú yìí láti Kàjíjì padà lọ sí agbègbè kóhà wọn láti lọ rèé sin wọn ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn náà.
2: Gbáńkọ́gbì ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
3: Iṣẹ́ òòjọ́ ṣe ń tẹ̀síwájú ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbọ́rọ̀ gan Free Dettol Energy 500 naira péré ni láti ẹ lónìí. Free Dettol Energy darí ìṣàkóso rẹ.
4: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
2: Gbáńkọ́gbì ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.

0: Ǹjẹ́ káàbọ̀ padà láti ojú ọjà ìkànnì Splash náà láwà 105.5 FM The Integrity Station Promoting Right Values. Gbáǹkọ̀gbìròyìn náà ló ṣì ń tẹ̀sọ́wọ́ iwájú ẹ̀kú kalẹ̀. Ìròyìn rèé tó jẹ́ gbáǹkọ̀gbì tí mò ń wò lápá ọ̀dọ̀ tèmi ń bí ohun tó sì ń mú jáde náà rèé. Wọ́n ní ikọ̀ ti iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà, wọ́n ní tó jẹ́ ti ọlọ́wọ́ kejì tí ó jẹ́ ikọ̀ ìríjú Fansayama, wọ́n ní òun náà ni wọ́n mà ti dóòlà àwọn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n gba ìdáǹde wọn láyọ̀ àti àlàáfíà, eléyìí tí wọ́n ní àwọn agbésùmọ̀mí tí wọ́n ti pa wọ́n tì síbì kan lẹ́yìn tí ìkọlù ń wá látọ̀dọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ wa sí ọ̀dọ̀ tiwọn níbi wọ́n ti ń sá jànàjànà. Ókè wọn lè kó tọwọ́ wọn dání, wọ́n bá yá da wọ́n lẹ̀ wípé ìgbé àfẹ́wé oko báyìí là á pèlú ọbẹ̀. Wọ́n ní ìkọlù látọ̀dọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ wa òun náà ló wáyé o ní agbègbè Ngwandoka ní ìjọba ìbílẹ̀ Faskari ní ìpínlẹ̀ Katsina. Wọ́n ní gẹ́gẹ́ bí ìjábọ̀ ìròyìn ti fi ní léde, wọ́n ní nípasẹ̀ iṣẹ́ ìríjú eléyìí tí ikọ̀ ọmọ ogun ilẹ̀ wa yìí tí wọ́n fi rán sí àwọn ẹni ibi náà ló jẹ́ kí wọ́n ṣàwárí àwọn obìnrin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn ọmọ kéékèèké méjì eléyìí tí wọ́n ti wà nínú ìgbèkùn lọ́dọ̀ àwọn ẹni ibi wọ̀nyìí fún ó lé oṣù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀wẹ̀ níbi àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò àpilẹ̀ṣe tó wáyé o, wọ́n ní àwọn ẹni náà tí wọ́n ń bẹ nígbèkùn ọ̀hún, wọ́n ní wọ́n jẹ́ ọmọ abúlé Bulubis ní ìpínlẹ̀ ti Zamfara. Eléyìí tí wọ́n ní àwọn ẹni ibi ọ̀hún jí wọn gbé ní ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún tá a wà yìí o. Wọ́n sì gba òpópónà ti Safe Bulubis ní ìjọba ìbílẹ̀ Safe ní ìpínlẹ̀ Zamfara. Wọ́n ní àmọ́ o ikọ̀ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà wọ́n sọ̀rọ̀, wọ́n ní àwọn ẹni tí wọ́n jí gbé náà tí àwọn sì ti gba òmìnira wọn padà yìí òun ní wọ́n ń gba ìtọ́jú tó péye àti ìrànwọ́ lóríṣiríṣi eléyìí tó ní ṣe pẹ̀lú ìsọniníyè padà àti ìmúniranti ohun eré gbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ aburú tó ti le tojú wọn ṣẹlẹ̀ nígbà tí wọ́n sì ń ṣe ìgbìyànjú lọ́tún àti lọ́sì láti rí wípé wọ́n mú wọn padà sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn ní abúlé Bilbis. The Nation ló gbé gẹ́gẹ́ bí gbáǹkọ̀gbì ìròyìn.
1: Tó ẹ tún jẹ́ ká tẹ̀síwájú, ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Delta. Wọ́n ní ọlọ́pàá torúkọ rẹ̀ ń jẹ́ Usman Nuhu tó jẹ́ ASP àtàwọn ọlọ́pàá mẹ́rin míì náà ni wọ́n ti sọ wípé àwọn ò jẹ̀bi o nínú ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n látara ṣíṣe kúpa ọ̀dọ́mọkùnrin kan ẹni ọdún 28 ọ̀gẹ̀nẹ́ mi ní ògidì eléyìí tí gbogbo ayé mọ̀ sí OG Million eléyìí tí wọ́n ṣe kúpa o. Wọ́n ní àwọn ọlọ́pàá ọ̀hún náà sì ni wọ́n wọ́ wọn lọ síwájú adájọ́ M. Ndụka eléyìí tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Delta eléyìí tó wà ní ìlú Àsàbà lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ọjọ́ 26 oṣù kẹrin ọdún tá a wà yìí ní Efurun ní ìjọba ìbílẹ̀ Uvwe ní ìpínlẹ̀ Delta. ASP Nuhu òun náà ni wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan tó ní ṣe pẹ̀lú ìṣekúpani wọ́n fi kàn ọ́ nígbà tí àwọn mẹ́rin yòókù ASP Owoloko Dauro Pamọ́ àti Okonkelechi tó fi mọ́ Inspector Goodluck Kingsley àti Omonigo Aye Aveyevu wọ́n ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí náà ni wọ́n sì fi ẹ̀sùn ìwà kò kàn mí ni wọ́n fi kàn wọ́n o. Ògidì òun náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ka lọ́wọ́ sẹ́yìn tí ó sì kúnlẹ̀ sílẹ̀ ẹ̀lẹ̀ kó tó di wípé wọ́n yìnbọn fún un. Èyí ni ASP Nuhu níṣojú àwọn ọlọ́pàá yòókù wọ́n ní ṣe rí àwọn márààrún nígbà tí wọ́n ka àwọn ẹ̀sùn wọn fún wọn náà ni wọ́n sì sọ wípé àwọn ò jẹ̀bi àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n o. Nígbà tó wá ń sọ̀rọ̀ lẹ́yìn ìgbẹ́jọ́ yìí ẹni tí ṣe amòfin àgbà fún ìpínlẹ̀ Delta tó tún jẹ́ alákòóso fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ ọ̀hún Eke Mejero Ovo Voriole tí ó tún jẹ́ adájọ́ àgbà náà òun náà ni ó sì léwájú ìgbẹ́jọ́ ọ̀hún o. Wàá jẹ́ kó di mímọ̀ wípé mi wíwọ́ tí wọ́n wọ àwọn ọlọ́pàá yìí wá sí ilé ẹjọ́ náà ló sì jẹ́ ìbẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ọ̀hún. Èyí ni wípé ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ t tí wọ́n ṣe ìgbẹ́jọ́ wọn òun náà léléyìí owó voriole náà ló wá ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tójú ò gbọ́dọ̀ máa rí tó sì mú dá àwọn aráàlú lójú wípé àwọn ó ṣe iṣẹ́ àwọn gẹ́gẹ́ bó ṣe yẹ kí àwọn ó ṣe tí ìdájọ́ òdodo tí ó sì wáyé ìwé ìròyìn the nation ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
0: Ẹ já lọ sí ìpínlẹ̀ Bauchi láti inú ìròyìn New Telegraph. New Telegraph ojú rẹ̀ rèé ó tó jọ mẹ́ta. Àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Bauchi ni ọwọ́ wọn ti tẹ àwọn ọkùnrin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan o lórí ẹ̀sùn ìfipábáni ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ kéékèèké láwọn ààyè kan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ní ìjọba ìbílẹ̀ Bauchi, ìjọba ìbílẹ̀ Darazo, ìjọba ìbílẹ̀ Shira àti ìjọba ìbílẹ̀ Itasgadao. Wọ́n ní gẹ́gẹ́ bí ó ti jáde tó sì di bíbuwọ́lù látọ̀dọ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ Nafiu Habib ní ìpínlẹ̀ Bauchi lọ́hùn ó sọ̀rọ̀ pé Abdullahi Ilyas ti ṣe ẹni ọdún 37 òun náà ló ní àjọṣepọ̀ kò tọ́ pẹ̀lú ọmọbìnrin kan tí í ṣe ọmọ ọdún 9 ní Wuntin Dada ní ìpínlẹ̀ Bauchi. Ní Darazo Ìṣíyákò Ibrahim ẹni tí wọ́n mọ̀ sí Malam Abba ẹni ọdún 28 lòún ṣe olùkọ́ ní ilé ẹ̀kọ́ kan ni ṣùgbọ́n àwọn olùkọ́ àmọ̀ṣe bẹ́ẹ̀ fún wa ló àfọkànṣe tiwa ni. Òun náà ni ọwọ́ tẹ o lórí ẹ̀sùn wípé ọmọ ọdún 10 kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ náà ni ó ti bá ní àjọṣepọ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú kíláàsì tó sì ń dúnkùkù lájà ikú mọ́ ọmọ náà bó bá sọ síta. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ṣe tẹ̀ wájú o wọ́n ní ṣàwárí ní Ṣíra ìjọba ìbílẹ̀ Ṣíra Adamu Hasan ti ẹni ọdún 35 ni wọ́n ní ọmọ ọdún 8 òun ni àìkọlọ̀ràn sí rẹ̀ ló bá ní àjọṣepọ̀ ó wáá fún ní 50 naira. Muhammad Suleiman ti ẹni ọdún 18 ní Itasgadao lọ́wọ́ tẹ̀ nítorí pé ń tóun tiẹ̀ ṣe wá burú jọjọ ju ti àwọn tó kù lọ bí tàwọn tó kù gan tiẹ̀ ṣe burú tó tiẹ̀ tó wá burú jọjọ. Sodomi ọmọ ọdún 4 ọkùnrin bíi tiẹ̀ ń lòun bá ní àjọṣepọ̀ látẹ̀yìn kàkà ń ṣakọ ń ló fọ̀rọ̀ náà ṣe o ọwọ́ ti tẹ̀ ẹ́ kóékó ní wò bí èkúté inú dẹ́ngẹ̀ ṣé wá rí gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ aburú ìṣẹlẹ̀ sí wọn ni wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn gbogbo tó jẹ́ ti ìjọba bẹ́ẹ̀ náà sì ni àwọn ilé ìwòsàn tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ilé tó ń bẹ ní Ṣíra Yànà fún ìtọ́jú tó péye ṣé wá rí àwọn ọ̀bàyéjẹ́ àwọn bojú kóíkóí bí àkọ́bí ìjímẹ̀rẹ̀ wọ́n ti gbé wọn lọ sí ààyè tó tọ́ sí wọn. Bẹ́ẹ̀ ni ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti ọlọ́tẹlẹ̀múyẹ́ fún ìwádìí tó péye àti lẹ́yìn èyí ń kọ́ kí wọ́n taari wọn sí ilé ẹjọ́ ó yẹ wá taari rẹ̀ wò bí ọ̀lọ́ bó bá lóun ò ní lọ ẹgbà létí ọ̀tún ẹgbà nítòsí. CP San ní ọmọ lórí Aliyu ló bu ẹnu àtẹ́ lu àwọn ìṣẹ̀lẹ̀ yìí o nítorí tí ó ní èyí ti kọjá ń tá a lè pè ní ti ọmọ ènìyàn bẹ́ẹ̀ ni kò jẹ́ ìtẹ́wọ́gbà láàrin àwọn ẹbọra èlé ti di ìwà ẹranko pátápátá porongodo ó sì sọ wípé ànísẹ́ gbogbo ìwàkíwà tí ó máa mú kí a máa fọwọ́ ìbàjẹ́ kan àwọn ọmọbìnrin wa kéékèèké àtọmọdé lọ́kùnrin kéékèèké. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Bauchi ò ní fààyè gbà láéláé èyí tí ò bá tí mọ̀ tẹ́lẹ̀ kó yára mọ̀ kó náà tó dèrò ẹ̀wọ̀n kó tó dèrò inú gbàgà.
1: Ẹ jẹ́ ká gbéra ká lọ sí ìpínlẹ̀ Niger àti ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí ìwé ìròyìn New Telegraph mo ṣe kọ́ náà ni wípé iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn ikọ̀ ọmọ ogun míì tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ní ẹkùn ìwọ̀ oòrùn àríwá o eléyìí tá a mọ̀ sí Operation Fasanyama òun náà ni wọ́n ni wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí wọ́n ti mú wọn balẹ̀ o tí wọ́n sì tún rí i dájú wípé gbogbo ìgbòkègbodò àwọn agbébọn òun náà ni wọ́n ṣe ìdíwọ́ fún ní ìpínlẹ̀ Niger àti ìpínlẹ̀ Kaduna látara ìfitónilétí ti ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tí wọ́n rí gbà wọ́n ní nínú àtẹ̀jáde eléyìí tó jẹyọ lánàá òun náà ni iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ó ti jẹ́ kó di mímọ̀ wípé ìkọlù láti ojú òfurufú òun náà ni ó sì ṣe ọṣẹ́ fún àwọn agbésùmọ̀mí ọ̀hún àti àwọn agbébọn náà eléyìí ti o foju sun awon igbokegbodo won ni awon agbegbe ohun ni ipinle Niger ati ipinle Kaduna o won ni wipe ikolu to waye ni agbegbe ta mo si Dogondawa ni ijoba ibile Siroro ni ipinle Niger ohun na lo waye o latara ifitoni leti to fi ese mule eleyi ti won ri gbo won ni pelu iranlowo awon ifimifunle awon eyan mi eleyi to n soro nipa bi ti awon agbesumomi ti won to bi igbaniye ti won ma n kora awon jopo si lori atakuku ile ise omo ogun ni bipe ikolu lati oju ofurufu yi ati awon itopinpin lati oju ofurufu ohun na lo wa fidi e mule pe ha looto ni o ewo won bi won se dabi esinsin ti won kora awon jopo won ni ibe gangan ohun na si ni ile ise omo ogun ofurufu na ni won si ti dana ya won latori oke lohun won ni nkan ma se won o tori wipe ile ise omo ogun le yi nko won ba nkan je mo won lara o won ni opolopo won ni won mu bale o ti awon mi ninu won ti won si bere si ni sakijo kijo kaakiri sugbon o sisa ti won sa na nko ki se wipe lai fi ara gba ota ibon eyun ni won ni won sa lo ti agbegbe kan ti won pe ni Kurunge Maidawa won ni amo sa o ile ise omo ogun le yi o se ose fun won bi ose se soju be si ni won mu opolopo awon agbesumomi won mu won bale ni ipinle Niger ati ipinle Kaduna iwe iroyin New Telegraph lo gbe iroyin e je ka kan sara si le se omo ogun le yi
0: o n sise
1: be ni
0: yepere keku asin asin ti n wo omo e ti n wo omo lomo
1: abi
0: lo ta le so pe se ba n gbowo osu iwo na bo be o gba ise ko gbowo osu
1: abi
0: ebi wo na gbowo osu
1: ebi enu jo meta yi won te ni won recruit fun le ise omo ogun le won ni sugbon o ipinle Oyo wa yi eni to je alakoso fun ajo pinre bure to wa lati ipinle Oyo won ni ko wu awon lori rara be Alesinloye won ni ko wu awon lori tori wipe opolopo awon olugbe abi omo ipinle Oyo won darapo
0: won fe sise olopa ile ise ologun
1: ile ologun ni
0: ele sin le baba yin
1: lagbara
0: mo te nse e gbogbo enu ni mo ka ni pe mo ba ri form ni
1: sugbon
0: ba omo yen fe se
1: eji
0: titi koja
1: eji titi darugbo ojo
0: arugbo ojo bawo gbogbo odun melo
1: opele sugbon to ba omo bi mo se feran ise ologun lati
0: se bawo kan ti fi lo mi ti pe
1: lati se
0: ti pe la nkan ti fi lo mi
1: o si gbiyanju lati darapo mo sugbon olorun o ko lona wa
0: ni gbamo mo se fine art ti ma fe draw bayi o ma rorun fun mi lati ya soja
1: o wu mi o wu mi o ti e wu mi
0: mo ma soja ya gan
1: o wu mi gidi gan ti gba ku gba ton ba si ni on recruit o emi ma se ma foruko sile ma se gba ma sa sugbon a ko mo ni
0: agoko
1: beni koda ta wa ni ke ni fe soja en ni ro ni
0: eh
1: tori si ma si ri won bayi iru bi omo odun ni ma a se
0: abajo na afarajo soja na le ha bi giga
1: eh
0: eh ora gbe ara ntan mo wo na nu ye advantage ni no e se dandan te o ba ga na eyan le lo o se soja iru Tunde Olawo si mo se le asile to we
1: ke ko ja to ta re
0: ka to we gm
1: ka to ka ko to se mo ja ri gm o kan gm go so wi pe o ran lowo ko
0: to ba je po se se ka kuku jo lo ki olawo saaju ki mo si tele
1: ele loko kan
0: so e le mo so pe boss mi yo era se training fun o ele mo se ni o ọdẹ tó inú wẹrọ is the nation náà ni mo tún ti ń wo gbáǹkọ gbòròyìn lọsànán òní níbi tí wọn ti ní àwọn agbébọn kan wọn máa ṣekú pa ọlọpàá méjì wọn ṣekú pa ọlọpàá méjì o nígbà tí a sì torí lára àwọn ọfíṣà ó sì tí òun náà fi ara pa látara ìṣẹlẹ ìkọlù èyí tó wáyé ní òpópónà ti obìrìkwẹrẹ ní ìjọba ìbílẹ obio apo ní ìpínlẹ ti rivers gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe jáde síta bọ̀m̀bọ̀ ní ọ̀sán tòní wọ́n ní àwọn ọlọ́pàá mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n so mọ́ ẹkùn ti alu ọ̀nìyàn náà ni wọ́n wà lẹ́nu iṣẹ́ dákọ̀dúró ká yẹn ti ń bẹ́ ń bẹ̀ wò kó tó tẹ̀ wájú mo fura sí ọ eléyìí tí ó sì ń wáyé ní àwọn ibùdó àwọn elétò ààbò tí wọ́n ti máa yọ ọkọ̀ wò ní agbègbè ti mbodo alu ní òpópónà obìrìkwẹrẹ nígbà tí ó ṣàdédé tí àwọn agbébọn tá à ń wí tí wọ́n ṣìnà bulẹ̀ láìrò tẹ́lẹ̀ ní nǹkan bí aago mẹ́sàn-án lọ́wọ́ alẹ́. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé wákàtí 24 lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá fìdí rẹ̀ múlẹ̀ pé ọwọ́ tẹ ẹni ibi kan pàtàkì nínú àwọn ẹni bí ọ̀daràn eléyìí tí orúkọ rẹ̀ máa jẹ́ Austin èyí tí wọ́n máa pè ní òyìnbó. Wọ́n ní wọ́n rí ìbọn ìléwọ́ alágbélẹ̀rọ kan tó ń ti àwọn ìbọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ míì tó jẹ́ ti alágbàáyìn gbà ò àti àwọn ọta àbọn tí wọn ò tí ì yìn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ 5 live cartridges tó jẹ́ bíi àpòpọ̀ ọta àbọn tí wọn ò tí ì yìn. Wọ́n ní agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ Blessing Agabi ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ pé bẹ́ẹ̀ sì ni ìwádìí ń lọ lọ́wọ́. Agabi lẹni tí ó jẹ́ ASP Assistant Superintendent of Police òun náà ni ó sọ̀rọ̀ wípé kọmíṣánná ọlọ́pàá Olúgbẹ́ngà Adépọ̀jù òun náà ni ó ṣe àbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ yìí ní àná tòun ti ikọ̀ eléyìí tí wọ́n jọ lọ rèé ṣe àyẹ̀wò àti ṣe àkọsílẹ̀ ibi tí nǹkan dé dúró àti bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ṣe wáyé gan. Bákan náà ẹ̀wẹ̀ wọ́n ní ilé-ẹjọ́ gíga kan ní ìpínlẹ̀ Rivers tó kalẹ̀ sí Port Harcourt tí ṣolú ìlú ìpínlẹ̀ ọ̀hún òun náà ni wọ́n ti dájọ́ pátápátá rápòrongodo eléyìí fún arákùnrin kan ẹni ọdún 25 Jerry Njoku pé kó kàn sáré lọ kó dẹ̀ sáré bọ̀ ọdún 7 gbáko ni kó lọ rèé lò pẹ̀lú iṣẹ́ àṣekára nítorí tí ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 10 obìnrin kan nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀. Wọ́n ní adájọ́ ọ̀hún ẹ̀wẹ̀ onídàájọ́ Rita Ogugwo òun náà ló pàṣẹ gẹ́gẹ́ bí agbára tá a fi fún un wípé onítọ̀hún ó lè san 5,000,000 naira o gẹ́gẹ́ bí owó ìtanràn fún ìdílé ọmọ náà láti máa fi ṣe ìtọ́jú ara rẹ̀. Ìyẹn ni pé bó bá ṣe wípé ó lè sanwó ìtanràn tàbí kó lọ rí sẹ́wọ̀n ọdún 7 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára. Ìwé ìròyìn The Nation ló gbé Arise Call.
1: Tọ́ ìròyìn Kásọ̀ Láyọ̀ òun leléyìí òun náà ló sì gbé wa lọ sí ìpínlẹ̀ Enugun. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ Enugun Peter Mba náà ló ti buwọ́ lu ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ àwọn èèyàn tí wọ́n tó 180,000 eléyìí tán ló wáyé o ní abẹ́ ètò náà fún ti ọdún 2025 àti 2026. Wọ́n ní ètò yìí náà ló sì wà lára ìlàkàkà láti fi mú àmúgbòòrò dé bá ètò ẹ̀kọ́ àti láti fi ṣe ètò ìrónilágbára fún àwọn ọmọnìyàn ní ìpínlẹ̀ ọ̀hún o. Ẹni tí ṣe akọ̀wé àgbà fún àjọ eléyìí tó ń rí sí ètò ẹ̀yáwó lágbọ̀nmi ti ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Enugun Chukwu Emeka Mba náà ló sì sọ̀rọ̀ ọ̀hún o nínú àtẹ̀jáde tó fi léde ní ìlú Enugun. Ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn tí wọ́n jẹ àǹfààní ètò yìí náà ni wọ́n mú wọn káàkiri ìjọba ìbílẹ̀ 17 tó wà ní ìpínlẹ̀ ọ̀hún o. Eléyìí tó sì jẹ́ wípé a rí àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ náà tí wọ́n tó 500 níye 500 undergraduate students àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti wà ní ìpele míì nípa ti ètò ẹ̀kọ́ gíga tá a mọ̀ sí postgraduate tí wọ́n tó 100 níye. Wọ́n wá lọ sí agbọ̀nmi ti àwọn olùkọ́ ibẹ̀ ni wọ́n sì ti mú àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba tí wọ́n tó 100 níye 160 náà ni àwọn olùkọ́ tí wọ́n mú lágbọ̀nmi ibẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wí ó ní àwọn tí wọ́n forúkọ sílẹ̀ tí wọ́n ṣe dáadáa tí wọ́n ṣe dáadáa nínú ètò eléyìí tó jẹ́ ìdánwò tó wáyé lórí ẹ̀rọ kọ̀ǹpútà òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mọ gba ìfisọwọ́ látorí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọn àti torí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí email láti fi ṣe àkọsílẹ̀ orúkọ wọn ìjọba ìbílẹ̀ wọn àti àwọn nǹkan míì eléyìí tó ṣe pàtàkì nípa wọn. Mbà wá jẹ́ kó di mímọ̀ wípé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ọ̀hún náà ló ń ṣe àfihàn ìlàkàkà gómìnà ọ̀hún láti rí wípé ó jẹ́ kí àmúgbòòrò pé dé bá ètò ẹ̀kọ́ nípínlẹ̀ náà àti ríró àwọn ọ̀dọ́ lágbára látara rírí wípé wọ́n ṣètò ẹ̀kọ́ wọn lọ́nà tó mọ́yán lórí àti láti ní iṣẹ́ ọwọ́ eléyìí tí ó jẹ́ kí ìdàgbàsókè kó dé ba ìpínlẹ̀ náà ó wá rọ gbogbo àwọn tórúkọ wọn bá jáde tí wọn jẹ àǹfààní yìí kí wọn rí dájú wípé wọn ṣe àmúlò rẹ bó ṣe tọ àti bó ṣe yẹ kí wọn sì rí dájú wípé gbogbo ìlànà eléyìí tí wọn bá ní pé kí wọn tẹlé náà ni wọn tẹlé o láti ìpínlẹ̀ enugu ni eléyìí ló ti wáyé kásọ̀láyọ̀ òun náà ni.
0: kásọ̀láyọ̀ tèmi náà kí n sáré mu pápápá ìpínlẹ̀ kaduna ló gbé wa lọ. gbogbo ìṣòwò tí ń ṣiṣẹ́ ẹran báyìí mọ̀ ní kasuwao kẹ́yìn má má rí já ọbẹ̀ sami adura kí n gbọ́ ọ̀nà òkè àwọn alápàtà tiwọn lọ́dọ̀ wọn lọ́hùn nù ní ìpínlẹ̀ kaduna wọn ti gbé òṣùbà kárí láyé fún gómìnà ọbásanni fún bí ó ti ṣe mú ìsọdọ̀tun abágbàmu ìgbàlódé bá àwọn ìsọ alápàtà ìsọ ẹran gbogbo ní torotìbú ìpínlẹ̀ ọ̀hún tá a mọ̀ sí abatua wọn ń sọ wípé abẹ́ẹ̀wárí ní pàtàkì pàtàkì jùlọ àwọn ẹ̀ka ibi gbogbo tó jẹ́ ibi ohun amú ẹran tutù amú oúnjẹ tutù amú nǹkan tutù eléyìí tó jẹ́ pé ó ti wà ń bẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ò ṣiṣẹ́ àbí tí wọn ò tiẹ̀ ní tẹ́lẹ̀ tí ó ti mú kí àwọn ó pàdánù àwọn ẹran lóríṣiríṣi tí ń tà ní tí ń bàjẹ́ ó ní àwọn nǹkan wọ̀nyí yóò túbọ̀ máa mú kí ọrọ̀ ajé àwọn kó gbèrú dáadáa nítorí ẹrankẹran kan ò ní bàjẹ́ mọ́ wọn ó máa rí wọn kódà sí kó rúùmù ní kulu amẹ́ran tutù àwọn alápàtà ọ̀hún lábẹ́ ẹgbẹ́ àgbáríjọpọ̀ ìṣòwò alápàtà ilẹ̀ nàìjíríà ẹ̀ka ti sábóńgárí náà ni wọ́n ń gbé òṣùbà kárí láyé fún gómìnà ọ̀hún náà ní ọjọ́ ìṣẹ́gun túsìdeè lásìkò ìpàdé àjọṣe eléyìí tí wọ́n ti bá àwọn oníròyìn ṣe ìyẹn ò ní àti ìsọ ẹran tó wọ́n ti mú sọdọ̀tun ni tó ń bẹ ní zango ṣáánú tó jẹ́ ti ìsọ alápàtà tuntun ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ sábóńgárí òun náà ni wọ́n ti sọ ọ̀rọ̀ yìí o kódà wọ́n dúpẹ́ púpọ̀ ètò ọ̀hún náà ni ẹ̀ka alákòóso fún ètò ìfitónilétí àti àṣà ní ìpínlẹ̀ kaduna tí wọ́n gbé kalẹ̀ èyí tó mú kí àwọn oníròyìn kí wọ́n lè ṣe àyẹ̀wò àwọn àkànṣe iṣẹ́ tuntun ọ̀hún eléyìí tí ìpínlẹ̀ ti kaduna tí wọ́n gbé kalẹ̀ ní apá àríwá orílẹ̀-èdè nàìjíríà ẹ kú iṣẹ́ takuntakun o. kò jẹ́ bí ó ti jẹ́ fún gbọ̀ngàn kan gbèròyìn lọ́sàn-án tòní ó jẹ́ bẹ́ẹ̀ náà nù ẹ ṣeun tí ẹ ti gbọ́ wa láti ìbẹ̀rẹ̀ títí di òpin gbàǹkangbè fẹ̀mẹ́tì ti wọlé dé just football náà ni òun àti ikọ̀ rẹ̀ wọ́n tún dábọ̀lẹ̀ àsìkò yí àwọn ti ẹ̀ ní torí gbogbo
1: àwọn ní gbogbo wọ́ọ̀kọ̀ ọ̀bùn kankan
0: àwọn pé nàìjíríà ọkàn gbá bọ́ọ̀lù ni
1: nàìjíríà ò gbà ṣùgbọ́n àpọ̀ ńbẹ
0: ẹjọ́ pọ̀ ńbẹ
1: ṣáà tó tíìmù kan bẹ àwọn ọmọ nàìjíríà
2: àwọn tó wà bẹ́ẹ̀ wọn sọ pé àwọn jọ ọmọ nàìjíríà
1: àwọn ọmọ ọmọ nàìjíríà àwọn ẹmí nàìjíríà wà nù wọn.
0: àyẹn sọ fún ọmọ nàìjíríà ni wọn ń gbà náà
1: wàhálà tí wọn nù kò sí wọn ṣẹlẹ dìdá rẹ tó sórúkọ tó gbé sẹyìn ní ká sọ ni àbí kíni na we born them na we born them
0: officially wọn ẹ ṣọmọ nàìjíríà ṣùgbọ́n by ṣe naturally àbí naturally by birth
1: ṣẹ́wọ̀n ní rán gbogbo àwọn african country padà wálé báyìí
2: o ti di méjì tó ti jábà yìí àwọn méjì tó
0: morocco ti já
1: ní
2: no morocco ṣiṣẹ́
1: ilé tó kọ́kọ́ jáun
0: alájọ́jú adéhùnsì ọ̀pẹ̀lẹ̀rọ̀ ni mò ń jẹ́ ò ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ò ire o.
1: tèmi lajẹ́ àlòkò lórúkọ ti tèmi ire o.
3: ó kilẹ̀ ó milẹ̀ ó kilẹ̀ ó milẹ̀.
4: splash 105.5 FM the integrity station.
5: Here is
6: 105.5.
7: Access
8: 105.3.
9: One station, all the hits.
8: 105.5. Splash.
10: It's in. City ball goes back. It's Dzeko.
11: Oh,
10: unbelievable.
11: Cristiano Ronaldo.
12: The beautiful game of football transcends the green grass. Let's capture it for you in the most unforgettable manner. Just football on Splash 105.5 FM. The goals.
13: Oh my God, insane goal!
12: The near goals.
14: Oh, what a miss!
12: Shots on and off targets, the drama, the controversies, the reactions. Miss anything? With us, you have everything. Every Wednesday, join the winning team. Kickoff time is 3 p.m. We'll keep you glued to your radio set for 1 hour, one whole hour, discussing the round letter game of soccer. Wednesdays, just football. The sound of the whistle. Let the action

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitre Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thoma nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Mitre Chadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
4: Offer valid while stocks last.
2: Me and Maggi, so good together.
5: Praise the Lord! Time of Liberation from Yomiremi Adefisayo Ministry is back on the air on Splash FM Radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted Word of God from the throne of grace from His anointed servants, Dr. Yomiremi Adefisayo. God bless you in Jesus Christ's name. Amen. Jesus is Lord forever.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ 23 àti ọjọ́ 24 oṣù keje ọdún 2023.

0: Charlatan quality anti-malaria contains artemether and lumefantrine, available in cherry flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlatan is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlatan from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlatan is endorsed by the Nigerian Medical Association.
1: Oops, your phone don't fall. No wahala.
2: Your phone don't fall.
1: With the new iTel Power 80, drop, no wahala. Fall inside water, no wahala. Tired of power anxiety, no wahala. Ready to upgrade your life? Grab them now at retail shop.
3: The first 6,000 customers get benefits worth 120,000 naira.
1: iTel Power 80, no case, no wahala.
2: No wahala.
4: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
7: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
6: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó, sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
7: O lè fẹnu kòyàwó ẹ lẹ́nu.
6: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.

0: oríṣiríṣi ìṣàní ìwà èèyàn ọkọ mọ rárá pé ayé ò le ìwà èèyàn ló jẹlé ayé ṣòro bọdà jẹni lẹsẹ wọn tún máa fàtẹgùn sí gẹgẹ bí èkúté tó jẹ pé tó bá ń jẹyàn ó bá tún máa fẹsọfẹ. Ìbátá ọwọ́ mọ̀ ta o nínú ọ̀rẹ́ o ìbátá mẹ́sàn ò sì ká sí tó lórí lọ́nà o kì í ṣe ti ìka nìkan àti tèèyàn kéèyàn. Nọ́fin lára lọ́mọ kò ṣe èèyàn tó máa nù Yorùbá ṣe ní mú ní kàpé kí gbòòrùn èèyàn bí. Ṣùgbọ́n oríṣiríṣi ìṣàní àwọn afẹ́ni fẹ́ni fẹ́ni wọ́pọ̀ nínú
1: àwọn afẹ́ni
0: jẹni fẹ́ni lọ́pọ̀ nínú àwọn afẹ́ni tó bá ṣe ń re inú wọn
1: kò ní dùn ún
0: bó bá níṣòro tó bá bá ẹ kẹ́dùn o ojú ayé ni wọ́n kàn ń ṣe kò dẹnu.

0: ìpolongo àkórí la ṣe bẹ́ẹ̀ ti fi kíra wa nù labalaye tá a pè lóhùn ìkìlọ̀ ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ni mò ń kì wá ń lọ labalaye nípa ìfà tí mo pé ká ṣọ́ra fún ó ṣe pàtàkì púpọ̀ bí a ṣọ́ra fún ìfà ìfà eléyìí ti ń ṣe bẹ́ẹ̀ tó ń fa ọ̀pọ̀lọpọ̀ wọnú ìdààmú tó ń wàhálà pàápàá pẹ̀lú bí ìlú ṣe rí yìí mo pé kí kálukú ó ṣọ́ra mo pé kó o rántí àti mọ wífẹ́ nìkan kó o tó lọ ibì kan gbogbo ẹ̀ náà kan ni wọ́n ó pè ẹ́ fìrìfìrì tí wọn náà ó ti dìde tó sì ṣe bẹ́ẹ̀ tó fi kọrí síbì kan mo pé irú àkókò yìí kọ́ àkókò yìí nìkan sì kọ́ fún gbogbo ìgbà náà ni ṣọ́ra ṣọ́ra fún ìfà gbogbo kinní kan tí wọ́n bá gbé wá wípé bẹ́ẹ̀ náà ni òótọ́ làwọn bàbá wa máa ń wípé wípé wá jẹ́ kinní kan ṣé sàárà wọ́n pè é tó pé ọjọ́ wọnú nǹkan a máa jẹ́ sàárà ní tòótọ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ ohun tí wọn náà bá rí tó dàbí ìfà tí wọ́n tẹ̀ sí ọ ní ọ̀hún lọ mìrìn tìǹtìǹ ó sì ń lọ bẹ́ẹ̀ mo pé kò mójú tó ó ṣe pàtàkì púpọ̀ kí wàá ń lọ jó ní náà mo pé ká mọ̀ dẹ̀jú dáadáa gbogbo ẹ̀ náà kọ́ ló lọ́ mọ́ béèrè káàkiri kó o tó rí ohun tí wọ́n ó wí fún ibi tó ti ń béèrè ńgbà míì ó lè má ṣe déédé ohun tí ń ṣẹlẹ̀ sí ọ ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti máa ń gbé kinní ọ̀hún síra wọn nìyẹn o mo kì wá ń lọ ńgbà náà bí ìwọ náà dẹjú dáadáa ọ̀pọ̀ ni wọ́n ríran sí tí wọ́n pé ọkùnrin àti obìnrin tí wọ́n jọ fẹ́ ṣègbéyàwó papọ̀ yìí torí pọ̀ ńgbà ọ̀pọ̀ wá bá wa ńgbà míì àbí dáàdì kinní yìí ò tiẹ̀ yóò ń mọ́sà á pé òun dẹ̀ béèrè sí o òun lọ sọ́dọ̀ dáàdì ńgbà yẹn ó pèrè fóun àti lédì yẹn ó sì sọ wípé àwọn ó jọ rìnrìn àjò ọ̀hún ọjọ́ náà ó sì kalẹ́ àmọ́ báwo ni nǹkan yẹn ṣe wá ń rí báyìí sà bẹ́ẹ̀ ni àìdẹ́jú ni àìmójútó àwọn nǹkan kan tó yẹ kí èèyàn mójútó ẹni tó rí lè rí àwọn nǹkan kan ní tòótọ́ àmọ́ ohun tó rí ní àkókò yẹn nìyẹn àwọn bàbá wa pé bí òní ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ni bàbá aláwo ṣe ń ṣe bẹ́ẹ̀ tó fi ń dífá ọrọrún ní nǹkan tó wà ń dí ẹ bẹ́ẹ̀ ni ló ṣe ṣe pàtàkì tí wọn náà ò dẹjú dáadáa òun ì nígbà náà mo pé ibi tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ti máa ń kọsẹ̀ nù àìmọ́ dẹjú àìmọ́ fojú ara ẹni gbé nǹkan ò síra wọn ná kó o tó ṣe bẹ́ẹ̀ fi ẹ̀mí tọ̀ ọ́ ìwọ náà fi ojú tọ̀ ọ́ fúnra lára rẹ̀ tí ẹ rí i fúnra ẹ mo bó ti rí mo wí fún wa ńgbà náà wà ń lọ bákan náà tó gbọ́ yìí sọ yìí eléyìí tó jẹ́ èrò eléyìí tí máa ń da ọkàn ẹ̀ dárú àpò ohun tá a fi kìra wa ń lọ níjẹjọ gan-an nù eléyìí tí máa ń da ọpọlọ ẹ̀ dárú ńgbà míì nípa àwọn èrò láàbì eléyìí tó máa ń ṣe bẹ́ẹ̀ rò sẹ́nìkan ò tí ì rínú ẹ̀ ń tòótọ́ torí olódùmarè mo wí fún wa lórí ètò yìí mo pé olú bàṣírí ni ó fi àwọ̀ fẹ́lẹ́ ó fi bàṣírí ikùn ni ò jẹ́ kẹ́nìkan ó láǹfààní àti rí ikùn aṣebi imú kọ̀ kò gbóòórùn ìka èèyàn náà ló fi jẹ́ gbogbo ìka tí ń bẹ lágbègbè náà ló ń rẹ́rìn èèyàn gbìn tí ọmọnìyàn sì ń dìmọ́ gbàgì wọ́n á sì ṣe bẹ́ẹ̀ máa bára wọn bọyìn kẹ tòun ti pé ohun tí ń bẹ nú ẹni tọ̀hún ó burú tó bẹ́ẹ̀ já ó burú tó bẹ́ẹ̀ gẹ́ bẹ́ẹ̀ ni àmọ́ mo pé èrò ń kọ́ inú a máa gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ṣubú lọ́pọ̀lọpọ̀ ìgbà inú èrò tí ò dá àwọn nǹkan kan tó yẹ kó o béèrè mo pé ìyàwó míì ohun tó sọ obìnrin míì dẹni tí ń ṣíkú òǹbì kan bọ́ síbì kan nù ohun tó sì mú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì tí òfin ni lóbìnrin lọ́ọ̀dẹ àpé ayé kan ní ṣòun àpé ẹnìkan ló ṣe kinní kan pọ́bìnrin ò ní dúró tì í ohun tẹ́lòmíì ń fetí ẹ̀ kọ́ káàkiri nù tó sì ṣe é pé òun gan ló kùnà ayé wà ní tòótọ́ mo mọ̀ ń tẹnu mọ̀ fún wa lórí ètò yìí mo sì mọ̀ ń pé ọkùnrin láyé o obìnrin láyé ọmọdé láyé àgbàlagbà láyé bí wọ́n bá páyé kan ṣe nìkan nìkan bí wọ́n bá wádìí ẹ̀ káàkiri ohun ti bẹ́ẹ̀ èèyàn ẹgbẹ́ ẹ̀ náà ni wọ́n ò pé ń ṣe àbí mọ́tò ohun ti bẹ́ẹ̀ àwọn nǹkan kan wo gan ìwọ náà ń ṣe tó ò mójútó ń la fi ń kíra wa ń lọ labala ìta pè lóhùn ìkìlọ̀ àwọn nǹkan wo ìwọ náà ń jẹ́ kó yẹ gẹ̀ẹ́rẹ́ eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ tó ń bọ́mọ lọ́wọ́ tó fi ń dayé gan-an eléyìí tó fi ń tìràn mọ́ èèyàn lágbájá kan ni a ní àwọn èrò tó wà lọ́kàn tiẹ̀ náà yìí ń kọ́ tójú òun náà ló máa ń darí ẹ ní gbogbo ìgbà ó kì í ṣèwádìí ẹnìkan ń ṣe nǹkan kan sí ọ ẹnìkan ń wà kan sí ọ níbi tó ti ń ṣiṣẹ́ jẹ́ o ti kojú ẹ̀ jẹ́ o ti béèrè lọ́wọ́ ẹ̀ mo ti béèrè lọ́wọ́ ẹni tó tún jẹ́ ọ̀gá fún òun lágbájá máa ń ṣe báyìí lágbájá ṣe nǹkan kan báyìí fún mi sọ́dọ̀ yín ló ti wá sà yóò wí nǹkan. kankan opolopo on lo se ipe erobu ku yi lo ko ba won lo deru won nu o da opolopo eda laamu lo lo ba tin soro yi ki bere ko gbogbo e lori emi a si pade pin lekan na a si bere sin fi wuwa a bere sin fi sorisorisi nkan DJ Spider pe a fe lo soju oja ya loju oja ta ba parade ka tesi waju pelu eto yi ta pe ni munika ko ja gborun asebe e ma yi kuro ni kan ni splash 105.5 fm e ku kale mo nbo wa
1: splash fm 105.5 Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.

tá ń bára wa sọ yìí ohun tó ṣe pàtàkì púpọ̀ ká mójútó ni o tó gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ṣubú ni tó fi ọ̀pọ̀lọpọ̀ sínú ìdààmú ohun tó sì fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá sínú wàhálà láàní dààmú láṣẹ ọlọ́run ọba olódùmarè ò ń sáré káàkiri báyìí sì dá púpọ̀ kéèyàn ó ti dẹ́kun kankan àbí kéèyàn ó ti ṣe àfàrò lórí àwọn nkankan àbí kéèyàn ó ti ẹ̀ mọ́ fi àyè gba àwọn nkankan kó tó di pé ó ṣẹlẹ̀ ọkọ̀ ńlẹ̀ dá tó lágbára nu ayé ní tòótọ́ ọ̀pọ̀ ẹ̀dá lolódùmarè ṣe ni alágbára ọ̀pọ̀ ní agbára òun kò mọ̀ wípé òun ni lágbà tó bá ṣèṣù bínú àbí tó wí nkankan sẹ́nìkan tí nkankan bá ṣe bẹ́ẹ̀ tó ṣẹ̀ ńlòun náà tó mọ̀ wípé òun lágbára ọ̀pọ̀ sì ní agbára òun tó mọ̀ fúnra lára rẹ̀ ọ̀pọ̀ a ṣe bẹ́ẹ̀ lọ tó nkankan pọ̀ apajogbo mọ́jọ agbamọ́ gbogbo ẹ̀ náà ńlá fi ṣe bẹ́ẹ̀ ta fi ṣe àwọn nkankan ní láàbì ìwà tòun ìṣesí ńlọpọ̀ fi ń ṣaburú sọ́mọ làkejì bẹ́ẹ̀ ni irú ẹ̀dá bẹ́ẹ̀ ò nílò agbára ò nílò àti mú nkankan mọ́ nkankan ìwà àti ìṣesí ló fi ń ṣọṣẹ́ àwọn nkan wọ́n ń gbé dúkùú dìde àwọn ẹ̀dá kan ni wọ́n mọ̀ ń gbé ọ̀tẹ̀ dìde agbérú nkan bẹ́ẹ̀ dìde níbi iṣẹ́ tí ìyàn kan ayé kan làwọn náà ayé ni wọn o wọn sì wà káàkiri mùsùlùmí ń bẹnu wọn o kìrìsìtẹ́nì ń bẹnu wọn o ọ̀pọ̀ wọn náà wọn lọ mọ́sálásí tí wọ́n ń kírun ẹlòmíì a sì túmọ̀ ọfọ lódùmarè búra báyìí gbogbo ògbà wà láì dán lẹ́nu ẹlòmíì bíi kà sí nǹkan jésù kristi sì yá lẹ́nu ẹlòmíì àmọ́ tòun ti bẹ́ẹ̀ ọṣẹ burúkú tó ń ṣe fọmọ làkejì ẹ ó burú tó bẹ́ẹ̀ gẹ́ kò pé lóru lóòótọ́ kò porí ẹ lọ́gànjọ́ òru kò pé kẹ́nìkan ó lọ dẹ́bù ẹ kó ṣe láàbì kan kò sì mú ewé ìjà gba pọ̀ mọ́ jogbo kọ́ pé òun ó pè kí nǹkan kan ó bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ sí i níta burú àmọ́ ọṣẹ tó ń fi ìwà láàbì ọwọ́ ẹ yìí ṣe fúnrú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ńkọ́ burú tó bẹ́ẹ̀ gẹ́ bẹ́ẹ̀ ni lẹ̀ dá ṣe gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fọgbọ́n rìnrìn àjò ayé ọ̀hún mo ṣe pé láti dẹjú lẹ̀ dáadáa tí mo wí lẹ́ẹ̀kan mo sì gbọ́dọ̀ ṣọ́ra fún èrò àti mo ń ro àwọn nǹkan kan lọ́kàn tí wọ́n náà ó sì ṣe bẹ́ẹ̀ tó fi pa á dé tó tilẹ̀kùn mọ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣe láàbì sẹ́dá ẹgbẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni ohun tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá náà sì fi ń ṣe bẹ́ẹ̀ tó fi ń kóbá rẹ̀ nínú ìrìn àjò ayé ó yẹ kẹ́lòmíì ó ti kú ò lójú kan ó ti gba àdúà gbàdúà ó ti gba àwẹ̀ gba àwẹ̀ ohun tí mo wí wẹ́rẹ́ tí mò ń kì wá lọ̀lẹ́ lórí yìí ni nǹkan kan tó ń dènà ẹ̀ irú wọn ni wọ́n máa ń wà depressed bí àṣẹ ilé ìbò ni pé gbogbo katakítí akatakìtì gbogbo ẹ̀ fitafita wípé gbogbo ẹ ò jẹ́ kó òun ó kú ò lójú kan bẹ́ẹ̀ ni bí àwọn nǹkan tó ń rò pọ̀ tó ń tilẹ̀kùn mọ́ lókun ayé yìí ni tó sì ń ṣe bẹ́ẹ̀ tó fi ń ṣìwàwò tàbí tó fi ń ṣe bẹ́ẹ̀ tó fi ń ṣiṣẹ́ lójú kejì ẹnìkan náà tóun náà ń pa nǹkan kan pọ̀ lọ́kàn tiẹ̀ tóun náà ń ṣe bẹ́ẹ̀ tó fi ń ṣe láàbì sẹ́nìkan òun náà kú ò lójú kan aṣọ irú wọn a mọ́ pọn ni kìí kú ò lójú kan wọn á padà dẹni tí ó mọ kanra máwọn èèyàn aré nìkan tó ń gòkè àbí tó ń ṣe nǹkan kan dáadáa inú a sì bẹ̀rẹ̀ sí níbi mo ṣe ń kì wá ń lọ fún tẹ̀lẹ̀ tòní ṣọ́ra nù rìn àjò ayé wọn náà mọ wọ̀ wò mọ jọ̀ wò ní gbogbo ògbà kí làwọn nǹkan kan kí làwọn ọ̀nà kan tó ń tọ̀ kí làwọn nǹkan kan tó tún ń ṣe kí làwọn èrò eléyìí tó dé mọ́ agbárí eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ tí ó mọ yọ̀ ọ́ gẹ̀ẹ́rẹ̀gẹ̀ tí ò ní jẹ́ kí rìn àjò tètè yá tí wọn náà ó fi ṣe bẹ́ẹ̀ mọ́ fi gbogbo ògbà mọ́ kígbe ayé ni ayé ni ayé ni o bẹ́ẹ̀ ni tó fi ní mọ́ tìrànmọ́ èèyàn kan ní gbogbo ògbà
ó ṣe pàtàkì púpọ̀ lámúkìlọ̀ yìí ló ó ti yẹ nǹkan wò fẹ́lòmíì títí ẹni tí ń bá yẹ nǹkan wò ó ti sú nígbà ẹni tọ̀hún ò bá rí nǹkan mọ́ awé nǹkan míì fún iyùn náà ni ó tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tọ̀ àtúnṣe bẹ́ẹ̀ tún dọ̀nà òun rú pátápátá pòrògòdò dádì ẹ̀ tí rí nǹkan kan sí mi lọ́sẹ̀ yìí torí gbogbo èyí tí wọ́n ti rí sí kò nípa kankan nu ayé ẹ̀ ni rí àwọn nǹkan kan tóun náà ń ṣe tí ò mójútó ni mójútó ó ṣe pàtàkì púpọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ á kira wa lọ pẹ̀lú àkòrí tí mo pè ní àríjàgbá ẹjọ́ di ọ̀sẹ̀ tó ń bọ̀ kó lójú máa rí ṣọ́wájú ìgbà yẹn lọ dúdú léyìí tá a sọ yìí gbogbo bí mo ti kà á lẹ̀ tí mo tò tẹ̀lé ara wọn yìí ayé wà ní tòótọ́ o àmọ́ ìwọ náà lè jẹ́ ayé fúnra ẹ gan-an tó máa dààmú ara ẹ wọ́n gan fúnra lára rẹ lè jẹ́ ayé fúnra ara ẹ tí ó mọ tẹ̀lé ẹ káàkiri lájókòó tiẹ̀ báyìí ó sì gba ó bá ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ mójútó ayé tiẹ̀ tó gbẹ́lérè tó ń tẹ̀lé ẹ tó gbà kú ò nǹkan ó tó ṣe bẹ́ẹ̀ tí ó rọrùn dáadáa ọ̀pọ̀ ò lè sùn báyìí ọ̀pọ̀ ò lè fẹ́ dọ̀ lórí òróró òye mójútáyé tí ń bẹ pẹ̀lú ẹ ní mójútó ó ṣe pàtàkì púpọ̀ ẹ já tẹ̀síwájú pẹ̀lú abala tó kàn lórí ètò tá a pè ní bámitán ṣòro mi ẹ kú kalẹ̀.

0: ṣẹlẹ̀ kan bá ṣẹ láwọn ibì kan àbí tó ṣẹ sí èèyàn kan lọ́pọ̀ ìgbà, ohun tí ọ̀pọ̀lọpọ̀ máa ń wí náà ni wípé ìmúmàníkà o.
1: Ẹni bí ń bá ní bẹ́ẹ̀.
0: Pàápàá tí ẹnìkan bá ṣe nǹkan kan tó burú jáì àbí tó ṣe fún ẹ̀dá ẹgbẹ́ ẹ̀.
1: Àṣẹbí ṣe ká.
0: Ọ̀pọ̀ ó kàwọ́ mọ́ wọ́n pé ìmúmàníkà èèyàn mọ̀ burú gan.
1: Àṣeburúkú ṣe rere.
0: Bẹ́ẹ̀ ni nítòótọ́ ọmọnìyàn burú gan o.
1: Màmọ́ ẹni àmàlẹ̀ bá rìn o.
0: Bàbá wa fi mọ̀ ń pé nínú gbogbo ohun tí Olódùmarè dá, ọmọ èèyàn ló ṣe bẹ́ẹ̀ fẹ́ burú jù. Ìṣesí tòun ìwàsí ẹ̀dámọnìyàn ń ló burú tó bẹ́ẹ̀ gẹ́ táwọn bàbá wa fi ń wí bẹ́ẹ̀.
1: A ò lè fìgbà kan bá o.
0: Èèyàn bá gbé ọmọ ẹranko sílé tó ń tọ́jú ẹ̀ tó sì ń ṣe bẹ́ẹ̀ tó ń nù lóúnjẹ àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Tipẹ́tipẹ́ ìmúmàníkà o.
0: Tó bá ṣe bẹ́ẹ̀ tó mojú olówó ẹ̀.
1: Owó òun máa ṣe
0: bí. Mo pé a mọ̀ ṣòro kí ọmọ ẹranko bẹ́ẹ̀ ó tó ṣe pé tí ó fi ṣe nǹkan kan tí ó fi dà á.
1: Ilẹ̀ àmọ́ o.
0: Àwọn orúkọ tí èèyàn jẹ́ tó pamọ́ tí ọmọnìyàn ò mọ̀ náà ló ń jẹ́ kí ẹ̀dámọnìyàn mọ̀ bára wọn ṣe o.
1: Ó ṣí wọ iṣẹ́ ilẹ̀ àmọ́ o.
0: Pé tí wọ́n bá jọ di nǹkan kan síbì kan pé bá jọ bá ṣe jọ ta kókó ẹ̀ rèé kò gbọ́dọ̀ yí padà.
1: Ìmúnika o.
0: Pé wọ́n dì í láwo pé bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn. Nígbẹ̀yìn gbẹ̀yìn ọmọ èèyàn ni ó dà á, wọ́n pẹ̀rú ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n ń pè lọ́dàlẹ̀.
1: Ẹ kú ara fún aṣẹ́nibánidàrọ̀. Ẹ̀rọ fi ọjọ́ ìgbẹ̀yìn o.
0: Ọgbẹ́ ò jẹ́ mú abẹ́rẹ́ fi gún ọmọ làkejì. Irú eléyìí tó fẹ́ fi gún ọmọ èèyàn kan, ìwọ náà ṣe bẹ́ẹ̀ fi gúnra rẹ wò. A pé yé kò jẹ́ rí bẹ́ẹ̀. Tóun bá ṣe bẹ́ẹ̀ fi gúnra òun, a pé kinní òun á dùn púpọ̀, òun á bẹ̀rẹ̀ sí ní ké yéèyé. Àmọ́ kò bìkítà kí ẹ̀dámọnìyàn ẹgbẹ́ ẹ̀ kóun ó ṣe bẹ́ẹ̀ mọ ké yéèyé òun, wọ́n fi pé ìkà nírú ẹni bẹ́ẹ̀.
1: Ìgbà mi ò bá ṣe fẹ́ mọ̀ wọ́n.
0: Ìkànnì tó ń gbé láàrin èèyàn tí wọ́n sì ń pè ní ọmọnìyàn.
1: Ìlẹ́nu mi ò rí wọn rí. Ìkà o.
0: Túká àbáṣárì jẹ́.
1: Wà á máa ní
0: kò rú rú tí ń ṣe bẹ́ẹ̀ tí ń doko olóko rú.
1: Ó ní kàgí.
0: Ọmọnìyàn ni.
1: Ká o. Ìmúnika.
0: Àwọn tó pamọ́ lé ayé tólódùmarè ti ṣẹ̀dá ayé tó ṣe bẹ́ẹ̀ tó fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan pamọ́ náà la fi ń bára wa ṣe gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ lórí ètò yìí.
1: Orí mi gbà mí.
0: Ìjẹ́jọ́ mo mú ṣẹlẹ̀ arábìnrin kan tòun àtọkọ ẹ̀ wá níbi àwọn méjèèjì tí wọ́n ti jọ ń jiyàn síra wọn tí ọkọ ń pé òun ò ṣe nǹkan kan bí ọ̀nà ẹ̀ bí ó ti ṣe tọ́ bí ọ̀nà ó ti gbèrú sí n lòun dabọ fún un lòun ṣe bẹ́ẹ̀ fi bá gbìyànjú ìgbìyànjú n lòun bá ṣe n lòun fi mú un jáde pé káwọn ó ṣe nǹkan kan kí nǹkan eléyìí tó ń ṣe bí ọwọ́ ẹ̀ ti ṣe ń jí sówó yìí kó tún lè ṣe bẹ́ẹ̀ tún jí sí dáadáa.
1: Ta ni ọ̀lẹ́ kò jẹ́ ń máa ṣe.
0: Àmọ́ nígbẹ̀yìn ohun táwọn méjèèjì fi jọ ń takora wọn ni pé òmu mi jàsì jẹ́ mo bẹ́ẹ̀ rí mọ́lẹ̀ kì í ṣàṣe jẹ́ torí àwo pé àtìgbà àwọn ti gbìdánwò pé àwọn ó ṣe nǹkan kan àjò tó ní kóun ó lọ ṣe yìí ó pàtìgbà táwọn ti ṣe àjò náà ní nǹkan ò ti rí bó ti yọ rí fóun mọ́. Látìgbà yẹn gan ni gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí ní polúkúrúmuṣu. Ìyàwó pé kàyéfì ibẹ̀ náà ni pé nígbẹ̀yìn òun padà rí wípé ọwọ́ òun ti ń jí sówó nǹkan ti yí padà ó ti bọ́ sọ́dọ̀ ọkọ òun.
1: Kí ni ká ti wí ogún tiwọn ogún ẹni.
0: Baálé ẹ̀ sì ń tẹnu mọ́ wípé òun ò pé kí òun yí nǹkan kan kúrò lọ́dọ̀ ẹ̀ òun gbìyànjú ni pé kí ilé ayé ò tún lè dáa sí.
1: Ogun ẹni tó bí ni bẹ́ẹ̀ni ìmúmàníkà ṣe bí.
0: Bàtàrábìnrin náà ó tún wí ó pé gbogbo ìgbà tó bá ti ń sún mọ́ òun táwọn jọ ń ṣe lọ́kọ láyà ó pé nǹkan a mọ̀ ṣe òun lágọ̀ọ́ ara. Láti ìgbà náà lòun ti ń fura.
1: Ìyá àṣebí sọ́mọ.
0: Ọ̀sán kan òru kan lọkọ òun lalé mọ́lẹ̀ ńlé lalẹ̀ hù lójijì tó pé òun pé kóun mọ̀ kóbọ̀ mọ kóbọ̀ kẹ̀ báwo lẹ ti ṣe iṣẹ́ ọwọ́ yín ò tó bẹ́ẹ̀ ọ̀nà wo ń lẹ́gbà.
1: Kí ni ká ti gbọ́ ọmọ
2: ti won omo to tara won jade
3: imunika o imu
0: gbogbo e lo bi ba ti soro ye awon mejeje oko npo won o se nkan kan iyawo si n fon rere pe baba egba mi o gbogbo kan la ba da egba un lowo e ohun o mo boro ohun ti da yi bishop to hun si tele to hun ti n dogbon ti nkan fi se gbogbo e ti o ti soju de ohun o mo bo ti ri

0: tòun ti pé ó ṣàfẹ́ rí pé nǹkan kan ti ṣòun. Ẹ̀jẹ̀ aṣọ́ra o, bó ti wí fún mi mo pé ó dáa. Olódùmarè ti gbàkóso pé bẹ́ẹ̀ ni, ó pé òun ò lè pè mí ńgbà tí nǹkan náà ń ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́.
1: Kò lè jẹ́ ń gbọ́ o.
0: Ẹ̀jẹ̀ ń wí yìí náà fún wa pé ẹ̀jẹ̀ aṣàkíyèsí ẹ̀jẹ̀ aṣọ́ra tá a bá ń jáde o, gbogbo ohun tó pamọ́ pátá kedere níwájú Olúdùà. Àwọn eré tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń sá lọ́lọ́ba àti ń sọ̀rọ̀ yìí, ó lágbára o, ó sì burú tó bẹ́ẹ̀ gẹ́.
1: Fáṣibí ń bá
0: ní. Àmọ́ nínú ẹni àmì èèyàn nú èèyàn.

0: gidi.
1: Ẹ múṣẹ̀lẹ̀ ta lẹ́ẹ̀tò ní gan-an wá fún wa o. Ẹni náà wà nù ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ní yàjó-yàjó ni. Àbìkan nílùú Ìkòròdú lárábìnrin yìí ń gbé. Ó sì jẹ́ ẹnìkan tó máa ń tó ti ń tẹ̀lé ètò yìí láti bí ọdún mélòó kan sẹ́yìn. Ẹni tá a wí yìí ti bí gbogbo ọmọ tán, àwọn ọmọ sì ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti dàgbà, kódà wọ́n ti wà lókè òkun.

0: o jẹ
1: ẹni tó jẹ ọkọ tiẹ ló jẹ ẹni ló jẹ àgbàlagbà nínú mọlẹbí àmọ ọmọ wọn ò ṣàbíamọ sójú kan ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣàbíamọ sí àmọ ibi àkọ́kọ́ tó ṣàbíamọ sí ibẹ̀ gan wọn ti níṣẹ̀kẹ́dúgbẹ̀ owó tó sì ṣe wípé wọn ní àwọn dúkìá kan tó pọ̀ tó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́.
2: bí àwọn tẹ̀lé aṣọ orí mi gbà mí
3: orí mi gbà mí
2: orí mi gbà mí.
1: àmọ́ ibi ẹlẹ́ẹ̀kejì tí mọ̀mọ́ yìí ṣàbíamọ sí àwọn náà ní nǹkan bẹ̀ ní tòótọ́ àmọ́ kò jọjú tó.
2: tẹ̀lé aṣọ ìmúnika o.
1: a fẹ́ ká farabalẹ̀ gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí dáadáa ká sì mú ẹ̀kọ́ tó wà ń bẹ̀ pàápàá ohun tó ń ṣẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá lọ́wọ́lọ́wọ́ ni o.

0: ibi ẹlẹ́ẹ̀kejì tí mọ̀mọ́ ṣàbíamọ sí yìí àwọn wọn ti dàgbà àwọn náà ti dàgbà bàbá àti bí tí wọ́n bí síbi àkọ́kọ́ òun náà ti ṣe bẹ́ẹ̀ ṣerikú ti dàgbà ń tiẹ̀ náà gbogbo àwọn ọmọ mo pé wọ́n ti wà nílùú èbó àmọ́ òun nìkan ni mọ̀mọ́ bí síbi tí ó ti kọ́kọ́ fẹ́ wọn tẹ́lẹ̀ òun nìkan náà sì lọmọ ńbẹ̀.
1: Kàdìrí
0: tó túmọ̀ sí wípé mọ̀mọ́ yìí náà nìkan nìyàwó ń lọ́hùn yẹn.
1: Mi ò bá yẹra fún wọn, mo tá a gbé nìkan bí ọmọ ìkókó.
0: Ibi wàhálà ti wá wọlé rè o, òun ni wípé lẹ́yìn ìgbà tí bàbá tọ̀hún ti ṣàìsí gbogbo àwọn ọmọ wọn ti dàgbà yìí bí ẹlẹ́ẹ̀kejì tí mọ̀mọ́ tún ṣàbíamọ sí yìí bàbá tiwọn náà ti ṣàìsí àmọ́ torí pé mọ̀mọ́ yìí jẹ́ pé òun nìkan náà ló jẹ́yàwó ní ibi tọ̀hún tí wọ́n bí ọkọ ẹni tí wọ́n wí yìí sí àwọn ọmọ tí wọ́n jẹ́ àbúrò tó jẹ́ ibi tí wọ́n bí àwọn sí nǹkan ò ṣẹnuróńbẹ̀ tó dáadáa bí ìta kọ́kọ́ wọ́n bá dìde wípé gbogbo ohun tó bá jẹ́ tẹ̀gbọ́n àwọn tí ń bẹ̀ẹ́bẹ̀ àwọn jọ nini nítorí pé ìyá òun nìkan náà ló bí síbẹ̀.

0: ọmọ ìyá ni àwọn tá a wí yìí o, ọmọ ìyá ni wọ́n jọ jẹ́ o. Ó kọ̀ jẹ́ wípé ìkúnlẹ̀ tí ìyá wọn kúnlẹ̀ kò kún sójú kan, ó bí àwọn kan síbi, ó bẹ́ẹ̀ nìkan síbi kan, ó bí àwọn tó kù síbòmíì.
1: Ogun tiwọn, ogun ẹni tó bí ni.
0: Gbogbo ohun tó pamọ́ pátá, òṣùjú Ọlọ́run ọba Olódùmarè.
1: Kí ni ká ti rí.
0: Àmọ́ ẹ̀kọ́ rèé o.
1: Ogun ẹni tó bí ni.
0: Ọpọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀la fi máa ṣe àríkọ́gbọ́n tara ẹni láti ṣe bẹ́ẹ̀ fi máa ṣe àwòkọ́ṣe rẹ̀. Kí la mọ̀? Bárábìnrin yìí ti wí ní tòótọ́ torí pé gbogbo ibi táwọn dé, ó pé bí wọ́n ti ń wí fáwọn nù. Àwọn ọmọ ìyá ẹ̀ ta ni wọ́n jọ ń du nǹkan kan tó jọ mọ́ ogun.
1: Bá a ṣe bí sọ́mọ gidigidi.
0: Ìwọ náà ń du ogun kan báyìí.
1: Ọmọ tó sínú wọn
0: jà. Ìwọ náà bẹ́ẹ̀ nìkan ṣe fanfa lórí nǹkan kan.
1: Bá a ṣe bí sọ́mọ mọ́.
0: Òòtọ́ nílànà pẹ̀lẹ́kùtù, gbogbo ohun tó bá gbà ńlá jọ fún ìwé ìwọ náà fi ń fà á pẹ̀lú ẹni bẹ́ẹ̀. Dákun ṣe jẹ́jẹ́ àníjì sọ́fin ayé tọmọtọmọ. Èèyàn ló burú jù nú ohun tí gbogbo ohun tó Olódùmarè dá ń làwọn bàbá wa mọ̀ ń wí o. Inú sì jìn tó bẹ́ẹ̀ gẹ́.
1: Ìwọ
0: náà rẹ́ nìkan tó ń ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó sí ọ lágbègbè.
1: Kò láàrin ẹ̀.
0: Ẹni tẹ́ ẹ jọ ń gbélé o, ráwọn nǹkan kan eléyìí tó ń ṣe sí ọ tó wù níwà. Ẹni tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ pọ̀, ó ráwọn ìwà kan eléyìí tó ń wù tó kù díẹ̀ káàtó. Tí ò sì ní ṣe pẹ̀lú ẹ̀sìn eléyìí tó ń ṣe àbí nǹkan kan tó gbàgbọ́ nú ẹ̀ tó gbé lọ́wọ́ tó fi wò wípé kò yẹ kó nírú wà láàbí bẹ́ẹ̀ lọ́wọ́. La fi ń pe imú níkà ní tòótọ́ kò jẹ́ agbó oòrùn àṣebí o. Ẹ jẹ́ aṣọ́ra wa níjìn sọ́fin ayé tọmọtọmọ o. A fi mọ bẹ́ẹ̀ fún ta lẹ́yìn abaláǹfààní àti gba ìpè kan ká tún máa lọ. Ọjọ́ ti lọ. Àti arákùnrin náà ọba wọlé tán lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Olódùmarè, ó ṣeé ṣe kẹ gbóhùn mọ̀mọ́ yẹn lórí ètò yìí.
1: Ẹni a lè
0: sọ. Wọ́n wá ń ṣẹlẹ̀ lókè ìpè lábú òní tọ́sẹ́nìkan ọkàn wa ńláàdúà.
1: Ìta máa fi rége.
0: Orúkọ mi ò yípadà ọmọọba Mukaram Adédọ̀tun Asáde lóko mi. Àlémi lọ́mọba Dodo bí òkè, ọmọọba ọ̀tẹ níbọ̀tẹ mọ́lẹ̀, ọmọ ìyá mọ̀ọ́wẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba Ìpókì mẹ́kùn, ọmọ aṣúdẹ̀dẹ̀ ọmọ Fàtàrí wòran DJ Spider ni studio manager tá a tún jọ ṣe fún ta lẹ́yìn tẹ̀fí láǹfààní àti gbádùn wa. Tẹ́ ẹ bá pè mí ní kété lẹ́yìn ètò yìí, yálà fún tabalábá mi tó ṣòro mi àbí tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ ká gbọ́, 07066235262 ni nọ́mbà tẹ́ pè sí. Ó wà lórí WhatsApp náà tá a tún fìjọba ara wa sọ̀rọ̀. Ẹ ṣe púpọ̀, àníjì sọ́fin ayé tọmọtọmọ lẹ́ẹ̀kan sí o. Á pàdé lọ́sẹ̀ tó ń bọ̀, ẹ̀sìn mọ́ gbàgbé imú níkà ní tòótọ́ o, kò jẹ́ agbóhùn àṣebí. Ó dàárọ̀.

Flash FM 105.5. Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dùn fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Flash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitre Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jí Jimmy Thoma nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹgbẹ́ ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trent Chadwell nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Flash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni mi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ̀gbọ́n tó máa ń wí.
2: Yé, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Olùfẹ́ ìrìn àjò afẹ́, gbogbo agbáṣẹ̀gà àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú, ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì, ojúlé ifẹ̀, ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀ganú tí yóò wáyé nínú oṣù Agẹmọ, ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jí ire, kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ, wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni mi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ̀gbọ́n tó máa ń wí.
2: Yé, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
5: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
6: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
7: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practice. practical aspect. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
8: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Fenile, Ibadan. Telephone
9: 0807-112-4000. 0807-112-4000.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash Run 05.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitchell Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trinchard Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Guy, why you dey smile like this? Wetin happen?
2: Cause I don't win trip to go abroad.
3: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
4: Lóòótọ́, owó orí ọjà ti gbéra sókè káàkiri, àmọ́ ṣá o, nílé ìtajà Foodco, ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀. Jumjumjum promo látọjọ́ Jimá, ọjọ́ 24 oṣù kẹfà, sí Sunday ọjọ́ 5 oṣù keje. Búrẹ́dì Sunfresh pẹ̀lú Milo 20 grams, ẹ̀yọ 5 ní báyìí, ó ti di 1,069 naira, ó ti kúrò ní 2,150 naira, tí wọ́n ń tà tẹ́lẹ̀. Golden Penny Spaghetti 500 grams pẹ̀lú ẹ̀yìn páàkì mẹ́fà, ní báyìí, ó ti di 2,379 naira. Ẹ̀dínwó ìdá mẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator, washing machine tó ti gas cooker, gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn chicken àti rẹsì 2,500 naira, double sausage shawama pẹ̀lú pepsi 3,600 naira, àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré, àjẹmọ́nú naira 61 naira ló wà lórí Lipton Ice Tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré, pepsi, mirinda àti 7-up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀. Kàn sí ẹ̀ka ilé ìtajà Foodco látàsìkò ìlọ títí ọjọ́ 5 oṣù keje. Ilé ìtajà Foodco, ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà ń bẹ̀.
3: Splash FM 105.5.

0: ẹ káàbọ̀ padà káàkiri àgbà ńlá ayé yìí.
1: Ẹ kú oríire.
2: Ẹni tó ní bàbá ní ọrùn o.
1: Ẹ kú oríire.
0: Alẹ́yìn tẹ́ ẹ ní bàbá lọ́rùn, tẹ́ ẹ ní ìyá lọ́rùn, tẹ́ ẹ ní ẹ̀gbọ́n lọ́rùn, tẹ́ ẹ ní ọ̀rẹ́ lọ́rùn. Ẹ kú oríire sẹ́.
2: Ẹni tó lé èèyàn lọ́rùn.
1: Ẹ kú oríire.
0: Nǹkan kan ń ṣẹlẹ̀ ní àjùlé ọ̀run báyìí.
1: Ọmọ torí alẹ́ ni lọ́rùn.
0: Nǹkan àkọ́kọ́ tí ń ṣẹlẹ̀ ní àjùlé ọ̀run mo fẹ́ sọ fún yín o.
1: Ọmọ tàti wèrè alẹ́ ni lọ́rùn.
0: Ìyàwó Bọ́lá Ahmed Tinubu sọ fọ́nrán ọ̀rọ̀ kan ń jọ wò ní bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti ń dọ́gbọ́n fi style sọ pé bẹ́ẹ̀ kọ́ o, wọ́n ti ń fi scope yí ọ̀rọ̀ yẹn padà. Nígbà tí ẹ wo sùn, àwọn àtọkọ wọn ti plan ẹnu yàrá wọn kó tó di pọ́n bọ̀ sí ojú kámẹ́rà. Ẹni káwọn èèyàn lọ rè máa ta kí gbogbo èèyàn láyè ká lọ máa ta gbàdo ká máa dín àkàrà tà ká máa ta kúlíkúlí. Ẹlòmíì gan ò lè rántí ọdún tó ti jẹ kúlíkúlí gbẹ̀yìn. Nígbà tí ọ̀rọ̀ yẹn wá trend káàkiri, ó trend lọ trend bọ̀, èmi kàn ṣeré lọ síbi àjùlé ọ̀run níbi side ilé MK Abiola. Bá gbọ́ tí MK Abiola ń bínú pé inú mọ̀ bí òun sí Tinubu. Bá ní MK Abiola dádì ẹ mọ̀ bínú sí president Nàìjíríà. Ṣé bẹ́ẹ̀ ni president òde ọ̀run ó nínú ń bí òun o? Ṣé bó ṣe ó máa ṣèjọba ní ṣe ń ṣe yẹn? Ṣé bó ṣe ń bá sáré pé bàbá tó bí Tinubu torí bàbá wọn wà lọ́rùn. Ìwọ náà wàrà tọ́mọ rẹ ń dálé ayé àti ìyàwó ọmọ rẹ. Ìwọ náà wo tún ti ń pa wo bí wọn ṣe ń fìyà jẹ àwọn mẹ̀kúnnù ilé ayé. Ẹ wò mí ìtàfóku òkú gbà o. Ní wọn bá ń bẹ̀rẹ̀ sí ní bára wọn fà á pé ìjọ Tinubu bá ti dé àjùlé ọ̀run báyìí para báyìí làwọn arrest ẹ. Ẹ mọ̀ gbé Tinubu ẹ sàánú rẹ. Kéèsì àkọ́kọ́ tá à ń yanjú lọ́rùn lọ́wọ́ nù. Kéèsì ẹlẹ́ẹ̀kejì títún lọ ní àjùlé ọ̀run lọ́wọ́ ẹ̀ gbọ́lálé òní bógo tí ń jẹ́ tọ́lọ́run. Ní àná àwà lásẹ́mblì níbi tá a ti ń ṣe àsẹ́mblì lọ́wọ́ lájùlé ọ̀run. Ẹ mọ̀ pé sátúmọ́tò àsẹ́mblì àmọ́tò àsẹ́mblì o. Ọlọ́run wá béèrè pé fẹlá ni kú lápónkọ́ ń pé bolo wà. Ọlọ́run wá pè mí pé olúgbẹ́ngà mo ní sà fẹládà mo ní àmì rí ibi ọwọ́ bíbà náà ni wọ́n máa ń tò sí. Àṣé bàbá fẹlá ni kú lápó wọ́n ti yí sí kọ́nà kan wọ́n ń fa gánjà. Ọ̀rọ̀ tá a wí ó ní agbára o bẹ̀ má ṣọ́ tiẹ̀ torí táìmù wa lálẹ́ òní. So nǹkan ẹlẹ́ẹ̀kẹta títún ṣẹlẹ̀ ní àjùlé ọ̀run ni pé a fẹ́ dìbò state by state bógo tí ń jẹ́ tọlọ́run oṣù kẹsàn-án náà máa ṣe ìdìbò yẹn. Oṣù kẹsàn-án fẹ́ dìbò yẹn ní àjùlé ọ̀run bẹ́ẹ̀ ni state by state ni kó tó lè pọ́n dìbò president tí kínní ni president wa lọ́run MK Abiola àwọn ni president lọ́run bẹ́ẹ̀ ni ẹ mọ̀ jẹ́ ń tàn yín. So state by state wọ́n dìbò lọ́run o bó la ṣe fẹ́ ṣe sáwà náà ní báwọn dìbò ni. Ẹ wo èmi náà ń pè ní Ọlá Olúwa Zakios the return of Gbenga Adéboye orí ètò yìí láti mọ̀ ń pe àwọn ará ọ̀run tó bá tún di ọ̀sẹ̀ tí ń bọ̀ á tún bá yín pé àwọn èèyàn yín tẹ́ ẹ ní àjùlé ọ̀run bógo tí ń jẹ́ tọ́lọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń pè yín àkókò ti lọ so a ní lè píkì kọ́ kankan mọ́ ní alẹ́ yìí. DJ Spider náà ni ọlọ́wọ́ bọ́tìnì mi ní alẹ́ òní Kúnlé Anífowóṣe náà ni olóòtú ètò yìí èmi tí mo gbé ohùn sí àgbàgbé lálẹ́ òní náà pè ní Ọlá Olúwa Zakios the return of Gbenga Adéboye. Tẹ́yìn bá lóhunkóhun tẹ́ fẹ́ bá mi sọ lẹ́yìn ètò omi ìyá pàṣọ yẹn a sì ń ta o omi òde ọ̀run bẹ́ẹ̀ ni ẹ̀yìn tẹ́ bá láyà tẹ́lẹ̀ mú o ni o. So àwọn èèyàn wọ́n da ẹ̀gan ẹ mọ̀ jẹ́ ń tàn yín èkúrú yá wá Sáyìndé ọ̀nà wà ń bẹ́ẹ̀. Chéènì tí ya gọ́vnà Ṣèyí Mákindé ń tà lọ́rùn àwọn chéènì ẹ̀gbà ọrùn yẹn gold yẹn àwọn èèyàn wọ́n da ilé ayé bẹ́ẹ̀ ni. So nọ́mbà mi leléyìí lẹ́yìn ètò 090-60-43-97-71 o náà ni WhatsApp nọmba mi tí ẹ bá lóhunkóhun tí ẹ fẹ́ bá mi sọ bí ìkéde àti ìpolówó ọjà bóyá ẹdẹ ní patí tẹ fẹ́ ká bá yín ṣe MC ẹ mọ̀ drop message yín síbẹ̀ mọ̀ pè wá ní apá abẹ yẹn káàkiri àgbáńlá ẹyin tí ẹ ti ń pè bá ẹja jáde nínú studio náà 090-60-43-97-71 lẹ́ẹ̀kan sí èmi ni alábẹ̀fẹ́ ọ̀kín èmi náà sì kọ́ lọ́wọ́ bá mi ló pé kó rí bẹ́ẹ̀ alábẹ̀fẹ́ fún wọn tán ó dúọ́ lọ́jìre adéboyè láolú mo tún gbére mi dé o èmi náà mọ̀ kọ́ ọlọ́run lókè ló fún mi ṣe èmi náà mọ̀ kọ́ ọlọ́run lókè ló fún mi ṣe fún wọn tán mi o fún wọn tán mi o àwọn ayé sọ pé fún wọn tán ti kúpó ti lọ sẹ àmọ ọlọ́run lókè ló dá fún wọn tán padà sílé ayé abẹ́fẹ́ mú gbére mi dé èmi náà mà kọ́ ọlọ́run lókè ló fún mi ṣe ṣẹṣẹ à ń gbọ́ mi bí mo ti mọ́dú mi wá àwa ṣe à ń gbọ́ ẹbí wọ́n ti mọ́dú rẹ wá ohun tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ àgbàlejò àwọn ará ọ̀run lórí ètò yìí àgbà bàbá wa bílẹ̀wò ọ̀ṣọ́fà lálejò gbogbo ẹ̀yin ọmọ ìjọ celestia ẹjọ́ ẹ bá sọ fún bàbá adéwálé apẹtẹ káwọn náà yí rédíò sí lọ́sẹ̀ tí ń bọ̀ gbogbo ọmọ ìjọ celestia bẹ̀rẹ̀ látorí bàbá adéwálé apẹtẹ bàbá núyányán ẹ̀yin ọmọ bílẹ̀wò ọ̀ṣọ́fà ní mẹ́kọ́ bàbá yín bọ̀ lórí ètò yìí o wọ́n fẹ́ wá gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà bákan náà bàbá wa mósè orímọládé àwọn náà ń bọ̀ aṣọ ti táìmù lọ́sẹ̀ tí ń bọ̀ yẹn ni bákan náà bàbá wa apostle joseph ayọ̀ babalọ́lá àwọn náà ń bọ̀ sórí ètò bá sì máa gbé wọn wá nu àwọn mẹ́ta yẹn wọ́n ń bọ̀ kó tó di pé a gbé bàbá tó dá rìdíìmù lẹ́wà bàbá akíndayọ̀ ló ní rìdíìmù ọlọ́ngbélé adébóyè lórí ni ẹ lọ rí bá wọn kẹ́ ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀ ó dọ̀sẹ̀ tí ń bọ̀ káàkiri àgbáńlá ayé ó ọ̀dàbọ̀ DJ Spider.

Okay. All right. Ide die. Senegal wa nbi. Senegal ni won pe bi. Senegal nbi nu lowo o. Senegal nbi nu lowo o. Iya nje Belgium lowo bayi. Iya nje Belgium lowo bayi. Eyo kan yen o kan ti layo le ni. Oye o ti ju ba yen lo sugbon. O si da be. Ba ti wole elekeji e fe yo kan si. Bo se meji e fi si. Dia Congo, o ti mi awon, o jiya. O ti janti e ki Senegal ko n teso wo waju. Ibe na la mo ti ki ara. A mo ti ki ara ku de di akoko yi. Ni gbogbo bi ta ti mo lanfani lati mo jegba ladu eto yin eto wa idan. Ida gagalele yi ile to yato si dokido iroye re daraja la kotuni ile ta gbe amosi kan ni omo luabi splash 105.5 ile to kale sinu ogbale fufun balawo lagbegbe felele ni le ibadan ati lo ati de la lafia ade ni gbagbo pe ba se de la lafia yen na labeyin ti ana la lafia alafia ti yin ti wa o ni di fi afia logo olohun DJ Spider lo ma je ke lanfani lati je pe ke gbo wa daada lapo odo ti yin be yen oga wa Tunde Olawuwo lolooju eto yi Alex Ferguson ti jani oloko dana loko mi oloko ele to ndana royin ere idaraja lori afefe lede Yoruba ti anti the sport actor actor ele to wa active ewo wa ni Facebook splash 105.5 Ibadan tabi ni TikTok at tijani oloko dana sport actor on TikTok ina o mole nbe yen na adugba gba kan si lasale yi se gbagbe pa tun ma yi ko to ti cash e o lo fa *347**1004**1#* kódì tó fi gbẹnu sínú tá a bá ń sọ nípa ti káàṣì ẹ ìwọ ló kàn lálẹ yìí bó bá ti ń ple káàṣì ẹ ti pẹ tó ti jẹ káàṣì ẹ ó ti gbìyànjú tààrọ kùsù ó ti gbìyànjú tọsán ó ti gbìyànjú tọwọ ìrọ̀lẹ́ náà èyí tí gbìyànjú talẹ́ káló ti gbìyànjú talẹ́ ni ọba ti gbẹnu sí káàṣì ẹ *347**1004*#* kódì yẹn nìyẹn ẹ jẹ́ abẹ́rẹ́ ní tó ní ṣe pẹ̀lú àwọn ilẹ̀ adúláwọ̀ lọ́lọ́kan òjọ̀ kan bákan náà àwọn transfer kan náà ti wáyé o àwọn transfer kan náà ti wáyé Chelsea ọmọ tó ti wọlé yẹn ọmọ Palestra yẹn wọ́n ti confirm officially lẹ́yìn ìgbà tí Chelsea yanjú yẹn Chelsea tún ti ń bá agbábọ́ọ̀lù méjì míì fà á Chelsea ti ń bá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjì míì fà á lórí agbábọ́ọ̀lù méjì míì àwọn agbábọ́ọ̀lù méjèèjì ọ̀hún owó tí Chelsea kó lọ fún ikọ̀ ọ̀hún ní ìgbà àkọ́kọ́ ikọ̀ yẹn wọ́n dá ikọ̀ tọ̀tọ̀ ni o kì í ṣe kankan náà ló ní pléyà méjèèjì ọ̀hún o àwọn ikọ̀ yẹn wọ́n dá owó Chelsea padà Chelsea tún wá ń padà lọ fún ìgbà ẹlẹ́ẹ̀kejì àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ni kí ló kọ àwọn agbábọ́ọ̀lù ọ̀hún ẹ gbọ́ gbogbo ẹ̀ lálẹ́ yìí ẹ jẹ́ abẹ́rẹ́ láti tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè ti Egypt ìfigagbága tó wáyé láàrin Egypt àti Iran níbẹ̀ ni Mohamed Salah níbẹ̀ ló ti ní farapa o tọ́pọ̀lọpọ̀ tiẹ̀ ti ń wòye pé Mohamed Salah bóyá ni yóò lè gbá bọ́ọ̀lù mọ́nú díje fi ẹ̀yẹ àgbáyé ti ń lọ lọ́wọ́ yìí ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé wọ́n ti padà kéde pé Mohamed Salah ti dé padà o wọ́n ní Mohamed Salah ti dé padà ṣáájú ìfigagbága ìpele ẹlẹ́nu 32 round of 32 eléyìí tí ó mọ̀ wáyé láàrin orílẹ̀-èdè ti Egypt àti orílẹ̀-èdè ti Australia ìyẹn tó bá ti ń di lọ́jọ́ jímọ̀
Mohamed Salah ti bere fi gabaga leni ngba ti o ba fi dojo jima ara Mohamed Salah ara re o ti mokun dada lati kopa ninu ifigabaga ohun bakana Rafinha eyin ti Barcelona Rafinha na wo lo na ti de pada sugbon dide ti e to de won ni o ti idaju sibe sibe pe yo ti mu yanyan lati kopa ninu ifigabaga ti o mo lanfani ati waye laarin si Brazil.

0: bo ba ti te code yen o ti easy tan ba on lati gbenu si cash e gbogbo yoku o easy baje lati gbenu si sa beleti of chelsea latoyo awon ti a facebook ni tiktok niyan bakana awon yen na yapa si facebook anbo lapa be yen agba bolu nigba kan fun orilede ti germany ta ba so nipa lota matas baba ni e wa nbu awon e wa lawon agba bolu won sa si yori nu dije fi eye agbaye won gba ton tin lo world cup bayi la won ti mo pe bo ti lo lo ti bo lawon agba bolu orilede germany o lo world cup bo se lo na won o se bo won a debi kankan to ni kimi kankan ninu dije fi eye agbaye nje ki lo de ti baba se so be won ni eyin na e wo Germany lo woko won wa fun awon yawo awon agba bolu ati awon girlfriend won won fun won lanfani ati mo wole kanle ti awon agba bolu o ti yi o abi fi gbogbo so di gbamba to fi gbogbo enu soro o to yi o ge give you gbanu akofasan o di yanan na gbogbo e alakoba di o ge yi o abi o di gbamba to fi gbogbo enu soro abi Luther Matthäus lo so be won okun si nbe pe e wa fun awon iyawo awon player ati awon iti o ti niyawo to je pe girlfriend nikan won ni e fun awon mejeji lanfani lati mo wole kan le ta won ko won won jo ba won do weke won jo fe yin sira won won wole jade abi koti iye to koti iye to abi o da won gbera won jo ke yi o akofaso oni oye ohun alalakuba ni ose o da won fun ra won ni nkan je ko yin unu o tun yi o ko yi abi akofaso alalakuba Luther Matthäus lo so be oni e wa lawon agba bolu nlule ona da ti won ni lule e lo wo gbogbo awon orilede to ni kimi dada ti won ni kan se ninu rije fi eye agbaye e ri bi pe olùkọ́ ní orílẹ̀-èdè wọn ò fi ààyè lẹ̀ fún àwọn agbábọ́ọ̀lù àti àwọn ìyàwó wọn kán mọ́ ẹ bá mú ìyàwó ẹ̀gán wá wọ́kọ̀ tí wọ́n fi parí wọ́kọ̀ bò àbí bóyá kí ìyàwó máa wò láti ibi tí ìyàwó bá ti ń wo bọ́ọ̀lù láti àárín èrò báyìí ṣùgbọ́n wọ́n fún wọn láǹfààní àti mọ́ wọlé kanlẹ̀ kò sáàyè ṣùgbọ́n Germany ti wọn gbogbo àwọn Kayavert gbogbo wọn ni wọ́n gbọ́mọ wọ́n gbé ti bíjó kò tún yí àbí àkófàṣà kò tún yálélé gbọ́ Yorùbá kò tún yí ọ kí n tún fi ṣàlàyé ẹ alákòóbá ni ọ àdìsá pàṣọ ó ń bẹ ní tiktok sábẹlẹtì àdìsá pàṣọ náà ní òye ohun kò ní yéwọ náà kò ní yí ọ kí n fi gbogbo ẹnu sọrọ àbí alákòóbá ń wọ náà Luther Matthäus ló sọ bẹ́ẹ̀ o pé bí Germany ṣe lulẹ̀ kò ya òun lẹ́nu torí òun náà ti mọ̀ pé wọ́n ò lulẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe fún àwọn olólùfẹ́ wọn láǹfààní àti mọ wọlé jáde. Ìta gbọ́ báyìí ni pé olùkọ́ ni Yoyin Club ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì ọ̀gá àgbà fún Red Bull gbogbo ikẹ́gí agbábọ́ọ̀lù ti ń bẹ lábẹ́ ti Red Bull Yoyin Club ni wọ́n fi ṣe ọ̀gá dàrẹ́kítọ̀ àgbà lára wọn láti rí Red Bull Salzburg bákan náà Agri Leipzig lára àwọn ikẹ́gí agbábọ́ọ̀lù ti ń bẹ lábẹ́ ìṣàkóso wọn nù. Ìta gbọ́ ni pé wọ́n ní Yoyin Club ti dọ́gbọ́n sọ fún FA tí ń ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Germany kẹwo bí ààyè iṣẹ́ bá yọ òun ṣe tán láti gba sí àgbà òjẹ́ torílẹ̀‐èdè Germany pé ìkéyè Senegal fẹ́fẹ́ lẹ́ẹ̀kejì sí Diarra kò gbá kinní ọ̀hún dáadáa ìbájókòó nínú gòpóòsì ni wọ́n jà ó dẹ́lẹ̀ kejì nu Sadio Mane ló múṣẹ́ yẹn wá òun gán mọ̀ pé òun ò gba dáadáa ó sì káwọ́ wọn rí báyìí pé àǹfààní lélẹ́yìí láti pa Belgium lẹ̀ bí ẹran. Yoyin Club ń ta gbọ́ nù pé bí iṣẹ́ bá wà nílẹ̀ òun ṣe tán láti gba ṣe orílẹ̀-èdè Germany o bí nǹkan ṣe ń lọ pẹ̀lú orílẹ̀-èdè bàbá òun yìí láti bí ọdún bíi mélòó kan kò tẹ́hùn lọ́rùn báyìí ládùúgbò gbogbo ẹ̀bùn táwọn ní àwọn wá ń lọ sínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé bígbà tí àwọn ò bá lẹ́bùn kankan báwọn ò bá lágbá. Ìkejì ti jókòó Senegal ìyàjẹ Belgium gbogbo Kevin De Bruyne Lukaku lukuluku lukuluku ba n ta se agbo olohun senegal ti fe lekeji si won senegal ti n binu lowo wo coach bejo bo se lanu pe abe yin omo ife gbe pe ni e ba n pe ko wa gbe pe lenu epo iya n je bejo mu lowo bayi senegal fe lekeji si wo be gbare gan ibe ko tua wa won logun o fe ballu si kipa kipa emugo omo yi ko ni baje fun o bejo mu je meji lo ah smiler sa wo chess control aye o fi bo yen saya bayi o so kale o wa gba si o wa gba segbe ti ba ko tua wo pe ire ewo leleyi ika ma ni wo mo yi ke o fe pa ti ba ko tua o di meji sodo ya nje beje omu lowo bayi gbogbo eyin oni bejom win and over 2.5 bejom to give senegal one go and win asiko ti gbogbo yin o ru lewa yi senegal e foju di baun te ba ti e fe write of senegal se bi bejom ele wa ni nigba won pe gan loju mejeji gan laye awon edin hazard ki won mu bo *347*1004*#. Kódì yẹn nìyẹn láti gbẹnu sí káàṣì àti súnmọ́ bí àti yí kó tó bá yí o kò mọ́ dàbí ìgbà tó jẹ́ pé wọn ò já ọtán mo ti já yín tán bá wọn. Ká bọ́ sínú àwọn èsì figagbága ìdíje ti UEFA Champions League ilé ètò àbí ìdíje UEFA Champions League kẹ̀ ìdíje fi ẹ̀yẹ àgbáyé orílẹ̀-èdè ti DR Congo òun ló kọ́kọ́ mi àwọn síbẹ̀síbẹ̀ ó padà jẹ́ méjì sẹ́yọ kan lọ́wọ́ ilẹ̀ Gẹ̀ẹ́sì àríkẹ́ lómi méjèèjì ìyẹn fún England orí ló fi kan lákọ̀ọ́kọ́ wọlé kó tó di pé àràmọ́dá ṣọ́ọ̀tì tó gbásájà ló fi mi ẹlẹ́ẹ̀kejì ó skó alákọ̀ọ́kọ́ ní 76 minutes ìrànlọ́wọ́ látọwọ́ Anthony Gordon náà ló ṣe assist ẹlẹ́ẹ̀kejì bí nǹkan ṣe rí nù Ismail Assar tó mi àwọn wọ́n ti kó pàbò bẹ́jọ́mù ti ń bínú lọ́wọ́ pé wọ́ ọ̀tún mẹ́lẹ́ ẹ̀kẹta wọ́n ti fi nǹkan sí Ismail Assar wọ́n ti kó pàbò mo láìkí go Ismail Assar ipò ó lọ fà á. Nígbẹ̀yìn gbẹ̀yìn England ó fìyà jẹ Congo 2-1 ni Senegal na bẹ́jọ́mù lọ́wọ́ 2-0 ẹ bá sọ nípa ìpele ti round of 32 USA àti Bosnia láago kan ni aago kan lórí mọ́jú bákan náà Spain àti Austria láago 8 àṣálẹ̀ ọ̀la bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn ẹ̀yìn tẹ́ ń béèrè Portugal àti Croatia aago 12 ọjọ́ jímọ̀ ìyẹn túmọ̀ sí pé Thursday mọ́jú Friday aago 12 bàbá ti wọjọ́ jímọ̀ báyìí ó ní figagbága Portugal òun àti Croatia bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ̀yẹn. Láti ibẹ̀ yẹn ẹ̀jẹ̀ asúnṣọwọ́ iwájú o àwọn round of 16 tó ti sẹ́ẹ̀tì báyìí mẹ́yíkò òun àti England ni wọ́n jọ kojú ara wọn lọ́jọ́ kẹfà onífigagbága ọjọ́ kẹfà oṣù keje July 6 *347*1004*#. Mo já ọtọ́ pé owó káàṣì ẹ̀ ó ti fò sókè sí ó sì di 25,000 ẹ sì kú ojú lọ́nà káàṣì ẹ̀ at 2 years cashport tún máa wà fún yẹn náà táwọn èèyàn ó tún gbégẹ̀ sí inú oṣù tá a wà yìí náà ni a kú oṣù tuntun oṣù ayọ̀ oṣù ìdùnnú oṣù àgbéga ni ó jẹ́ fún gbogbo wa Jeremy Doku ikàn ń jó gàrà lani kò réyàn kankan gé láti gbalẹ̀ ti mọ́ ikọ̀ PSG wọ́n ti sọ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Juventus pé 33 million tẹ́ kó wá fún Randa Kolo Muani ọ̀rọ̀ àjọsọ wa kọ́ leléyìí o ìta àjọsọ ni pé lẹ́yìn àdéhùn aláyàlò tẹ́ bá fẹ́ gbé tán 40 million euro lẹ́sàn ẹ̀ wá kó 33 million ń bọ̀ Juventus ní kò sówó lọ́wọ́ àwọn ni wọ́n ti yọ Kevin De Bruyne jáde ó ti yọkùn kò lè gbé bọ́dì mọ́ wọ́n ti yọ Kevin De Bruyne pé aláyé ẹ̀bọ́ ta nípa kankan láti gbẹ ti wà lórí fídì wọ́n ti yọ àlàyé jáde iko PSG iko Juventus yen mo binu ko sowo lowo awon ni awon je gbese ki an ti a pelu gbe je gbese be ba ti ni 40 million boya ke do mo pada ka we lomi ti o ra omo o in ta gbo la todo ko PSG niyan bakada iko ti PSG won ni gbe ti striker ba lo awon sa gbe striker mi ti Gonzalo Ramos ba lo sinu ko ti AC Milan awon ni lo striker mi o nje ta ni striker ti ko ti PSG ti won tun wa bayi won ni en ta won fi replace Gonzalo Ramos o na ni agbabolu ko ti AFC Bournemouth ta ba so nipa El Junior Krupi eleji ko ti Bournemouth ni en ti o ba gbe yo ni 100 million 100 million ni won bere lowo e lowo en to ba fe gbe ka mo wo bi ti nkan pada wo si *347 *1004 *1# kódì ti káàsì ẹnu adésùnmọ́ bí a ti yí ko tó kó mọ́ dàbí ìgbà tó jẹ́ pé mò ń tẹ kódì yẹn lọ́wọ́ wọ́n yí ko tó 25,000 ni lásàlẹ̀ yìí bí nǹkan ṣe rí nù ikọ̀ ti Nottingham Forest báyìí nígbà tí ó bá fi di bí wákàtí mélòó kan ó súnmọ́ kéde Oliver Glasner olùkọ́ni kan ti Crystal Palace tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ni wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti ní kí Vitor Pereira ń tiẹ̀ kó mọ bá tiẹ̀ lọ kó kò nu kẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún bákanáà ẹ̀yìn ti Barcelona Andreas Christensen òun náà ti fẹ́ iṣẹ́ rẹ̀ lójú sí báyìí pẹ̀lú àdéhùn ọdún méjì ṣùgbọ́n owó tí ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní gba owó tó tó bẹ́ẹ̀ mọ́ owó tí ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti dín owó yẹn ẹ̀dínwó ló bá dé torí ẹ̀ ni wọ́n ti fẹsẹ̀ rẹ̀ lójú sí nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona nígbà tó ti gbà láti gba ẹ̀dínwó tá a bá ń sọ nípa Andreas Christensen ó dọdún 2028 kí àdéhùn ti ń bẹ ńlẹ̀ ó tó tẹnubodò *347 *1004 *1# kódì ti káàsì ẹnu ogó ìwọ ló kàn lálẹ́ yìí láti gbẹnu sí káàsì ẹ gbogbo tíkẹ́ẹ̀tì alẹ́ yẹn yóò tún fún yín láǹfààní àti jẹ́ pé bẹ́ẹ̀ bá jẹ lálẹ́ yìí ẹ tún jẹ ní Friday Cashport ikẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Tottenham Hotspur ojú ọjà ti bàjẹ́ tán yányán transfer ó ti bàjẹ́ tán yányán àwọn agbábọ́ọ̀lù tí ò ju 40 50 60 lọ wọ́n ti ń tà wọ́n close to 100 báyìí àbí over 100 million gbogbo nǹkan ló ti kì í so jẹ nìkan ló wọ́n báyìí ojú ọjà gan ti bàjẹ́ nígbẹ̀yìn ìgbẹ́yìn ẹ mọ̀ pé ó ti tó bí ijọ́ mẹ́ta tí mo ti ń jayín tán pé ikọ̀ Tottenham Hotspur ti gbà personal terms pẹ̀lú Sandro Tonali lówó tí ó mọ̀ gbà ìyẹn ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ £275,000 bẹ́jọ́ mo fẹ́ mi àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Senegal wọ́n dílé pa pé níbí àwa fẹ́ wá payín bí bí ẹ ò bá ń báyín ṣe bí a payín lẹ̀ bí ẹran bí ni bẹ́jọ́ mo lọ láwùwò mọ bí tí ó lọ mọ gbogbo ẹ ti dí kí ni kàrámọ̀ gbogbo eléyìí bo yerebido Yuri Tillmans kàrámọ̀ ni gbogbo tó gbà yìí ẹ ti jìyẹ eléyìí lọ náà ikọ̀ Tottenham wọ́n padà sanwó ẹ mọ̀ pé owó tọ́kọ́ kó lọ fún Sandro Tonali ó jẹ́ 85 million Newcastle ní níbo ṣé owó yẹn ò bá pé 100 million àwọn ò ní ta nígbẹ̀yìn Newcastle owó tí lọ bí 92.5 million ò ní wọ́n gbà lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Tottenham Hotspur ojú owó gangan nìyẹn o owó ẹgbẹ̀gbẹ́ ti ń lọ bí 7.5 òun náà tún wà ń bẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí pé gbogbo ẹ̀ lápapọ̀ £100 million lórí Sandro Tonali Elliot Anderson ó ti fọ́ ojú ọjà ti sọ́mà yìí tán yányán ẹ mọ̀ pé Jack Grealish náà ti bá wọn kan náà jẹ́ ń jò ní ṣùgbọ́n Elliot Anderson eléyìí tí Man City gbé ní £116 million ẹni tó pe player ti ẹ̀ gan 50 tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ń fowó le báyìí tó fi lè mú ikọ̀ PSG sọ pé ìwọ tó bá fẹ́ gbé Bradley Barcola tó bá ti ní ó kéré tán àwọn ó gbà kọjá owó tí wọ́n ta Elliot Anderson £116 million. Ẹ ti fọ́jú pọ̀ báyìí. Ìwọ́ tó bá ti lówó gidi lọ, àánú Man U ló ṣe mí jù. Kì í ṣe pé Man U ló lọ, ṣùgbọ́n lórí ti financial fair play, ó léye tí ó ní bí Man U ṣe lè náwó. Ìtàn pé pléyà wọn akínìkan, ọgbọ́n wo Man U fẹ́ dá sí báyìí? Gbogbo ẹ̀yin ti Man U, Alhaji Mickey Ombata, àsìkò tẹ́rù lẹ́wà yìí. Ẹ tí ì dá kankan mọ̀. Ayi koto laipẹ ni isin *347*1004*#. Olukọ ni ko ti Belgium to fe gbe Diego Moreira wole, nkan ti baje. E ti jiye le lona. Boya to ba tun digba mi, be ba wa World Cup 2030 bo lohun ba je. Ele rogbon yen da, sugbon lale yi ẹ ti já Belgium, ẹ ti jìyè eléyìí. Àwọn tí a Facebook, Aliu, Tundex, Dami náà bẹ́ẹ̀ láti jẹ gbogbo, Najim Idowu, Adékunlé Elépo, Upgunners, Alátaba Abiji, Adédokun Adésínà Ayọ̀bami, Adébíyí Gbadébọ̀, Ajayi Bámidélé, Adédayọ̀ Musa náà bẹ́ẹ̀. Greatness náà bẹ ní Facebook, Alátaniyí Abdulhafiz, Ọlájò, Adémọ́lá Adéníran náà bẹ́ẹ̀, Up Man U, T-Best, Up Gunners. Anafi Amuda, Ibrahim Akande, ò náà bẹ ní Facebook, Asis Sọ́lì Olúgbilé, Abíláwọn Olúwaṣeun, Adéyẹmí Adélájà Sílé Ayọ̀, Ọlábìlẹ̀kan Adélékè, Mickey Ọmọ Ìbílẹ̀, Pedro Ọláwálé náà bẹ́ẹ̀. Abẹ̀fẹ́ Jaske, Abiodun Oyelade, Ayo James, Ọláide Adáramọ́lá, Ọlásojú Ọlálékan Ọládiméjì, Lawrence Adékunlé Adéọjọ, Dúró Dọlá Taiwo, Ìṣọ̀lá Ọlásùnkànmí, àwọn tí a Facebook nù, à ń bọ̀ lọ́dọ̀ Chelsea, Afiz Alabi, Abalabi Pasumani, *347*1004*#. Kóòdù yẹn nìyẹn láti gbẹnu sí káàṣẹ. Ó kù ṣẹ́jú méjì, àgbẹnu ààyè kòtò. Saheed Spend náà bẹ TikTok, Àdìsá Pàṣó, Lifefoot Látọ́yá Làṣíà, àbí kí ló kọ orúkọ ẹni ó lọ fà. Ọdẹ́yẹmí Ọmọ Kúrè náà bẹ́ẹ̀ Ọ́sẹ̀sì, Oyèdèrán Ajíbọ́lá, àwọn tí challenge nu. Adélakùn Saheed Ọláwálé, Up Man U, Ibrahim Akande, àwọn wọ́n yapa Facebook gan o. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín, gbogbo ibi tẹ́ ẹ ti ń rówó tẹ́ ẹ fi ń ra data àgbà náà ní wọbẹ̀. Adéwọyìn Adéníyì. Ikẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea, ẹ mọ̀ pé £8 million ni wọ́n kó lọ fún ikọ̀ ti Sunderland lórí ti Granit Xhaka. Tí ikọ̀ Sunderland ní níbo láìsọmọ ajá, gbọ́ nǹkan tí wọ́n sign player ní ìsìn, àbí ó lò sí lẹ́pa wọn. Bẹ́ẹ̀ bá ti lówó gidi lọ, ẹ mọ̀ débí o. Ikọ̀ Chelsea ní àwọn padà lọ fún ìgbà ẹlẹ́ẹ̀kejì. Chelsea ti sọ fún gbogbo àwọn agbábọ́ọ̀lù wọn pé tó bá ti di ọjọ́ kẹsàn-án oṣù keje July 9, gbogbo ẹ̀yin pléyà àṣọ àwọn tí wọ́n lọ World Cup o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ lọ bì kankan, ẹ padà sí wí bùbá ìgbáradì ṣáájú pre-season. Ìtìjà àwọn alákòóso Chelsea ti sọnù. Ààyè kòtò káàṣì ẹ̀ ní ìsìn. *347*1004*#. Ikẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea, wọ́n ti kéde ọmọ tó wọlé, ó ti di agbábọ́ọ̀lù Chelsea tán yányán, Marco Palestra ni. Ọdún 2033 náà gbogbo ẹ̀ padà tẹnubodò. Àdéhùn tó tọwọ́ bọ̀nù €55 million ló bá dé. Ẹsẹ̀ méjèèjì ló mọ̀ lò dáadáa. Bàbá ń sọ nípa agbábọ́ọ̀lù ọ̀hún. Agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀gbẹ́ lọ́wọ́ ọ̀tún ni wing back, ó sì lè gba lọ́wọ́ òsì náà. Bákan náà, ikọ̀ Rayo Vallecano, agbábọ́ọ̀lù tí Chelsea fẹ́ gbé láti fi replace Marco Correa láti inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù Rayo Vallecano, mo ń sọ nípa Pep Chavarria. Owó tí Chelsea kó lọ £10 million, ikọ̀ yẹn ti kọ owó yẹn lẹ̀ o. Wọ́n ní tí Chelsea ò bá ti san £15 million, kò sáàyè, àwọn ò ní tà á. Bó tiẹ̀ ṣe pé ọmọ yẹn ti gba personal terms pẹ̀lú ikọ̀ ti Chelsea, owó tí ó mọ gbà lọ́sọ̀ọ̀sẹ̀ nu. Ta ni nọ́mbà yìí? 0070 07 ò ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn. 4882 ló parí number yìí 4882 070 ló bẹ̀rẹ̀ number yẹn 4882 ogo.
1: Hello,
0: ẹ̀ka alẹ́ o. Ẹ̀pa rédíò yẹn àbí kẹ́ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ etí ò gbé jì bá mi. Splash la ti ń pè yín lórí káàṣẹ. Kí ló kọ́ yín bolẹ̀ wáyé? Congratulations. Láti fẹ́ inú ilé lẹ wà. 25,000 ti wọlé lálẹ́ yìí.
1: Thank you, sir.
0: Congratulations. Customer care wa máa pè yín ṣe gbọ́ sà.
1: Okay, sir. Thank you, sir.
0: Kí o sọ yọ, thank you. Bẹ́ẹ̀ lọ́ọ̀kì yín ni. Kò sọ gbọ́ kankan táwa dá sí. Kò ṣe é dọ́gbọ́n sí. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Senegal na Belgium lọ́wọ́ ẹja máa ṣẹ́ wílé lápá bí yìí. Ẹ pàdé Dìkùlá ìdojú ìtèrè lọ́la. DJ Spider ló jẹ́ kẹ́ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn. Ọ̀gá wa Túnde Ọláwọ́ olólùfẹ́ ètò Alex Ferguson ti jáde lóko dáná ló kọ mi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì Splash FM. Ẹ ṣe ó dàbọ̀.

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní àṣálẹ́ yìí. Ẹ jẹ́ ńlá gbogbo ẹnu lẹ̀ kí n sọ pé ẹ káàlẹ́ o. Ẹnìkan níta ló ń dùn ó sì jọ wòlíì Ọdẹ́kúnlé Epaphras, Pastor Ọdẹ́kúnlé Epaphras náà ni ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank, Temidiri Market, Gbági Titun nílùú Ìbàdàn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, oṣù titun lámọ̀ bẹ̀rẹ̀ yìí. Kí n tó sọ tẹ́lẹ̀ sí ayé yín, ẹnìkan ní wòlíì bí mo ṣe ń gbọ́ yìí, ó dàbí ẹni wípé oorun mi ti dùn lálẹ́ yìí. Atẹ́gùn titun ti fẹ́ sí mi lálẹ́ yìí. Ntẹ́lẹ́nu bá fẹnu ẹ̀ pè ní ọ̀sẹ̀. Nọ́mbà 1428 níbi ẹ bá ṣe wí. Létí èmi Ọlọ́run ni màá ṣe ṣe. Happy new month, happy new month, happy new month. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ ní àǹfààní àti gbọ́ mi. Yín lè ṣe nǹkan kan láì dúpẹ́. Kò sọ́gbọ́n tí mo fẹ́ dá sí. Kì í ṣẹjọ́ mi. Gbogbo ohun tí ẹ̀dá bá rí ṣe, ọ̀pẹ ni. Àní ẹjẹ́ ìfẹ́lẹ́ ìkún gbogbo ilé tẹ́ ẹ bá ní àǹfààní àti gbọ́ mi. Kí n la gbogbo ẹnu lẹ̀ kí n sọ pé ọpẹ́ nìkan lọ́ọ́ bá wọn dú lóṣù yìí. Oṣù títún lóṣù yìí, ire àtànú yóò sì kàn ọ́. Ẹ jẹ́ àjọ dúpẹ́. Ibi ọba wà kan, ọba àjókòó, ọba àwàánú mọ́tò, ọba anywhere kan mọ́ juwọ́ sí. Ẹ ṣá, ẹ jẹ́ àjọ dúpẹ́ ọba tó kà ọ́ yẹ tó jẹ́ orí second half ọdún 2026. Àánú ló gbé wa débi. Ẹ jẹ́ kíyàwó mi ọmọ múra lẹ̀, òun náà gbóhùn sókè láìpẹ́.

0: Orúkọ mi ni Nathaniel Ademide. Èmi ni mo jẹ́rìí ní 2 months ago pé Ọlọ́run ṣe mọ́tò fún mi. Ní last year September, October, ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ dé ibi bíi main auditorium. So bàbá mi wá sọ̀rọ̀, wọ́n sọ pé àwọn fẹ́ ra transformer. Wọ́n ṣáà sọ iye tó kù ṣá. So nínú owó business mi, mo ṣáà ṣe ìwọ̀n tí agbára mi lè ṣe. Wọ́n á fi owó yẹn
1: sọ pé. Mọ́ńbọ̀ ṣiṣẹ́ ẹ gbọ́ nǹkan. Sísà ìlọ́jáde ń jò ní kóun ra mọ́tò ẹ̀yin tẹ́ ẹ bá rántí. Tọ́wọ́ bá rántí ọ̀wà ń jọ nu. Lẹ́yìn ìgbà tí wọ́n sì sọ bẹ́ẹ̀ tán, wọ́n wá gbọ́ tí mò ń sọ pé a sì fẹ́ ra transformer o. Chọ́ọ̀chì fẹ́ ra transformer, nílò transformer o. Bí mo ní a nílò gbálẹ̀, àwọn kò dìde náà ni. So àwọn náà wá jáde, wọ́n mú owó látàpọ̀ wọn. Wọ́n ní ẹ bá háàdì owó yìí nínú owó ọjà rẹ̀ ni o. Ibi wọn bàdé nìyẹn. Ọya ride on.
0: So nǹkan tí wọ́n á fi orí owó yẹn sọ ni pé kó tó di bẹ́ẹ̀dẹ̀ mi ọdún yìí, ipe kí Ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó fún mi ní one of the biggest perfume store in Ibadan.
1: Nice. So èlò ni owó yín, ẹ mọ̀ bínú pé mo fẹ́ béèrè owó tẹ san lọ́jọ́ yẹn, èlò lẹ kó fún mi.
0: ₦1 million ni sá.
1: Ó ti sùn. Kò síṣẹ́ tó pe owó mi ò ní ta lọ fẹ́ fọ́ náà ní 500, ta lọ fẹ́ fọ́ náà ní 1 million. Ọkàn rò láti inú ẹ̀ ni pé chọ́ọ̀chì mi ni bí mo lè fele ìṣirògùn. Kí ló wá rí kí n resort yẹn? Wọ́n láwọn fẹ́ big shop.
0: So mo ní pé mo fẹ́ big store, big one of the biggest perfume store in Ibadan. So ìgbà tó di April, owó mọ́tò yọ.
1: Owó kí lọ yọ?
0: Owó mọ́tò.
1: Nice.
0: So gbogbo tọ́ọ̀tì mi pé ìgbà tí mo ti ra mọ́tò pé ìbọn ni mo tún ti fẹ́ rí owó láti gbà sọ. Mo sì ní díẹ̀ ní savings mi. Bọ̀ mo ṣàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ṣàánú fún mi láì ní tẹnìkan nínú. Bí Ọlọ́run ṣe gbéràlọ́wọ́ bó ṣe ṣe fún mi, Ọlọ́run ṣe fún mi
1: láì ní gíní lọ,
0: láì ní ìrànlọ́wọ́ ẹnìkankan nínú. Ìrànlọ́wọ́ Ọlọ́run. Bí Ọlọ́run ṣe ṣe bẹ́ẹ̀ ni sá. Ọlọ́run ṣe fún mi ju bí mo ti bèrè lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ipẹ́ lára owó business mi tí mo yọ táṣ díẹ̀ níbibẹ̀ tí mo fi fún Ọlọ́run. Ọlọ́run ra mọ́tò fún mi. Ọlọ́run tún fún mi ní one of the biggest perfume store in Ibadan. Mo dá gbogbo ọpẹ́ padà fún Ọlọ́run lára yín.
1: Ẹ jẹ́ n wo ṣọ́ọ̀bù wọn. Let me see. Èyí ò ṣe
2: kékeré.
1: O ti rí nǹkan. Ẹ̀wọ̀n tí 1 million lè dà káà jáde láì ní ọwọ́ ọkùnrin kankan. Àwọn ọmọ kéékèèké ni mò ń gbọ́ testimony wọn. Kò sẹ́ni tó ní ọ̀yọ́nu owó ọjà rẹ̀. Ṣé o lè yọ́nu owó yìí kó o fi san rẹ májẹ̀mú lónìí? Ṣé o lè sàǹdà mẹ́wàá? Our God is not a rubber. Ọlọ́run kì í jalè, kì í jàyàn gbé. Wọ́n jẹ́ káwọn onísọkúso kó bọ̀. Wọ́n fẹ́ gbá wọn ni, wọ́n fẹ́ ṣe kinní kan ni. Láì ṣe pé mo ní ọ lọ mówó wá, ọ gbọ́ pé chọ́ọ̀chì nílò transformer, ó sì lọ yọ owó jáde látòwú ẹ̀. Ìdáwó ṣọ́ọ̀ṣì láyé ń rí, ẹ ń rí ìnáwó. Olùfẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ sọ rẹ májẹ̀mú yín lónìí. Mo lè fi gbogbo ẹnu sọ fún ọ pé tó sùn keje yóò pè ọ jù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sàn dá mẹ́wàá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sọ rẹ àánú, ẹ gba count number church. 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ìyẹn nìkan kọ́ bí ìyẹn ò bá wọlé lo eléyìí. 2017 42 90 47 Comfort Life Mission International ni ìyẹn ó gbé jáde. Kàn dánwò kó wá wo tó lọ lè ṣe. Kàn mú nǹkan kan láti inú owó rẹ, láti inú owó ọjà rẹ. Ìwọ náà fi bẹ̀rẹ̀ sí irú ẹbọ májẹ̀mú. Mo ráwọn tó jẹ́ pé bá a ṣe bẹ̀rẹ̀ báyìí tí èpè ọjọ́ méje ni wọ́n máa ń rú ẹbọ. Ẹbọ májẹ̀mú sì bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè. Já fowó ẹ̀ ṣe nǹkan tó lọ́hùn. Já fìdá mẹ́wọ̀ ẹ̀ ṣe nǹkan tó lọ́hùn. Aṣíde Women Convention ti wọlé dé báyìí. Gbogbo tẹ́ mọ̀ gbọ́ lọ́sẹ̀ yìí títí ó fi di on the 12th. Ìtẹ́ mọ̀ gbọ́ ìròyìn ayọ̀ ni lágbára ẹni tó láyé àtọ̀. Ẹyin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí, ẹ mọ̀ bọ́ ẹ wá kúnlẹ̀. Ẹyin tẹ́ mark wedding anniversary yẹn, ẹ mọ̀ bọ́ ẹ wá kúnlẹ̀. Ẹ jẹ́ fi gbàgbọ́ gbàdúrà fún yín. So ráyé tó ń bá lọ yìí, oríire ni wàá ṣe. Wàá gbádùn ayé, wàá tún gbádùn ayé tí ń bọ̀. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Ẹyẹ yẹn lábàwọ̀ Sunday service níbi tá a ti fọ̀ wá lẹ́sẹ̀. Ẹnìkan ni àfọ̀ ẹsẹ̀. Àfọ̀ ẹsẹ̀ wọnú convention ni. It's going to be Sunday will be the covenant day of feet washing. Ojo ma je mu ese fifo ni. A tun ti mu osu mefa. O le je meji pere ni feet washing wo waye lodun to su ke fa. Laarin osu mefa si keje ese re igbodo de bire. Ibi to ro ko le de laye. Gbogbo eyan mo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 e send the message ire atanu ko bayin. You are blessed. It is well with you.

0: ló kọ ọlọ́run ọba mi òkè ni mò ń kí wa. Akọ́dá ayé àṣẹ̀dá.
1: Ẹgbẹ́ ajọ tuntun.
0: Gbígbé nìkan, owó mọ̀ ṣe é gbé. Ọba lánàá, ọba lónìí, ọba títí ayé ẹ̀ ní pẹ̀kún.
1: Ohun àṣírí ibẹ̀ ńkọ́. Ẹgbẹ́ ajọ tuntun. Ọmọ gbọ́dọ̀
0: bá. Ìbọn ọlọ́run ọba mi ìbẹ̀yìn èèyàn.
1: Torí tiwa.
0: Ìbá pásítọ̀, ìbá wòlíì, ìbá àfáà, ìbá ẹlẹ́sìn àbáláyé.
1: Kò ní bàjẹ́ lẹ́tọ̀.
0: Ìbọn ọmọ kú ayé ìbẹ̀yìn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́.
1: Kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí ìyá.
0: Ìbá Kọ́ládé Àlàbí ọmọọba Tólòdé Òṣogbo.
1: Kò ní bàjẹ́ kò máma ní bàjẹ́.
0: Ẹ̀yà Kókó Ònàkí Ajímọ̀tábà Ògùn.
1: Kò ní bàjẹ́ o.
0: Jẹgbẹ̀nẹ̀ bí àtẹ ẹ̀kún ìṣedélọ́jọ́ ti fi ń wù mí ọmọ ọba ni tí ń gbélé ti ń ṣe bí ọba.

0: lókọ àwọn ọ̀gá ọ̀gá lẹ́nu iṣẹ́ yìí. Lórúkọ bàbá wa kábíyèsí ọba Adébáyọ̀ Àkàndé tí wọ́n kó wa sòdí lápá bí. Mo kí baba dáadáa ẹ̀sìn ọba kọ́ jẹ kó pẹ́ ìrùkẹ̀rẹ̀ kó dọ́kínni. Kẹ́ ẹ pẹ́ bí pẹ́pẹ́ ṣe pẹ́ kẹ́ ẹ dàgbà bí aráàárọ̀. Lókọ Túndé Ọláwúwo tí wọ́n jẹ́ gíwá iléeṣẹ́
1: yìí.
0: Olóòtú ètò yìí ṣeun Akínọlá. DJ Spider lájọ àwọn kàlẹ̀ ètò lálẹ́ tìní.
1: Kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́ o.
0: Ọlá àjọṣetò tìní tí gbogbo fi kan sí bí ṣe ń sọmi bí àjẹ́.

0: nínú ìrìn àjò ìgbéyàwó torí ètò tá à ń ṣe yìí la pè ní kò gbọdọ̀ bàjẹ́ ètò ìgbéyàwó. Nínú ìrìn àjò ìgbéyàwó a sọ díẹ̀ nínú ayé ọkùnrin lọ́sẹ̀ tó lọ, ṣùgbọ́n bàbá kan wá pè mí, wọ́n wá bá mi sọ̀rọ̀ dáadáa wípé ọ̀rọ̀ yìí ò yé mi dáadáa tó ni wípé káwọn là mí lọ́yẹ̀. Wọ́n ní bàbá mo fẹ́ òye tẹ fẹ́ là mí. Bàbá wá pè mí sí ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí kan wípé ìrìn àjò ọkùnrin láyé bàbá mi salam mo rọwọ́ yín bàbá o bàbá mi nà salam mo kí yín dáadáa dádì ẹ ṣé púpọ̀. Wípé bàbá yẹn wá bá mi sọ̀rọ̀ nípa ìrìn àjò ìgbésí ayé ọkùnrin láyé wípé ohun tí ọkùnrin ńlá kọjá nínú ìrìn àjò ìgbéyàwó pé n tó le ni tó sì lágbára ni, pé láti lẹ̀ pẹ̀pẹ̀ lọkùnrin tí máa ń wọ wàhálà náà. tọkùnrin bá rí obìnrin tó wù níbi tí ó ti bẹ̀rẹ̀ problem nìyẹn. Àǹtí mo fẹ́ fẹ̀yìn o alóbìnrin yẹn kọ̀kọ́ wo láti lè dókè náà pé ṣé lè tẹ̀rù mi gbé ṣá, ṣé mo lè láìké léyìí ni. Níbẹ̀ lóbìnrin sọ pé òun ò ṣe, ọlọ́kùnrin ó sì tẹ̀pẹ́lẹ́ mọ́ pé mo gbádùn rẹ̀ ṣẹ̀ àní mo fẹ́ fẹ́ ọ ni, mo nífẹ̀ẹ́ rẹ̀, mo ṣe wá mo sẹ̀yìn yóò ṣá fi gbogbo ẹ̀. Nígbà ó bá di pé ọ̀dà náà mo ti gbọ́ o, ibi tọkùnrin ó ti bẹ̀rẹ̀ ni pé owó níná yóò gbé lọ club, yóò gbé lọ gbogbo ẹ̀, yóò rà wá fún, yóò rẹ̀yìn fún, yóò rà kòkó bàbá sáàsù fún pé ó ti dọ̀nà méjì báhùn o. Ọ̀nà kẹta ni pé nígbà tí obìnrin bá fẹ́ mú ọkùnrin gan lọlé, ọkùnrin ó tó kọ́kọ́ máa bẹ̀bẹ̀ bẹ Ọlọ́run bẹ ẹlẹ́dàá rẹ̀ wípé ọmọ jẹ́ kan òbí ọmọ yìí mọ̀ gbà mí o, mọ̀mọ́ jẹ́ kí bàbá rẹ̀ fẹ́ràn mi o, mọ̀mọ́ jẹ́ kí ìyá rẹ̀ fẹ́ràn mi o. Wọ́n níbi tí ó ti bẹ̀rẹ̀ nù. Nígbà ọba tún délé, ní ìyá mi tún lè wo ọkọ ọmọ ẹ̀ pé ṣé lè lọ wá mú wálé, ṣé lè wá sanmọ náà báyìí, ṣé lè níṣẹ́ lọ́wọ́ báyìí, ṣé lè ní kankan lọ́wọ́ báyìí. A ní béèrè tí wọ́n máa béèrè lọ́wọ́ ọkùnrin gan, ó lè mọ́ lè dáhùn ìbéèrè yẹn. Wọ́n níbi tí problem ó ti wà nù. Nígbà bá wá gbà á tán, níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ ètò ìgbéyàwó. Ní bàbá rẹ̀ ò ní raṣọ fún o, ìyá rẹ̀ ò ní raṣọ fún o, ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ owó, ntẹ́ mú wá rèé o, ntẹ́ ṣeré o. Ó bẹ̀rẹ̀ sí rà rẹsì, raṣu, ra gbogbo ẹ̀, gbalé, ṣàga, ra televisions, ra gbogbo ẹ̀, tún lè ṣe, tún gbogbo ẹ̀ ṣe. Níbi tọkùnrin ti máa ń bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ nìyẹn. Nígbà ọba sì ṣe é débì kan tíyàwó bá dé, ni ó di pé owó ọbẹ̀ rèé o, owó oúnjẹ rèé o, owó pọ̀nmọ́ rèé, owó ẹja rèé o, owó kinní rèé o. Nígbà ọba pẹ́, ẹni oore kan tóbìnrin máa ń ṣe fọkùnrin pé obìnrin kì í jẹ́ kí ọkùnrin kú àkùrùn. Yóò wà á lóyún, tóbìnrin bá sì ti lóyún, ọkùnrin ọmọ ojú ẹ ni pé Ọlọ́run jẹ́ òbí láyọ̀, Ọlọ́run jẹ́ òsọ̀ láyọ̀, Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ bí láyọ̀, kí ló wá mú ẹ báyìí. Tàbí tóbìnrin bá dẹ́ngẹ pose tó dẹ́ngẹ tí tó ṣojú mi lọ̀lọ̀lọ̀lọ̀lọ̀, ọlọ́kùnrin ó tún máa wò nígbà kí ló tún ṣe ọ báyìí, kí ló tún dé báyìí, kí ló tún ṣẹlẹ̀ báyìí, ṣé a máa lọ hospital ni àbí ani títí tóbìnrin yẹn ó fi bímọ. Wọ́n ní bọ́kùnrin ó ṣe máa ṣe náà. Nígbà ọba tún wá bímọ tán, wọ́n ó tún kí ọkùnrin pé ó kú oríire o, ìyẹn náà wá kó owó pampers, owó fida, owó gbogbo ẹ̀, owó ní ìwọ náà ń pè náà ṣe nescape àbí kí náà pé orúkọ gbogbo kan gbogbo tó kọ̀wọ́ yẹn. A ní gbogbo yẹn ni ó tún máa sáré kiri de bi omo ngba to mo ba fe se lele ta lo se wa kan wo school fees yo se wa kan wo school fees yo a be wo school fees lati jele osimi kindergarten titi ti o fi jade university enigba okunrin ba wa se gbogbo iyen tan pata to se gbogbo iyen tan pata enigba to mo ba wa da to ba ni yawo tabi to ba loko won ni yo ja baba re ju sile ni ani yo ja baba ju sile ni ani ye ni o se fisa e ma me ma bo ndondo ani mo ti bi mo enigba ba bi o ba tin se nemi na ya o mo ida emi ni ya e won ni ko si baba commissioner yo ko si ya ko si baba governor yo afi ya governor afi ya commissioner ya senator ani tori pe baba oni yoju
1: ilu ogbodo baje
0: won ni opo mu lero ni okunrin baje o won ni opo mu lero lokunrin
1: ogbodo baje o
0: won ni opo yen sire
1: won
0: ni ogbodo ye ara lila si ti ri opo won ni pillar lokunrin te ba m se le lo pillar le ti se e ti concrete pillar yen ti o ti do daada e ko ma mo block mo legbe ni mo legbe ni mo legbe mo legbe mo legbe won ni ti le ba wa duro daada tan ni won ki ri e wa pillar ni won ki ri e wa re e wa ile ni won ri mo si mo pe pillar lo gbe ile ro bi baba yen se nso fun mi niyan mo se nda le o
1: oni magere to ogori afefe
0: wi pe won ki ri ewa pillar mo se tobi to mo se strong to sugbon ewa ile ni won ri pe ile de duro da o

0: Awa ni iṣẹ́ ile ọkùnrin tó bá dáa.
1: Gbọ́dọ̀ bàjẹ́ ọ̀dẹ̀dẹ̀ wa.
0: Ọkùnrin tó dáa.
1: Gbọ́dọ̀ bàjẹ́
0: ọkùnrin tó dáa. Gbogbo nǹkan ni ó wà lára rẹ̀.
1: Kò ní bàjẹ́ lè tó tọ́ngọ̀rọ̀.
0: Pé ṣùgbọ́n kò sí bá a ṣe lè dáa tó tí obìnrin ò ní fi ẹ̀gọ́ fún yàn. Ọkùnrin tó bá dáa lobìnrin máa ń darí.
1: Ilé ọgbọ́dọ̀ dá.
0: Ọkùnrin tó bá nífẹ̀ẹ́ obìnrin ìyàwó ẹ̀ lobìnrin máa darí.
1: Dẹ̀dẹ̀ yìí ọgbọ́dọ̀ bàjẹ́. Bí àjọ tuntun.
0: Wọ́n ní
1: ohun
0: nínú ìrìn àjò.
1: Ẹ̀kọ́.
0: Tí obìnrin bá ń darí èèyàn.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́.
0: Wọ́n ní ọ̀pọ̀ rẹ̀ máa ń forí sọ̀gì.
1: Ọgbọ́dọ̀ dàrú nítorí ọmọ.
0: A ní ọ̀pọ̀ rẹ̀ máa ń fa àjàtúká nígbẹ̀yìn.
1: Ìyá fẹ́fẹ́.
0: Ọkùnrin tí ó nífẹ̀ẹ́ ṣùgbọ́n tí ò ní wèrè tí ò lárómadé ẹ̀.
1: Kò ní bàjẹ́ kò ní bàjẹ́ kò ní bàjẹ́ kò má má ní bàjẹ́. Adéyí.
0: Ọkùnrin tó nífẹ̀ẹ́ tí ò lárómá.
1: Ní bàjẹ́
0: o. O ní ọmọ sọ̀rọ̀ ní tí màmú ó ní ẹ̀dádìí ẹgbẹ́ iṣẹ́ ẹmọ nǹkan kan ẹgbẹ́nu sọ̀njáre iṣẹ́ ẹmọ tá à ń sọ ni. Ní ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ní wèrè díẹ̀ tó ní wèrè tíntínní.
1: Gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Tí wọ́n ń bílé ìrọ̀rọ̀ tí ò dáhùn tó síjú tó wò wọ́n tó tún padé padà.
1: Ẹjẹ́ àjọ tòótọ́.
0: Ìyàwó sọ fún ọmọ ẹ wo bàbá yín ti ń bínú ẹ ṣàfihàn ṣáàjì ọmọ ṣe tiẹ̀ náà o. Láwọn náà máa ń jèrè díẹ̀ nínú ìrìn àjò ìgbéyàwó.
1: Ìlú ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Àwọn náà máa ń jèrè díẹ̀ nínú ìrìn àjò ìgbéyàwó.
1: Ọmọ ọgbọ́dọ̀ bàjẹ́ o. Àárín ọ̀rẹ́ ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Èyí tí ò lárómá tí ò ní skánskán lórí.
1: Kánsán wípé.
0: Àwọn máa ń jìyà pẹ́ ni o. Wọ́n ní àwọn tí wọ́n lárómá gan. Àwọn náà máa ń gbádùn ìrìn àjò ìgbéyàwó jù. Wọ́n ní obìnrin tó bá lọ fẹ́ àwọn kan bí i mọ́tò. Tó délé tán àti ìsúnjẹ tó kọ́kọ́ farí alẹ́ tó jọ ṣáyé fẹ́ bàjẹ́ ṣé kéré kan fẹ́ ṣe kéré àti mo ti lọ látàárọ̀ lẹ̀ dáná oúnjẹ fún mi ìwé kéré múná náà tó faraya gan. A ní gbọ̀ bá dijọ́ kejì. A ní aago méje ò létí ìlú. Tá a fi parí oúnjẹ ẹ ya sóúnjẹ bàbá yín ẹ tó bá yìí dé nísìn yóò mọ̀ dá gbogbo ẹ̀rú ni ẹ jẹ́ ya sóúnjẹ bàbá yín. A ní kí a mọ̀ sá. Wọ́n tètè se oúnjẹ bàbá wọn. Wọ́n ti gbé sí kùlà kó tó dé. Wọ́n kẹ́ pé ẹ kúlé báyìí ọlọ́wẹ̀ báyìí oúnjẹ mi dání. Láwọn yẹn máa ń gbádùn ìyàwó wọ́n sì máa ń gbádùn àwọn ọmọ. Nínú ìrìn àjò ìgbéyàwó. Bàbá ní kí n béèrè lọ́wọ́ ẹ̀yin obìnrin wípé.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Báwo lobìnrin ṣe ṣe ọkọ rẹ̀.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́. Ọ̀dẹ̀dẹ̀.
0: Báwo lobìnrin ṣe ṣe ọkọ rẹ̀.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Èmi wá béèrè lọ́wọ́ bàbá pé.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Àwọn obìnrin kan wà tó jẹ́ pé àwọn náà ń dá gbé wọ́n ń dá fà wọ́n ń dá ṣe. Ní tá a bá kó ọgọ́rùn-ún jọ nínú ìrìn àjò ìgbéyàwó. Báyá láàfin rí márùn-ún tí ó mọ̀ dá bùkátà rẹ̀ gbé.
1: Ọ̀dẹ̀dẹ̀ yìí ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Wọ́n ní obìnrin tó bá sì tún tí ò lọ́kọ mọ́ yóò tún rí lẹ́gbẹ̀ẹ́ ìgbé ọkùnrin mẹ́ẹ̀ tí ó tún mọ̀ bá gbé bùkátà.
1: Ọmọ
0: obìnrin ò lè dá wà láyé.
1: Nítorí tiwa.
0: Kò lè dá ìrìn àjò rẹ̀ gbé láyé.
1: Nítorí ọmọ. Kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́.
0: Lọ. Ẹ kalẹ́ o dádì mi. Yes sir. Láti gbọ́mọ̀ sọ.
2: Bàbá ṣe rí ọ̀rọ̀ yìí.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Ṣé rí pé tópìkì tẹ wọ́n alẹ́ lè ó dàbí wọ́n gbọ́dọ̀ tó mọ bá ń tẹ dúpọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bí ọkùnrin tó bá wúlò ó máa ń jìyà nínú ilé.
0: Ó máa ń jìyà nínú ilé.
2: Ọkùnrin tó bá bẹ̀rẹ̀ responsible bẹ̀rẹ̀ suffer enough lábàárẹ̀. Mo máa ń sọ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. but they might give these chances. You want to go to find this cost colony?
0: Hmm.
2: Open by big get you.
0: Hmm. 070-1447-5770 number T. Afim Barawa Sorin 070-1447-5770 Tabi 070-6949-3000.

0: Ekale mami.
1: Ekale o.
0: Yes ma.
1: O dara fun yen ku alobo.
0: Alobo ni o mami.
1: Aku ewo osu titun.
0: Yes ma.
1: Idaji to ku yi loruko Jesu ni o pe wa
0: o. Ami o Jesu, ami, ami.
1: Oki gbogbo le o network eji ari won pe o.
0: Okay. Okay.
1: Alafia ni fun gbogbo wa o.
0: Alafia ni ma. Alafia ni ma.
1: Dupe lowo Olorun tene kankan wo yo sonu.
0: Ogo ni fọlọ. Gbogbo
1: wa a se le fe o.
0: Ami o Jesu.
1: Awon abeji olote yin ko o.
0: Wa o.
1: Ah, kilo de ta ko siri olale.
0: Ah. Ey. O sa kwa keje mo ni.
1: Oda.
0: Yes sir.
1: Won te ma pe won fine won be nle.
0: Bene, bene ma. Bene. Ben.
1: Eto
0: ni ema. Eto ni
1: ema.
0: Ami o Jesu.
1: Eri oro te mo wa yi.
0: Ben.
1: Bi abale ori ofe ti eni eko kan wa ba da si. Nje ma pe ilu gangan.
0: Hmm.
1: Ilu gangan oju ototo. Ne ka lu ko fi wo.
0: Ni fi wo. Hmm.
1: Ninu iriri. Iriri te eyan gan. Iriri ta ri laye ka tagbegbe wa. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ tó dẹ̀ kẹnu ni, ó kẹnu gan-an, bẹ́ẹ̀ni, ó kọjá bá ti wò pàápàá, bẹ́ẹ̀ni. Orí ọ̀pọ̀lọpọ̀ ilé ọdàn, ilé gbiná, ó ṣe nǹkan kan, ó pè tó máa ní spiritual implication kan. Bẹ́ẹ̀ni, ó jẹ́ pé tí wọ́n bá wà lọ́wọ́ àbọ̀, wà lọ́wọ́ àbọ̀, wà lọ́wọ́ àbọ̀, ó jẹ́ pé spiritual something. Bọ́kùnrin responsible jù bẹ́ẹ̀ lọ. Ti àwọn ègún kan bá gòdì ìyàdé wúrẹ́ jẹ́ bọ́ọ̀sì rèé ni o. Bẹ́ẹ̀ náà sì ni lọ́dọ̀ obìnrin náà. Àti kọ́lọ́hún ṣàánú fún wa. Ọ̀kan tó ni pé ojúṣe ti wa fún ara wa gan. A gbọ́dọ̀ mọ irú ẹni tí a jọ ń rìnrìn àjò. Eléyìí tó dẹ̀ sọnù lọ́pọ̀lọpọ̀ lé ní pàápàá níwá àsìkò yìí. Àmọ́ ẹni tá a fẹ́, àmọ́ irú tó fẹ́. Àmọ́ tí ọ̀fẹ́ nígbà bá tún tá a bá tẹ̀sí míì tá a bá tiẹ̀ mọ́ tó tún fẹ́ gan àtọ̀mọ́ akẹgbẹ́ nítorí tẹ́nìkan ṣe látọ̀mọ́ àti ṣòdiwọ̀n gbogbo pálapàla bá mi ó ń jẹ́ kí ilé kó ilé ó dàrú wọ́n wé ọdẹ ọ̀dà ṣùgbọ́n nǹkan kan tí èmi mọ̀ tó dá mi lójú ò ní pé ọkùnrin tí yóò bá gbádùn ilé rẹ̀ tó kíyèsí ìyàwó rẹ̀ dáadáa o. Èmi máa ń sọ tí ọkùnrin ọba jẹun ọmọ ìyàwó rẹ ni ó bọ jẹ.
0: Ìyàwó rẹ ni ó fún jẹ tí ọba jẹun ọmọ.
1: Ìyàwó rẹ ni ó bọ jẹ. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ mọ̀ pé tá a bá ní kákíyèsí gbogbo tó rọ̀ mọ́ ìyá àtọmọ ọmọ jinlẹ̀ gan-an. Ó jinlẹ̀ gan-an o. Kí ọmọ ó tó dàgbà. Nínú obìnrin àti egun àti iṣan àti ẹran àti gbogbo ẹ̀yà ara rẹ̀ nínú ẹ̀yà obìnrin yẹn ni ọmọ ń ó ti dàgbà tí ó ti mú gbogbo ohun tó fẹ́ tí ó fi padà jáde gẹ́gẹ́ bí àlàyé ọkàn. Tí ọba wa dàsìkò tí àsìkò téèyàn wà ní oyún téèyàn máa sọ pé ẹ̀yin obìnrin bí júùtì tó ń ṣe kinní kan bẹ́ẹ̀ bí ogun alérè tí ò ní lè ṣàlàyé. Bẹ́ẹ̀ni pé bóun ní ń ṣe ọ́ ẹ̀yìn kan máa ń rò pé ẹ̀yìn ń yọ̀ ní ń ṣe kinní kan fáre ń bọ́dì ní ń bẹ nínú àgọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni tí ò ní lè ṣàlàyé pé báyìí ló ń ṣeun ìbẹ́lòmíà máa pé ojú máa bí júùtì téwọ̀ nìkan lọ́kọ̀ lóyún ni téwọ̀ nìkan téwà bá tiẹ̀ lóyún. Tó ń ọba tó ń kọ́ ọba wo oyún nǹkan tó bá tásìkò tí ó bá rọbí. Kọ̀ni fáǹsì èmi tèmi ń sọ̀rọ̀ yìí tí mo bá wà nínú oyún tó tásìkò tí mo fẹ́ bímọ. Tí labour bá ti settle báyìí tí mo bá jẹ oyún yóò kúrò lẹ́nu mi. Oní sí nǹkan kan tí mo ti ń fẹ́ jẹ torí bí igi ló máa rí lẹ́nu mi. Bẹ́ẹ̀ni gbogbo gbàtí máa wà ní oyún màmá jẹun bí kán ni o torútorú. Ṣùgbọ́n tó bá ti di pé labour bá ti settle báyìí kò sí tó jọ kò sí tó tiẹ̀ máa kò sí tí màá tiẹ̀ fẹ́ jẹ torí kò sí tí mo lè jẹ bó ti wulẹ̀ kò dùn tó yo ri bi yi le no mene bene ngba ti mo ba wa bi mo tan ti omo ba ti ri jade bai ti ba pa ti won to kiyin fun mi ta oju bi ti mo dubule si o ibe na ni nti ma je bene eyan wa wo ru mi eyan ma le bon gba mi for 24 18 hours bene Eba ma so pe ah bo ti de kini olobi mo ile se kini kan ah won ngba ti ti kon reyan le kan na bene o be to ba si la mo mara e kan ri poju re si ba kan na ni to ba si je pe okunrin ti o ni ti yo tete ma pe e bo ni se o ma je ese mejeje bo sokoto kan na o be ne to ba tun fe consider oko e to ba tun fe roju oko e yo ton daju ya bene so ma ta ba wo ti o ba wa tu asiko ti ona la kan ti ori omo yen ba pe fun ko se to le so bi to wa lasiko mi seju yen bo ku ni o bo wa laaye ni o se to le mo ngba ti ori omo ba jade tan ngba na le yan to so je para se ba ti wa fa omo yo tan to ti gbogbo pọlọpọlọ ara re pe mọmọ yen bori e ba fi jade tan o mi ateje ara obirin yen o tun ma dale omo yen lori bene ngba ti won ba wa se ma fe dawo omo yen won wa gbe omo boyo boyo ti gbogbo ara e ri na ni won gbe si ikun ye ta ma gbe omo yen si ikun ye tan dawo e tan lo ngba ti o ba ti to arin iseju marun si mewa won gbodo gbe omo yen si oyan sa ma pe mi ti mo ni tomo ba ti ku o tomo ba ti bo letan igba pe nu iko ninu stomach lo mo ti jade to wa se pe mo fe jeun pelu gbogbo poso poso ta ba ti le to awon okunrin si won ba lori ofe ati ri omo ton tori o ri boju yo fe mo dabi pe ayo ni de akase ira bẹ́ẹ̀ni nígbà tó ọmọ bá tó wá di pé ọmọ tó wà mọ́mú tí bá ti mọ́mú àtìyá àtọmọ wọn máa wojú ara wọn máa rẹ́rìn ọmọ náà máa rẹ́rìn nígbà bá tó ń tọ́ bá tó ṣe ẹgbẹ́ ọmọ yẹn pọ̀n kó ru ẹ̀yìn lé mú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó ní nǹkan tó lọ́rùn fi ṣe inú ayé ìyá àtọmọ ló fi jẹ́ pé ti ń bẹ láàrin ìyá àtọmọ àjìjìtú ni
0: bẹ́ẹ̀ni
1: ọmọ yìí ló ń yọ máa sọkún nígbà míì tẹ bàbá rẹ lè gbé kò ní dáa ní ó dìgbà yóò dàgbé bẹẹ ni ìyọjọkọ tẹmí a máa sọ wá nítò ọlọmú ní ń fẹ ni nígbà tẹmí wá gbé ọtọ wà dáa ní tí ààrẹ wá gbé ọtọ ṣe nọ pẹ́ mú ó tẹ̀ ṣe rí nìyí bó ṣe wá rìn náà o ǹjẹ́ mọ̀ pé tí ọmọ bá kọ́kọ́ la bàbá rẹ̀ yọ kọ̀kọ́ ṣe àmọ́ ṣe àìrí
0: Olomo
1: Baba ni ọkọ fi la. Bẹ́ẹ̀ni. Nígbà tá a bá tún wà mú, tá a bá mú ọmọ òun tá a bá tún tọ́jú rẹ̀ tá à ń ṣe nǹkan. Bá a bá ti ṣẹ́jú sí i, ó sì máa ń táa wí. Bá a bá ṣẹ́ mà, orú kan bẹ́ yẹn, ó ní ìtumọ̀ tó sílẹ̀ nínú ayé ìyá àtọ̀ mi. Ṣùgbọ́n tí ọkùnrin bá wá jẹ́ni tí ọmọ sì yàjẹ̀ ìyàwó rẹ̀ tí àwọn ọmọ sì rí i yóò jìyà rẹ̀ lálẹ́ yóò dára sí. Orí cases máa wà táwọn ọmọdé máa sọ pé mọ́mí ẹ̀yìn gan ẹ̀tí ẹ̀ àwọn ọmọ ẹ̀sìn wọ́n ní mọ́mí ẹ̀yẹ́ ẹ̀dá kankan dájú ò dẹ̀ máa ṣe gbogbo orú nǹkan mẹ́yẹn ẹ̀dẹ̀ tó máa ṣe ìṣinmi ẹ̀fà kí n ṣe ẹni gan ṣe rí pé ẹ̀ ti burúkú jù ṣe rí ọkùnrin míì le ó lè sán lórí bí àwọn tí wọ́n ń sọ lẹ́ẹ̀kan fọ́kàn délé tó jẹ ẹ̀ bá pẹ́ fọ́kàn dalẹ̀ rú fọ́kàn ṣe ní kankan obìnrin míì ti mú pamọ́ fún lọ́jọ́ alẹ́ pàápàá táwọn ọ̀rọ̀ tó lòdì bá ní jáde lẹ́nu rẹ̀ ṣé mà pọ́kùnrin míì kó tó sọ̀rọ̀ méjì yóò ti mọ pé ṣé ìyá ẹ̀ ṣé bà bẹ́ẹ̀ ṣé kinní kan wọn kọ́ ò ṣe kinní kan ṣe mà rú gàbẹ́ yìí. So n tó ti ṣe pàtàkì ni kéèyàn kí ọkùnrin ó di àárín òun àti ìyàwó rẹ̀ mú bẹ́ẹ̀ ni tọkùnrin bá ti di àárín òun níjọ́ kan ó wà lọ́dọ̀ bàbá mi ní olúwa àwọn ọmọ wọn wà ń sọ pé táwọn bàbá ìbọn máa ń wí ṣùgbọ́n màmá wọn máa ń ké mọ wọn wọn wà ń sọ fún màmá wọn pé táwọn bá lówó mọ́mí àwọn ò ní fún yín dájú làwọn máa tọ́jú màmá yẹn wá dá nípa orí ọ̀fẹ́ ọlọ́run àwọn méjèèjì tí wọ́n ń sọ̀rọ̀ lọ́dún náà. won be ile ibo koda iranse olorun ti mo so yen won be lodo omo yen lowo lowo bayi ile bi to mo yen wa be mami wa da mami ni be lowo e ma bile fun mi be ile bi daddy le le mo so o daddy e wa ni se ni be mi ni se le fun daddy mi ni mi o be daddy can you imagine that so arin oko ati yawo o ni ki oko o di mu papa ni ba ro ko sa lori to dele to gbogbo awon awada bu ori e buru ori e se kene kankan kan ori e gbalẹ ti so si yawo re se gbogbo awon ede buruku n pawo ninu ile o pawo ninu ile o I cannot imagine myself talk for me ma ko ko so awon abusive languages yen si mi ko ken ni so wa kun ni o le se ko je lo the majority of them mama di are la le to ro mo ni o duro duro pe so si wahala em sa ma bi no atojare o ti gole e da ko e sa ma bi no e sa da ri jeun ani ko sa bo nko ju awon omo ohun ko ba se ba toju awon omo tan o na ni o fa awon omo ka ti o ti lo si beji bi kan lo si be tan bi kan yo won ko to se tan de won ti to pe bo mi o ti ju e ba ba won ma ara re ṣùgbọ́n fún mi táàrin ọkọ àti ìyàwó tọ́ba ti gúnrégé dáadáa pọ́nyẹ bí ọlọ́jọ́jọ́ ọmọ bá dé wọ́n jọ lọ sí ni wọ́n ṣàlákàrà ọmọ wọn tó ní mẹ́mọ́ gbogbo ẹ̀ wọ́n jọ sí ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n sẹ́yìn ọba kíyèsí àárín èròjà àárín sẹ́rí àwọn ọkùnrin kan wà tó ṣe fáwọn ọmọ wọn fẹ́ràn wọn gan wọn lè sí ìtẹ̀yà wọn lójú ni o bí wọ́n bá ti tẹ̀yà wọn lójú ti awon omo n ti aba ti le se ko fe si ma ba n ba then baba ti so ko ina ilu gaja ni emi ti ra won oko ati yawo to se pe won yawo ire didi ti ngba ti mi se kere ma bu won se kere ni won ja won na ra won ti me ti be won kora won baba ti yari ba du go bi te mi se dagba ni won kora won o tẹ bá rí gbogbo ojú obìnrin bá ìsìnkì àpárí síbẹ̀síbẹ̀ ọkùnrin sínú òun rí ìsọ̀rọ̀ ọmọbìnrin kan ṣoṣo ní ń bẹ láàrin ọkọ àti ìyàwó yìí ṣùgbọ́n ọkọ ní àwọn ìyàwó míì síbẹ̀síbẹ̀ wọn ọkọra wọn lẹ oríṣiríṣi ní ń bẹ nínú ayé ibi tí kálukú bá sì kù sí oyè kájọ kíyèsí fúnra wa ni nta àbá ní ìjẹ́ gbà ọmọ sí lọ ẹnì kejì ó pè táìsí ní pé ọkùnrin ní ìfọ̀nsíbù ó ṣe kíní kan ó fún jẹ́ ẹlẹ́lẹ́ ìyàwó rẹ̀ bá ti béèrè nǹkan ó ti ṣe ẹ̀mí àwọn fẹsẹ̀ ìtọ́nù mọ̀lẹ́bí ó ti yanjú ẹ̀ ó sanwó sùkú ọmọ àwọn ọmọ nílò nǹkan kan ó ti yanjú ẹ̀ ó ti ṣe tó bá ṣe ṣe kan sọ lọ ẹdá kan tíyàwó bá sì lọ strong jù lọ sexually ẹdá kan kí n wé fún ọ̀rọ̀ bá ń sọ ìkẹnu gan ó kẹnu gan sọ̀rọ̀ bá wá rí bá ń tí ò bá sí self discipline pé kí obìnrin yẹn kó lè sọ́tọ̀ kó ní ìtẹ́lọ́rùn kí wọ́n jáde wàhálà òde kó sì tó jáde wọ́n pa nǹkan náà lé o ni wọ́n fi máa pé obìnrin míì wọ́n pè ń na ọkọ rẹ̀ kí wọ́n ṣẹlẹ̀ sí kó tó sọ́kọ ń bọ̀ sí oríṣiríṣi ní bẹ́ẹ̀ o ọlọ́wọ́n ṣàánú wa tọ́ba wa dílé wa mú bẹ́ẹ̀ ni ọ̀ka tó tọ́ wá dàbí rẹ̀ ohun tó ni pé ọ̀pọ̀lọpọ̀ wa àti appreciate ara wa àtọ́kọ àti ìyàwó dọ́tà àti gbéyàwó wa délé àárín pọ́fáì mọ́ tọ́ba ṣe sí ọ̀dà là á máa rí gbogbo ògbógbó ṣe gbogbo ògbógbó ṣe rọ́ṣọ ògbógbó ṣe gbogbo ṣe ṣe gbogbo ẹ̀ ìwọ náà máa jẹjẹrẹ sílẹ̀ ní ṣe fún ìgbà tí ń bẹ lọ́nà gómìnà ní ìbá ṣoúnjẹ tọ́kọ rẹ̀ fẹ́ràn tó tẹ̀ lẹ́ báyìí ọkọ̀ tó rí kankan tí ò sí òfin dáńbẹ̀ kò sì yẹ kó rí bẹ́yìn bẹ́ẹ̀ ni so oríṣiríṣi nǹkan wọ̀nyí ni mo dá wàhálà lẹ́nu yìí kọ́nà wọn mú wa gbọ́n ni ká lè dílé wa mú àlàáfíà ní fún ẹja fẹ́lòmíì láyé.
0: ẹ ṣe mọ̀ mọ́ mi ẹ ṣe o.

0: baba mi salam salam
1: eto igbeyawo
0: akore lati pe mi pada mami ayo yawo ogbon tolorun ba mi fun yin o ko ni ja sasan o la se ledumare baba mi ko wa ni ori eto hello daddy
2: eka le
0: o
2: Alekun
0: Ola Aleto Iyo. Ami
2: ase o, ami. Alekun mi gigun fun o.
0: Ami ase o, ami o.
2: Oni damu, oni subu danu.
0: Ami o, ami, ami.
2: Ami o, ni teyin gberu o.
0: Ami ase o, ami, ami o, ami.
2: Ola
0: wala kuata ila bilal azim.
2: E dakun tori Olorun, eto re ti koja kenikan ma lu seju mewa. Kini kaluku going to the point. Iseju meji ti to e ti wa lori afefe iya to soro ni isin iseju mewa lo lo dada so e da kun tori Olorun eni ti o ba ti soro ko mo loju iseju meji lo
0: okay sir
2: koko loro koko temi si fe so ni wipe gbogbo eni o ba fe gadun omo eni o obirin na labe kí ló dé ta fi gba àwọn obìnrin gbogbo ẹni ọba ti jìyà ọkọ ọ̀ràn yẹ ni kó jèrè ọmọ ṣùgbọ́n gbogbo ìwọ́tọ̀ ọkọ tó lóòlè jìyà ọkọ àti jẹun ọmọ ò lera àdéhùn ni ṣe mọ̀ wípé ní ìsinyìí nígbà tí ìwọ tó bá ní òòlè jìyà gbogbo ọkùnrin tó gbogbo obìnrin tó bá ti ní òun lòun ọmọ sọrọ bọdọ bá fẹ ọmọ rẹ ò ní sọrọ gbogbo ìwọ obìnrin tó jẹ wípé ìwọ lọ ọmọ pàṣẹ fọkọ kò sí tọkọ rẹ wù ó lè ṣe kò sí dówù ọkọ rẹ lè dà tó bá fẹ àlùbáríkà fún ọmọ rẹ ó jìyà ni tọba tó wá jìyà ọ̀ràn yẹn ni kò jèrè ọmọ torí kọ́ mọ̀ sọ fọ́mù ànábì ádámà pé mo ti jìyà ọkọ̀ ọ̀ràn yẹn ni kò jèrè ọmọ kèésì sọ ọ̀ràn yẹn ni wípé mo ń tọ́ ọmọ mi ni mo fi fẹ́ jèrè ọmọ náà ọlọ́run ní péèrè ìwọ ìyá tọba fẹ́ jèrè ọmọ àfi kọ́ jìyà ọkọ̀ ọkọ rẹ mu tí ó ṣe sì lọ́ọ́ ṣe bá ṣàwọn kọ̀ọ̀kọ́ ó bí mọ́tọ́mọ́ rí ó ṣe iná ni wọ́n ń pè ní ìyá ọkọ tó bá ti wá jìyà ọkọ ọ̀ràn yẹn ni kò jèrè ọmọ o gbogbo ìwé àwọn alákọ̀wé ní ìsìn ẹ̀rí pé náà ni kó bá wa ilé alákọ̀wé ní ìsìn ẹ̀yìn obìnrin ní kọ̀ńtírólù lé madamu otide ti madamu ọba tide ko ti fọrọ bọlọ n ba fẹ ọmọ rẹ oni sọrọ o gbogbo ẹni ọba ni kọkọ wọn mọ sọrọ fun le ọmọ rẹ oni sọrọ gbogbo ìwọ tó ọba sì jìyà ìyá ọkọ o lè jèrè ọmọ o àdéhùn ọlọrun ni torí negative and positive ni iná ni gbogbo ọkùnrin jẹ láyé obìnrin nítra ni wọn jáde mọ̀ pé tí ọ̀nà ti sí nítra kò lè ráàyè supply iná o ìwọ obìnrin ọgbọ́dọ̀ fara gba iná gbogbo nǹkan tó rí tó ń bá ọnújẹ yẹn iná ní jẹ ìbànújẹ gbogbo ìbànújẹ yẹn ni o fi fara mọ iná yẹn ọmọ rẹ ọgbọ́dọ̀ jìyà mọ́ torí kò ti jìyà ọkọ so topic kan ni ẹ bá pè wá dáhùn orí gbígbáyé jẹ́ ní ìsìn iná ni wípé àwọn obìnrin ọ̀fẹ́ jìyà obìnrin ní kọ̀ńtírólù lé òsílé tóbìnrin sì lè kọ̀ńtírólù ọmọbìn ò lè yàn wọn ò lè yanjú o ọ̀túnba ẹgbẹ́ abiní sókí ẹ̀mí rẹ̀ ogún
0: o àmì àṣẹ o
2: mi ò ní jí ọgbẹ́ o
0: àmì àṣẹ o àmì
2: o ní pẹ́sọ̀n torí tiẹ́
0: o àmì o àmì àṣẹ o àmì
2: o ọmọ tó wà mí wọ́n rà sí lówó
0: wàlá kùràtà ilẹ̀ abilẹ̀lẹ̀ azim ẹ̀ṣẹ̀ gbàṣà ń pè yín láàárọ̀ lágbára lọ́wọ́ náà ẹ̀ṣẹ̀ gbàṣà àdúgbò ẹ̀ o. Eh, baba mi na lo 4 minutes, that's something seconds. Na ni baba mi na lo. Hello, hello.
3: Eto
0: re ma o.
3: Apo ati tere jo se mi o.
0: Oh, baba mi.
3: Para da na nkan kan ka wa yele mi o.
0: Ogun follow, ogun follow. Mo
3: wa pata a ni para ni suwe mi o.
0: Ami Jesu, ami, ami.
3: Para da mo ni so se ni ko
0: pa. Ami o, ami o, ami, ami.
3: Mo ta wa tere mi ni aya na ko na na pa la gba ro lo.
0: Ami ase o, ami o, ami, ami.
3: Ya mo nta ni ko kan wa o.
0: Ami o Jesu, ami o Jesu. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Àmì o Jésù, àmì, àmì.
3: Ẹ rí ètò ìpẹ́lẹ̀ yìí.
0: Bẹ́ẹ̀ni.
3: Ó gbẹ̀ jùlọ, àtọkùnrin àtobìnrin, ká ní ìfaradà. Ìfaradà ni gbogbo ìpàtà. Ọkùnrin ti gbóbìnrin ni o, obìnrin ti tọkùnrin ni o. Tí ò bá sí ìfaradà, àtọkùnrin àtobìnrin àti jẹun ọmọ yóò nira. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tá a bá ní ìfaradà, tá a ní tọkàntàn síra wa, tá a ní gbàgbọ́ síra wa, àláìsàláì kọ́nìlẹ̀ ilẹ̀ ẹ̀jú, a sọ ọkùnrin àtúbi lágbèjọ ẹ̀wọ̀n ọmọ. Mo ti pàṣẹ sí ìfaradà gbogbo kìíní yìí ò lè ṣe é ṣe. Gbogbo oúnjẹ pàtà sílẹ̀ bó ṣe yẹ fún iná nìyẹn. Ó ṣe wá wà ní lìkì,
0: ó wà ní dáńdá.
3: Ó ṣe wà lọ́wọ́ ọkùnrin náà lọ́wọ́ obìnrin. Ọkùnrin míì wà yóò ní kò ní í ṣe. Nígbà tó bá sì ti ṣe, ìyàwó yóò lọ gba ẹlẹ́ lọ́kọ́ mọ́ ọ báyìí. Tó wọ́n ti mu ọ̀bọ̀ nífà tẹ́kúbà tí ẹ bá jọjọ́ alẹ́. Àyà bẹ́ẹ̀ ni pé ìyàwó kọ́ ìyàkọ́ àwọn ọmọ ọmọ sí àbá. Ibi ibẹ̀ ṣùgbọ́n jùlọ ìfaradà ní kókó fún àwọn méjèèjì. Ọlọ́run bá láàánú jùlọ.
4: Sẹ́ríléèkì kọ̀rọ̀ ni gbangba ni kì í ṣe gbàǹjà.
0: Ok, gbangba, ok.
4: Gbangba ni kì í ṣe gbàǹjà.
0: Ok, ok.
4: Ilé yìí bá àwọn kọ́ lọ́kọ́ àwọn ẹ̀sìn.
0: Àmì Jésù.
4: Sẹ́rí tẹ́ dálẹ̀ lálẹ́ yìí. Kókó kan ló mọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ́. Àtàárọ̀ nílẹ̀ mà kì í sù.
0: Àti àárọ̀ nílẹ̀ tí mà ń sù.
4: Ilẹ̀ kì í sù. Kí ló bí gbólóhùn? Ìjẹ́ àdá fẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ìjẹ́ wọ́n tọ pínpín ìrìn àjò tán fẹ́ rìn lọ́dọ̀ aláàfáà tàbí pásítọ̀. Eléyìí ò bá wọn. Ọkọ̀ tó fẹ́ tẹ́yàwó, ìjẹ́ wọ́n nífẹ̀ẹ́ ara wọn délẹ̀. Àwọn ọkùnrin sì ní kinní kan kàkà kékun má jẹ ṣèṣe.
0: Àìsàwàdànù.
4: Wọ́n sọ pé gbogbo tí ọba náà ń ní. Nígbà bá wá náà tí ọ̀nà tó nífẹ̀ẹ́ rẹ̀ bíbí pátìkúkù tó wọlé tó bá dé táìmù kan ìfẹ́ wọn ó dínkù lọ́dọ̀ obìnrin wọn kò wá ní nífẹ̀ẹ́ mọ́. Bí ọba ìtí wá nífẹ̀ẹ́ kí ló fẹ́ bí lọ́mọ tí ó nífẹ̀ẹ́ bàbá òun gangan. Nítorí pé àwọn ọmọ táwọn bí gan wọ́n ń wo ìṣe sí àwọn táwọn tó ń fẹ́ra wọn gangan irú ọmọ òun gangan ló fẹ́ wá sàárín ẹ̀mí yìí. Tí ọba ìtí nífẹ̀ẹ́ kápó bímọ mẹ́rin ti pátìkúkù yóò fi rí kan tí wọ́n fẹ́ràn bàbá wọn. Ṣé pé gbogbo òṣè sí tí ìyá wọn bá ń ṣe pẹ̀lú bàbá wọn kò ní dùn ọmọ inú. Irú ẹ̀ ṣẹlẹ̀ ń bì nínú ọmọ mẹ́rin tíyá ẹ̀ bí ẹyọ kan lọ́ fẹ́ràn bàbá wọn. Níjọ́ tó ọmọ ti kú ni bàbá náà ti kú. Bàbá wọn ò lọ́dún méjì sí. Kò lọ́dún méjì sí tó fi kú. Torí pé àwọn yòókù kan ìtẹ́ ẹ̀fẹ́ gbọ́n tí bàbá wọn wí. Ẹyin náà wá wọ àárín yẹn. Àwa ni ká bẹ lọ́hùn. Sẹ́rí ọlọ́run ọba ìjábùdó bá ti ṣègbéyàwó tí ó dájọ́ fáwọn méjèèjì yóò dúró láàrin wọn ni. Tí ó máa wò ṣe sí ti kálukú wá ń ṣe. Tọ́gbọ́n bá pé ìyàwó lọ́ba lóun fi ìyàjọ́ ọkọ̀ ọ̀hún tọ́lọ́run bá mu ọdọ̀ ńkọ́. Tọ́gbọ́n ẹ̀pọ̀ ọkọ̀ náà lọ́lọ́run fẹ́ bí ìyàjọ́ ọkọ̀ ìyàwó tọ́lọ́run bá mu ọdọ̀ ńkọ́. Ọlọ́run èṣù ọjà san. awa ni ke okunrin ni ko ma se to fun yawo re iwo to ba mo ko fe gbo bukata lulu omo mo wule bobisun debi pe yo bi mo fun o to ba ile mu o bi omo bo si wo po to mo try ti e si je ka won omo omo to ba se to re iyawo ba tori pe won ni fe re lo fe fi yajo olorun ba ti dajo yo da o ka ni fe ara wa ka tu fe ra wole olorun je agunle ayo
0: mi o baba e se gan mu dupe o
1: je tutu on la shiri benko
0: ah awon baba baba yi mo n gbadun won o mo n gbadun yin gan mo n gbadun yin gan gan hello hello
5: hello
0: eto ni e ma ami o jesu ami ami o ami ami esma ya be ji ko lati odo ba
5: rara o
0: okay
5: egbeda ni mo
0: ti pe egbeda okay ma
5: maturity ni
0: se pelu oro igbeyawo
5: lati le je won mo fun okunrin okunrin gbodo mo fi ife han si iyawo re ni oju awon omo ti okunrin ba wa to ba korira iya omo re ni oju awon omo ti soro ko ba kun pe ti si ya je awon omo yen na ma korira re ṣugbọn to ba korira iya won tabi ija ba wa to epo gbogbo gba o san fi ife han loju awon omo ti iya won ìdìbáwọn ọmọ òsì ní fẹ́ràn bàbá wọn lọ́wọ́ ó di ìdílé gbogbo wa.
0: Àmì o àmì o.
5: Tá a bá wá rí àwọn ọkùnrin kan wá wà.
0: Ok.
5: Nítorí pé wọn rẹ̀ dì láti gbọ́ bùkátà lórí ọmọ tàbí ìyàwó. Gẹ́gẹ́ bí mọ́mí wa ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣe ń lo 10 minutes ti sọ̀rọ̀
0: wípé
5: ṣe ń ṣàlàyé bóbìnrin ṣe mọ́ ń bímọ àwọn ìṣòro tó yẹn mọ́ ń bá pàdé nítorí nǹkan kan. Àwọn ọkùnrin kan wà tí ò nítumọ̀ sí wọn. Tí ò nítumọ̀ kankan tí ò àti ẹ̀ríro rárá. Tó ṣe yí pé bóyá ọmọ fẹ́ jẹ àbọ̀ ọmọ fẹ́ mu wọn lọ sọ́dọ̀ ìyá rẹ̀ wọn lọ sọ́dọ̀ ìyá rẹ̀ wọn lọ sọ́dọ̀ ìyá rẹ̀ pé wọ́n wà máa sùúrù fáàrí pé àwọn èèyàn máa ń sọ yí pé téèyàn bí ọkùnrin bá tọ́jú ọmọ obìnrin náà ní padà máa ń jèrè ọmọ tó táwọn bá lè ṣe làwọn ó ṣe àwọn kókó mọ̀ pé táwọn bá tọ́jú ọmọ ìyá wọn náà ni ó jèrè wọn ẹ dákun irú ọkùnrin o tí ò lè gbọ̀ bùkátà lórí ọmọ tí ò ní ewu máa ń fi kankan bá ò lè ṣe fẹ́ jèrè ọmọ. Gbogbo ẹ̀yin ọkùnrin ọlọ́run ó kọ yín
0: o àwọn
5: aládùn jẹjọ ni àwọn ọmọ wa ẹ jẹ́ ká fi ọgbà àgbà ká fi máa bá àwọn ìyá wa lò ká dẹ̀ nífẹ̀ẹ́ ìyá ọmọ wa. Ká mọ̀ ro ìròkurò síra wa yí pé tí mo bá tọ́jú ọmọ ẹ̀mí mi jèrè rẹ̀ ẹni ó bá ti lè tọ́jú ọmọ tó sojúṣe rẹ̀ lórí ọmọ dandan ni kó jèrè ọmọ. Àníṣe àti
0: ìdánilórúkọ jẹ́. Àmì o àmì mọ́mí ẹ má ti lọ o mọ ẹ̀dákọ yín ẹ má ti dákọ yín o ṣé dádì gbádùn yín.
5: Gbádùn dádì o.
0: Gbádùn dádì.
5: Gbádùn dádì.
0: Gbádùn wọn. Hello ma.
5: Yes, sir.
0: Gbádùn wọn rárá.
5: Láti
0: de wán. Bó wà ní àwọn ọmọ.
5: Kí ni kú ewu ọmọ rí?
0: Wọn ò kí kú ewu ọmọ rí.
5: Rárá tó bá ti di ọ̀ ó kú ọ̀ láti máa bímọ a ti sá kúrò nílé. Ó di tọ́kẹ́ ta kí n bá gbọ́ ọmọdé lóko tó wọlé.
0: Ṣùgbọ́n
5: mo dúpẹ́ lọ́dọ̀ náà.
0: Lọ́run
5: lè fún
0: alọ́kùnrin
5: fún alóbìnrin.
0: Àwọn bọ̀dá mi àti àǹtí mi wá ń kọ́. Ṣé tẹ́ ẹ fi tọ́ wọn dàgbà bó o ní ṣe ń gbìyànjú? Ṣé ṣùgbọ́n
5: tọ́jú
0: wọn? Ẹ̀kú ọ̀rọ̀ ọmọ. Ẹ̀kú ọ̀rọ̀ ọmọ. O ti
5: mà.
0: Àmì o Jésù. Àmì o.
5: Tó ẹni tó bá ṣe dandan ni kò jẹ.
0: Ẹ dẹ̀ jẹ wọn lórúkọ Jésù lágbára lọ́wọ́ ọlọ́run ẹ jẹ ń ọmọ láṣẹ Elédùmarè. Ẹyin èèyàn ẹ wà gbọ́ mi báyìí wọ ọlọ́run mọ̀sánú. Wọn ò kẹ́wọ̀n pé ewu ọmọ rí. Hello. ojú òpó lẹwà yìí. Hello.
6: Ẹ ká
0: lẹ́sà.
6: Àkú program o.
0: Program rí sá o.
6: Yóò kọjú ẹ̀sìn fún àgbà.
0: Àmì o, àmì.
6: Ọ̀rọ̀ jẹ́ sọ ọ̀rọ̀ tó lágbára ni. Ọ̀rọ̀ tó lágbára ni. Ọlọ́run má ti sọkùnrin níbí à.
0: Àmì o, Jésù.
6: Kó má pèjì wa níyà, àwọn ọkùnrin ká gbà sá. Kó má pèjì wa níyà.
0: Àmì o.
6: Àwọn ọkùnrin, àwa sin obìnrin láyé.
0: Àwa sin obìnrin láyé ni.
6: Bẹ́ẹ̀ni, ìbàdí. Ṣé ojú wọn sọ bẹ́ẹ̀ kan ẹni bí ọmọ gbọ́dá tó ti délẹ̀? Ìgbà àwa ni ká máa tọ́lọ́ kó lọ mọ́ pèjì wa níyà. Kò sí ẹjọ́ fún ẹ̀rí. Tí obìnrin ò ní fi ká pamọ́, bẹ́ẹ̀ ní fẹ́. Tó bá ti ní fẹ́ra wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lẹ́mìí ìdarí.
0: Ọ̀pọ̀lọpọ̀ nú wọn ò lẹ́mìí ìdarí jìn.
6: Bẹ́ẹ̀ ni dájú. Ẹ̀sùn dájú lọ́gbọ̀, ìwà dájú lọ́gbọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lẹ́mìí ìdarí jìn. Alẹ́ kì í máa lò yẹn bó ṣe wù yẹn. Á lọ gbódò wá, á dárò bó ṣe òkè. Àjẹ́ lò yẹn bó ṣe wù.
0: Alẹ́ máa lò yẹn bó ṣe wù ni.
6: Ẹ̀mí dájú. Ọ̀nà ìjọba ìjọ kalẹ̀ wọ́n dára.
0: Àmì o, Jésù.
6: Ká má kọ ojú alẹ́ láre.
0: Àmì o, Jésù.
6: Ojú alẹ́ dà.
0: Àmì o.
6: Káwọ́ kọ́ mẹ́ta pa o, ká kó sáájú àkọ́lẹ̀ jáde wọ́n dára.
0: Àmì o. Daddy. Hello, daddy. Ah, dedo mi. Mo fe bere kan lo won. Iru nti mo bere lo mama. Mo fe bere lo won. Baba mi ri Ogunwale Abel. E ka lesa. Kábíyèsí sá o.
7: Ìmọ̀kálẹ̀.
0: Ẹ̀ka lẹ́sà.
7: Ẹ̀kú ọjọ́ mẹ́ta o.
0: Ọjọ́ mẹ́ta rí o, dádì.
7: Ẹ̀lẹ́ sà.
0: Yẹ́ sà.
7: Mo kí gbogbo ilé o, mo káwọn èèyàn wá o.
0: Yẹ́ sà.
7: Mo kí nígbàrá, mo kí nígboro o.
0: Wọ́n gbọ́ o.
7: Bàbá mi Àfá Àsàkà.
0: Bẹ́ẹ̀ni.
7: Wọ́n kọ̀rẹ́ sí ní Yorùbá kan lẹ́ẹ̀kan.
0: Bẹ́ẹ̀ni.
7: So Nikki gbangba.
0: Bẹ́ẹ̀ni.
7: Èyí mo kọ́ni tó dá sọ̀rọ̀ ìná, mo fẹ́ ọ̀gbẹ́ni kan ní Splash FM.
0: Okay.
7: Bàbá yẹn sì wà ń bẹ̀dì sìn. Ọ̀làníwájú akọ̀ pẹ̀lẹ̀ ọ̀rọ̀.
0: Okay.
7: Ó máa ń ṣe program kan nígbà kan tí máa ń kọ̀rẹ́ ti àwọn Yorùbá bàm.
0: Okay.
7: Àwọn èèyàn ń gbádùn rẹ̀ nígbà náà. Ẹ bá ní bí kí ló dé tí ò ṣe máa.
0: Òun
7: ló já wa sí pé bìkì gbangba ọ̀wẹ̀. Àárò ẹ bá ní bí pé kí ló dé tí ò ṣe mọ́.
0: Okay.
7: Alàgbọ́ Ọláníwájú à ń gbádùn rẹ̀.
0: Okay, sir.
7: Now, ṣe rí program tí à ń dá sí yìí.
0: Bẹ́ẹ̀ni.
7: Ọkọ̀ ojú sí ẹnì kọ̀ọ̀kan ni. Ọkẹ́nu gan-an gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọ mi Àyòyàpọ̀. Ọkẹ́nu. Ṣe rí bàbá mi lògbòmọ̀ṣọ́ máa ń sọ̀rọ̀ kan. Wọ́n ní kéèyàn bá fẹ́yàwó. Kò finú sínú kọ́ máa finú wọ̀bẹ kó náà máa plan ọjọ́ iwájú rẹ̀ lẹ̀. Yàtọ̀ fún pé yóò dúró de àwọn ọmọ. Torí àwọn ọmọ tó ní òde òní yìí ọ̀rọ̀ wọn ó máa ń yà mí lẹ́nu ni. Nígbà tí mo máa rì àwọn èèyàn máa ń bómi pé mo gọ̀. Torí wípé tí màá bá ṣe nǹkan màá ní ẹjẹ́ kí n sọ fún màdámù mi níná. Àwọn tíṣà máa bómi ni. Wọ́n ní o ti rọ̀fọ́ fún mi jẹ́. Bẹ́ẹ̀ bá ní ẹjẹ́ àdájọ kan ẹjẹ́ àwọ̀ àjọ Mr. Alábáyá ṣe ó wọ àjọ. Màá ní kò dà máa fún létí lọ́la. Wọ́n ní ìyàwó rẹ̀ ò tí fọwọ́ sí. Ó dìgbà ìyàwó rẹ̀ bá fọwọ́ sí kó tó ṣe. Imagine what I'm experiencing today. Ìyàwó mi ò lọ sí sùkúù kò sanwó sùkúù rí. Wọ́n àbíjọ́ tí a bá fẹ́ ṣe ẹ́ ndí lọ bí yíyà tí ó ta gèdè. Ìyá máa ń mà pé ìyá àwọn ọmọ ilé. Gbogbo sùkúù dá màmí lọ. I could go there and pay the school fees myself, including wife and everything. ta ba pe awon omo yin o ma gege bi baba mi to soro tan ni ile kan o ni iya ti obirin fin je okunrin o po obirin o si ni idariji e ma bi na yin obirin awon kan o ni idariji gege be se ni ma so ki je gugu obirin won le my wife doesn't have so se wa ri oro ti obirin te so ngba kan ba se pe ti eyan ba ti nife obirin ju ise ri niyan on de na le ti ti se ife ni mo ni si yawo mi igun ngba to wa ni olomo bi ti to fi dodo mi 80% dai ma wi pe wo ni fe mi ju be lo mo so fun kini kan fun ju kan bayi won wo lo di kan mo lowo wa am I talking to somebody
0: yeah ben sir
7: won mu iyawo mi mo n fe lona ngba na won wa lu iya re wa lu omo lokoro yi won gbe lo ile okunrin kan leku mo lo wo mo lo wo wa yes mo si ba ohun pelu oko aja o ti an be gbe ti an joko lori beji mo si lo ki mo ma wa kian so bi leku lo je loju emi na awon yen lo rogun ni mo lo ijo e mo wo ko nbe mo ni emi emi temi ti bi o ma bo lati ti na ti so ku oyan bo kemi ti mo ti ri to wa jade teacher training college ki wo wa de lati ku to ruwo de to wa ko fun ya to lo fe yawo a o fe yawo mo lo wo bi ti fe yan lagbara di imagine what I'm experiencing today so three of them have graduated they probably were there some of them were working I'm now wallowing in the pool of poverty here. So, baba mi se so o se ri bi be ti so o ni eni ti o ba ri ara jare re fe
0: o ri oju rere olorun
7: o boju rere o padi emi o ma bi ti e trade ti ma wa to ba ti bi ma kini o ma keji mo ba ri yawo mi ma leyin e o ma yoku ah o ti bi ba ti ologbo ati epute nbe ni ile mi ikorira ta nwi po ni ba se yi adamu ni mo se kilo sele mo wa ri pe won ese wa ja mi se pe teyan ba ti ni fun obirin ju lati le ojo ale re lewo
0: beni
7: to mi na ba ti feran oko ju lati le to feran ti wi to tan ni dedegban to bo lowo iya to lo ko fun to wi bi on ni so ko ti lo so fun ah yo okunrin yo ride e lojo waju ife gbodo wa ni 50-50 ti fe kan ba ti ju kan lo wahala ni kọ́nà ọ̀sánú wa ni o ọjọ́ òkòkò sí ní ọjọ́ òkòkò ní àmọ́tí mẹ́bẹ̀ bẹ́ẹ̀ ní tó wá solúsàn wá ni wípé bọ̀ọ̀bá ti lọ́ọ́ fẹ́ yàwó tó àwọn ibi tí gbàgbọ́ ọ̀rẹ́ bá rọ̀ mọ́ lọ bí rí wo bí ọmọ yín bá bọ́ ma wá bá mọ́kọ wá tó ní ọkọ rí ẹ lọ bí rí wo lọ́dọ̀ ọlọ́run ṣé ọkọ rí àbẹ́ hàn náà tó bá sì ti jẹ́ pé ìyàwó náà ló mú ọkọ ló mú ìyàwó wá ẹ lọ bí rí lọ́dọ̀ ọlọ́run tàbí bí ọba mọ̀ pẹ̀tọ̀ ṣéyàwó rẹ̀ àbí pàǹdùkú lọ́rọ̀ àti ẹni méjì mo rí tó lu ìyàwó rẹ̀ pa o tó lù pa ó lù kò ń bẹ́ẹ̀ àti sọ fún ọmọ títí kò ń bẹ́ẹ̀ méjì wọn bí fúnra wọn kò ń bẹ́ẹ̀ ẹ̀fọ̀húnlẹ̀ àgbélébù tó lù àgbélébù rẹ̀ ń lílù asàgbélébù rẹ̀ ń lílù ni àbí ògbèmúlẹ̀.

0: Yes, sir. Adupe o. Eyin baba ye pe fun mi o lagbara lowo Olorun. E ka le sa o.
1: E ku ise na.
0: Ise re o Sanya Olu baba mi.
1: Olorun pa ko ma ran ba lowo.
0: Ami o Jesu. Ami. Ami.
1: Igba ki Olorun ma da Adam ati Eva.
0: Bẹ́ẹ̀ni.
1: Olorun da obinrin. Ko so pota. Oni mo like oro ti baba yen so aya ki o ba ti ga oko ko li pe ni omo
0: be ni baba salam salam agba fam badu
1: o ti toro ni en ti o aya ki o ba ti pe ya ko li pe ni omo keri oro Olorun o le lo laise. Jadi asama ni oko mi o toju mi yawo mi buru mi tata ewo ti baba yan baba so ma to soro ton si won ni awon pikini to no fe yawo
0: awon ben
1: ife awon ni ife re didi ge oro yen de ni o si ni bakan kiyan mi yawo ko feran yawo re.
0: Oda ta won oda o keyan mo si won baba nikan wa nda gbe baba nikan ah
1: ya nko kon sele e je ntaru kwa gbe o so mo wan to si ni mo do na eni yi o bi ani o kon do ma san wo le to de atan di bi lórí kórè ṣùgbọ́n kí ni ìyá yẹn sọ fáwọn ọmọ á ní bàbá yín ò kì í san kankan bẹ́ẹ̀ ni mo gbọ́ sórí ikọ̀ tí èpè oṣù méjì á ní kò kì í san kankan ó wá mú àwọn ọmọ ọkọ̀ yìí wọn ọkọ̀ àkọ́bí ọkùnrin ni ìtò tẹ̀lé obìnrin kẹta ọkùnrin àkọ́bí yẹn wá jẹ́ dókítọ̀. Bàbá yẹn wá sick wọn lọ ní àtìlẹyìn ọrọ ṣe lọsọ títí ìyàwó akàngbọ̀ngbẹ lọ láàárọ akóbe nítorí sọ fáwọn ọmọ àwọn ọmọ akànlọ ọdún akọtún padà ọlọjọ kan àyàwó àbúrò bàbá wà ń bẹ ọmọ yẹn wá wọ látàbújá wá wo mà bàbá yẹn ìwò tó wáwo ni pé kó n ṣá máa ṣaláì wá. Bàbá tó ṣe wá jókòó fẹ́ gbé bẹ́ẹ̀dì bàbá yẹn wá gbọ́wọ́ ní lẹ́sẹ̀ ọmọ yẹn wá gbé ọwọ́ bàbá yẹn ẹ tó wọ yín járe. Bàbá yẹn wá ní kí ni mo ṣe fún ọyún mi tí ẹgbẹ́ yín fi ń kanra mọ́ mi ẹ ti ẹ̀wà owó mi ẹ bí kílẹ̀ ṣe fún wa ṣe tọ́jú wa rí ṣe kí ní kan wọ́n máa kọ́ lọ́ta lọ lọ́ta bọ̀ ńkọ́ lọ́sàn owó lè wa ni. Bàbá wa mú fóònù ẹ̀ wà fìdí lọ́wọ́ tàpé nínú fóònù. Owó 39 láti fi 10 years
0: 20. Ọmọ wa bẹ́ẹ̀.
1: Ọmọ wa ní kò ṣí. Kí bàbá bá ti sanwó akọ̀ǹkan tó kọ síbẹ̀. Ọmọ yẹn gba fóònù jáde. Ó dẹ̀ lọ sunkún wọn náà wà á ta. Àṣì ìyá ìta wọn ni. Àṣì ìrọ̀ ló ń pa fáwọn. Wọ́n padà wọlé. Kò sọ nkankan ó padà lọ ó tọ́jú bàbá yẹn nígbà tó ṣe padà sàbújá ó wá pè màmá ẹ gbogbo owó tó ti ń gbà láti gbà tó lọ sáfíìsì tó fi ríṣẹ́ làbújá àkáǹtì màmá yẹn ló wà. Ó dẹ̀ pé màmá gbà òun máa nídìí owó kékeré kan wọ́n fẹ́ jẹ́ kẹ́ ẹ bọ́ ń ta sóò.

0: pọ̀nà ká ló fẹ́ sáré ṣe fáyà fi ṣe nǹkan kan lábùjá bàbá ẹ ọmọ nàìjíríà ọmọ yẹn gba gbogbo yẹn náà káàkìyà ẹ ó gbà á jáde ó tẹ padà wá gbé bàbá yẹn kó ń bàdàn ó tẹ gbìlọ àbújá lọdọ ẹ. nígbà tó rí òtítọ́ ó wà pé àwọn àbúrò ẹ màmá àwọn ló lọ pa fáwọn fún àwọn o bàbá àwọn ló sanwó sí o ló ń ṣe léyìí o. kí ìyá yẹn bá ń rojọ́ ń ta fẹ́lò mi tí wọ́n ní bọ́kùnrin lórí bẹ́ẹ̀ náà ló ṣe wà lọ́dọ̀ ẹ lò bíi bàbá ètò alẹ́ yìí fún gbogbo àgbáyé ni o. màmá kan pè lẹ́ẹ̀kan wọ́n ní ọjọ́ kẹta lọ́kọ̀ àwọn tó máa ń gbé wá kí àwọn táwọn bá ti wọn.
1: bẹ́ẹ̀ni.
0: bàbá mo fẹ́ jẹ́ kí n ṣe investigation lórí ẹ̀ ẹjọ́ ẹ ṣe investigation lórí ẹ̀.
1: mi dẹ̀ kọ́ nọ́mbà ọmọ ọ̀lẹ́ kí mo máa pè mí padà lọ́la.
0: ọ̀pẹ̀ kan jọ nǹkan kan gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ nǹkan kan gbọ́dọ̀ máa hábọ̀ kí wọ́n fi ń kò ní tàn ilé kí wọ́n tó jọ́kẹ́jọ́ kẹta náà tó máa wá ṣe yí ẹ má yẹ ká gbé nígbà kọ́ lásán. ìyá pé mo tún gbà kan pé tó bá ṣe é ṣe kí kinní wà nínú cd fún ọjọ́ iwájú nítorí àwọn ọmọ jẹ́ nítorí ẹ̀gbẹ́ àdìgẹ́nà pè wọ́n fún ó ṣe pàtàkì ọlọ́run á wà lọ́wọ́ a lot of people kò sẹ́ni tí ó máa fọ́ tó máa gbogbo àwọn táwọn pé irú èmi ti bá mẹ́nu bọ̀rọ̀ ìdí akọ́ ẹ màá bí tó bọ̀.
1: ẹ ṣe o adúpẹ́ o. Ìrìn àjò ìgbéyàwó. Ó lé o. Hello.
0: Adéyinka.
1: Yes, sir.
0: Màkálẹ́ o.
1: Ẹ kalẹ́ sá o.
0: Bàbá ló ṣe gbóhùn kọ́ ń bẹ̀ o.
1: Àlàáfíà náà wà Kọ́ládé Àlàbí.
0: Ṣẹlẹ̀ ni tó ń pè
1: yín. Mi ò tí ì mọ̀.
0: Ẹni tẹ́ ẹ mọ̀ dáadáa ọ̀rẹ́ yín ni.
1: Ok.
0: Ọ̀rọ̀ jẹ́ kí bàbá yẹn dẹ̀ ń sọ lọ́wọ́ ń bẹ̀ yẹn. Ó dẹ̀ ń pa mí lẹ́kùn. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí. Mo ń pè láti Abẹ́òkúta Gani Ọlọ́ọ̀dá.
1: Ok.
0: Ọmọ mi ni ẹ tí wọ́n sọ. Ìtí ìyàwó ṣe fún kíni jù yẹn lọ, ọmọ kankan ò yọjú sí mi.
1: Ọmọ kankan ò yọjú sí yín.
0: Bẹ́ẹ̀ ni bàbá bí mi ń ká. Àkọ́bí ni mo bí sí oníyanrì. Tẹ́kọ̀ǹbọ̀ mi mo bí sí Adéọ̀yọ́ yìí mẹ́tọ́ Adéọ̀yọ́. Ìyàwó fi mí lẹ̀ mo padà wálé. Ẹ̀gbọ́n mi ní kí ìyàwó tí mo fẹ́ náà yẹn. Kí máa bọ̀ nílé mo dẹ̀ kò wálé. Ìyàwó tí mo fẹ́ sínú òòjọ́ gangan. Security ló ń bá sùn.
1: Security.
0: Èmi ni mo sọ fún yín. Èmi ni mo náà lọ lé ìwé náà lọ lọ gbogbo ẹ̀. Fún ipò láti Ìbàdàn ni mo mú wa bẹ́ẹ̀ pa mí. Ọdún kẹtàlá tí mo ti wà ní èrò. Kò sọ́mọ kankan tó yọjú sí mi. Ó ti fi ọmọ lọ́kọ. Nígbà tí a ń sọ̀rọ̀ yìí nínú òjò ìjọ ńlá ni o. Oní bàbá ń parọ́ ni bàbá ń parọ́ bó ń dún wọ́n fáwọn ni. Mo lọ bẹ́ ẹ̀gbọ́n mi mo ní ń bá ìgbàgbá yìí ṣẹlẹ̀ o. Ṣẹ́gun kí ni ẹ̀gbọ́n mi yẹn. Ó ní à ó lè máa dójú ni tàbí ó lè máa dóhun. Mo ní bàbá mo ní kò rí bẹ́ẹ̀ ń bá ìgbá yìí ṣẹlẹ̀. Nígbà tí wọ́n wá rí tán ni wọ́n sọ fún pé kí n ṣọ́ra o obìnrin yẹn máa lọ. Kí má jẹ́ kó tó wọ́ ọ̀rẹ́ lọ òkè. Wọ́n lè pè nínú òjọ. Ta ló mú ẹ ta ló wà sùn fún ẹ ta ló mú ẹ dénú ìjẹun lọkọ ọkọ ẹ ni. Ọkọ ẹ ló dẹ̀ mọ ẹ dénú ìjọ ìbúdẹ̀ sọ fún ọkọ ẹ pé ìgbà tó máa fẹ olóoru ni. Mo dẹ̀ ń gbó Toyota Corolla ó ń kọ́ṣẹ́ Yagensa. Lẹ́yìn ẹ̀ mo tún ṣe ìjì mọ́tò. Ó wá ní ọkọ òun pé òun ń ṣe gángan gan. Kí n tó sọ fún yín ni ọkọ ẹ kẹ̀. Ó lọ ṣe ṣẹ̀fọ́ lónìí ó lọ ṣe gángan gan. Ọba ó fẹ́ máa lọ ọba ní tọ́pọ̀ lọ́ndà yẹ máa bọ̀. Ọ̀gá ọlọ́pàá ilé ìwé rẹ ni ló bá gba símọ̀ ń bá tíráàkì. Láti Abẹ́òkúta ní ògbé lọ jókòó. Ibẹ̀ ló gbé ti lọ bímọ fún ní 19 ìyá tó tá tọ́nà yìí 2. Ló gbé lọ jókòó ó bímọ fún ní ìyá tó tá tọ́nà 19 níbẹ̀ yẹn. Ó wà ní iwájú eléwé ran níbi tí wọ́n fi ń ta àlùbọ́sà yẹn ajíkanlé lọ́dọ̀ yẹ. Kò sọ́mọ kankan tó yẹ títí mi mi ìríran mo sọ fún yín o. Mi ìríran dáíbà ní mi dáíbà tọ́ọ̀kì ní mi o. Mo ń lọ jáṣẹ́ sábílẹ̀ tí èmi o. Kò sí nǹkan tí mọ́tò náà ni mo wà kò sí nǹkan tí mi kì ń ra wálé. Mo ń rẹ kofí tí n bá ń bọ̀ lálẹ́ ẹran ọ̀gbẹ́ súyà nkoko ti a ba fe se odun kristemi ma so fun pe wa lo ibadan me ku ba ilu ma lo lati no su kokola to ma ri aso gidi ah ewo olohun ko ko na ko sa na okunrin ko na ma se ki tokunrin ko gbe
1: ko se ni kankan to yoju si yin bo le se wa njeun bo le se njeun
0: ah baba olorun to bi lo ba te ba ni olorun e je ki nfin kokon ye yin ama mama mama nta me Friday Sunday o wa di Wednesday mo jeun o di Thursday ko sin kokon ti ma je mo yi sawe Friday a ma gba we mo gba we o de bi 7 o de wa lori road bi ti mo gbe wa mo loluwa mo gba tatun won ni mo de ko jasi kitchen mo loluwa won lo ni ki ma je saniyan la o ni ki ma se saniyan la olola lo ma saniyan re mo de mo ko mo de bomi mo fi si ni bu iyo mo da sinu omi yen mo de bo buru buru buru mo de danu mo wonu si ti room mo de fara si yara mo de fara dile mo de fara le nbo ma so 20 minutes o ko gbo ko ka ni ye mba de bo sibe o jo mo kekere kan ka ni ye o so ruko are to ba no ni kan gbe fun mi baba o je gari kongo miji pelu isu meta ba ni ko ba mi ki won mo gbo sori road mo yira bo ah o bu ti mo fi bu iyo yen mo sare bu gari agulu mo mo ru sinu buru buru buru mo gba sinu o si ga ti le o do ro ngo di bi elem emi yen ki lo be su ki ko sinu mi to jo e ba dani fe re ba le da no gi baba ngo da mo meta o ton na o mo yi ko ju sinu port niyan mo ye jeun niyan mo wa gugu ike omo ro ti mu e ewo ka ma du pe lowo olore to ba ti ni jesu ti lo ngogo bi mo je jeun mo o ri o fi olorun le ko ka ba ni boya pe je ni mo fi ajo mo abi nkokon to ba fe ra bata pe o da nkokon ma ke lo bi bayi ka ba ti daruko mi to ma ti pe ba ti pe fone fo e je ko won mo to ba fe ali ni bi ta pe ti n wa oko oko garnet ti no ma fi mi se je ya ni sokoto ya ta me ni mo ti de o pa bo ma re na gbe ma o ni wa ni sokoto ba sokoto e wo e bi be ni gan so le n to ba ri da wo gidi fe o lo ro ju ni olorun e de wa wo pelu oro omo yen ti iya o ba da omo o bi da
1: ti iya o ba ti da
0: o fi phone won omo yen baba yen olorun ko fun baba yen ni ori ofe ni ti nkan yẹn fi wà nínú fóònù tó jẹ́ pé ọmọ yẹn fi rí tó fi ń gbèjà bàbá ẹ ẹ náà bẹ́tò lọ àwọn àpẹlú
1: yín
0: ìmí nìkan wà ní tìrìbẹ́ ní mo ṣe wà
1: ẹ̀yìn nìkan
0: ọlọ́run ni àkọ́kọ́ lẹ́yìn ẹ̀ rédíò méjì ló wà pẹ̀lú mi ní mo máa ń gbọ́ rédíò mọ̀jú
1: tó bá ti dárọ̀ la ẹ pè mí tó bá dijọ́ mẹ́jọ òní ẹ̀yìn bá yín gbowó lọ́wọ́ ọmọ nàìjíríà tí ń fìránṣẹ́ sí yín ẹ̀pẹ̀mínàlá ṣẹgbọ́ ẹ̀pẹ̀mínàlá ọlọ́run ṣe o àmì ẹ̀sà ẹ̀lọ́ sá. ẹ̀lọ́ o.
2: ènìyàn bá ń sọ ọ̀dọ́ ẹ̀kan owó tó ń gbà yẹn.
1: ok.
2: ẹ̀yẹ kẹrin tí dádì yẹn sọ lẹ́ẹ̀kan.
1: bẹ́ẹ̀ni.
2: ìpè báwọn jẹ ṣe wà láti ògùn yẹn padà pé ra ohun tó bẹ ọhún níbi lẹyìn ọhún níbi ìdè tó ń jẹ àwọn. ṣé òkú ọlọ́run kó wà pẹ̀lú wa.
1: àmì ń sà.
2: kọ́ lọ́run wọ́n fa ní ọ̀gá láyà àwọn ọkùnrin àtàmúkà kàmáǹgà àmúfàlẹ́ ra rẹ̀.
1: ẹ sọ̀rọ̀ sókè dáadáa o àmì o.
2: ọ̀pọ̀lọpọ̀ iná kórìíra ọkọ̀ ọgbọ̀n báyìí sí ìka tó ká yìí ṣe tí ò ní fẹ́ rí rárá.
1: tí ò ní fẹ́ rí ọkùnrin rárá.
2: bẹ́ẹ̀ tí ó kà ń gbà tí bá ń jáde ní ẹgbẹ́ tí ẹ̀mí dákàn kórìíra ọkọ̀ ó lè má gbogbo oṣù gánà. tí ọkọ̀ lóru kó ràn wá lọ́wọ́ àwọn ọkùnrin lè ń kọ́ lẹ́kọ̀ọ́. orúkọ jésù kẹrin kalẹ ra rẹ.
1: àmì o jésù àmì o àmì.
2: ẹ rí ọ̀rọ̀ yẹn ẹ fi ń kó wa lẹ́kọ̀ọ́ lọ ẹ̀gbin ti wa létí káwọn bá tọ́jú alẹ́ ra rẹ orúkọ jésù àmì ra rẹ àwọn ọkùnrin.
1: àmì o àmì àmì àmì o.
2: ìfìbáyé sọ̀rọ̀.
1: Ami ase o, ami o. Ase lo sir. Yes sir. Awon mama mi. En gburo won daada lale ni awon okunrin. O si ye ki gugu ajo ka jo da si ni. Ka jo hello. Hello sir. Okay sir, daddy. Okay. Hello, sir. Ìyàwó ohun tó ń fẹ́.
0: Ó ti kú ojú ojú ojú kan wọ́n lẹ̀. Ẹ kí bàbá fowó òkùnkùn owó tó wọ́n fi jẹun. Bàbá wa bí pèsè ojú bàbá ni. Ìbàdàn ẹ̀fẹ̀ ìyàwó ṣe é pé màmá rẹ̀ kọ́ oríṣọ́pù bàbá òun ti lọlẹ̀. Bàbá òun bàbá fi lọlẹ̀. Mo sọ pé ẹ̀jẹ̀ ká wà lórí òtítọ́. Ẹjọ́ náà bọ́
1: Alafia. Ashe, ashe o.
3: Koni magale.
1: Eja do me le ni.
3: Iya fefe o.
1: Koni ba. Ebo si pele meji. Pele keji.
3: Koni ba.
1: Tere ku wakati kamai.

0: Ah, ba mi re wa de bo ale e je ngbe pe won. Hello daddy. Hello sir.
1: Hello.
0: Hello sir daddy.
1: Hello Adeyinka.
0: Hello sir. Oh, hello sir Kale sir daddy.
1: Oh, e Kale o.
0: Yes sir.
1: E ku ise e ku ataro.
0: Ataro re sir o.
1: Mo ki gbogbo ile o.
0: Yes sir.
1: Mo ki lokunrin mo ki lobirin o.
0: Won gbo o. Amin Jesu, amin o. Amin o, amin o, amin. Amin Jesu, amin. Amin o Jesu, amin, amin.
1: Alaja Adewole ni nke gbogbo ile o.
0: Yes sir.
1: O ti pe lati ori ale o.
0: Oh yes sir. Yes sir.
1: No wa nka le won ti lawon wa njoko awon gbo wa o.
0: Okay, okay. Won se o, won se o.
1: Ah, oro to mu wa lale na lagbara die. Mo pe gugu gba emi oruko mi ni alagba Adebowale lato mi adio mo ma nsaba tenu mo kini kan wi pe ko si nti eyan ba se si ki di egun o ma pada di egun e ma wu awon obirin won yen bi won ba misbehave lati le egun e na a pada ja won ko sogbon se bori ile l'olorun da wa se inu ile lo de ti mu wa jade bo ba lo to ba bo yo je ko se ni ti o ni je eweko bi eran se nje eweko lawe eyan nje
0: be ni
1: gbogbo eso to jade ninu ile a je
0: be ni
1: so ikan kan na jo ni wa ko si te ba ti se nkan to lodi si ara wa ko si ko ma ni owe ko ma ni ipeyin da ti o pada sele seyan e ro pe mo ma so pe okunrin ti o ba ri aya rere fe ni bibeli wi
0: ben
1: o ruju rere olorun teyan ba de ti siyan o siyan niyan
0: o siyan niyan
1: o to se koko ju ninu oro ta n treat lale ni pe kawon omo kekeke ko fi kogbo en ti o ba ti niyawo to ba ti reni to wu e to konu si keyan koko gbegbe se adura na yala ni ti bile yala ni tafa yala ni ti wuli ona meteta o se pataki lati koko fi wadi n to fe se ko to gbe o ma mu opolopo siyan ogun asiyan papa o pelu n to n sele ninu oro yi to poju eni to ni yawo to sin yawo to sise to toju omo to sowo school won to se ewo na gege bi nkan ti baba yen so ewo na ti yawo yen gbigba to keyin won somo to keyin gbogbo omo si baba ti omo yen o ba wa ri ntori lori phone baba se won le mo titi lai lai
0: mo le mo o omo si wa labuja gbadun
1: o nta te gun fe ja egun ti obiri yen se ni ibi yen to lu di pakoshan yen fe sele si lo je ko mo yen o ri
0: ya
1: pe igba to mo ma react nsin yen pe ko so kankan
0: ko so kankan
1: o pada lo o pe ya e pe o ni di awon owo kankan owo to wa ninu account yen ko send e o fe lo fun kan were o fo pon gba gbogbo owo to ti ko sibe o gba kuro lowo ya o wa ki baba mo le o gbe lo ti mo pe baba sese fi baba bere si jere wa e nitori pe ko se buburu a ma wo dada eni igbese ta ba fe gbe ko si ti o lesan o ya la buburu ni tabi rere mi ki se woli o mi ki se pastor o do christian ni mi mi be ti ki se pe mo fi sise se ise awon baba wo ti wa le ni joko ti ti mo ra joko ti mo ra
0: ise se le joko ti
1: ta ba ni ka so so nkan ti lo lodi lodiju awon eyan o fi okan kan fe ara won mo o de san fun obirin ko nife oko ju ki okunrin nife yawo lo tokunrin ba ti le je pe o lo nife obirin yen ju ti yawo yen lo ko si bi wahala o se ni sele sugbon tobirin ba nife oko e daadaa ko je bi ki so pe bi 60-40
0: okay
1: percent síra wọn ni kí ìyàwó jẹ 60 kí tọkọ jẹ 40 ẹ rí pé ilé yẹn á tò á gún torí gbogbo nǹkan kò nífẹ́ kọ́kọ́ òun ó ṣubú
0: bẹ́ẹ̀ni
1: torí pé ó nífẹ̀ẹ́
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: wọn bá dé ìfẹ́ tí ó dẹ̀ wà nínú ọkọ yẹn lọkọ fi máa maintain ilé yẹn níwọ̀nba ayé ilé yẹn á kú nítorí ìdí ẹjẹ fẹ́ lómi láyé mama ti dé
0: o mama ti dé ok ẹjẹ ń gbé ọ̀rọ̀ mọ́ mi ẹkalẹ́ mama mi ẹkalẹ́ ma yes mama mi yes ma.
2: Jẹ́rí fún àfikún kan ni.
0: Ok, ok.
2: Bí mo ọkùnrin ni pé bí ó ṣe wà lára obìnrin, ó wà lára ọkùnrin náà.
0: Ok.
2: Bá a ṣe rí ọkùnrin burúkú, bẹ́ẹ̀ náà lára obìnrin burúkú.
0: Ok.
2: Tí mo kàn fẹ́ ni pé kó kálukú kó yẹra ẹ̀ wò. Bí tó kálukú bá kù díẹ̀ káàtó sí, kó ṣe àtúnṣe, ẹ máa dé tó bọ̀.
0: Ẹ ṣe, ẹ ṣe máa, mo dúpẹ́ o. Ẹni tí pẹ́ ẹjẹ́ ń gbé kọ̀wọ̀n kí n máa ń sọ ẹ̀ka àrọ́sà o ẹ̀pẹ̀lẹ́sì láti
3: ìdí òru ọ̀rẹ́ méjì
0: ń bàdàn mò ń gbọ́ Ibra Ṣẹ́gun.
3: Ṣe rí àwọn ọkùnrin ni ó pé ọkùnrin míì wà tó jẹ́ wó pé iṣẹ́ ọkà lára ju ọmọ rẹ̀ lọ. Torọ́rọ́ ọkùnrin mi wà ní tọkùnrin ta fi máa ń sọ pé ẹyin obìnrin fìyà já lọ́jọ́ alẹ́ ni pé nígbà tá a bá ní iṣẹ́ láàmú àbùkù àní kó dodo mọ́mọ àkànmọ́ sọ skúù lásán ẹlòmí ọmọ skúù ọmọ rẹ̀ ọkàn sanwó skúù lásán ni.
0: Bó
3: o lè dá ní jìyà ọjọ́ alẹ́ ìyàwó sì máa kó ló ń sanwó skúù. Ọmọ mi ti máa lọ bẹ̀rẹ̀ báyìí nítorí lọ bẹ̀ tó. Èmi mò ń sanwó skúù ìyá àwọn kan máa ń jẹ́rí pé tó dádì yìí ní sanwó kinní kan torí náà tó lọ skúù wọn. Tó kí o torí ọjọ́ alẹ́ ni kéèyàn lè jìyà kéèyàn náà má sì jìyà kéèyàn náà máa ń fa ní tí ó fi jìyà náà fúnra rẹ̀.
0: Kéèyàn
3: bá dé iṣẹ́ ìwọ náà máa tọ́jú owó kọ̀ọ̀kan sáré sí ibì kan bóyá báǹkì kan lọ́wọ́ gbà sí àwọn onímọ̀ tó máa tọ́jú rẹ̀ síbẹ̀ torí ọjọ́ alẹ́ náà.
0: Àmì sófo alẹ́ ló gbọ́ ọ́ lọ́wọ́. Àmì o àmì yẹsẹ̀ ṣe àmì o àmì àṣẹ o. Àwọn nǹkan kankan ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò obìnrin. Because èmi rí kan tí mo ti parí ìjà fún wọn bí ẹ̀ẹ̀mejì mẹ́ta. N tí sì ń dájà wọn lẹ̀ jù. Nǹkan oríṣi méjì ni. Ọmọ wọn ti pé 2 years and bẹ́ẹ̀ ni àbàbí díẹ̀ ni. Tí ọmọ yẹn bá mú nǹkan lọ́wọ́ tí yẹ bá ní ẹyà fún mi jẹ yóò lọ fún yẹ ẹ yóò kìbọ̀ yẹ ẹ lẹ́nu. Tí bàbá yẹ bá ní fún mi jẹ ìyá rẹ sọ pé no ọmọ ọmọ náà ni no ah. Ọkọ wa ni ẹni tí ìyàwó ń ṣe ó máa ń bí onínú fi ọmọ ńlẹ̀ tí ó máa ní ó fún un jẹ tí ọba fún un wọn mọ̀ pé ó fún un tí ó bá máa fún un yóò fún un ṣùgbọ́n kí wọ́n máa sọ pé no ṣe ọfẹ́ dẹ̀yìn ohun àtọmọ yẹn kọra ni. Wá nígbà míì tí ìyá rẹ̀ ò bá sí ńbẹ̀ tí ó máa ní ọyá fún mi jẹ ó ní yóò wà fún un tàbí tí ìyá rẹ̀ bá wà ńbẹ̀ tí ó máa ní n tó ń fẹ́ sọ má convince ọmọ yìí o. Mo convince ọmọ yìí tó bá ní ọyá fún mi jẹ ó ní yóò sì wá yóò fọ ṣùgbọ́n tí mo bá sọ pé no ni kò ní fóun à ń jà sí yẹn gidigidi gan. Àkọ́kọ́ nìyẹn. Lẹ́ẹ̀kejì onítòun bá ń bọ̀ láti ibi iṣẹ́ tó o bá tí kíyà wọn pé ẹ kú ilé o oníyàwó òun ò ní sọ̀rọ̀ onítòun bá wọlé bẹ́ẹ̀ tó wọlé olóhùn wọlé bẹ́ẹ̀ ni oníṣùgbọ́n tó bá ní ẹ̀kúlé o oníyókè ẹ̀ka bọ̀ sẹ́láfẹ́ àlẹ́dẹ́ o kìíní kẹ̀kẹ́ ó ní wọn wà á ṣe bí obìnrin ni ọ́ tó ń ti wá ń ta ẹ̀jẹ̀ lọ tipẹ́tipẹ́ tó ń wá dé ọyá ọmọ ọyá lọ kí dádìẹ dádìẹ ẹ̀ka bọ̀ ẹ̀ka kìíní kẹ̀kẹ́ kó nǹkan tẹ̀ tó sọ̀rọ̀ gan ọ́ yẹ kó o ti sọ yàyà kó o ti báwo ni mo fẹ́ pùtẹ̀ náà kó o ti sọ yàyà sóhun kó o ti ṣe kẹ̀kẹ́ sóhun ọ̀ wá ní nkan meji ta ma ja si niyan oko wa so pe
4: gbogbodo baje
0: o ri pe o ni fe un o
4: dede wa o
0: rarara o ni fe un
4: o baje
0: to ba ni fe un
4: to igbeyawo
0: o ni so fa mo pe no no no no number 1 number 2 to n o ba si nile ajale yi pe un to n ba tun wa de o ma wo un ran bi o ma wo bi olundu to n ba ki e o ni ki un ipe ko lo ko ma ibi ti o ti ni isimi tabi ti o ti ni fe un ton o fe ko ma lo ko jade ko ninu aye un hello
5: hello
0: Mr. Ayinka. Hello sir, madam Adams. Yes sir. Ami ase sir, ami o ami ami. Ami o Jesus, ami o ami ami ami. Ami o ami o. Ben. Okay.
5: Eri oro okunrin ato benrin ojo kokomo ni. Olorun ni mo pe ko mo ja si mo le nbo baya. Kọlọ wọn dàkú kọtàn mọ ilé àṣírí ayé ká lókun
0: wa àmì àmì àmì
5: ẹlọ mọjẹ àṣìjàrà
0: àmì o
5: àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì
0: àmì àmì àmì
5: ṣe rí bó ṣe rí yìí
0: bẹẹni
5: ìfẹ bẹrẹ ọmọ ìdàgbára ìgbọ́n tó bá dé bí ìyálẹta yóò bírèkì kí n fọwọ́ ara mi ṣe àpẹẹrẹ first wife fún mi so nígbà tó di nǹkan bí 1998 nǹkan kan dé àyè ìdàrúdàpọ̀ kan wá asá separate. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó lágbára tó kẹnú ni ọmọ márùn-ún ló bí ẹyọkan ló ṣekú ni márùn-ún.
0: Ẹyọkan ló ṣekú.
5: Okun tó jẹ́ kí ìdàgbàpọ̀ wáyé. Ṣùgbọ́n Ọlọ́run lọ̀rọ̀ yé torí gbogbo nǹkan tó bá sùkù sáwọ̀ ẹ̀dá kiri níwájú Ọlọ́run. Ọmọ ẹyọkan tó wá ṣekú tí mò ń wí 15 years là fojú kan rà. Láàrin 15 years yìí ó ní agbára púpọ̀ kí ni tó sì bí ni pé ọmọ ọdún méjì ààbọ̀ ni mo ti gbà lẹ́gbà tí ìjìdàgbàpọ̀ wáyé mo lọ sọ́wọ́ mọ́ mi lẹ́kùn bá náà ìyá ẹyọkan tó kù rí o yóò ṣe ìyọ̀wọ́ ẹ ló kù sí o nígbà tó wáyé tọmọ ìdàgbà tán ìdààmú ìpọ̀ agun kòrò ní ìmọ̀ wá káàkiri nínú ilé
0: lẹ́mọ̀
5: wá káàkiri ládùúgbò mo lè bá mọ́ṣáláṣí ń jọ mi mo lè bá nílé ìwé ní ẹjọ́ bí ọ̀nà ìlọ́kọ̀sọ̀pọ̀ lórúkọ abẹ ìjọ kan ló sọ láàyò ojú oṣù mẹ́ta tí mi ì fojú kan mo wá pín kalẹ̀ kókè ló dé láti tó ń bá rí ìyá àwọn sọ ọba bí màmá rí ó ní ẹyẹ wọ́n sì pé ọjà kan ní onídùndù lọ́nà ọ̀yọ́ ọjà yẹn la mọ́ nígbà tá a wà sùkúrù tọ̀rọ̀ ma lókọ̀ mẹ́ǹkan náà jọba mi àti màmá rẹ̀ aṣáájú pé kẹ́ni ìlànà kò burú èyí mú ọlọ́rọ̀ bàbá àti bàbá tó bí màmá rẹ̀ àti ìyá rẹ̀ mọ̀mọ́ bẹ̀yà wọn jẹ́ ń jókòó sí nínú sọ wọn ní ọjọ́ onídùndù mọ̀sámù lọ nígbà mo gbé débẹ̀ ìjọ fàájọ́ ni pé láàrin ọdún
0: mẹ́rin. Ẹ jọ sọ ẹ bá ní kò ní di rédíò yẹn díẹ̀ ká lè ráyè gbádùn yín dáadáa ìjọ.
5: mọ̀sámù lọ sí ọjà yẹn. Nígbà tó di gbogbo débẹ̀ tán tọmọ yìí fi kọ́ṣẹ́ tó fi sẹ́fìrì tí wọn ò ju gbọ́n gbọ́n tó fi sẹ́yàwó wọn ò ju gbọ́. Ọba jẹ́ kan mo wá pè mo ní lágbájá fún òun ti jẹ́ sí bàbá yìí àjọ bàbá mi fún ọ ni ọ ní jáde ní kílẹ̀ nsọ yìí mo ní ó ṣe rí mo fi ọ léèrè ó ní ẹ kò rí bẹ́ẹ̀ o.
0: Ẹjọ́sá ẹ bá ní pa rédíò yẹn ẹjọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ tó nítumọ̀ ni. Ẹjọ́.
5: Ṣé bó ṣe wá rí mọ̀sápù mọ́sá ń gbọ́ sáńdì mo ní sáńdì wo ní lọ́lọ́bá ni à ọ̀rẹ́ ẹ̀wọ̀n kan ní ṣe súná ọmọ àsùnwìn kan ní ṣe súná ọmọ. Mo ní kò burú mo ní tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ẹni gbé igba ìṣe oníṣeéṣe o tọ́ba gbé sẹ́ẹ̀tì fún ọmọ rẹ̀ kọ̀mọ́ pé ntí ìpasẹ́ẹ̀tì ìyá rẹ̀ bá ní ọmọ sọ́wọ́n ọjọ́ kẹrin àgbẹ̀ alágbára bàbá rẹ̀ àwọn àjẹnú rẹ̀ ti sọ fún un. Mo ní wàá sọ̀rọ̀ bó ṣe ajá sọ̀rọ̀ tán pọ̀kà pasẹ́ẹ̀tì ni nígbà tí ó dé lẹ́ẹ̀kejì nbà tó pè níbi ọdún kan àgbọ̀dún mẹ́ta nbà pè lágbájá kí lá mo tún gbọ́ tí sáńdì tó ń dún mi yi si mo bi ti n gbe pe pe n se kiri mo gbon kankan tabi mo rore eyin mo re kankan ma mi ma ti bosanji ti ba n dun daba ni ọjọ takoko yẹn wọn se wedi ni so ọjọ to tun bimọ ebi o si gbon kankan wọn si sun ọmọ ọjọ nomba tun pe kọ tun ma pe tori mo tun pesẹji dari mo tun fẹ gbọn ti o tun sẹlẹ wọn tun pesẹji fun iya rẹ baba yi ni mo tun pe mi yi iya rẹ ni mo sọ fun ọjọ kẹyàn kan lagbara baba rẹ wọn tun ti sọ fun nu. O sa di pe omo yi olorun sa pin pe oke sa yi pada ba di pe wa mi wa lati bi odun bibiru kan ni se oni re ran leya
0: good follow good follow
5: wa wo ti bi pe olorun mo ja ji ojo ale
0: ami o ami ami
5: nda to lo lo kini ana mo fe yawo kini mo fe keji so gbogbo wọn pátá àfikún lòun ó làwà ọ̀rọ̀ ẹ̀yìn kìrìsìtẹ́nì ọ̀n bẹ́nu bí ìlú tó pé ẹni tó rí aya rere fẹ́.
0: orúkọ rẹ ọdún ọlọrun.
5: ìyá ọmọ ọjọ́ kìnínní náà tí mo wá ń sọ yìí mo ní wà sọ fún ọmọ ẹ pé sóòsì nǹkan báyìí fún bàbá rẹ sóòsì fún bàbá rẹ ní nǹkan báyìí sóòsì ṣe báyìí. ó rò pé ọkàn ẹ̀ ti wá yí padà níbi pé tọ́mọ gan ọba fẹ́ rántí pé kinní kan yóò yáyáyá lọ fún bàbá rẹ ní nǹkan báyìí àfírà àfírà àfírà àfírà àfírà bóyá torí ìlànà tó náà wá wà nítorí ṣé há ni ó sì ń ta ọjà tó wọn ti wá di pé bóyá wọn ti fọ̀rọ̀ ọlọ́run ọba bọ̀ obìnrin tí ọba lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ìwà jàǹdùkú lọ́pọ̀lọpọ̀ wọn
0: máa
5: hù wọ́n sì ti wá dàgbé ni wípé ọlọ́run mọ̀ jẹ́kẹ́gùn òkèlè àwọn ọmọ wa obìnrin tó bá lò wọ́n kọ́ ìyẹn ọmọ sí baba àbí lọ́wọ́ kọ́ ìyẹn ọba sọ ọmọ wọ́n fẹ́ gégùn náà mọ lórí ni wọ́n ní àlùbáríkà ọmọ ọ ń bẹ ní ọ̀dọ̀ bàbá ṣùgbọ́n ẹ̀ ní òfin ìwàrà lọ́dọ̀ bàbá hùn tó máa yóò fi ní àlùbáríkà obìnrin tó bá ti ń kọ́ ọmọ sí baba wọ́n fẹ́ bojú alẹ́ àwọn ọmọ yẹn wọ́n fẹ́ gba gbèsè ayé wọn jẹ́ ni kọ́ lọ́ mọ́ dayé àwọn ọmọ sí wa rú.
0: eléyìí
5: ògidì ọ̀rọ̀ lẹ mú wá lálẹ́ yìí o gbogbo ọkùnrin pátá kákíyèsíra ọkùnrin níyàwó kan òpó lápọn o irú ohun sì máa jí ọjọ́ alẹ́ pọ̀ ṣùgbọ́n tó bá ti di pé báyà pé ìyàwó bá pé méjì mẹ́ta tọmọ kan bá ti gbé gbèsè bá ti ń gbé gbèsè kan bí wọn bá ti pé kí ni ọ̀rà dákùnrin mọ ẹ̀yẹ mọ́ forí gbẹ̀gùn ti yín o ẹ̀yẹ náà ń tagbára yín bá ká lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo apáta àníṣá láì ní.
0: àmì ò jésù
5: ṣùgbọ́n bẹ́ẹ̀ bí tí ìwù kò rí wọ́wọ́ ikú bá ti mọ tí ṣe é fi ń nojú ń tagbára yẹn bá ká ní kódà kó ṣe ₦1 lọ́ bá ń fún ìyàwó rẹ lójúmọ́ ó yẹ kó mọ ₦5 ó wà fún ní ₦1 tó tọ́ bá ti pín tagbára rẹ ká lọ bá ń ṣe gbìyànjú lábẹ́ bí tí ìwù kò rí kọ́ ọmọ ṣe ṣáàṣì ti lọ́kọjá lọ yìí òdò sì ń rọ̀ lọ́wọ́ láago mẹ́fà mo kírun aago méje méje aago ní àjùbẹ́ wà tán kí n tó gbòde láti gbọ́kadà lọ ṣiṣẹ́ lọ. torí kí ni ṣé bá pé wọ́n ti wọ́n jẹ ni ṣé mo fẹ́ jáde mọ́ ni.
0: lára o.
5: n tagbára bá ká ẹ̀yà mọ̀ gbìyànjú àti ṣe ojú òní tí wà.
0: àmì o àmì o àmì o àmì o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe gan o.
4: ẹ jẹ́ ayọ̀ tuntun nítorí ọmọ.
0: Àwọn bàbá bàbá yìí.
4: Tuntun.
0: Mo dúpẹ́ lọ́wọ́ yín gan.
4: Ní ọmọ.
0: Mo dúpẹ́ tó pẹ́ dá.
4: Lọ bàjẹ́.
0: Bàbá rè. Bàbá olùṣọ́.
6: Bàbá mi.
0: Ẹ sà.
6: Bàbá mi ló.
0: Ẹ sà.
6: Bàbá mi ló.
0: Ẹ sà.
6: Apá ìjì. Ètè sọ́kẹ́ yìí ni mo fẹ́ sọ̀rọ̀ ní
0: lórí. Ok ok.
6: Ètè bí wọ́n jà sórí oúnjẹ ọba àbí kankan, bàbá kò bá kàn jù.
0: Ok.
6: Oúnjẹ ọwọ́ ọdún ìdó jẹ. Kò yí yí máa yí kó ló ń bọ̀ ọba.
0: Oníbọ̀mọ̀.
6: Oúnjẹ ọwọ́ ọdún ìdó jẹ. Wà á dún àdébí kan wà púpọ̀ lọ lọ́rọ̀ ẹbí ẹ̀. Kó lè yí oúnjẹ ọmọ. Ìkejì pé òun ti bíṣẹ́ ní wọ ẹ̀yàwó kí ẹ̀kọ́ léṣe pàtàkì. Ẹ̀ẹ́dẹ́ fún ìyàrí kẹtẹ́ ẹ̀bí. Bàbá níwájú ọlọ́run àti ènìyàn tí àwọn gbọdọ̀ pè jẹ́ bí mo kúrò ṣe dàgbà tó yìí tí mo máa ń kọjá lọ. Mo mọ ìyẹ̀mí òmòye ẹ̀ka sọ káàkiri. Wọ́n ṣe kọ́ wa láti gbé nìyẹn. Tí mo bá sì ń bá yẹn sọ pé àpàdé bóyá mo bá yẹn sọ̀rọ̀ ní ìpín ìdí bọ̀gbà tí ń ka wọ́n sẹ́yìn. Láti jọ máa sọ pé wọ́n ti sọ kọ̀ọ̀kan ni. Wọ́n ní charity ministry
0: ọkùnrin.
6: Ilé láti kẹ̀sọ́ ròde. Obìnrin tó bá lẹ́kọ̀ọ́ lé yóò mọ̀ bá ṣe ọkọ̀ lé. Mo ti ṣàìsàn example kan fún yín rí.
0: Alafia sir. Ẹ ṣe o. Ẹ ṣe o. Onibaje

0: Baba mi, Elisa.
1: Mimi láti fìdíkì.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Mimi ògùn wa lè bẹ̀ láti fìdíkì o.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Topic tẹ fẹ́ ga mo fẹ́ sọ̀rọ̀ yìí lórí.
0: Ok, ok.
1: Sọ̀rọ̀ parí
0: tán lórí. Ok.
1: Ẹ má jà sọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ ẹ má lẹ̀ ọ̀rọ̀ yẹn sí pàtàkì.
0: Ok.
1: Because bàtí mo kọ́ ń dé sí gẹ̀ẹ́ kan irú ẹ̀ náà ṣẹlẹ̀ sí lórí. Kó tó di pé mo léka gẹ̀ẹ́ gẹ̀ẹ́ yẹn.
0: Ok.
1: Mo rò pé mo ti sọ̀rọ̀ ẹ náà rí. Ó ní àfojúdi, ó sì ní ìgbéraga. Mo bá ń bọ̀ báyìí yọ̀mọ̀ wò mí ràn. Àwọn tó jókòó lu ọkọ̀ rẹ̀ nínú ìgbà yóò níbẹ̀ lórí alọ́kọ̀ kínní. Mo sì ní ìmọ̀ gbọ́ fúnra mi ní ìwọlé lọ. Èmi tó bá wá kí mi, mi máa gbé láti skool. Òkú ni mo ti ń bíjì. Mi máa pàṣẹ máa ń tẹ̀sí ta àtú ẹrù. Fúnra mi náà ní ìgbẹ́rù wọlé lọ yọ̀mọ̀ wò mí ràn. Sẹ́nà pé tí ọkọ bá dé ọyẹ kí àwọn tẹlé
0: bẹẹni
1: àtẹkábọ
0: bẹẹni
1: omi rẹ àbẹ mọ mi náà
0: bẹẹni bẹẹni.
1: Káàkiri 30 minutes ni ìlérí. Òun bọ̀ báyá ní bàbá gbé stove ní bàbá máa dáná fúnra. Bóyá ń bà tí mo bá ń ro kà lọ́wọ́ làwọn yóò máa sọ pé ẹ bá yàrá lẹ́mọ̀ọ́kọ́ ẹ máa ń ro kà ní ẹ̀dá máa lọ orúkọ mi lọ́wọ́. Tó gbogbo yẹn ni mo rò pọ̀ wípé eléyìí ṣe bá ń kalẹ̀. Pàápàá àṣẹ̀ṣẹ̀ kan akẹ́ṣẹ̀ kan bójú kò ní fà á so data mi ti a níta ẹ̀ tẹ́rí ẹtìmọ̀ yẹn sọ ló ṣe àkódánù obìnrin yẹn ní ìgbéraga kò sì nífẹ̀ẹ́ pa á so oní kọ́ ọmọ fún ọ ní nǹkan jẹ ọmọ fi ṣe ọ lẹ́nu bàbá wa ní akọ òní fẹ́mi náà jẹ ni àwọn àti pé bàbá orí nǹkan jẹ ni ọfẹ́ tẹ́sì fẹ́ ni
0: ọfẹ́ tẹ́sì fẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: bàbá wa tẹ́sì òní lólólólólóló ó lé wo ó tún wá sọ má jẹ kọ́ máa yọ jẹ kó lo kọ́ máa lo initiative jẹ kọ́ máa lo initiative fi pòkìtì lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ó pè yí léyìn tọkọ bá dé ẹ̀tọ́ rẹ ni bí bá ti ń bọ̀ lọ́nà ẹ̀tọ́ obìnrin ni kó dìde kọ́ lọ gba nǹkan lọ́wọ́ rẹ̀ táwọn míì bá ti ẹ̀ gbà ó gbà lọ́wọ́ àwọn ní ẹgbẹ́ wa kódà gbọ́jọ́ ọmọ eke ló wá gbà lọ́wọ́ àti wa torí wọ lọ́lọ́kọ rẹ ó sì gbé lọ báàgì tó gbé dání yẹn ò ní pé ló ń pa lọ orí bẹẹdì ni ó gbé sí ní yàrá olórí yẹn pé important ni
0: ló wà ní ẹ
1: mo máa ń kó àwọn ọmọ mi ọlọmọdé pé tọkùnrin bá ń bọ tó bá fa báàgì dání ẹ gbà lọwọ rẹ ẹ má gbèsè pánà bí táwọn èèyàn wà pé lọ sí orí bẹẹdì tàbí ní yàrá bóyá nǹkan pàtàkì kan ni ló ń gbé bọ̀dà bówó ló ń kú bọ̀ nígbà bá wa sọ lẹ̀ ní sèké wù kí wọn bá yé lọ ńgọ tó gbé wọ yàrá lọ nígbà bá yá yoga báàgì fẹ́ẹ́ gba ẹ̀rẹ́ dára àbúrò gbé wọ yàrá lọ àwọn kárí tó omi fún kílẹ̀ fẹ́ jẹ àbẹ́ lọ wẹ̀dá nǹkan kan náà àpọ́nlé nìyẹn kí obìnrin bá ṣe àpọ́nlé báyẹn nígbà ọkọ náà yá wiri àwọn obìnrin tó jókòó síta ṣe ń wo ti tọ́ka ń wo kọ̀ọ̀bá báàgì lọ́wọ́ rẹ̀ kí káàbọ̀ pé kílẹ̀ ẹ̀jẹ̀ eléyìí ni sóbìnrin o tó mo advice man tó mú ọ̀rọ̀ yìí wá ó jọ kó tún ìrònú rẹ̀ bá torí pé ọjọ́ alẹ́ ló léwu jù irú ẹ̀ làyà táwa ń jẹ báyìí ní I did everything to make my wife comfortable nígbà tó wà lọ́lọ́mọdé àwọn àní wọ́n máa sọ pé dídèrè ní nínú because mo ti ti máa ṣe máa sọ máa fẹ́ gbowó aláṣẹṣẹ máa sọ fún pẹ̀lú nígbà máa ṣòwò yẹn ṣeré now iye tí ọmọ àkùdé o sẹyà alámanéjì àdèmanéjì ẹ ìlà àti èjọ fi ṣe ń dáṣe àwọn àní wọ́n máa kú mi wọ́n á ní mo gọ̀ wípé gbogbo nǹkan lè ní máa sọ fún ìyàwó ẹ̀rú ìyàwó ti rò pọ́ kọ́bí jẹ́ tó ṣe nǹkan kan fún mi mo ní kì í ṣe bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ mi mo kù nígbàgbọ́ wípé kí n tó lè ṣe nǹkan sínú ilé mo gbọ́dọ̀ consult ẹ̀ pé ẹ bá jọ máa gbé ni gbogbo ẹ̀ wá dọbẹ̀ tán bí n bá pe yìí we not pick by phone bí mo pè yìí we not pick by phone mo wá ń dágbé so ẹ rí nǹkan báwọn yẹn sọmbù wúmẹ́rin abẹ́bẹ́bẹ́bẹ́ kò sí problem so kóbìnrin yẹn tètè àwọn ọmọ yẹn kó tètè dérò ònú rẹ̀ báwọ̀ kì í ṣẹ̀ṣẹ̀ o ṣẹ̀ bá níyàwó méjì o kì í ṣẹ̀ṣẹ̀ o bọ́ ọ bá rí mi bèrè pé tó ṣe hànà lérí àbí obìnrin tí wọ́n kọ́ wà ní gẹ́gẹ́ bíi lérí bàbá mi adébọ̀wá lè sọ fún obìnrin wo àwùjọ ni mo sọ lọ́dún
0: ṣe é hànà lérí èdè àbúyàwó gidi
1: àmọ́gé wa àtàwọn ọmọ ọkùnrin wa ní ìṣèjì abẹ́ lọ́lù go ask ibi tí gbàgbọ́ rẹ bá rọ̀ mọ́ bèrè ọ̀nà mẹ́ta la ní nàìjíríà go to ibi tí gbàgbọ́ rẹ bá rọ̀ mọ́ lọ́ọ́ bèrè kìnìjì nani abi kisona panukuni abi hana olo loye ko to rolu agole ayo
0: olonso na wa ni sa ami ami o ami o ami o e se
1: gbe
0: okay
1: ido
0: idi
1: ropo o
0: ami sa hello hello
2: lati
0: ikirun agunbe onile obi
2: eh ni sa
0: e ka le sa o
2: akuse na sa
0: ise ni e sa
2: o ko ti sa le yan dara
0: ami o ami o ami o
2: ye so ni e kan ye pelu arakunrin yen
0: okay
2: obin yo ni fe
0: hmm
2: yo si pada yo doju ale
0: hmm
2: yo lo ni ko fa ni sa wa okoloko okun ni la ko lo meje ka jiya
0: ami o jesu
2: ati ki olorun ni yan fun wa
0: ami o jesu
2: ami o se gba ti a se se wa te se ani ko lo ku yan ni
0: ami
2: e gba ti a ti ni won so ko dara ti be se te agba ku ni je lojo waju
0: hmm
2: ti a mo te gara jo tan so kini mo de o do la fa si pe si te
0: Yes, sir. Hello? Hello, sir.
2: Ataro na re di dale.
0: Ataro na ni ti dale.
2: Ataro ni ti dale. Kankan na la mejeji ta ati ta koko. Ati le yin na. Sala mi iferan okunrin sa. E ri pe n to joko ti owo owe. Ti kan ba mi die fokunrin un. Ta ti je ba se die. Omobirin o fa iwa re to ninu patapata yo. E ri pe owo ta wa ni isin. Yo se ma ba lonu titi to mo we gban e ri pe ti suba fa le te ba de ti fowo re mugi ile le na ni o ti ma ramu o ile le ni o ti ma ramu owo omo e ti gbon ba de tete se nisin yo koju oro omo ti baba n ko si n to le binu better bi o ba le lo ko fe yawo mi e ri pe n ba fe yawo boya meji meta merin ke se gbogbo omo na ni o se ye hana Niko ba bereyan. Niko bereyan. Kini do le do baba mi ni ma so pe be ba fun mi ni tin je, mo ro nje je. Be fun mi, emi ko kere fun ra mi. Okunrin ni o mo kere. Ko si sinu gbogbo awon obi, inu okunrin to feran obi. Iyawo mi to je ya le mi ajo mo we ni. Oyowo kan yi ni. Oyowo kan yi ni te ba po lo ni gbogbo awon mo pata ti mo bi won ni fe. Gbogbo e ti be le awon ti ba ni won wale lola. Won kamela won ebe gbon ti ya won wi olodun lo to be melo la fe ri baun ọkùnrin nǹkan kó tètè gbogbo ọba lélẹ lọ kọ wáyàwó mi fẹ kọ mọjọ kọ ọjọ rẹ ojú alẹ rẹ ó burú ọlọrun jẹ agbọnlé ayọ
0: o. Àmì o.